iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: ìbò gbogbogbò tọdún 2027. A ò ní rí ìjọba ẹ̀ lọ lórí ìròyìn ní kùtù àìtàárọ̀ tò ní láti iléeṣẹ́ rédíò àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlàrámọ̀kẹ́lá àwàtà tí ń gbọ́n ṣáfẹ́gàn Sunday Àjíbóyè lólóòtú ìròyìn Fọlájìn Oyetayo ló mọ sí ti gbọ́yìn iṣẹ́ wa ò ní dìṣẹ́ láti Dùmàrè Akọ Àjọdé.
1: Mo ń gbádùn àdàbà.
2: Gbogbo wa là ń gbádùn àdàbà.
3: Bàbá ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọrọ́kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
4: Abba, ayé òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission. Kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pè lórẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 Orúkọ mọ́ni Ìjánu ọmọ 24/7 Abba Mission.

0: perform excellently well
1: in the scholarship examination.
0: Register ọmọ ẹ ní wàhẹ́
1: àti mẹ́kò
0: kọ́dà wọn lẹ́ẹ̀kan ṣoṣo.
1: Immaculate Academy
0: tí oyin bá ti wà lọ́wọ́
1: ká yọ àjàkà sí gbólótọ̀
0: ẹ wá wo different practical
1: káfí ń kọmọ wa
0: iṣẹ́ ọwọ́ tó dángájá
1: bá a ṣe ń kọmọ níwèé
0: bẹ́ẹ̀ náà látún ń wá àgbò oríṣiríṣi
1: nípa eré ìdárayá
0: owó ilé ìwé wọn ò dẹ̀ tún wá gara
1: ọmọ kan kọ̀ǹpútà kan
0: wọ́n tó oríṣiríṣi ti wà ńlẹ̀
1: tí yóò máa káwọn ọmọ
0: yín tẹ́ ẹ bá fẹ́ rí wa
1: ẹ̀lú ẹ̀ ló wa ní
0: 0813 612 8305
1: Immaculate Academy
0: ọgbọ́n bẹ́ ẹ̀
2: lọ́wọ́. Ìyá ṣe pàtàkì nínú ilé torí àwọn ní ṣèkẹ́ ọkọ̀ tọ́jú ọmọ tí wọ́n sì ń gbé àwọn ará ilé gẹ̀gẹ̀. Ìpàgọ́ àpapọ̀ àwọn obìnrin ìkejìlélógójì irú
3: ẹ̀ àtẹ̀gbẹ́ra
2: bíṣọ̀bù ìkarùndínlógójì ní ìjọ anglican torílẹ̀-èdè nàìjíríà ẹ̀kọ́ àkókò
3: lábẹ́ ààrẹ
2: wa arábìnrin esther olúkẹ́mi bàdà
3: joint 42nd annual women's guild and the 38th mothers union conference
2: in the diocese of akoko church of nigeria anglican communion
3: invite the general public to the
2: akoko diocesan women conference
3: coming up on friday 25th to sunday 27th september
2: 2026
3: at st thomas anglican church erushu akoko
2: with the theme
3: nature mother and grandmother faith transferred future transformed
2: 2 Timothy 1:5
3: obìnrin ní ìjọ anglican ajíkìnrin agbègbè àríwá àkókò
2: gbogbo ogbè èèyàn tí a sì tún kí màmá wa mrs esther olúkẹ́mi bàdà
3: káàbọ̀ síbi ìpàgọ́ àwọn obìnrin
2: tí yóò wáyé ní ìjọ tọ́mọ́sì mímọ́ irúṣù àkókò
3: bẹ̀rẹ̀ ní ọjọ́ jímọ̀ ọjọ́ 25
2: wọ ọjọ́ ìsinmi ọjọ́
3: 27
2: pẹ̀lú àkòrí gbòòrò tí ó wí pé
3: ìyá ẹni àti ìyá ìyá ẹni
2: ìgbàgbọ́ tí ń fún ni ní àyípadà rere ọjọ́ ọ̀la
3: tí ó sì kejì oríkì ní ẹsẹ̀
2: karùn-ún
3: the right reverend J.O.B. and mrs E.O. Bada J.P.
2: Dausam Bishop and Women's Guild President
3: Akoko North Adjudicatory announcer.

0: your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé. Make your world.
3: Bẹ́ẹ̀ni o, náà bá dárúkọ iléèwé tó ní ìmọ̀ tó sì jẹ́ iléèwé gbogbo oníṣẹ́. Iléèwé Edward Olaseni Polytechnic Edolapoli Àjọ Àkókò Ondo State jẹ́ ọ̀kan gbòógì nínú wọn. Ààyè ìgbaniwọlé sí iléèwé Edward Olaseni Poly Àjọ Àkókò Ondo State 2026-2027 ti ṣí sílẹ̀ báyìí o.
4: Àwọn ààyè ẹ̀kọ́ tí ó ṣí sílẹ̀ ní iléèwé Edward Olaseni nìwọ̀nyí:
5: Electrical and Electronic Engineering,
4: Science Laboratory Technology,
5: Business Administration and Management,
3: Computer Science and Statistics. Bẹ́ẹ̀ni, ààyè sì wà fún ẹni tó bá fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ bí oṣù mẹ́fà àbí ọdún kan fún àwọn bí Fashion Designing Technology, Graphic Designing and Printing Technology, Event and Social Management, Food and Baking Technology, Networking, Leather Technology.
4: Ẹni tí ó bá nífẹ̀ẹ́ sílé ìwé Edolapoli gbúdọ̀ gba JAMB tàbí kí ó máa bọ̀ ní ọgbà iléèwé láti wá gba fọ́ọ̀mù ìgbaniwọlé ní iléèwé Edolapoli.
3: Tí ó wà ní ẹgbẹ́ Àjọwá Town Hall nílùú Àjọwá Àkókò Ondo State. Fún akẹ́kọ̀ọ́ tó bá ní ọgọ́rùn-ún sókè JAMB, wá gbà wọlé lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí: 0707-921-8886 àbí 0803253454. Lórí ẹ̀rọ ayélujára Edward Olaseni Polytechnic Àjọwá @gmail.com. Ààyè ìgbanisílẹ̀-èwe Edward Olaseni ń lọ lọ́wọ́.
6: Ìròyìn ìròyìn ìròyìn ìròyìn.
7: Yes, òun gangan nìyẹn. Tẹ́ ẹ bá ti gbọ́ tó dúbẹ̀ ládàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
6: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
7: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́. Ètò ọjà ọdún òní Classmate tó bá níbi kápò olówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí Dìsẹ́mbà gbọ̀ngbọ̀n.
8: Ìyá ẹ máa bọ̀ wá o.
6: Rẹpẹtẹ ìwé ọjà ọdún ti dé.
7: Tiwọ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó níbi iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìtafẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Dèṣídà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó, ọdún yìí á dùn yògbàyògbà, á jì jọ ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 0803041434.
9: Grace 0803247 4686.
7: Tàbí Fẹ́mi sórí 0806086-4428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
10: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Oludumare ibà rẹ fún Tòní. Oludumare ibà rẹ fún Tòní. Oludumare ibà rẹ fún Tòní o. Allah ni Mùsùlùmí, Jehova ni ìgbàgbọ́ Oludumare Baba Ìṣẹ̀ṣẹ̀. O tún ti ṣe bó ti mọ́ ń ṣe. Ojú wa sí mọ́lé àlàyé. Bí ìbá ṣe wo adániwáyé kò tún jẹ́ lòmíì, kò ní sẹlòmíì, kò ní sẹlòmíì. Ọmọ èèyàn bó o bá jíbó o bá yan Ọlọ́run o yàtọ̀ sásíwín, ewúrẹ́ pẹ̀lú ọ̀bọ lójọ, o ìyàtọ̀ sínà kì í torí òwúlò fídùmarè. Akéwì kan ló pè é lédè lọ́jọ́ kìíní àná, ẹ ṣáàjá máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lágbájá ní kí ló ń fẹ́ dúpẹ́ fún? Ó ní só òun tóun ò jẹun àná, sóun ló ń fẹ́ mọ dúpẹ́ kan láàárọ̀ ẹ̀. Ó kò túmọ̀ nǹkan tóun ó bù láta láàárọ̀ ẹ̀ báyìí débi pé ohun tóun ó fi gbénú ró bó bá dọ̀sán. Olódùmọ̀rẹ̀ tí sì ń ṣe bẹ̀rù sí kúrò lórí àrò. Ṣé ẹ pè é ṣe bí Ọlọ́run ẹ mọ̀ jẹun àná? Ṣé rí gbà bí ìbò máa ń sọ? Ẹja tá a bá ń gbàdúà tàbí tá a bá ń wọ̀nà fún nǹkankan lọ́dọ̀ Ọlọ́run, ẹ já bá a sọ̀rọ̀ bí bàbá wa. Èmi mọ̀ bẹ́yẹn ó ṣe mọ gbàdúrà tí ó mọ kọ̀mándì Ọlọ́run gbọ́dọ̀ ṣe ni sẹ́ẹ̀. Àní kò wo tó bá jẹ́ pé wọ́n lọ Ọlọ́run lóòótọ́ irọ́ ẹ lọ gbọ́ lọ́run fẹ́ lòmíì. Ìdí abájọ rèé tó fi dàbí ẹni pé bóyá àdúrà ọ̀pọ̀lọpọ̀ iye ògbà bọ́bọ́ ṣe ń gbàdúà. Bẹ́ẹ̀ bá jẹun sùn lálẹ́ àná, bẹ́ẹ̀ ṣe jí láàárọ̀ ẹ sì rawọ́ ẹ̀bẹ̀ sọ Ọlọ́run mo dúpẹ́ pé mo jí sí mọ́lẹ̀ àlàyé. Ṣùgbọ́n bàbá ẹ mọ́ gbàgbé pé mi ò jẹun sùn lánàá, tó bá já àdánwò ni ẹ mọ́ jọ ṣẹlẹ̀ lónìí ẹ dákun. Olódùmọ̀rẹ̀ pèsè ń tí máa jẹ, ebí wọn lòun owó oúnjẹ fẹ́ yẹ owó oúnjẹ fẹ́ràn kò nùgbò. Mélòó mélòó èmi sí ọwọ́ rẹ̀ dákun pèsè Tòní. Pèsè fún mi lónìí kí n jẹ́ nínú àlàáfíà ara. Ẹ wá fi ìyókù lẹ̀ sọ́wọ́ Ọlọ́run kẹ́wò bóyá yóò sí àbí ò ní sí. Nǹkan ẹyọ kẹta èmi gbàgbọ́ nìyẹn o. Ọlọ́run ẹ bá Ọlọ́run ọba yìí yàn án nù kì í jẹ́yàn gan. Ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ mà, ẹ káàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́. Ẹgbẹ́ máa fàkókò yìí kí ọ̀gá tiatia aṣíwájú ti Akin lórí ọ̀fẹ́ yìí. Láti specially kí bàbá kú ọjọ́ ìbí. Ẹ̀gbọ́n wa ni, ọ̀rẹ́ wa ni, aṣáájú wa ni. Jọ́ ọ̀dá tí a mọ̀ parọ́, èèyàn tó bá mọ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo yóò mọ̀ pé Jimoh Abayomi ó sí èèyàn lọ́pọ̀lọpọ̀.
1: Èèyàn gidi ni.
0: Ó sí èèyàn, ó sí èèyàn, ó sí èèyàn. Ara àwọn ọlọ́pàá tó ya fi mọ́ tọrọ fọlọ́pàá rèé pé Ọlọ́run irú ọlọ́pàá báyìí ni kò mọ̀ mọ́ yọ̀ǹda fún
1: wa. Àwọn ọlọ́pàá kan wà tó jẹ́ pé tó jẹ́ alukoro, tẹ bá pè wọ́n wọn tiẹ̀ ní.
0: Wọ́n tiẹ̀ ní dá yín lóhùn.
1: Tẹ bá tẹ̀sí mẹ́sẹ̀jì gan wọn tiẹ̀ ní reply
0: yín. A tiẹ̀ ní wọ́n rí ìpínlẹ̀ Ondo.
1: Sùgbọ́n lè yàtọ̀.
0: Ọ̀pọ̀ alukoro ọlọ́pàá mi báwọn gbọ́ kò tiẹ̀ ní pè padà débi pé bí kí màbá yàn mi bá rí miss call ẹ̀rí yóò pè ọ́
1: padà
0: yóò pè ọ́ padà. Alukoro ọlọ́pàá tó yẹ pé aago méjìlá òrùbọ fún mẹ́sẹ̀jì yóò dáhùn
1: yóò reply
0: yàtọ̀ sí yín òní jọ̀ọ́dá bó bá jẹ́ ká tó lọ́nà tán fi ń tó ẹja gbégbèsẹ̀ ìbáyìí ní ìbámu pẹ̀lú ìlànà tó dé iléeṣẹ́ ọlọ́pàá Jimoh Abayomi ni kẹgbẹ́ fún Abdulkazim. Happy birthday to you.
1: Happy birthday.
0: Kí n pè bọ́ ṣe ń pè ẹ mọ̀ bínú ẹ̀gbọ́n.
1: Cause.
0: Orúkọ là á pe ládé.
1: Bẹ́ẹ̀ni náà.
0: Orúkọ là á pe lóyè ńlẹ̀ bàbá tó bíbí lọ́mọ. Abdulkazim. DSP. Jimoh.
1: Abayomi.
0: Congratulations. Ẹ ti sọdún ilé yìí. Ẹ tún ṣe ọ̀pẹ lókè ìpẹ́. Lágbára Ọlọ́run ọba.
1: Àmì.
0: Ọkọ ọba Adáaba kò ní ṣayín lẹ́sẹ̀.
1: Àmì o.
0: Olódùmọ̀rẹ̀ yóò sì mọ fún yín ṣe o. Iléeṣẹ́ tẹ̀ wá yìí wọn ò ní kó bá yín.
1: Aláàmọ̀ àmì.
0: Ẹ̀sìn ni kó bá yín.
1: Àmì ni ya Allah.
0: Happy birthday to you. Látọ̀dọ̀ gbogbo wa níléeṣẹ́ Adaba FM.
1: Adaba kí yín o.
0: Gbogbo wa tá a wà lórí ètò Ojúmọ́ayọ̀. Gbogbo wa tá a ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà àti ìpínlẹ̀ Ondo. Kódà àti kékeré.
1: Àti Randu tó wà bí.
0: Randu
1: pizza. Randu.
0: Ìjà ìjà ẹran pírísẹ́ntà.
2: Achievers University calling. It's admission season again. Achievers University Owo Ondo State invites qualified candidates for admission to its undergraduate programs in the College of Medicine and faculties of Basic Medical Sciences, Pharmaceutical Sciences, Nursing Science, Medical Laboratory Science, Engineering, Natural and Applied Sciences, Social and Management Sciences, Law, and Education. Get details of available programs, scholarship opportunities, entry requirements, and fees from the university's website, www.achievers.edu.ng. Application form can be obtained at the registry of the university or processed via the website. Screening holds at Achievers University Owo. For further inquiries, call Oluchi 0803-936-6046, Bumi 0815-110-5052. Achievers University, knowledge, integrity, and leadership.
3: You.
4: Yes.
3: You wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say.

0: ọmọ ẹ̀kọ́ ṣe àkọ́yè o.
1: Ẹ káàbọ̀ padà lápá ibẹ̀ yẹn. Lórí ètò láàárọ̀ yìí, ohun tó ní ṣe pẹ̀lú ohun tó pọ́n ikú tó pa àwọn awakùsà wa góòlù. Ẹgẹ́ ń lò bẹ́ẹ̀, àwọn awakùsà ló yẹ kí n lò, torí kì í ṣe gbogbo ẹni tó wakùsà ní jẹ́ pé góòlù ni wọ́n wà. Ṣùgbọ́n ní eléyìí tó ṣẹlẹ̀ ní Mìnà yìí, wọ́n wa góòlù ni, àbí wọ́n wa góòlù ni bí ròyìn ṣe pè é. Ikú tó pa àwọn awakùsà wa góòlù ní ìpínlẹ̀ Nàìjíríà.
2: Àbí mẹ́tàdínlógójì tí wọ́n gbẹ̀mí mi.
1: Alálejò lórí ètò láàárọ̀ torí àkókò wa, ẹja rìnrìn báyìí. Kó tó di pé àwọn fọ́nrán kan bẹ́ ń bí ọ̀kan lára àwọn tó rí yé bọ́ fún nínú ìṣẹ̀lẹ̀ yìí jọ̀dá. Ó sọ̀rọ̀ ẹnìkan tọ́rọ̀ náà ṣojú ẹ̀ kòró. Òun náà sọ̀rọ̀ jáde. Nínú ọ̀rọ̀ tó ń sọ, a fi àwọn fọ́nrán kan kan sílẹ̀ láàárọ̀ yìí.
2: Bó tilẹ̀ jẹ́ pé ìwádìí náà sì ń lọ lọ́wọ́.
1: Ìwádìí ń lọ lọ́wọ́
2: lórí ìṣẹ̀lẹ̀ yìí.
1: Àlejò wa ń bẹ lórí ètò láàárọ̀ yìí. Wọ́n jẹ́ onímọ̀ nípa ọ̀rọ̀ ètò àbúlẹ̀ yìí. Akinyin àlejò wa, ẹ káàárọ̀ o.
3: Ẹ káàárọ̀ o, a kú ojúmọ́.
1: Ẹ ṣeun.
3: Ẹ bá ọmọ Nàìjíríà ojú ọjọ́ ṣe rí o.
1: Ẹ bá dárúkọ yín fáwọn aráalé.
3: Orúkọ mi ni Ọ̀mọ̀wé Adékunlé Okunọlá. Jẹ́ onímọ̀ nípa ètò ààbò orílẹ̀-èdè àti lókè òkun.
1: Ẹ káàbọ̀ sórí ètò yìí láàárọ̀ yìí. Kó tó di wípé a tẹ̀síwájú nínú àwọn ìbéèrè wa, ọ̀kan lára àwọn awakùsà wa góòlù ti ń bẹ ní pápá ibi ìwakùsà yìí lákòókò tí wọ́n kó àwọn awakùsà wa góòlù yìí. A ká fọ́nrán ẹ̀ lẹ̀ lédè Gẹ̀ẹ́sì. Ẹja fi ìta fáwọn èèyàn kẹ́yìn náà gbọ́. A wà tu sí Yorùbá nígbà tá a bá padà dé.
4: Transpired here. So yes, can you give us a brief update, a brief overview of what you saw?
5: Yes, sir. First of all, we are working. The Rangers Civil Defense Corps comes. So when they come, they start shooting and following people. Then they catch some of us. So then the next day, it was on Tuesday that they catch some of our relatives and others. So on Wednesday when we go, we saw them. On Thursday, following day, that is on Thursday, you go there, they tell us they are all dead. They're in General Hospital in the mortuary. I mean, we don't have access to them until we give 50,000 naira. All of us here, we are educated. We are not illiterate, we are educated. We used to help our parents in one or two. Our parents are very poor. They don't have money. We are the one feeding our parents. We don't have money for school fees. Many of us, we have to work and gather money monthly so that we can pay our school fees. So our parents, we used to have our parents anytime. So when each time they catch a gold miner, they will collect his money. They will collect the gold he mined. And here we don't work. We are not doing illegal mining here. This old man, he owns here. He said, let us mine gold, but we should not go there. So we used to mine here. This place that is this around, we used to mine here. It's not illegal mining. They used to follow us. And this one in this Niger State, yes, they need to be changed in this Niger State, please. They need to be changed. In Niger State Civil Defense Corps, they don't have right to be shooting gold miners. We are mining legally, not illegal. There's no evidence that say that they should be chasing us. And we are under 18. We are not supposed to be taken inside cell and under pressure. They say some of us died in this incident of heat. It's not heat. That's me what I believe. Heat cannot kill a gold miners because of, and each cell has to have 2 to 3 rooms. It's not possible. The office will have one cell. It can't be possible. It's consisted of 2 to 3 cells. Why will they say they will put people inside one cell and see? This is not heat. Then just the government should make a big investigation about this, what is happening, and there should be justice in this case.
1: Alejo wa se egbon nkan tomode iso dada.
6: All these boys where they mine gold.
1: Hello.
6: I did
1: it
6: when they
1: pack
6: those
1: boys.
3: Hello, mo n gbọ yin.
1: Ṣe gbọ́ nkan tí ọmọdé yìí sọ dáadáa?
3: Ìbẹ̀rẹ̀ fọ́nrán yẹn kò fọ́hùn.
1: Ó dà ohun tó sọ ní Gẹ̀ẹ́sì ló fi sọ jẹ́ ntú sí Yorùbá. Ó ní àwọn yìí ṣe awakùsà lọ́nà àìtọ́. Ó ní ọ̀nà tó tọ́ làwọn ń gba awakùsà wọn. Ó ní ọjọ́ ìṣẹ́gun nígbà tó wá kó àwọn èèyàn wọn, ó ní wọn kó wọn lọ sí ọ̀dọ̀ àwọn àjọ àṣàbẹ̀lẹ̀ àbòlú yìí. ó wá lóhun ò gbàgbọ́ pé ooru ló pa àwọn èèyàn wọ̀nyí torí pé ooru ò lè pa wá kùsà. Ó ní inú ilẹ̀ táwọn ń wọ̀ gan ó gbóná ju inú sẹ́ẹ̀lì lọ. Ó tún wá sọ ó ní ibi táwọn ti ń wa kùsà yìí kìí ṣe pé bóyá àwọn ń jí kùsà wà kìí ṣe pé bóyá àwọn ń jí góòlù wà. Ó ní àwọn ń wa góòlù lọ́nà tó tọ́. Ọ̀kan lára àwọn ẹlòmíì tó sì tún jẹ́ tó rí iye bọ́ fún nínú àwaga ìjọ̀dá. Ó ní ẹni tó ni ó ní olóṣèlú kan tó ló kọ lórílẹ̀‐èdè yìí ló ní ibi ìwakùsà yìí tó rán àwọn. Ó ní àwọn àjọ NSCDC tiẹ̀ ti wá lọ́pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n ní káwọn kú òun bẹ́ẹ̀ ṣùgbọ́n tó lóṣèlú yìí ní ẹ tẹ̀síwájú ẹ mọ́ báṣẹ́ lọ. Ẹlòmíì tó rí iye bọ́ fún ó ní nígbà tán kó àwọn sínú waga ìtàn ó ní wọ́n fi nǹkan
2: sáwọn
1: àwọn sì ń gbálẹ́kùn pé orúmù ẹ dákùn
2: sílẹ́kùn
1: ó ní wọn ò dá wọn lóhùn.
2: Bẹ́ẹ̀ láwọn ń wora àwọn bọ́n ṣe ń kú lọ́kọ̀ọ̀kan táwọn sì ń pariwo tí wọn dá wọn lóhùn.
1: Ọ̀rọ̀ wá rèé lójúde àlàyé já ti bí ìbẹ̀rẹ̀ bá bá bí ni àlejò wa. Béèyàn bá wà nínú waga kí ni ẹ̀tọ́ ìjọba lórí irú ẹni bẹ́ẹ̀ ẹni tá a pè láforasí tàbí bóyá ilé ẹjọ́ tiẹ̀ ti pè é lọ́daràn kí ni ẹ̀tọ́ ìjọba lórí ẹni náà àti pé kí ni ẹ̀tọ́ tírú ẹni bẹ́ẹ̀ tó ṣì ní sí ìgbé ayé alálàáfíà.
3: Ẹ ṣeun. Lọ́gán tí ìjọba bá ti mú ènìyàn sínú gbàgà wọn lọ́gán tí wọ́n bá ti dè lọ́wọ́ sẹ́yìn tí wọ́n fi sínú ọkọ̀ láti gbé lọ sí bóyá ọgbà ẹ̀wọ̀n ni tàbí àgọ́ ọlọ́pàá ni ẹni ẹ̀ ti di responsibility ìjọba
1: bùkátà
3: ó ti di bùkátà ìjọba nísànsán kò ní í ṣe bóyá digunjalè ni bóyá ẹni tó ń wa kùsà lọ́nà àìtọ́ ni kò ní í ṣe bóyá afurasí ni kò ní í ṣe bóyá agbésùmọ̀mí gan ni. Lọ́wọ́ tí ìjọba bá ti lè mú tí wọ́n ti gba ẹ̀tọ́ ọmọnìyàn tó ní ènìyàn ní orí ọ̀fẹ́ láti rìn bó bá ṣe wù ú tán ti gbà kúrò lọ́wọ́ ó ti di bùkátà ìjọba tẹ bá ti lè fi gbága sí lọ́wọ́ tẹ tì sínú ọkọ̀ yìí tẹ tilẹ̀kùn ẹni yẹn ti di bùkátà ti ìjọba kò lè sáré kò lè ra oúnjẹ kò lè ra oògùn kò lè ṣílẹ̀kùn kò lè pe dókítà tó gbogbo ẹ̀tọ́ yìí òfin ti kó lórí ìjọba náà kí ni òfin ilé wa sọ constitution tá ń lò lọ́wọ́ ti 1999 section 33 ó ní gbogbo ènìyàn ló ní ẹ̀tọ́ sí ìgbé ayé ó ní kò sí ẹni tí a gbúdọ̀ fi ẹ̀tọ́ sí ìgbé ayé ta gbúdọ̀ fi dùn section 34 verse 1a ó sọ pé kò sí ẹni tí a gbúdọ̀ tọ́tsọ̀ ìmọ̀ tọ́tsọ̀ ní yorùbá
1: fìyà jẹ
3: sẹ́ni ta gbúdọ̀ fìyà jẹ tàbí ká fírú ẹyẹn sí ipò tí kò tọ́ fún ọmọnìyàn inhuman or degrading treatment then section 35 verse 4 ó sọ wípé ẹnikẹ́ni tí ìjọba bá ti mú agbúdọ̀ treat ẹ̀ with dignity agbúdọ̀ treat ẹ̀ pẹ̀lú bó ṣe yẹ kí ọmọ ènìyàn ká treat wọn then police act gẹ́gẹ́ administration of criminal justice act ACJA 2015 ó sọ wípé nígbà tí ọlọ́pàá tàbí àwọn agbófinró kankan tí wọ́n bá mú ènìyàn wọn ò gbúdọ̀ fìyà jẹ lọ́nà àìtọ́ ó gbúdọ̀ ní orí ọ̀fẹ́ sí medical care tó bá lórí fọ́ọ̀n
1: ẹgbẹ̀lẹ́lẹ́wọ̀sán
3: ó gbúdọ̀ jẹ́ kó rí dókítà tó bá nínú tó bá ní ẹgbẹ́ ni tó bá ní oògùn tí ó ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n tó mú wọ́n gbúdọ̀ gbà láàyè láti máa lo oògùn yẹn ìṣẹ́dá kò jẹ́ pé torí pé bóyá wọn pọ̀n ṣọ́ wípé oògùn tó mú wá yẹn pé oògùn láti ẹ̀kí ọ̀kí nìyẹn ni òun láti ra oògùn yẹn fún ètò sọ pé òun máa ń lò yẹn condition ẹ̀ ogudo get your money yen ki ko ko too much pe tori pe ti arrest ni as suspect then go gbo eto money yen ti o fin le wa pa igba ke wa mu kuro then the arresting officer any jo arrest ye you know ogudo ki proper record pe bayi ni ipo ti mo bayi ni bayi to ba senior pela to si ngudo consider pe o si lera lera to ba ngupe ngudo so pe ngupe lera lera fa in fact of no be o fi le wa so pe ke to mu yen wonu
1: sell
3: you know dokita ngudo se ayewo e kan mo ru ipo to wa ni ilera tabi ilera then international law that signals Nigeria under Mandela rule o so pe gbogbo awon ti o ba wa de amo won gudo ni aye you know 3.4 square meter per person
1: this is sumara digigina sira
3: this is sumara beni o gudo je iwo basaise meri tabi ko to meri digigina sira won then ventilation gudo wa that is
1: aye ta te gba wole
3: ko jade omi gbudo wa ina gbudo wa the medical screening o gbudo wa gbogbo awon nkan bayi ni e to ti eni ti a fi gbada o fi mu e as a suspect to ni you know sugbon pelu nkan to sele ta ri yi a ri wi pe ko si kankan ki awon NSSDC ti won pamo ninu ofin yi so ijoba gbudo gbe igbese to le o ti koja ti a kan suspend yi 21 o ti koja be a gbudo gbe igbese to lagbara you know lati mo ki lo pa lati mo ta lo ni biba yi gan chebe o dabe ni pe to ba ti je niyan to wa lati ile ola tabi lati ipo eni ti baba re ba je eyan nla o dabe pe o jamo kankan lorileede yi a poor man has no name. A poor man has no defense. You know, a poor man has nothing to that he can call his own. In Nigeria, and what he sele the Baba sele, you know, boy ya bi ogbon lo kunde. E ni kan so so to jin pataki. No ma me no ma sta ru ko. Wan e sele la kan sele o tu wa pe
7: agbanjalagbanja bayi ara lokan. Atopolopo eniyan.
3: Iṣẹ́ crime ni láti máa lòwò ṣé ògbà la máa lówó bí Dangote ni so ìjọba gbúdọ̀ gbé ìgbésẹ̀ tó lágbára
7: ọ̀dà
3: láti gba kí ló fà á.
7: Ọ̀dà alejo wa pẹ̀lú àwọn nǹkan tí àwọn tí orí kó yọ tí wọ́n sọ yìí lórí wípé gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń wakùsà wọ́n ní ooru ò lè mú àwọn débi wípé ooru ọwọ́ pa àwọn ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì wípé àwọn ń wakùsà lọ́nà tó tọ́ kìí ṣe pé wọ́n ń wakùsà lọ́nà àìtọ́ tó sì jẹ́ wípé wọ́n lọ fi kélé òfin gbé wọn ẹ jẹ́ ká wá wò.

0: Oh, and the money.
1: Oh, and the money is not there. On shall any Ondo, on shall any name, Oyo, on shall any Niger. But in Niger, come to repair, go go in the two and in Niger to look any gold stuff, you know.
2: Oda alejo wa labe ilana ofin olopa ni ori ofe lati fi pape fun pape ofin mu eyan kan si fi sinu sele tititi ile ejo firaye lati gba ejo oru eni be ajo eso abo ara le la bolu abe ise won ni lati mu awon to ba nwa kusa lo naito ni won ba gba ti owo won ti te awon eyan won yi seyin oro pa awon olopa lo ye kan fa le lowo lati tesi waju nipa
1: so many security infrastructures. Labe ofin olopa nikan lo ni ase ati se iwadi on ti ba fi esu ta ba fi kan ile yen all right NLDC won le arrest but immediately o ye ki won ko won lo si odo awon olopa ni for investigation on to fi de so ni pe mo lo do awon olopa won gudo ju 48 hours o pe ju 72 hours. All right. You want to be daily one. If it's a variable of things, that means you want to come on a single job. On top of this, you know. So, on tier one, NSSB is what you need. What is that cool if you want? It didn't need to be, you know, suspend the commandant of NSSB.
2: Niger State.
1: I think we'll go on officers to one in charge, making 21. Tori pe won ti se ohun ti ko ye ki won se ko is not part of their responsibility that is what affect the thing ni that's what affect say what ise olopa ni all right won ti gba ise ti ki se ti won won ti gba se o le ti bu won lowo
2: oda nigbati awon lagbaja yi ti won soro won ni oru o le pa won igbagbo ni pe o ni nkan ti kan gbojule won ti wo pe abe ile ta nwo gan o mo orujunu cell te ba ko wa si lo seyin gbagbo pe oru ti tori eyin ti sise pelu awon eso onimo nipa eto abo niyin e ti sise ni eka idaada bi cell bo se ma ri seyin o gbagbo pe oru ti mo benbe le lagbara looto lati gbemi eyan
1: ese olobi je wipe awon onimo na fi so iye eniyan to gudo wa ni inu cell kokan kali oru to wa ninu cell o le pa yen ni o ni so pe cell yi o pelu be se alafo to wa nu e eyan mewa pere lo ye ko wa nbe je ka pe je ka foju inu go ibi to ye ki eniyan mewa wa se ti ko eniyan beta de la do rin si se ten times 7 ni abi times 6 o ti poju to be je ti kan ni won bi so pe awon obi e le bere ko le joku won lati duro ko je wi pe ijika enikan a gbe ijika enikeji then oru nu enikan la mi sikeji ni mo science o mi se laarin iseju meta 3 minutes gbogbo oxygen oxygen igba to be ti a mi ero sinu alright gbogbo oxygen to wa ninu cell ye a disappear a wati fasinu mo so eyi ti won mi sita carbon 400 o ni gbogbo ma mi si mi si mu to de se to le fun agbo ara bi to to ni wipe inu ile ti won ti wa kusa o mu oru ṣùgbọ́n àlàfo tó wà láàrin ẹnìkan tẹ́nì kejì nínú ilẹ̀ yẹn ó fààyè gba wípé kí wọ́n lè mí ṣùgbọ́n nínú ibẹ̀ yẹn wọn ò lè mí nínú sẹ́ẹ̀lì yẹn torí pé wọ́n ti kó wọn jù àkọ́kọ́ ni èkejì ni pé wọ́n tún wá pín nǹkan kan sí wọn kí ìjọba sì ń ṣe ìwádìí kí nìdí tí wọ́n fi pín nǹkan yẹn sí wọn then irú kí náà fi kú wọn gangan káyé ẹ̀sájú yìí wá àwọn ọmọwé ní ẹsọ pé ẹ̀sájú ni wọ́n ní kì í ṣe ẹ̀sájú wọ́n lọ́dà bíi pẹ̀fín ni wọ́n fi sílẹ̀ wọ́n ní ṣùgbọ́n báwọn ṣe mí sí ó bẹ̀rẹ̀ sí ní ta wọ́n ní ọ̀rọ̀ lọ sí àyà ó túmọ̀ sí wípé ohun tí wọ́n fi sí yẹn ó dí ìmí ènìyàn pàṣẹ mí sínú níta ó ti lọ́wọ́ so ó túmọ̀ sí wípé ohun tí wọ́n ṣe yìí ìṣekúpa àwọn ẹni yìí o tí wọ́n mọ̀ ṣe ni kò kí ń ṣe àṣìṣe o tí wọ́n mọ̀ ṣe ni so ó láti ìdí kan láti wà tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ ẹ dẹ̀ má gbàgbé wípé lọ́gán tí ẹ̀kan nínú àwọn arábí torí kó yọ fi sọ pé ẹni báyìí ló ni ibi táwọn wà o ó dẹ̀ fún àwọn ní àṣẹ ẹ̀rú tá máa ń fún àwọn olówó tá a bá ṣiṣẹ́ tán òun náà ni agbẹnusọ ààrẹ àná ti sọ Babangida pé àwọn kan àwọn ni o Babangida ò ní license tí ìwà gùsà o kò ṣe kankan o ṣe understand tá a bá wádìí eléyìí tíjọba gbúdọ̀ wádìí tá a gbúdọ̀ fi pé ẹnìkan jẹ́ ẹnìkan because we are talking of the lives of people here we are talking of 37 lives tó bá rọrùn fún àwọn ẹbí yìí wọn ò ní jẹ́ kó mọ wọn lọ ṣerú iṣẹ́ tí wọ́n ṣe yìí torí pé kò rọrùn fún ẹgbẹ́ yóò tọmọ náà fún wọn náà fi lọ ṣe àti wọnú ilẹ̀ lọ́wọ́ àkùsà kò kí ń ṣe nǹkan tó
2: dẹrùn rárá
1: ṣùgbọ́n àṣà jẹ́ àpò ó ní it will be surprised wípé lára àwọn tí wọ́n kú yìí náà jẹ́ breadwinner family wọn lápẹ̀ nǹkan tán bá mú bọ̀.
2: a ti ẹ̀rí fọ́nrán kan níbi táwọn mọ̀lẹ́bí ti ń sunkún kárakára.
1: Pé tó máa jẹ tó kọ àti nígbà tágbùdọ̀ bá tábẹ kápẹ́ẹ̀tì bẹ́ẹ̀ agbúdọ̀ ṣèwádìí ta ló ní bẹ̀yẹ ta ló ní tí ọ̀nà tí wọ́n fi wá kùsà láyé ìsìn pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ òní ni wọ́n ń lu àwọn ọmọlọ́mọ yìí fún then kí ni ìdá mélòó nínú nǹkan tí wọ́n bá wà ni wọ́n ń fún wọn it's a cheap labor ọ̀tà orí yóò ní choice ni so ìjọba gbúdọ̀ gbé ìgbésẹ̀ ohun tó fi dẹ̀ sọ ni wípé kí ẹnikẹ́ni bá fi lè kú sínú àhámọ́ ọlọ́pàá tàbí ìjọba ó ní ẹ̀tọ́ tí ìjọba gbúdọ̀ ṣe fún irú ẹbí ẹni bẹ́ẹ̀.
0: ṣerú alejò wa pẹ̀lú ibi tí ẹ dé yìí lórí ẹ̀tọ́ tí ó yẹ kí wọ́n ṣe fún àwọn tí ó jẹ́ pé wọ́n kú sínú àhámọ́ yìí àkọ́kọ́ tẹ́ ẹ bá wo àwọn ọmọ yìí àwọn ọmọ kéékèèké ni ọjọ́ orí wọn ò tiẹ̀ tí ì tó bíi 20 ọdún tí wọ́n sì jẹ́ pé wọ́n wà
2: nílé yìí àwọn kan bẹ́ẹ̀ tó jẹ́ pé bí ọjọ́ orí wọn bíi 25
0: àwọn kan wà nù wọn tó jẹ́ 25 àwọn ọmọ kéékèèké náà pọ̀ láàrin wọn tàbá wá wo àwọn ẹbí àwọn èèyàn yìí ṣé bí wọn kàn ṣe pàdánù àwọn èèyàn wọn náà rèé tí ò ní sí nǹkan kan.
1: wọ́n ní gbogbo ògbúdọ̀ fi dákẹ́ òun náà fi gbúdọ̀ dákẹ́ ohun tó fi sọ ni pé tí ìjọba tó bá rẹ̀ sìyàn tẹ́ni ẹ wá kú sínú custody detention number one the person die innocent in the eyes of the law torí pé law ò tí ì sọ pé ó jẹ̀bi so ó ẹni tí ò lu òfin òun ló kú.
2: koda bo koda bo ba ti e ka mo lowo gan pe looto lo se nkan bayi
1: ibu to ma ka mo lowo you are not proved guilty all right until you get to the court of law so for see the court of law adaje o ti so pe won se nkan ti o da so that they will be they are innocent you know so eto ijoba gbudo se eto to je you know fun e bi won the state must answer to both the family and the law and this is the core of the principle presumption of innocence does not end when you die in a cell it becomes permanent mi o jabi o to so ko to ku to ba ti ku bayi lai je pe o ti de lejo o ti fi die mule wi pe
2: o jabi
1: niyan then kini o fi so bi pe ijoba gbudo se the law says that ijoba gbudo answer to the family the moment someone dies in custody the law says number one egbudo inform family one immediately all right not after this 3 days not after this 2 days the same day egbudo ijoba gbudo pe eni edide ta lo so fun bi iru eni tabi awon eni pe adi sasise o eni ta mu ta ti gbe lole ejo o ku sinu
2: gbagbawa
1: o fi so wipe egbudo si won without the family. All right.
2: Agoyin.
1: Our family needs to not be
2: oku eni won.
1: Oku won. On the day so that is why pe e se iwadi autopsy lori nkan to
2: pa won. Pa.
1: Then the keta officer say pe ijoba gbudo explain the call. The officer in charge ogbudo call report with pe nkan bye lo sele. Awa ma wo. The officer in charge ba se ko pe sel to ye ko gba eyan
2: mewa
1: lo ko be mo ko won si be tan o tun wa fi kankan ti won you know ke run ko be yen ta de ti je lo ba be ofin
2: ka ma wo bo
1: awon ko je ti won ti won mu won ba ga yen boya go boya ba fa ta bo wo ofin so yin pe on wo do da pada fun
2: malabi won
1: e fi won leyin na nigba ti won ba ti se iwadi ti iwadi ti lele wi pe ni tooto ona ito ni won gba ku all right no gba ku so ofin ijoba so ofin so pe ijoba gbudo compensate ebi won a soro 100,000 a soro 1 million 2 million awon cases to ti sele be yen teyin wa the least ijoba ma fun ebi won is 30 million 50 million, 100 million, depend lori biru
2: case ye ba se lagbara to
1: ba se ri de bi awon ti o je ebi won ti won ba se duro to you know bi opolopo igba won le fe sale so fun pe e ti ka se to out of court cause of 22 million kan eleyi ti koja 22 million kan o eleyi ti koja de you know the least san le fun won eni kokan won fun ebi won only 250 million. Kini ajo agbaye nese n se be so le ni pe ko si iye ta le fun ebi won to le ra emi bo je ka tu won ninu pelu owo tabua to ni tumo
0: oda ege ibere yi eje ki ibere tori emenu ba oro ile kan se n gbo mi alejo wa ti a ba n soro nipa awon ohun alumoni oro t'Olorun ba fi jinki wa lórílẹ̀-èdè Nàìjíríà níbàámu pẹ̀lú ìlànà ìjọba àpapọ̀ ni mo fẹ́ mójútó tó sì jẹ́ wípé wọ́n tí wọ́n bá ti mójútó tó bá ń wá látàwọn ìpínlẹ̀ yìí òun náà ni wọ́n tún mọ pín fún gbogbo àwọn ìpínlẹ̀ ṣé ẹ lérò wípé àìfẹ́ fi ojú ohun àlùmọ́ọ́nì yìí láti fi hàn de fúnjọba àpapọ̀ láti ló ń jẹ́ kí àwọn tí ó ń wu tó ń ṣe nǹkan yìí ó mọ ṣe pé àwọn kọ́ làwọn ní àwọn kọ́ làwọn ń ṣe nǹkan yìí tó fi jẹ́ pé wọ́n ní wọ́n ń ṣe lọ́nà àìtọ́.
1: Ẹ ṣeun àtijọba àpapọ̀ àtijọba ìpínlẹ̀ àti àwọn ará ìpínlẹ̀ yẹn tí wọ́n rọwọ́ forí gbogbo wọn náà dẹ̀bi ọ̀rọ̀ yìí jù lé lórí gbogbo wọn ni on to fi orile je wa so yi pe alumoni kalumoni to ba wa ni ipinle kan to je alumoni nle boye po ni boya golu ni boye ni ti ni ijoba apapo lo ye ko se isakoso e
0: beni
1: owo ton ba wa ri pe o ma je ara owo revenue to wole fun ijoba lati pin fun awon state sugbon ipinle ti won ti ri alumoni yen o ma gba owo to po ju ti àwọn àgbà tí wọ́n bẹ̀ kí a lọ sáré gẹ́gẹ́ ṣẹlẹ̀ ní ọ̀yọ́ state ní ọ̀yọ́ nígbà tí wọ́n kó àwọn ọmọ tí wọ́n kó yẹn torí kó yọ lára nǹkan tí wọ́n discover ní pé nínú gbó yẹn iléeṣẹ́ ńlá kan wà tó ẹ pé àwọn philippines ìnú ni wọ́n ní kí ní wọ́n ṣe bẹ̀ ni wípé wọ́n wá kùsà wọ́n dẹ̀ rọ àwọn nǹkan ìjà olóró ìbéèrè táwa ìnáta jẹ́ onímọ̀ nípa ètò àbò ni pé báwo máa ṣe jẹ́ baálé ilé tí ní mi ní mọ
2: tó ń ṣẹlẹ̀ lọ́dẹ̀ ni
1: ètò oníjọba pẹ́pẹ́ àwọn ò mọ̀ sí báwo lè ṣe ní mọ̀ sí báwo ni àwọn ènìyàn tó pọ̀ sọ́mọ nàìjíríà tó ń wá láti gbòmí tó fi mọ irúfẹ́ yẹn tí a bá lè rí àwọn irinṣẹ́ ńláńlá tó wà lóko yẹn báwo náà ṣe wà débẹ̀ ẹnikẹni ò mọ ẹ lè sọ pé ẹ mọ pé òfin àwípé ìkíní yìí kó má kàn sí ìjọba àpapọ̀ ó jẹ tiwa irú owó tó má dẹ̀ rí ṣe yẹn jẹ gbọ́
2: àgbẹ̀yí
1: owó tí wọ́n ń kó sínú òṣùwọ̀n ìpínlẹ̀ owó tí àwọn olóṣèlú tó wọ́n ń pín láàrin ara wọn ni o ni wọ́n fi lu àwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ ọlọ́mọ làárá níṣẹ nítorútorú lọ́n fi rán àwọn ọmọ onírú iṣẹ́ bẹ́ẹ̀ láti máa wọnú ilẹ̀ lọ wá ní òkúta ẹ̀rọ ìgbàlódé ni wọ́n ló ń lọ nílẹ̀ pẹ̀lú drone tó ń wá òkúta nísìnyí kò kí ń ṣe àwọn ọmọ ọlọ́mọ náà máa tì sínú wò nínú ooru burúkú yẹn ìgbé ayé burúkú ni
0: wọ́n bá túnbọ̀
1: ṣe nǹkan tó wọ́n bá ti dópin irú nǹkan báyìí.
0: ẹ ṣeun
2: àlejò wa fún àkókò
0: yìí
2: tẹ yá wa torí ẹ yá wa lákòókò yìí ni lónìí. ẹ ṣeun ipò àgbàlá mọ bá gbàlá ṣe ọlọ́run
0: ẹ ṣe àdúpẹ́ o
2: ẹ ṣeun àdúpẹ́ ẹ ṣe wà àdúpẹ́
0: jádókè lọ́hùn.
3: Yes, you would hear me like this. Make you bring one finger down if you don't leave something where you won't buy before. But can't they wait? They hope say,

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Ojúmọ́ bọ́mọ́ báyìí, ọyẹ́ àlá ni, àdíá fún ọ̀yẹ́là tí wọ́n ní ṣàwọ̀ ojúmọ́. Ojúmọ́ tó mọ́ mi lónìí ojúmọ́ rẹ ni o. Ojúmọ́ tó mọ́ mi lónìí ojúmọ́ rẹ ni. Ojúmọ́ àlàáfíà, àẹ̀kú baálé ọ̀rọ̀, yẹ́n gángá mo fi ń kí wa láàárọ̀ tò ní àtúkú ojúmọ́. Ẹ̀kú ètí gbọ́n mi. Àátún ti dé nìyẹn ká máa jára wa tán bẹ́tà. Gbogbo bí nǹkan ṣe ń lọ ká gbéra wa débẹ̀ turabàyè. Tá a bá ń sọ nípa ojúlówó ròyìn eré ìdárayá, lédè káàárọ̀ ojúre pọ́nbélé ká fàtàmọ́là. Ó dúró tán ni àwọn tèmi ò lò látàn bọ́gi. Pàápàá òní ni ọjọ́ Tuesday ọjọ́ ọ̀ṣẹ́gun ni Yorùbá ń pè é. Àtẹ̀mí àtẹ̀yìn àjọ ṣẹ́gun ọ̀tà àmì àti àmì. Àjọ rẹ́yìn òdì ìṣẹ́gun wà jẹ́ tẹnìkọ̀ọ̀kan wà láì ní dẹ́nà panu láì ní fòlò lọ́fọ̀n. Ẹja bẹ̀rẹ̀ sẹ́yẹ láti lẹ̀ gẹ́gẹ́ bí ṣe wá ni. Àti lú ọ̀rẹ́ òun gangan láti kó sẹ́yẹ láàárọ̀ tòní. Lórí ibá méjì kọ́. Rachel Family Foundation ìdíje eléré sísá ilé tí wọ́n máa ń ṣàgbékalẹ̀ rẹ̀ fáwọn ọmọ iléèwé tàbí kí n sọ páwọn iléèwé ní tìbútòrò ìjọba ìbílẹ̀ òdìgbò. Lọ́dún yìí yóò wáyé gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Mọ̀ọ́dẹ̀ di ó yé mi báwọn iléèwé tó bá wà ní ọ̀rẹ́ oríta òdìgbò. Oríta òdìgbò mi fún àti gbogbo àwọn tó iléèwé tó bá wà ńbẹ̀ yẹn ni ó láǹfààní àti kópa ńbẹ̀ o. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ Fàkàó Sport, òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tí wọ́n mọ. Ọ̀pọ̀ àwọn iléèwé ló ti fọ́kọ́lẹ̀. Ẹ mọ́ gbàgbé iléèwé péréte báyìí ni wọ́n ń retí o láti lè jẹ́ kó forúkọlẹ̀. Bí iye iléèwé tán bá ń retí bá ti tán tọ́. Àjẹ́ pé Lucky Ford ìwúnná ẹ kú rọ́jú Ford ìlú Sani. Ẹ máa kàn tí The Coach, Bebeto, Suntos àti Arch Prince láti lè jẹ́ kẹ́ forúkọ yín sílẹ̀. General Coordinator Comrade Adeniyi The Coach nìyẹn. Abẹ́ ìṣàkóso CEO Rachel Family Foundation Comrade Adabala Tanya. Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ CEO Lilian Family Care Foundation Comrade Adeboye Gbadebo. Abẹ́ ìṣàkóso CEO Ade Abeke Foundation Comrade Adeniyi Joshua. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn. Wọ́n tún ṣe ìdámọ̀ Area Education Officer Òdìgbò Mr. Ogunlọ́wọ̀ Taiwo àti Ondo State Sport Council Chairman wọn Honorable Abimbola Ladimeji. Gẹ́gẹ́ bó ṣe fi ṣọwọ́ sí mi nìyẹn. Òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tí wọ́n mọ̀. Wọ́n yí làwọn iléèwé tó ti láǹfààní àti forúkọlẹ̀. Omikunle Comprehensive School, Ajiboye Frontline College, Form 1 Comprehensive College CHS ọ̀rẹ́, Zusi Bolaji International School, Middles College, Solid Rock, Tajudeen Islamia College, Seed of God Mary School, Bright Group of School, Great Dominion College, àwọn gbogbo ẹ̀kọ́ ẹ̀rọ iléèwé. Eléyìí tó di forúkọ lẹ̀ nìyẹn. Tó bá ti di ọjọ́ kejìdínlọ́gbọ̀n, òun gangan ni ìforúkọsílẹ̀ òdópin o. Adversity Islamic School, Bright Group of School, Azizia Group of School, Crystal Model School. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí Fàkàó Sport, 0806-076-1014. Nọ́mbà The Coach nìyẹn tẹ́ fi máa forúkọ sílẹ̀. Gẹ́gẹ́ bó ṣe wà sí, àgbẹ̀yìn débẹ̀. Ẹ jẹ́ kó ń bẹ̀ yẹn lọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ bọ́ sọ́dọ̀ ta ni. Ọ̀dọ̀ Peter Vuri, ọ̀kan lára àwọn ìbátan Tyson Vuri ni. Ìgbà tán ń fọ̀rọ̀ wà lẹ́nu wò nípa ìjà ẹ̀sẹ̀ kíkà eléyìí tí ó wáyé. Láàrin Tani àti Tani, láàrin Anthony Olúwafẹ́mi Ọláṣẹ́ni Joshua, AJ Káfàtà àti Tyson Vuri, wọ́n ní bò ní ìjà yìí ṣe lọ, ó ní ẹ̀wò. Outcome méjì péré ni mo rí nínú ìjà yìí o. Àkọ́kọ́ náà, bí Tyson Vuri tí ò bá ti knock out to Anthony Joshua, Anthony Joshua dandan ni yóò knock out to Tyson Fury. Èmi ò rí ọ̀mì nínú ìjà tí wọ́n fẹ́ jà yìí. Gẹ́gẹ́ bí Peter Fury, gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀, ẹ má sì gbàgbé. Pẹ̀lú bí nǹkan ṣe ń lọ báyìí, Cardiff ní Wales, ibẹ̀ gangan nìjà ó ti wáyé tó bá ti di oṣù kejìlá. Ọdún tá a wà nínú ẹ̀ ni yóò gà á yàtà. Pẹ́pẹ́ yóò pọn mọ aláre ojú àgbá nǹkan ó gbé nǹkan àná. Bó ṣe wà sí, o lè mí náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tí wọ́n mọ̀. Láti bẹ lọ. Ẹ ẹjẹ ń bọ́ sọ́dọ̀ ẹ̀. Àwọn ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles ni. Àkọ́kọ́ náà, àwọn agbábọ́ọ̀lù bíi 28 àtàwọn ọ̀fíṣíàsì wọn. Wọ́n ti balẹ̀ bàgẹ̀ sórílẹ̀-èdè wa Nàìjíríà o. Nílùú Uyo ni wọ́n balẹ̀ sí. Àwọn agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Madagascar lórí ibá méjì kọ̀ ló bá ti di ọjọ́ Friday. Láti dọjọ́ jímọ̀ pẹ́pẹ́ yóò pọn mọ́ o. Torí ibá méjì kọ̀ ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tọdún tó ń bọ̀ ìmúrasílẹ̀ rẹ̀ ní African Cup of Nations Qualifier eléyìí tí ó wáyé pápá ṣeré gọ́ṣù àpábíò ti National Stadium tó wà nílùú Uyo. Ibẹ̀ gangan ni ó ti wáyé. Wọ́n ti wá jẹ́ kó yíwa pé lónìí ìgbáradì àkọ́kọ́ àwọn ọkọ̀ Super Eagles bí ò bá sí kọ́ tí ò sámodi aago 9 yóò ti gbéra sọ. First train ni wọ́n yóò balẹ̀ bàgẹ̀ lónìí. Láti mọ gbogbo bí nǹkan ó ṣe lọ nìyẹn fún ikọ̀ Super Eagles. Ìdíwọ́ ò sí ìbẹ̀rù kankan ò sí o láti lè jẹ́ pé kí Nàìjíríà ò ṣe dáadáa. Akọ́nimọ̀ọ́gbá wọn Eric Chell ó ní ẹ lọ fọkàn balẹ̀. Madagascar ò sí orílẹ̀-èdè tó lè dámọ̀ dúró. Gbogbo ohun tó bá gbà làwọn ó fún tó bá ti di ọjọ́ jímọ̀. Bó ṣe wà sí nìyẹn àtúgbèsè yìí ti wà létí. Ẹ tún jẹ́ kó ń bẹ̀ pàápàá. Ìbò ni ń balẹ̀ sí pẹ́pẹ́pẹ́. Ẹjẹ́ ń bọ́ sọ́dọ̀ Mohamed Salah pẹ̀lú ìròyìn tó ń kàn mí kú lọ́wọ́ tá a wà yìí. Àwọn tọ́rọ̀ kan lórílẹ̀-èdè Turkey wọ́n ti ní odidi oṣù mẹ́fà báyìí. Tàbí kí n sọ pé nílẹ̀ Gẹ̀ẹ́sì ìyẹn UK. Ilé ẹjọ́ kan ní UK ni o, wọ́n ní odidi oṣù mẹ́fà. Ó ní Mohamed Salah ni ò fi gbọ́dọ̀ wá ọkọ̀ rọ́rọ̀ sí ẹ̀ torí ibá méjì kọ̀. Wọ́n ní gbogbo àwọn ọ̀dàmọ̀ eléyìí tó yẹ kó pèsè nípa ọkọ̀ yìí wọ́n ní kò lè provide ẹ̀ fún di eléyìí odidi oṣù mẹ́fà gbáko. Òun gangan ni Mohamed Salah ó ní òfin ní wakọ̀ lójú pópó. Gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ nìyẹn èèbó káre láì àlùjánú ni yóò máa sokún dèrè èèbó àfihàn máa sọ sàdíyọ̀. Òfin àti àlàálẹ̀ ó pọ̀ láì fa àbàdàmọ́là. Bó o bá sì ti lugi òfin báyìí tọ́ ìyá òfin ò bá dún lórí ẹ. Ẹ̀jẹ̀ ń kó lọ́dọ̀ Mohamed Salah ojàre agbárin bó ní ń balẹ̀ sí pẹ́pẹ́pẹ́. Ẹ̀jẹ̀ ń balẹ̀ sọ́dọ̀ àjọ Nigeria Sports Commission. Wọ́n ti jẹ́ ká mọ̀ wọ́n ní ìgbáyé gbádùn àwọn eléré ìdárayá lórílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn ò mú lọ́kúnkúndùn o. Kódà wọ́n ti ṣèlérí fáwọn owó tó ga yàtà lọ́wọ́ tá a wà yìí. Eléyìí tó ṣe páwọn agbábọ́ọ̀lù ọlọ́kan òjọ̀kan gan ó gbà. Àwọn tó máa ń sojú orílẹ̀-èdè Nàìjíríà ni o. Bóyá bíi Super Falcon, Super Eagles, Under-17, Under-20. Wọ́n láwọn owó tó ṣe gbẹ̀yìn gan ó mọ ìgbà tínú yóò mọ dùn sí. Òun gangan là á mọ̀ fún yín. Ẹ sá lọ fọkàn balẹ̀ gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ bá sì gbàgbé wọ́n ní ààrẹ tá a ní lórílẹ̀-èdè wa Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni. Bàbá yìí. Ìgbáyé gbádùn gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí tí ò yọ àwọn agbábọ́ọ̀lù sílẹ̀ ó múmú láyà bàbá yìí gan ni o. Àtúntò ń bọ̀ lórí àwọn owó tá a mọ̀ fún yín. Ẹ̀yin gan gbowó ẹ̀ bù sẹ́rìn ni. Gẹ́gẹ́ bí ta ni? Gẹ́gẹ́ bí àjọ National Sports Commission. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀ òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwa mọ̀. Ẹ tún já kó ń bẹ̀ yẹn tún lọ bẹ́ẹ̀. Ó tún lọ bí àwọn gédéńgbé nìyẹn. Ẹ já máa tọ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ ó dìbò nìyẹn. Ó dílé òkèrè torá àrọ́jọ́ mùsùlùkùn. Sóun gbọ́ mi aláṣẹ KAC àbí gbogbo kárí àkókò àwọn gunners nìyẹn. Top gunners kí ni tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ tá a wà yìí. Ìkẹ́ la tẹ́ta, àtẹ́ta ti jẹ́ ká mọ̀. Oníṣẹ́ rí ọmọ kékeré lẹ́njẹ wa yìí. Ìyẹn Max Dalma. Orílẹ̀-èdè England yóò wà pẹ̀lú wọn o. Yóò wà pẹ̀lú orílẹ̀-èdè England gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́. Nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀sọ̀rẹ̀ tí wọ́n fẹ́ gbá láìpẹ́ yìí. Gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn. Gẹ́gẹ́ bí nǹkan tún ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ òun lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀. À jẹ́ pé ọmọkùnrin yìí òun náà ti ń gbóyín gbórígì nìyẹn láti jẹ́ kó máa ta kàngbọ̀n káàkiri àgbà ńlá ayé. Gẹ́gẹ́ bí Mikel Arteta gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀ ó ní ọmọkùnrin yìí ìyẹn Max Dalma yìí ọjọ́ iwájú tó dá ń bẹ fún ọmọkùnrin yìí o nínú kò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal. Gẹ́gẹ́ bí Mikel Arteta akọ́nimọ̀ọ́gbá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀ ó lèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀. Láti ibẹ̀ lọ ibo tó ní balẹ̀ sí pẹ́pẹ́pẹ́. Gabriel Martinelli. Ó jẹ́ ká dun ko egbe agbabolu alila yi o n bo soju owo gidi gan mani

0: nǹkan bá sójú ọwọ́ gidi ni o. Gẹ́gẹ́ bí Gabriel Martinelli, gẹ́gẹ́ bó ṣe jẹ́ ká mọ̀, bá wí dáadáa ọ̀túnba láàrin Fọlánà gbogbo òlú ọ̀mí ò ní wá etí. Ẹ bá ń kí Adéwálé Màṣá gbogbo òlú àjọ ẹ̀. Bó ṣe wà sí nìyẹn, ẹ jẹ́ ń padà wá sílé nípínlẹ̀ Ondo tiwa. Bó bá ti dọ́lá, àbọ́là kọ́ ni ọjọ́ kẹtàléní ogún ni. Ẹgbẹ́ gbogbo àwọn tá ń ká ìròyìn eré ìdárayá. Ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo, ìyẹn Swan nìyẹn. Abẹ́ ìṣàkóso alága wa Ṣẹ́gun Gíwá. Wọ́n ti jẹ́ ká mọ̀, àti àwọn àjọ kan tọrọ kan wọ́n jẹ́ ká mọ̀ pé wọ́n ṣe ìfilọ́lẹ̀ tàbí kí n sọ pé ètò àmẹ̀yẹ tó gá yàtà fún gbogbo àwọn akọni. Pàápàá jùlọ eléyìí tó ti kó ipa ọlọ́kan òjọ̀kan fún ìdàgbàsókè eré ìdárayá ní tìbútọ́rọ̀ ìpínlẹ̀ Ondo nìyẹn. Wọ́n fún wọn lámì ẹ̀yẹ lọ́la o. Dédé aago mẹ́rin òun ni ó sì wáyé nílùú Àkúrẹ́. Ká tó dé Surprise, gbọ̀ngàn kan tó wà ńbẹ̀ ni ó ti wáyé. Lára àwọn tí ó gba àmì ẹ̀yẹ ńbẹ̀, wọ́n á pọ̀ jáǹtìrẹrẹ. Àwọn èèyàn tó ń lọ bí 50 nìyẹn, ìyẹn Sport Icon. Àtàwọn ògbóǹtarìgì tó ti kó ipa takuntakun fún ìdàgbàsókè eré ìdárayá lórílẹ̀-èdè Nàìjíríà. Táwọn ajọmọ bíbí ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Ondo lápapọ̀ lára àwọn tí ó gba àmì ẹ̀yẹ ńbẹ̀ láti rí. Àkọ́gun ọmọlé ni ó wà ńbẹ̀ yóò gbàmì ẹ̀yẹ. Godfrey Obuagbona, ògbóǹtarìgì agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó tún ti ṣe dáadáa fún ikọ̀ ti Sunshine Stars. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó gbàmì ẹ̀yẹ ńbẹ̀ o. Ẹ mọ̀ wulẹ̀ jí máa ka gbogbo ẹ̀ lórí ìjọba àsìkò. Gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn, ló ní tuntun àjẹ́ àbalẹ̀. Wọ́n fẹ́ mọ rírì wọn ni. Ipa takuntakun aláìlẹ́gbẹ́ eléyìí táwọn náà ti kó fún ìdàgbàsókè eré ìdárayá nípínlẹ̀ Ondo àti káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bó ṣe wà sí, àjọ Swan wọ́n fi kòkò ṣebẹ̀ eléyìí tún ga yàtà. Bó ṣe wà sí nìyẹn, Fakao Sport gbé sí wa létí. Bí ó ṣe ẹja máa tọ̀ kẹ́jẹkẹ́jẹ, ó dílé okere nìyẹn. Tó ń gbọ́ mi Michael Dasọfọ̀ tó gbogbo lára mọ̀ kí up Chelsea. Olúbáyọ̀ Michael gbogbo ìjàpọ̀ extension. Sábí Alonso, ó mọ̀ tún ti jẹ́ kẹ́ ẹ mọ̀. Ó ní ẹ lọ ní sùúrù gidigidi ni o. Pẹ̀lú ohun tó wà ńlẹ̀ yìí, àtúntò là ń ṣe lọ́wọ́ nùkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea. Bẹ́ẹ̀ bá gbàgbé, lópin ọ̀sẹ̀ tó kọjá yìí Chelsea gba mẹ́ta tó wú tatata ni. Lọ́wọ́ ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Brentford. Ó ní yóò le kokoko bí eyín afọ́ ogun lọ́wọ́ tá wà yìí o. Ó ní tí mo kàn mọ̀ ni wípé Chelsea á parí sí ìpele mẹ́rin lórí tábìlì ìdíje ti English Premier League. Ẹ̀yin Chelsea, ṣé ẹ ti gbọ́n tí Sabi Alonso sọ? Ó ní ẹ mọ̀ wulẹ̀ kánjú o. Ẹ lọ ṣe sùúrù dáadáa. Àwọn Chelsea ní ò sí wàhálà. Bá a ti wáyé páàrí náà láàárín o. Sí wàhálà. Ẹ já kó onukùn ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ọjàre. Èyí jẹ́ ń balẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ sínú ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United. Tó ń gbọ́ mi Ọ̀nàrẹ́bù Olúwatọ́yìn Victor Jaffet. Màá fẹ́ nìkan lẹ́bùn láàárọ̀ yìí. Lórúkọ Ọ̀nàrẹ́bù Olúwatọ́yìn Victor Jaffet. Ìbéèrè Manchester United bẹ́ẹ̀ bá ti gbà tọ́. Ṣúgà já. Ẹ já dójú ọjà náà kí n lọ polówó, mò ń padà bọ̀ mọ́ kí yín. Ẹ kú kalẹ̀.
1: Wọ́n ti bẹ̀rẹ̀. Mi ò lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ní gbàgbé.
3: Yes, you would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say, imp-

pa bo se ma je niyan o jare e je n bale sinu ko egbe agbebolu oni e inu ko Manchester United ibe na mo si wa Michael Carrick en to ja ko ni mo gbe ko ti Manchester United o ti ja ka mo oni nto se lenu ko egbe agbebolu Manchester United lowo ta wa yi yo di afiyin tegun fi su alare lowo ta wa yi gbogbo eyin ololufe ko Manchester United e lo fokan bale o nso mo oloku lowo be ni a o ni sipo moku e gege bi Michael Carrick gege bo se je ka mo o le mi na farabale je keyin ti wo mo e ja tun ko nbe yen lo bi awo gedengbe niyan so n gbo mi otun ba immigration bi o ni white up Manchester United follow di bala o ni no mi ndo ninu ko egbe agbo ti AS Roma inu mi ndo sesese mi o ti e se tan lati fi be de o gege bi Paulo Dybala gege bo se je ka mo be ba gbagbe omokunrin yi o n se daada fun ipo egbe agbabolu AS Roma mi o ti tan lati fi ipo egbe agbabolu ile lowo ta wa yi gege bi Paulo Dybala gege bo se je ka mo o le mi na to farabalẹ je keyin ti wo mo e je ko nbe papapa ki n sare lo si abala boya lemo tori ba meji ko awon temi o tun gbo tuntun lori pe se tuntun na n so n gboro aye se tuntun se mi se tuntun ni ewo la ri gbo ayo lafatokun to duro bi olopa ti o gbowo yi si wahala awon citizen niyan e je lo si abala boya lemo papapa e je mo olohun ki awon agbabolu kan o tabi ki n so pe olohun sa won lesa lara awon tolohun wa sa lesa won po janti rere sun be je n ka die fun wa to se pe titi ti won fi retire ninu ere bola lafesegba kaakiri agba nla aye won o gba yellow card koda awon kan o tun gba red card o eni mo kaabi eni akoko ko soluwa bọ́ńdá dìgẹ̀ ọ̀kan gbọ̀gbọ̀nrà káàkiri àgbáńláyé ọmọ orílẹ̀-èdè england nìyẹn gary lineker sẹ́ńtì ọ̀mọ́ ó bẹ̀rẹ̀ kàríà rẹ̀ lọ́dún 1978 tó parí sọ́dún 1994 ó gbá bọ́ọ̀lù fún ikọ̀ barcelona tottenham hotspur orílẹ̀-èdè england àgbà ọ̀jẹ̀ ìdíyẹ jẹ́mọ̀ tí bàbá yìí fi tẹ tó fi fàdà gbé erébọ́ọ̀lù aláfẹsẹ̀gbá rọ̀ síbì kan kò ní yẹ́lò káàdì kan báyìí kódà kò tún gba red card kankan ọ̀kan lára àwọn agbábọ́ọ̀lù eléyìí tó lọ́n sàlẹ́sà ni gary lineker ó wà nù wọn o ẹ̀túnjẹ́ sọ fún wa pé star stanley matthew gbogbo oyin lẹ mọ́ bàbá bẹ̀rẹ̀ dáúlà lọ́dún 1932 ó fàdà gbádọ̀ sọ́dún 1965 ó gbá bọ́ọ̀lù fún ikọ̀ ẹgbẹ́ agbọ́ọ̀lù blackpool stoke city orílẹ̀-èdè england àgbà ọ̀jẹ̀ lórílẹ̀-èdè bàbá ńlá bàbá rẹ̀ kò ní yẹ́lò káàdì kankan dípò bẹ́ẹ̀ kò tún ní red card kankan o wọ́n pọ̀ jáǹtì rẹ̀ ṣùgbọ́n ẹjẹ́ akadé ẹ̀ ń bẹ̀ ká dákẹ́ láàárọ̀ tó ní pẹ̀lú bí brian brobbey bó ṣe mi àwọn oníbẹ̀ta fún ikọ̀ sunderland wọ́n padà wàá jìyà o ó ti di agbábọ́ọ̀lù ẹlẹ́kẹfà tí ó gba hat-trick wọlé ṣùgbọ́n tí wọ́n wàá fẹ̀yìn janlẹ̀ bó bá di ọjọ́ thursday ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ tó ń gbọ́ mi àfáà yọ nídìí ọba ọ̀rọ̀ gbogbo làrámọ̀kẹ́ up manchester united ẹ já máa fi yọ sí lọ láàárọ̀ tó ní ọba àṣẹjú tó kù ká lọ fi polówó ọjà torí ibá méjì kọ àgbọdọ jẹkọ tó léegun 09021077719 nọmba mi gangan nìyẹn fún ìkéde àti ìpolówó ọjà yín àǹtí jùwọ̀n kí ọmọ tọ̀sọ̀ up chelsea ẹ já máa gbìyànjú ká máa ṣeré ìdárayá o ẹ kú kalẹ̀.

0: no dey predict our future. We dey shape am. Make we help you shape your own. For more tori, rush go www.accesspensions.ng or call our telephone on top
1: 0209-461-3333.
0: Access Pensions. Future shaping.
2: Where did you buy it? CK! Easy, yes, easy.
3: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kùn sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Ìní ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀. Àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní, àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
4: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀.
5: Láti bí ọ̀sẹ̀ mélòó kan ni àwọn ìfúnbúrúkú ti ń jẹ́ o. Mo rántí bí àpẹẹrẹ àwọn àìsàn náà ṣe rí. Wo bí o ṣe ń gbọ̀n bí ewéko ní ìgbà ọyẹ́, ó mà ṣe o. Ara rẹ ló ń gbóná bí ẹsẹ̀ iná yìí. Bẹ́ẹ̀ lo ò dára yá rárá, kódà o jẹun dáadáa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
6: Ẹ wo àpẹẹrẹ ibà lélẹ̀ yìí o. Mi ò sì ní fẹ́ kí ibà gbá mi mú lásìkò yìí. Orí ẹrù pọ̀ lọ́wọ́.
5: Tó bá jẹ́ bẹ́ẹ̀, jẹ́ ká tètè yá ṣe tọ́jú rẹ.
6: Òdodo ọ̀rọ̀ ni baálé mi. Irú oògùn wo ló lè kojú ẹ̀ báyìí?
5: Má yọra rẹ lẹ́nu. Oògùn ibà tí a kò gùn pọ̀ fún mi, Listonate Soft Gel, ní ìgbà tí ibà gbá mi mú ní ìgbà díẹ̀ sẹ́yìn, ó kojú rẹ.
6: Ní kí lẹ pé yìí?
5: Listonate Soft Gel, jẹ́ kí n lọ mú wá. Dẹ́kun àrùn ibà kó tó gbé ọ sánlẹ̀, lo Listonate Soft Gel, ọjà kan láti ọ̀dọ̀ Lean Edge Pharmaceuticals Limited. Ó wà ní gbogbo ilé ìtajà oògùn káàkiri Nàìjíríà. Bí àìsàn ibà ò bá fi

0: your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Báa mi, ẹ̀fún mi ní fóònù yín kí n kọ́ yín bá ń ṣe lo OPE.
4: Ìwọ fẹ́ kọ́ mi?
3: Bẹ́ẹ̀ ni o, ọya, ẹ ṣe Play Store.
4: Ọjọ́ ti pẹ́ látọdún àkọ́kọ́ ni mo ti wà ń bẹ̀.
3: Ìyẹn nípa ẹ ti ní tẹ́lẹ̀.
4: Ẹ ṣé o rò pé wọ̀ nìkan lògbóǹtarìgì inú ẹ̀rọ ìgbàlódé ni?
5: Ọmọ tó ti ń lò láti ìgbà tó ti wọlé ìwé gíga.
3: Ìyẹn nípa

0: the web.
1: Èyí tí ó wáyé ní àtàmọ́.
0: Gbogbo àkókò òǹdó sí.
1: Ìyẹn ní ọjọ́ kẹrìnlélógún.
0: Oṣù kẹsàn-án.
1: Ọdún 2026.
0: 24 September 2026.
1: Pọ̀pọ̀ ṣíṣe ètò yìí yóò bẹ̀rẹ̀ ní dédé agogo méjìlá ọ̀sán.
0: Ọ̀pọ̀lọpọ̀ orí adé àti àwọn èèyàn pàtàkì ni yóò wà ní ìkàlẹ̀ ní ọjọ́ náà.
1: Àwọn olórin tó làmìlaka tí yóò fi ìlú.
0: Àtòrindáwalaraya ní ọjọ́ náà ni.
1: Evangelist Jide
0: Ajowa Jesu
1: láti ìlú Ìbàdàn.
0: Ìtùráyà ọ̀ràn míyàn number one.
1: Tinsọ́lá Adélakùn
0: ọba Eléto.
1: Samdad Are Mandela
0: láti ìlú Èkó.
1: Abe Peace Harmony láti ìlú Abẹ́òkúta.
0: Evangelist Kayode
1: Akitimẹ́yìn láti ìlú Àkúrẹ́.
0: King Kakaki Safari
1: Olúwaṣẹ́gun Jesus Arupa
0: àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Arábìnrin Àgọ́n
0: Eniola Adédoyin
1: Chọ́pọ̀ ènìyàn mọ̀ sí Adéwẹ̀.
0: Àwọn ni olùgbàlejò.
1: Àwọn náà sọ wípé ẹ máa bọ̀.
0: Ẹ wá bá wa ṣe.
1: A ó máa rí yín o.
2: Lọ́jọ́ kẹrìnlélógún oṣù kẹsàn-án ọdún 1927
3: Ọ̀yẹ́là
2: ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ rokoṣo
3: àbí ọmọ titun jòjòló
2: ọmọ náà
3: ológun dúdú ìkàrẹ́ Ọlọ́run tó gbè
2: ọmọ yìí máa dàgbà láti di bàbá oníkọ́rẹ́nsì
3: bàbá túrú
2: ẹ̀wẹ̀
3: lẹ́yìn ọdún mẹ́rìnlélọ́gọ́rin
2: 74 years tó nítumọ̀ láyé
3: ìyẹn lọ́dún 2001
2: bàbá ọmọ kílẹ̀ ayépòdì gbóṣe ẹ mọ́ kú ojú òpó dí
3: àfẹrẹmọjọ lẹ́nu ṣàn ṣọ̀fọ̀
2: ó ti wá pé ọdún márùndínlọ́gbọ̀n 25 years lónìí
3: síbẹ̀
2: bí àná lórí lójú wa
3: bàbá wa ológun dúdú ìkàrẹ́ Ọlọ́run tó gbè
2: àwọn ìlànà rere tí ẹ fi ẹsẹ̀ wálé ńlá wa máa ń tọ̀ títí dòní olónìí
3: a ò sì kábàámọ̀ ẹ̀
2: ojú tí ẹ fi ń ṣọwa ẹ mọ́ fi sùn lọ́run o
3: gbogbo ẹbí ará ọ̀rẹ́ ńlé ń ṣe léde lẹ́yìn bàbá túrú
2: bàbá oníkọ́rẹ́nsì
3: káre o.
4: ọmọ atamátàsé ọmọ talisun ń gbé ọkà mẹrìndínlẹ́ lọ máa ṣe ọmọ tè lérò ọmọ ajíbọba rẹ.
2: máa sọ olùfẹ́ títí dọjọ́ àjínde típínyà òní símọ̀
3: bàbá wa ológun dúdú ìkàrẹ́ Ọlọ́run tó gbè
2: ọ̀gbẹ́ni Délé Ọlọ́run tó gbè
3: ló ń kéde
2: lórúkọ gbogbo ẹbí pátá.
5: dídùn báyìí ní ìrántí olódùn bẹ́ẹ̀ gẹ́gẹ́
6: náà ni bí iná bá kú eru ní fi bojú
5: èyí ni gbogbo àwọn ọmọ
6: àtàwọn ọmọ ọmọ
5: tó fi mọ́ gbogbo ẹbí pátá
6: tí ń ṣèrántí
5: bẹ́ẹ̀ ní ọjọ́ 22
6: oṣù kẹsàn-án
5: September 22, 2026
6: yìí gan-an
5: lọ́pẹ́ ọdún 23
6: years
5: tí bàbá wa àtàtà
6: akọni ọmọ ayoko
5: àdúgbò ìbàkà
6: nílùú ọkẹ́ àkókò
5: late prince
6: samuel abiyi ayoko
5: aka kao
6: fàyè ẹ̀ṣẹ̀ yìí sílẹ̀
5: ó ti lọ ń sinmi
6: lóògùn ẹ̀yà aṣẹ̀dá
5: bó tilẹ̀ jẹ́ pé 58 years péré
6: lẹ gbé láyé
5: kẹ́ ẹ tó papòdà
6: ipa retí ẹ fi sílẹ̀
5: kò parẹ́
6: bẹ́ẹ̀ ni kò bàjẹ́
5: èyí làwọ̀ ọmọ
6: àní
5: sunday abiyi
6: ike abiyi
5: eji abiyi
6: ọlájẹ́ abiyi
5: ọpẹyẹmí abiyi
6: ọmọlára abiyi
5: àti gbogbo àwọn ọmọ ọmọ
6: fipanu pọ̀
5: tanki bàbá wa
6: abiyi ayoko pé
5: ó bá wa.
7: ọmọ ajogo lóore máa jọjọ ọmọ dagbo lókè ọmọ gunda kiri gbọnyẹ ọmọ kóyán bọta máa kó kara balẹ̀ ọsẹ ni máa bó kara rúbí ọmọ iya soso bọ ọmọ adíjì bíi bọ ọmọ mú kẹkẹ tàbí
5: ọmọ. ó ti tó fi ṣe àwọn ọmọ.
6: ikọ̀ mama fi sùn lọ́rùn ọ.
5: bàbá wa àtàtà. tó
6: à ń ṣe rántí rẹ lónìí.
5: tuesday
6: September 22.
5: bá a ṣe gbàgbé rẹ lójoojúmọ́.
6: bá a wípé
5: máa sùn lọ́kàn ayẹ́lẹ́dá rẹ.
6: títí dọjọ́ àjíǹde.
5: gbogbo àwọn ọmọ pátá
6: lọ́lùkẹ́dẹ́ o.
8: mami mami iṣẹ́ yẹn ti bọ́ sí o.
9: káàárín ọmọ dáadáa.
8: àwọn àǹfààní kọ̀ọ̀kan tún bá wa ọ bíi ètò ìdáàbòbò fún ìlera pẹ̀lú ètò ìyáwó fún ọkọ̀ àti ilé.
9: iye náà dáa àmọ́ ṣó mẹ́tọ́ ìfẹ̀yìntì tó jọjú dání ṣá.
8: èmi ò mọ bóyá yẹn bá wa o
9: mi mọ o.
8: ṣó wá ṣe pàtàkì tó yẹ ni.
10: kódà ó ṣe ju pàtàkì lọ o ò lè torí pé oníṣẹ́ gidi lọ́wọ́ lónìí kó wá máa fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun tán láì mọ bí ọjọ́ ọ̀la rẹ̀ ó ṣe rí. nítorí náà o ní láti wá ètò ìnáwó tí ó máa rọrùn fún ọ láti kó ọrọ̀ jọ lọ́jọ́ iwájú. bá wa dòwò pọ̀ lónìí ní access pensions kí a bá lè ràn ọ́ lọ́wọ́ láti gbé ìgbé ayé ìyọ̀tọ̀ mi ní ọjọ́ ọ̀la. lápapọ̀ a lè jọ tún ọjọ́ ọ̀la rẹ̀ tù. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí wa lórí www.accesspensions.ng tàbí kí o pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
11: 02-09-461-3333.
10: access pensions à ń tún ọjọ́
12: ọ̀la. àbátilọ akọni lọ fàjà lọrin kù sèyíndé
13: òkú. right reverend timothy toluwa borí babatunde ajayi tí wọ́n jẹ́ general superintendent ìjọ ti wonderful power of christ church aládùúrà worldwide ni ó mímí ìkẹyìn ní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún tí a wà yìí lẹ́yìn tí wọ́n ti lo ọdún 87 wednesday ọjọ́rú ni ó ṣe ìwọ́de tí àwọn akọrin yóò kọrin ògo ní àwọn ẹ̀ka ìjọ wa ní dédé aago mẹ́wàá òwúrọ̀ thursday ọjọ́bọ ni ó gbé òkú bàbá ní ilé ìgbókùsí ti saint david lọ sí ilé bàbá ní dédé aago mẹ́jọ òwúrọ̀ dédé aago mẹ́ta ọ̀sán ni ó ṣe àṣálẹ́ orin onígbàgbọ́ ní ojúlé wọn agbogbo junction ní ọmọnì estate ní pópónà márosẹ̀ ọ̀wọ̀ sí iléṣà nílùú àkúrẹ́ friday ọjọ́ etí ọjọ́ 25 ni ó ṣe ìjáde òkú ní ìjọ wonderful power of christ church aládùúrà worldwide ní ìrẹ́pọ̀dù street ní stadium ní agbègbè àkúrẹ́ high school ní dédé aago mẹ́wàá òwúrọ̀ kéétí lẹ́yìn eléyìí ni bàbá yóò wá wọ yàrá ìkẹyìn lẹ́yìn náà ni a ó lọ fẹsẹ̀ rajó ní pápá ìṣ ìsèré àkúrẹ́ high school káre wà bárẹ́à ìwọ̀lẹ̀jì ọba ọmọ ọ̀lálẹ̀ ọmọ ajúbàgbà orin ọmọ ọwọ́ ọmẹkùn ọmọ amúkàkànyẹ sunsun tọrẹ ó dijọ́ mìíràn gbogbo ìjọ wonderful power of Christ church aládùúrà worldwide lórí kí

0: for News Connect Magazine Distinguished Teachers Hall of Fame Award 2026. This year's edition of Teachers Hall of Fame Award is flavored with music, culture, magazine presentation, and colored with ever-organized inter-schools debates. Featuring Ujimeku Grammar School, Iwasaye Girls Grammar School, St. Louis Grammar School, Igoba Community High School, Aquinas College, Akure, CAC Aduma Moria Grammar School, St. Dominic's High School, CAC Grammar School, and Ijaku High School, Akure. The topic to be discussed is Students' Unrest in Secondary School, the emerging trend of signing out in Ondo State. Date is Tuesday, 29th September 2026. Video is OSDPC Event Center, Ijaku High State, Akure, by 11 a.m. Chairman of the day is Honorable Dayo Awude, former Commissioner for Youth and Sports in Ondo State. Keynote address will be delivered by Dr. Mrs. Fadikemi Jambodo, the Tutor General of Ondo State. Special guest of honor is Bishop Dr. Anthony Temitope Omoli, proudly supported by Prodeco Engineering Services Limited, G-Sound, and 7D Advertainment. Organizers, Gold Media Concept, and News Connect Magazine.
1: Ǹjẹ́ ẹ mọ̀ pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kúkú láàrin ọjọ́ tán bíi sí ọdún márùn-ún lágbàáyé? Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó kú lórílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó 2,000,000 to 2,200,000 ni kò tí gba abẹ́rẹ́ àjẹsára kankan lórílẹ̀-èdè Nàìjíríà.
2: Bẹ́ẹ̀ ni o, wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba pàápàá, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín látòrí ọmọ òòjọ́ títí dé ọmọ oṣù 23 lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Ẹ gbọ́ wọn lọ sí ilé ìwòsàn aláwọ̀dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ wípé wọ́n ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
1: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: A lè tún fún àwọn obìnrin ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ń dojú egbò.
1: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún 9 sókè, wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí, ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7777. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.
4: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
7: Ẹyọ ìyanra òyìnkun Èkìtìkẹtì ẹ̀mí ọmọ ni Gorosu Èkìtì Olúmọlẹ̀kẹ́ Jìgbáwẹrẹ ni Wẹ́lẹ̀ Èkìtì wọ́n fẹ́rẹ̀ rulé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí díkì ẹ̀ wọ́n fẹ́ra tẹlifíṣàn ni o, wọ́n fẹ́rẹ̀ fàánù ni o, wọ́n fẹ́ra díp frizà, wọ́n fẹ́ra wọ́ṣìn machine, wọ́n fẹ́ra máíkúrówèv, wọ́n fẹ́rẹ̀ ro kíchìn gas kùkà nko. Ẹyọ abọ̀lú sí díkì ẹ̀ ẹyọ wọ́n yóò asan díẹ̀díẹ̀ kan dẹ̀ gbà ní èlé èlé lórí, wọ́n yóò san lóṣooṣù, wọ́n yóò san lọ́sọ̀ọ̀sẹ̀, kó a ti san ọ̀rẹ́ dáárín, à á gbé ohun kọ̀ yára kọ́. Ṣó ti yé ọbẹ̀ náà rọrùn yéyéyé láìsí èlé ni o. Ọ́fíìsì rẹ̀ Lidanko Plaza Lajilosun Lado Èkìtì. Ẹ owó ọ̀kan sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351. Yémi pé lẹ́ẹ̀kan sí 07074843351. Ṣó ti yọ.
8: Yáre rúlé o.

0: Enjoy your life.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tó wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ẹ tọgbẹ́ ìyàwó lálẹ́.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
4: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pé 0707-484-3351.
6: My guy, you know say Betway get plenty casino games for Niger. Over 400 games: Aviator, Blackjack, Roulette, Baccarat, Slots, Live Casino. The list not a finish, No matter what you like, it did there for you. Every game in one place. Join Niger's home of casino and win big today.
7: Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
8: Lọ́dún 2020, àwọn ayé sọ wípé okòwò yóò ní pé, ṣùgbọ́n báyìí ọ̀pọ̀n ti sun.
9: Pàdé mi, ọdún yẹn ò rọrùn rárá o. Ṣùgbọ́n ò ń lọ sẹ́nu iṣẹ́ rẹ lójoojúmọ́.
10: Ẹ jọ, mo fẹ́ fowó yìí ránṣẹ́.
11: Payment received in
8: okay. Mo sì wà níbí o, mo ti rí ìdàgbàsókè, àwọn olùbárà sì ń pọ̀ sí.
12: Fún ọdún mẹ́jọ gbáko, àwọn alágbàtà Opay ti wà láràwọ́tò gbogbo agbègbè tí wọ́n ń fi tọkàntọkàn dá wọn lóhùn.
13: Opay is okay.
14: Your Nescafe is not just a drink, it's your

0: ọmọ tó ṣe fi sí Àkúrẹ́ rọ́lókè ti gbáradì kó lè ṣojú wa Honorable Babatunde Faro ìrì Àkúrẹ́ méjèèjì ò tún báhámọ́ tẹ́ ẹ bá ti fìbò gbédé bẹ̀ ìgbà takùrẹ́ ní aṣojú ṣòfin Lábújá tá ò kí ń gbọ́ pá tá ò kí ń gbọ́ po ó ti kọjá àsìkò Babatunde Faro ó yàtọ̀ abẹ́ òbúrẹ́ la PDP lágbára tó lòun fi ró wa tí ó máa jà fitafita fún ìfọwọ́lù òfin tí ó ṣe gbogbo wa láǹfààní Lákúrẹ́ ẹgbẹ́ PDP kan ṣoṣo ló wà okò pé méjì káàkiri Nàìjíríà ẹgbẹ́ alábùradà ibẹ̀ ni ẹ tẹ̀ sí lọ́jọ́ ìbò nínú ètò ìdìbò sílé aṣojú ṣòfin tó ń bọ̀ lọ́nà Honorable Babatunde Faro ló ní ó yàtọ̀ PDP power to the people.
1: Ìwọ Sátidé
2: ẹkú dédé ìwòyí o ẹ̀yin tèmi èmi ayafẹ́mi alágbó ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní ìsọlọ̀ junction ní ẹgbẹ́ democracy park ní Àkúrẹ́
3: kápá balẹ̀ sí prince akins motel ní secretariat road ìgbọ́kọ̀dá ní on the 19th títí di on the 23rd nínú oṣù september tí a wà yìí
2: sábọ́rí ìwọ obìnrin tó ti wà ní ilé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tí ò rọmọ pé ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ fẹ́mi alágbó tàbí ìwọ tó ti ní kan rí tó ṣe ń wá sí ni tàbí ìwọ obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni tàbí ìwọ tí nǹkan rìn kiri láàgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ fẹ́mi alágbó tàbí ìwọ tí ara ń ta bí ẹni pé wọ́n da ata sí ẹ lára tàbí ìwọ tí nǹkan rìn káàkiri àgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ fẹ́mi alágbó tàbí ìwọ ọkùnrin tí ò lè gbá bọ̀ lórí pápá gẹ́gẹ́ bí òsínmẹ̀ àti ìgalò àṣírí tí wọ́n fi wà nílé fẹ́mi alágbòdì sí máa bọ̀ kẹ́ àfi fún yín
4: tàbí ìwọ tí òun tó wẹ́lẹ́wẹ́lẹ́ lóore bí ẹ̀ mẹ́ta sí mẹ́rin máa bọ̀ nílé iṣẹ́ wa
2: nọ́mbà wa rèé 0706532 6843 lẹ́ẹ̀kan sí 0706532 6843 àìsàn òní fi ara wa ṣe ibùgbé o àmì.
5: Bíọ́dún Káyọ̀dé gómìnà ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Bíọ́dún Àbáyọ̀mí Òyebánjí ló ti fìdí rẹ̀ múlẹ̀ tó tún fọwọ́ gbáyà níbi ìṣèjọba rẹ̀ bí ó ṣe dúró wámwám láti rí dájú wípé ipò tí ìpínlẹ̀ Èkìtì wà gẹ́gẹ́ bí ìpínlẹ̀ tí ó láàbò jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà ni kò ní yẹsẹ̀ nípa rẹ̀ ló fi ń dá gbogbo olùgbé ìpínlẹ̀ Èkìtì lójú wípé ìṣèjọba òun ni ó máa tẹ̀síwájú láti ró gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò lágbára àti mú kí ọ̀rọ̀ ètò ààbò kó digi àlóyè ní ìpínlẹ̀ Èkìtì láti rí dájú pé ààbò tó dájú wà lórí ẹ̀mí àti dúkìá ní gbogbo òru àti bu ìpínlẹ̀ Èkìtì gómìnà òun ló fọwọ́ gbáyà rúbẹ̀ ní àná ọjọ́ ajé nílùú Adó Èkìtì tó jẹ́ lúlu ìpínlẹ̀ Èkìtì níbi tó ti ń pín ọkọ̀ tí kò dín ní ọgọ́rùn-ún tuntun yanranyanran lé àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ́wọ́ nípínlẹ̀ Èkìtì láti túbọ̀ rí dájú wípé ipa àwọn ká ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìwà ọ̀daràn àti ọ̀rọ̀ ipá àti kí ètò ààbò kí ó ba lè dúró dédé gbogbo àdójúkọ ètò ààbò pátá nípínlẹ̀ Èkìtì ni yóò di àfẹ́yìntì gun aláré tí ó ń fi ṣọ àwọn tí ó jẹ múlá àwọn ọkọ̀ tuntun ọ̀hún ní iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè ẹ̀ka ti ìpínlẹ̀ Èkìtì àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àwọn ọmọ ogun orí ilẹ̀ àwọn ẹ̀ṣọ́ àbọ̀yánilàbòlú àwọn àjọ tí ń rí sí wíwọlé àti jíjáde ọmọnìyàn lórílẹ̀-èdè Nigeria Immigration Service àwọn àjọ ẹ̀ṣọ́ ojú pópó àjọ tí ń gbógun ti ìlòkulò egbògi olóró orí àyíká ṣe fàyàwọ́ rẹ̀ NDLA bẹ́ẹ̀ ni àjọ tí ń ṣe àbójútó orí kò tí ń táyé ọmọnìyàn ṣe Nigeria Prison Service àti àjọ àmọ̀tẹ́kùn. Ẹ wo tẹ́ ẹ bá fẹ́ kàyókù ẹ lọ sínú àwọn ìwé ìròyìn tó jáde lónìí.
6: Káyọ̀dé
5: Bíọ́dún
6: Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n sọ pé ó ti fi ọjọ́ mélòó kan kún àsìkò tí yóò lò nínú ààyè ìsinmi èyí tó lọ fún òun kó tó di pé yóò padà sí orílẹ̀-èdè Nàìjíríà lópin ọ̀sẹ̀ tí a wà yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde lánàá wọn ní ṣẹ́mi pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà ní ọgbọ́njọ́ oṣù kẹjọ ọdún tí a wà yìí tó sì forí lé ìlú London níbi tó ti bẹ̀rẹ̀ ààyè ìsinmi rẹ̀ náà nígbà tó kúrò ní Paris ló lọ sí France o níbi tó ti ṣe ìpàdé papọ̀ pẹ̀lú ààrẹ ilẹ̀ Faransé ọ̀hún ìyẹn Emmanuel Macron. Bákan náà ni wọ́n sọ pé ó tún ṣe ìpàdé papọ̀ pẹ̀lú gbajúgbajà oníṣòwò ni ìyẹn Ọ̀gbẹ́ni Fínsẹ̀n. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n sọ pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá sọ̀rọ̀ lọ́rùn pẹ̀lú bó sì ṣe wà lọ́rùn wọn ni kò fi iṣẹ́ èyí tó ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà pa mí dé o bó ṣe wà lọ́rùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ló ń pàṣẹ fún àwọn tí ó jẹ́ pé ó jẹ́ àwọn tí wọn yóò ṣe ìwádìí gbogbo ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ níbi tí àwọn tí wọ́n lọ sí nǹkan bíi 37 tí wọ́n ti gbẹ́mìí níbi tí wọ́n ti ń wakùsà ní ìpínlẹ̀ Niger. Bákan náà ni wọ́n sọ pé ó tún pàṣẹ fún igbákejì rẹ̀ ìyẹn Kasim wípé kó lọ sojú òun níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí wọ́n bá ti ń retí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀hún. Wọ́n ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò fiṣẹ́ rẹ̀ falẹ̀ rárá o nítorí náà wọ́n ti wá jẹ́ kó di mímọ̀ báyìí pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀hún títí òpin ọ̀sẹ̀ tí a wà yìí yóò padà dé sí orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Vangard àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.

0: ọdún.
1: Káyọ̀dé.
0: Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Edo ló ti fi kélé òfin gbé wòlíì ẹni 50 ọdún kan Nicholas Musa ní bó ṣe lọ́wọ́lẹ́sẹ̀ nínú bí wọ́n ṣe fi ẹ̀sùn kàn pé ó jí àwọn omidan márùn-ún kó ní ìjọba ìbílẹ̀ Àkókò Edo nípínlẹ̀ ọ̀hún. Musa lẹni tí ó jẹ́ alábòjútó àti olùdásílẹ̀ ìjọ Divine Grace léyìí tó wà ní pópónà Ìmọ̀gà ní ìbílò ni wọ́n fi ẹ̀sùn kàn pé ìkan lára àwọn omidan ọmọ ọdún 15 ló ṣe bẹ́ẹ̀ tí ó fi ọlẹ̀ ayọ̀ sí nínú. Gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe sọ, wọ́n ní ọmọbìnrin náà lọ́wọ́lọ́wọ́ lẹ́ni tí wọ́n ṣe iṣẹ́ abẹ fún ló ń gba ìtọ́jú ní ilé ìwòsàn kan òun nígbà tó sì wà lábẹ́ ìtọ́jú àjọ kan tó ń pè ní Brave Heart Organization. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe ṣe àlàyé, wọ́n ní àwọn ọmọ wọ̀nyí ni wọ́n sọ wípé wọ́n kó kúrò ní ìbílò àti Ìmọ̀gà ní ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ òní láti oṣù kẹsàn-án ọdún 2025 sí oṣù kẹrin ọdún tí a wà nù rẹ̀ yìí, tó sì jẹ́ wípé ilé afurasí ọ̀hún ni wọ́n kó wọn sí tí wọ́n ti ń ṣe wọ́n bó ṣe wọ́n. Ẹ wò tẹ bá fẹ́ kàyíkù ẹ mọ́ ṣàkiri o, ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post, ìwé ìròyìn Punch àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
2: Great halls of Oyemekun Grammar School, Akure, to every proud member of the 1970 to 1974 set. Wherever you are, we say welcome home. You are cordially invited to our annual general meeting. It's not just a meeting, it's a reunion, it's a homecoming. On Saturday, September 26, 2026, 11 a.m. at the Alumni Building, Oyemekun Grammar School, Akure, let's come together to take a stock, to plan for the future of our school, and to strengthen the bond that has kept us together for over 50 years. Let's make OGS A74 proud again. Ojo Saturday, Ojo Kerin Dilogbon, Oshuta Wai, Agumoko Laro, Ni Alumni Building, Ile Kowa, Oyemekun Grammar School, Akure. Announcer, Dr. Eso Ajayi, Chairman, Planning Committee. Up School!
3: Ọjọ́ ìbílẹ̀ ẹni tí jọ́bọ̀ tọ́sẹ̀ náà fi dẹ́jì. Àtẹ̀lẹ́ bọ́ọ̀lù ní Sports Complex Lakurẹ́. Ẹni lágbo mẹ́rin. Ìrọ̀lẹ́. Ẹjọ́ Jímọ̀ rẹ̀. Àgbo mẹ́wàá. Òórọ̀. Ètò Júmọ̀. Fún ilé ìfúta. Lágbo kan sàn. Lákúrẹ́ Sẹ́tọ́mọ̀s. Ọya. Ọdí ilé ìfúta. 2026 lẹ́jọ́ Sátidé. Ẹjọ́ kẹrìndínlọ́gbọ̀n. Ibi kẹ̀ẹ́dẹ́gbẹ́jẹgbẹ́. Àti àyànfàndà Aluwájú Kábíyèsí. Ọba Dr. Alád

0: you got a
1: money, baby.
0: Gbogbo balogun eyi tayo jagada ese ere do eniyan re a gbedegote ipele ondo omo kedere eyi tayo jagada omo se ya jade o le down sebe ati bere gbedegede olufe orire atokunu ati ame kono afa iyaye oton ati tusile ologun eru airija airimo airina airilo agbagboro ko eyi tayo jagada nu egbe adc new agenda ke jagada ba de ode adero deje apo okore abale gbogbo adonyu gbanyuga bete tale pẹ̀lú alẹ́gbẹ́ òṣèlú ADC ìpínlẹ̀ Ondo ìjọba Thursday ìjọ kẹrìnlélógún oṣù yìí àgbà èdè pákápá làkàlẹ̀ lakora ọyá kètekété olóṣẹ́ olùṣò èyelájà èyelájà àbálájà kètekété ọ̀ṣiṣẹ́ ìjọba ọ̀nẹ́ka fọwọ́rẹ̀ òun lè yí o balógun èyí tayọ ADC ìgbà pẹ̀lú new agenda rẹ̀ ègbé bọ̀ lọ́nà ẹ̀jẹ̀ kètekété àgbáríjọ àkúrá unity club èlú germany ìyàn olóbọ̀ bẹ́mi akéde ADC
2: arise and shine.
3: Káàbọ̀ máa jẹ́ á. Ọkùnrin kákáká, ọkùnrin kókókó, ọkùnrin wàwà wowó ẹ̀kún ṣàánú.
4: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀bẹ́ yẹn. Kìdẹ̀ wá ń ṣe wípé ó bá a fọ́ òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣakáṣaká láìsí rọ̀tìrọ̀tì. Bóbìnrin yìí ṣe ń gbóṣùbà kárẹ̀. Bẹ́ẹ̀ lókùnrin òun tún gbóṣùbà náà padà fún Vigoka. Wípé òun ló jẹ́ kọ́mọ odó òun le gúnyọdé lẹ́fù yẹn ìṣú ọmọ gùnmọ́tẹ̀. Àsìkò yìí kan ló ṣẹ̀ wá yé mi pé lówelówe ni wọ́n fi sọ̀rọ̀. Vigoka herbal capsule. Ṣé kìí jẹ́ kó rẹ ọkùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá. Gbogbo tó bí tẹ̀gẹ́ tí sán tẹ́rán. Àtẹ̀yà ara tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà. Tí ò ní sísmẹ̀sì mẹ́mọ́. Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn ọkùnrin fi yan Vigoka láàyò. Ayo herbal help limited ló ṣe é pẹ̀lú natural herbs. Ó dẹ̀ ti wà káàkiri chemist àti pharmacy shop. Telephone 0803 860 6858. Vigoka ibà.

0: ẹgbẹ́ tí ń dìbò fún màtò lẹ́gbẹ́ PDP náà lẹ́màá tẹ̀ fún àtúnyàn ààrẹ Bọ́lá Tinubu.
1: PDP power to the people.
2: Kábíyèsí, a ṣe tọdún yìí, a ṣe ní ìsinlọ́lọ́ ọlọ́pọ̀ bá bí.
3: Ṣé wa ni àṣà wa ni láti máa parapọ̀ sọdún ìbílẹ̀ wa lọ́dọọdún? Èyí la fi ń pe gbogbo ọmọ olùgbé àtolùfẹ́ ìlú Àkúrẹ́ láti wá darapọ̀ sọdún ìbílẹ̀ wa. Ilé Funta 2026 ọdọọdún ni Sakóruwé tọdún yìí òye. Ẹgbọ́ látẹnu kábíyèsí, His Imperial Majesty Ọba Aládétọ́ Yìnbọn Ògúnladé Aládé Lucy ọdúndún kejì asòdede ẹ̀rọ pẹsẹ̀. Deji and Paramount Ruler of Akure Kingdom.
4: Mo kí dédé ọmọ Àkúrẹ́ yàrá kàálù dalẹ̀ ilé Funta dẹ bọ̀bá yìí o kété ni mẹ́wálẹ́bẹ̀ o àti ẹ̀rá kẹ́ lúlo òyìnbó pátápátá kẹ́ á lé wọ̀tìwọ̀tì ẹ̀ ní tàyògbé ṣáájú ìyá lè ya bá mi ṣọdún ilé Funta o ìṣeré o Àkúrẹ́ àgbẹ̀ kékeré o.
3: Kí ló wá ń dúró dé? Má ṣọ mú bàtà ẹ̀kọ́ já darapọ̀ nínú ọ̀jọ̀dún ilé Funta 2026 yìí bẹ̀rẹ̀ látọjọ́ kejìlélógún sọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù tá a wà yìí. Ó máa lágbára láàdù gan níbi tí gbogbo àwọn ẹkọ àtijọ́ ti mọ ríra kíra wọn káàbọ̀ ipò tọ́jọ́ mẹ́ta ojú ẹ̀rẹ́. Àwọn èèyàn jàǹkàn tó làmìlaka lórílẹ̀-èdè àgbáyé ni ó máa darapọ̀ nínú ilé Funta tọdún yìí. Ọ̀pọ̀ àwọn àlàkalẹ̀ àtẹ̀tọ́ ló ti wọlé mọ́jà fi pàtàn fún wọn. Ilé Funta 2026 Oya let's go there.
5: Hello doctor, mo ni kin dupe lowo yin ni eroja igbogi Rootmax te ni kin ra mo ra mo lo ara mi ma ti ya gaga alafia ti de sagu ara mi gbogbo ito ni seju iseju lore kore kile to mo ti mo ma nto o ti dopin e seun o
6: onoribu alabi mo so fun yin eroja igbogi Rootmax n se bebe o lo koju awon kudie kudie lagu ara ka ma to wele wele abele to nira fun lati seyo eni ti fun pa re ga abokunrin ti o le se dede ta te kan le lodo ololufe Rootmax aba product ni won gbe lo àtàlàfíà ń dé tara ń tù wọ́n pẹ̀sẹ̀ ojúlówó ewé àti gbòógì ilẹ̀ wa ni wọ́n fi pè lò ẹ̀ àjọ NAFDAC fọ̀ǹtẹ̀lú iléeṣẹ́ Ikeo Aba Company Limited ló ṣe branch office wọ́n wà ní plot 7 Ayọ̀dẹ́lẹ́ Taiwo Street lẹ́yìn signature alágbàká Àkúrẹ́ ibi yòówù kẹ́ wà ní Nàìjíríà ẹ̀ ọ́dà ẹ̀ kí wọ́n gbé wá fún yín ó yẹ pé wá sórí aago 0707002 7274 lẹ́ẹ̀kan sí 0707002 7274 website one ikeo.com.ng àṣírí ìlera tó péye.
7: Káyọ̀dé jọdún pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe tún sún ààyè ìsinmi rẹ̀ síwájú báyìí igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí gbà kẹrin tó sì tún jẹ́ ọmọye sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC yìí Atiku Abubakar ló mà ti sọ̀rọ̀ ní ẹ ti ẹ̀dúró náà yan ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tálẹ́ni gan ti ń ṣe àkóso orílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ lẹ́yìn ìgbà tó jẹ́ pé ààyè ìsinmi tó yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó ti tẹnugbó po tí ó sì tún padà wálé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni igbákejì rẹ̀ lòun náà kò tún padà wálé onítawá lẹni gan ti ń darí orílẹ̀-èdè yìí òní gẹ́gẹ́ bí òfin orílẹ̀-èdè yìí ṣe làákalẹ̀ nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fẹ́ rìnrìn àjò náà níṣẹ́ ló yẹ kó kọ ìwé sí ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí àti abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin kejì pé tọ́ òun mọ̀ ń lọ sí ìrìn àjò gbogbo agbára orílẹ̀-èdè yìí pátá lòun ti gbélé ọwọ́ igbákejì òun ó ní ṣùgbọ́n ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò mọ̀ ṣe bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ló tún jẹ́ pé ẹni tó tún jẹ́ igbákejì ààrẹ òun gan náà ò mọ̀ tún fìdí mọ́lẹ̀ ó ní tawá lẹni gan tí a máa sọ pé ó ń darí orílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ ó ní ìbéèrè rèé o tó yẹ kí wọ́n máa bèrè lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gbogbo àwọn tí wọ́n ń ṣe ìjọba lé lórí pé kí ni nǹkan gan tí wọ́n ṣe tó fi jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ olùṣọ́ àgùntàn wọn wá fi àgùntàn wọn sílẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ráre o ó ní torí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí tó yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bójútó ó ní kò mọ̀ bójútó ó ní tawá lẹni gan tí ń ṣe àkóso orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ọ̀rọ̀ tó sọ pọ̀ gan àwọn ìbéèrè rẹ̀ pọ̀ ẹ wò ó fún ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ kọjá lọ sínú ìwé ìròyìn Vangard.
8: Jọdún
7: Káyọ̀dé.
8: Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kánò ló ti fi kélé òfin pé arákùnrin kẹni ọdún 15 tí wọ́n fura sí gẹ́gẹ́ bí ẹni tó wà lára àwọn ìgbàro ajínigbé tí wọ́n sì tún jí màálùú kó káàkiri ọ̀rọ̀ àtibó ìpínlẹ̀ Kánò Kaduna àti ìpínlẹ̀ Katsina gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún csp Abdullahi Haruna Kiyawa lọ́mọ kan rẹ̀ kẹ́kẹ́ náà àtẹ̀jáde tó fìta lánàá ọjọ́ ajé gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe àlàyé afurasí náà tí wọ́n pa orúkọ rẹ̀ ní Habibu Bello ẹni wọ́n rámú lọ́jọ́ 14 oṣù kẹsàn-án ọdún tí a wà nù rẹ̀ yìí lásìkò ìgbà tí àwọn àjọ ọlọ́pàá ti ń gbógun ti ọ̀rọ̀ ìjínigbé tó sì ń dojú orúkọ tí wọ́n lọ ṣe iṣẹ́ àkànṣe kan gẹ́gẹ́ bí ìròyìn ṣe ṣe àlàyé afurasí náà ìnáwó ló lọ́wọ́ lẹ́sẹ̀ nínú onírúurú ìjínigbé ìdígunjalè àti jíjí màálùú kò tó ti wáyé ní ìpínlẹ̀ ọ̀hún o nígbàtí ìwádìí tẹ̀síwájú lè tí wọ́n ní ìròyìn tó tẹ̀ wọ́n lọ́wọ́ ló ṣokùnfà mọ́ṣẹ́ fi kélò fi gbé afurasí mìíràn tán porúkọ rẹ̀ nínú dam lè tó wá láti kwana dangora tí ó sì jẹ́ wípé wọ́n ní òun gan ìtàkùn tó ságbè tó selegede oníwà ọ̀daràn afurasí ọ̀hún iná ló so òun náà papọ̀ nínú àtẹ̀jáde náà tẹ̀ bá fẹ́ kàyókù ẹ má wulẹ̀ sákiri ìwé ìròyìn daily post àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí ni kẹ́ẹ̀ náwó sí.
7: káyọ̀dé
8: bíọ́dún
7: lórí ìpàdé yìí tí wọ́n fẹ́ ṣe tó jẹ́ ti orílẹ̀-èdè parapọ̀ yìí tí ó wáyé ní new york ní orílẹ̀-èdè amẹ́ríkà èyí tí wọ́n sọ pé ààrẹ bọ́lá ahmed tinubu fúnra ara ẹ̀ kò ní lọ síbi ìpàdé ọ̀hún lè tó wá jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí wọ́n bẹ̀rẹ̀ sí ní tako ààrẹ bọ́lá ahmed tinubu pé kí ló ń ṣe tí ò fi lè lọ síbi ìpàdé náà nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní èyí tó yẹ kó ti bẹ̀ wá sí orílẹ̀-èdè nàìjíríà ní báyìí o ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ó ti wá sọ ọ̀rọ̀ náà kó yé gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà yìí o wọ́n ní sẹ́ẹ̀rí pẹ̀lú bí ààrẹ bọ́lá ahmed tinubu ò ṣe sí ilé ni ó ní síbẹ̀síbẹ̀ ó ní àwọn aṣojú tó dáńtọ́ dáadáa léyìí tó jẹ́ pé wọn yóò lọ sojú rẹ̀ níbi ìpàdé yìí tí yóò wáyé ọ̀hún o gẹ́gẹ́ bí mínísítà tó wà fún ọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ àti ìlanilọ́yẹ̀ lórílẹ̀‐èdè yìí mohammed idris bó ṣe fi léde lánàá ó ní ààrẹ bọ́lá ahmed tinubu ti pàṣẹ fún igbákejì rẹ̀ yẹn kazeem shettima láti lọ sojú òun bẹ́ẹ̀ tó sì jẹ́ pé òun gan ni yóò léwájú gbogbo àwọn ikọ̀ èyí tí yóò lọ sí ibi ìpàdé ọ̀hún ó ní ọ̀rọ̀ tó yẹ kí ààrẹ bọ́lá ahmed tinubu sọ ń bẹ́ẹ̀ igbákejì rẹ̀ ló máa sọ níbi tí wọ́n ti máa ṣe ìpàdé náà bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni yóò ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àwọn èèyàn kanrìnkanrìn ní orílẹ̀-èdè ọ̀hún àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jọ wà níbi ìpàdé náà ó ní fún ìdí èyí kí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n lọ fi ọkàn balẹ̀ nítorí pé níwọ̀nba ìgbà tó jẹ́ pé igbákejì rẹ̀ òun ló máa léwájú àwọn ikọ̀ tó máa kúrò ní orílẹ̀-èdè nàìjíríà kì í ṣe pé bóyá orílẹ̀-èdè nàìjíríà ò ní aṣojú kankan ẹ kọjá lọ sínú ìwé ìròyìn daily post ká ẹ lọ kà á.
8: bí ọdún
7: káyọ̀dé
8: ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ ọ̀sùn ló ti bẹ̀rẹ̀ jíjókòó lórí àbádòfin kan léyìí tí wọ́n fẹ́ fi ṣe àgbékalẹ̀ ìlapa ọ̀tún àti ọ̀nà bí wọ́n ṣe máa ṣètò ìjọba ní orí àwọn ibùdókọ̀ gbogbo káàkiri òru àti bo ìpínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àbádòfin ọ̀hún léyìí tí wọ́n gbé kalẹ̀ ni wọ́n pe àkórí rẹ̀ ní ọ̀sùn state park management system bill ti ọdún 2026 léyìí tí ó jẹ́ wípé ìkan lára àwọn ọmọ ilé ọ̀hún ló ṣe bẹ́ẹ̀ tí ó ṣe agbátẹrù àbádòfin náà nígbà tí alága ìgbìmọ̀ alábẹ́ ṣékélé lórí ọ̀rọ̀ iṣẹ́ àkànṣe àti gbòkègbodò ọkọ̀

0: àwọn àbádòfin ọ̀hún tí wọ́n kà sí ilé ẹni wọ́n ti máa já tíkẹ́ẹ̀tì lé tó jẹ́ wípé èyí tó bá já ní ibùdókọ̀ kan náà máa já ní ibùdókọ̀ kejì káàkiri ìlú àti gbogbo ìpínlẹ̀ náà léyìí tí àwọn aṣòfin ọ̀hún tí wọ́n sì ti ń pètèpèrò lórí ọ̀rọ̀ náà láti rí i dájú wípé ọ̀rọ̀ ń yóò tún mú kí ọrọ̀ ajé àti ìpawówọlé lábẹ́nú ní ìpínlẹ̀ ọ̀hún kó túrú gẹ́gẹ́ sí ẹ lọ Kayiku nínú ìwé ìròyìn Daily Post àtọ̀pọ̀ ìwé ìròyìn tó jáde lónìí.
1: Bó ṣe ò ká pẹ́ láyé tó ayé lọ́jà ọ̀run nílé gbogbo wa.
2: Ilé ayé yìí àwa lọ́jà ni.
1: Èyí lápapọ̀ ẹbí ọmọ tó mogún àti ẹbí ayé gúsì pẹ̀lú gbogbo ọmọ fi ń pe àwọn ènìyàn síbi ìrántí bàbá wọn. Lẹ́pa tó mogún èèmọ̀ tó jáde láyé bí 30 ọdún sẹ́yìn pẹ̀lú ìyá wọn. Late Mrs. Alice Adunni ọmọ tó mogún ni ayé gúsì tó jẹ́ pé olùgbàlà ní 15 oṣù kẹrin ọdún yìí tó sìnkú ṣe lọ ni. Wednesday 23 oṣù yìí ni ìrántí bàbá wọn yóò wáyé ní ọmọ tó mogún compound Egako Street ọgbà láago 12 ọ̀sán. Thursday 24 oṣù yìí ni ara màmá yóò di gbígbé láti General Hospital Ìkàrẹ́ Àkókò wá sílé wọn ní No/26 Egako Street. Alẹ́ ọjọ́ yìí kan náà ni wọ́n kì fún màmá nílé wọn yìí kan náà láago 4 ìrọ̀lẹ́. Friday 25 oṣù yìí ni ìsìn kẹyìn fún màmá nínú ìjọ Salvation Army kọ ọgbàgì Àkókò. Kété lẹ́yìn èyí gbígbàlejò àtijọ́ ẹni ọmọ sí ni yóò wá tẹ̀lé ní ọgbàgì Civic Center. Ẹ máa gbọ́run sọ̀run re wa abiyamọ tòótọ́. Ilẹ̀ o.
3: Ọmọ Òrùmadì ọmọ bọ́lọ̀run pa ìró. Ọmọ Wúre Ṣùrùkóbì. Ọmọ Rọ̀dìgbà Lẹ́kàn. Aya ọlọ́pàá ẹmọ wíwẹ́. Aya ọlọ́pàá ẹmọ Jìgínì. Ọmọ Alákòwòrò Wòrò Ọkúta. Káre o Yemi o.
1: Tó ǹjẹ́ lórúkọ àpapọ̀ ọmọ àwọn lóní kí n kéde.
4: Admission 2026-2027 academic session Edo Olaseni Polytechnic Adowa Akoko Ondo State Edola Poly. Applications are invited from suitably qualified candidates for admission into the following programs leading to award of national diploma in
5: Electrical and Electronic Engineering, Science Laboratory Technology, Business Administration and Management,
4: Computer Science and Statistics. Also available 6-month certificate courses and 12-month diploma in
5: Fashion Designing Technology, Graphic Designing and Printing Technology, Events and Social Management,
4: Food and Baking Technology,
5: Networking, Leather Technology.
4: Part-time programs are also available in all the 5 courses above for civil servants and other professionals. A candidate with 100 and above will have an automatic admission.
5: Interested candidates are to apply through JAMB. Also, admission form can be obtained directly from the main campus at Edola Poly Admission Office.
4: Beside Adowa Town Hall, Adowa Akoko Ondo State, telephone
5: 0707-921-8886 or 080-3253-4548.
4: Email address Edward Olaseni Polytechnic Adowa at gmail.com. Admission in
5: progress.
4: Announcer management.
6: Ọmọ ti dé o, ó ti kó wọ̀n lú. Part and part, oríṣiríṣi sọ́là ló kọ́dé. Part and part.
7: Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú sọ́là. Bí ilé ẹlẹ́tíríkì wá tàbí òwán. Bí jẹnẹrétọ̀ àti epo wọn tàbí òwán. Ìyẹn ò kàn yín mọ́. No shaking. Wọ́n ti dé pẹ̀lú the best solar energy supplier. Pẹ̀lú 201,999 naira. Ẹ wá ara sọ́là tó máa gbé gbogbo ilé yín. Àti TV àti fan àti nọ́tà wọn mọ́ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù tun bẹ tó máa dáwọn èròjà yẹn fún wákàtí tó pọ̀. Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer bẹ pẹ̀lú just 1,000,000 naira and above. Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV. Léyìí tẹ́ bá máa fi wo ilé wo ọ́fíìsì wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò. Lórí fóònù yín for security purpose. Ewu wo promo ń lọ lọ́wọ́ báyìí o. With just 53,999. Fún tòní 2 camera. Ṣùgbọ́n just 32,999 naira. Fún tòní kámẹ́rà kan. Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì part and part. Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi, àti Wema Bank Lọba Adéṣídà Road, Àkúrẹ́. Telephone 070-6642-3064.
6: Oríṣiríṣi sọ́là ló kọ́dé. Part and part.
8: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo, Èkìtì, Ọ̀ṣun àti gbogbo àgbègbè rẹ̀ pátápátá, oríire ló wọlé yìí. Ayọ̀ Abara tíntín. Family Arena ló máa rán mi sí gbogbo ènìyàn o. Àti pàápàá ọgbẹ́ni tí ń ta báàgì ra bàtà tó ń ta aṣọ, àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta retail. Ìta àwọn alọ́sọ́kọ́tọ̀ rèé o, lápò ṣòkòtò alákùrẹ́ olóyè mẹ́kùn. Fún ọgbẹ́ni tí ń ra alára àtúntà, bàtà, aṣọ, báàgì obìnrin, báàgì ọkùnrin, báàgì àgbẹ̀ travel, bí bọ́ọ̀sì lórí ranran, àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun, kọ́ fẹ́ ra báàgì àti gbé lọ sí ìlú òyìnbó, tàbí àwọn tó fẹ́ ṣe alára àtúntà tí wọ́n fẹ́ ra hóṣèèsì. Ẹ máa bọ̀ ní wìtìwìtì ní Family Arena. Torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ń bẹ lórí gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ wa o. Family Arena wà ní Oyin Building, opposite Mobile Bank, Adeṣida Road, Àkúrẹ́. Tàbí kí ẹ máa bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní ìdójúkojú First Bank after Texaco. Bí ẹ bá ń lọ sí ESO Lákùrẹ́, fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà, aṣọ, báàgì, aṣọ ọkùnrin, bàtà ọkùnrin tó fi máṣọ ọmọdé, bàtà ọmọdé, báàgì, ọmọdé, báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbélọsọdé. Ẹ máa pè wá sórí nọ́mbà yìí 08037453497. Family Arena, iléeṣẹ́ tó bá bẹ òkè yọnu sí tó sì ń ṣe bẹ́ẹ̀ yọnu sí gbogbo ènìyàn.
9: ẹ̀kọ́ yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé

0: ara oyinbo fun igbeyawo to ni
1: e to igbeyawo laye
2: e jowo e duro na jare
3: ah ki lo sele
2: ki won to so wa po nje o ranti po sele ri television fun mi fridge nko ero foso nje le wa ma fowo foso nle en 2026
0: eh ni tuto
2: ka ja so pe o ti ran won abi
0: ta lo ti so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
3: e mo lo tun je cdk bayi
0: be ni o cdk e le ra fridge yin ero foso ati be be lo
2: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
0: ah lati osu to koja ni mo ti ra won
2: o lu se agutan e so wa po
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtàn sóòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download CDK lórí play store àti apple store.
4: Ilé iṣẹ́ wa wà ní Danco Plaza Ajilosun lẹ́gbẹ̀ẹ́ Olú Motors ládojúkọ Maria Asumpta Catholic Hospital Ikere Road Ado Ekiti ẹlẹ́pẹ́ 0707 484 3351.
5: CDK sọ díẹ̀díẹ̀ dẹ́gbẹ̀ẹ́ ayé ìrọ̀rùn.

0: pàdé
1: dọdún
0: nígbà yìí o ẹni tí í ṣe aláṣẹ àti apàṣẹ ilé iṣẹ dangote ìyẹn aliko dangote ló mà ti sọrọ kan lánàá ó ní òun ti ń pinnu báyìí o láti ya nǹkan bíi bílíọ̀nù mẹ́wàá dọ́là sọ́tọ̀ láti pé kóun ó lè fi gbójú aga sí ọ̀rọ̀ iná dákúrekú èyí tó jẹ́ pé ó wáyé ní orílẹ̀-èdè nàìjíríà ó lóun tún fẹ́ẹ́ ṣe yìí láti lè jẹ́ kí àwọn èèyàn kí wọ́n dúwá dá ilé iṣẹ́ sílẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà o dangote tún sọ̀rọ̀ náà ó ní ta bá wo àárí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlànà ìjọba tí wọ́n gbé kalẹ̀ tí ò dáa àti bí iná ọba bí ò ṣe dúró dédé ní orílẹ̀-èdè nàìjíríà ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ń fa dínàgbòkú fún àwọn èèyàn ní ilẹ̀ áfíríkà láti wá dókòwò sí orílẹ̀-èdè nàìjíríà àti ní ẹkùn lápapọ̀ ó ní torí náà kọ́ òun yóò ya àwọn owó kan sọ́tọ̀ láti àwọn okòwò kan lè tó jẹ́ pé òun ti gbé kalẹ̀ láti pé kí wọ́n lè firi sí ọ̀rọ̀ iná ọba yìí tó ń ṣe dákúrekú ní orílẹ̀-èdè yìí ó ní tí irú eléyìí tó bá ti lè wáyé tí iná ọba tó bá dúró déédéé dáadáa ó ní àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà yóò lè fi ọkàn balẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló jẹ́ pé àwọn tí wọn yóò wá láti ilẹ̀ òkèrè wọn yóò lè fi ọkàn balẹ̀ láti lè wá dálé iṣẹ́ sílẹ̀ ní orílẹ̀-èdè yìí olóòó wá fẹ́ kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n lè mọ̀ dájú pé láàrin ọdún mẹ́rin péré orílẹ̀-èdè nàìjíríà yóò wọ ẹ̀wù ọ̀tún o tí gbogbo nǹkan tí yóò sì yí padà pàápàá jùlọ ní ilẹ̀ áfíríkà lápapọ̀ ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ tó sọ ẹ kọjá lọ sínú ìwé ìròyìn pons kẹ lọ kà á

0: a sì ti sọ fún àwọn agbófinró wa pé lọ́tọ̀ yìí o ti jẹ́ nǹkan tẹ gbọ́dọ̀ lò fún iṣẹ́ tó wà fún. So you must use it to get to where you are supposed to go, where you can meet up with your demand in terms of gbogbo bọ́dà Èkìtì.
1: Ìwọ̀nlá
0: tó wà láàrin Èkìtì sí Kogi, Kwara,
1: Ondo,
0: Ọ̀ṣun, gbogbo ẹ̀ lọ máa deploy àmọ́ tó yẹ sí so that ibi tí ẹni tí bá ti ń ṣẹlẹ̀ mọ́tò ẹ̀ lè kó èèyàn mẹ́wàá àti go pẹ̀lú àwọn ọ̀kadà kan tuntun wà tí báwọn náà tuntun wà fún àwọn agbófinró rẹ̀ ta bẹ́ẹ̀ sí compliment gbogbo ẹ̀ pọ̀ ẹni mọ̀ pé táwọn àwọn agbófinró bá mú fún nísìnyí ẹ̀ mọ̀ pé yes àwọn eléyìí and that is one of the reasons pé kán lè máa kó àwọn èèyàn tó pọ̀ lọ sí ibi tí wọ́n ti fẹ́ ṣiṣẹ́ tẹ̀gbọ́n ibi tí ẹkẹ́yàn mẹ́wàá lọ ṣiṣẹ́ táwọn kò yẹn méjì torí àbẹ́yẹn mẹ́ta
1: lórí ọ̀kadà àbí nǹkan
0: but ibi tí ẹkẹ́yàn mẹ́wàá ara wọn túlẹ̀ ni so ìdí nìyẹn tẹ̀gbọ́n fi pé ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣe ilé fún àwọn ará Èkìtì wọ́n fi dúpẹ́ fún ìbò tó ń dì ètò ààbò ó jẹ́ ọ̀kúnkúndùn fún ìjọba báwo lòun náà sì pé ọyá ẹ̀yìn aráàlú o ẹ̀rí o ètò ààbò yìí o ti jágara àwọn tẹ́ kú sí di sí ètò ààbò láti fún ọ ṣe náà pé nǹkan tá a ní sílẹ̀ yìí so ìdí nìyẹn ẹ bá rí gbogbo social media lánàá wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fún báwo bẹ́ẹ̀ sí gbàdúrà fún àwọn wá fún gbogbo àwọn agbófinró wa náà káwọn náà kàn mọ̀ pé
1: ojúṣe gbogbo wa ni
0: pé yes pé a ti fún ọ ní nǹkan tán ní ju
1: ẹdomisíwájú
0: ká jẹ́ káwọn èèyàn tẹ̀lé tútù.
1: Bàbá ìjẹ́ ti wá pín ọkùnrin fún àwọn onírúurú àjọ elétò ààbò nípínlẹ̀ Èkìtì o àti pé pẹ̀lú ń tẹ́ ẹ sọ yìí lóòrèkóòrè àwọn ìlànà owó lẹ́tí là kalẹ̀ láti máa rí pé wọ́n lo ọkọ̀ yìí torí pé àfẹ́ pé kán lu ọkọ̀ yìí kó di oṣù mẹ́ta kán sọ pé ó ti bàjẹ́ gẹ́gẹ́ bí n tẹ́ ẹ sọ ìbò ní pínpín àwọn owó ló gbà mọ́ káwọn aráàlú lè máa wọn tẹ́ ẹ pé fún.
0: Ẹ yà pé tẹ wá rí àwọn mọ́tò yẹn kì í ṣe mọ́tò tẹ nígbà ìdílé gbèsè àná àti fi àwòrán Èkìtì state badge síbẹ̀ àti gbogbo bẹ̀rẹ̀ nígbà tí wọ́n ti rí ẹ mọ̀ pé mọ́tò Èkìtì ni tó bá sì wà kọjá Èkìtì tàbá sì wà rí pé mọ́tò yìí ó ti kọjá Èkìtì ó ń mú náà ń gbé lọ anybody ní láti àti dádúró pé ẹ má bínú o mọ́tò wà ní Èkìtì ni ó ń mú ló ń lọ so àdéhùn àwọn oríṣiríṣi nǹkan náà tó ń tún wà táìmì ìlú máa sọ lórí
1: orí atẹ́gùn
0: ta máa fi mọ ibi tí mọ́tò yẹn wà gbogbo ètò náà ti ṣe sí mọ́tò wọ̀nyí then mo sọ pé gómìnà báwo ó ti ṣe àrígbẹ̀rẹ̀ pẹ̀lú kọ́mìnì tó
1: èyí ò tí wọ́n ṣe ọkọ̀
0: wọn yes pé ọkọ̀ wọn tó wà ní Èkìtì state

0: nga ti wà láà ó ti wà ní ara àwọn ètò ìwọ̀n lẹ̀ tó dàtí kí àṣìṣe smart àwọn iná máa mọ̀ pé bẹ́ẹ̀ ti máa máa sáfìsì mọ́tò ní o lóṣooṣù ẹgbẹ́ lọ sí bàbàbàbà ìyí mọ́tò kọ̀ọ̀kan máa ní ìwé gẹ́gẹ́ bí record pé ǹjẹ́ òun lọ sáfìsì ẹ̀ kí làwọn sáfìsì ọ̀ ṣe ń jẹ́ ẹ tí wọ́n fi gbé dé ní next month wọ́n á fi wò pé ok àṣìlẹ̀ kì í ṣe pé wọ́n á change tire ní mọ́ọ̀tì ẹ̀túndé ní next month ẹni tire ti tuntun jẹ ẹbí ẹ̀rọ ìgbà ṣe bí next month láàyè last month láàyè fún yín ní tire wọ́n á gbé yẹn síta wọ́n á wò ó nú ẹ̀ so ìyẹn gẹ́gẹ́ bí check and balances so that àwọn tó ń gbé mọ́tò ẹ̀fún náà á lè máa wò pé mọ́tò yìí kì í ṣe kan tó ń lò nílòkulò ẹ bá gbé owó tí gọ́ọ̀mẹ̀t ná sí mọ́tò yẹn so kì í àfẹ tó bá jẹ olùsì náà ló lè máa lo àwọn mọtò yẹn nílòkulò a sì mọ pé àwọn agbófinró wa kò sí gbogbo wọn ọtíjú lẹbùn kan náà nípa ti pípé gbogbo àwọn security agencies tó wà ní èkìtì àti wọn ni láti lórí ọlọpàá sójà dss civil defence road safety gbogbo lọrẹ títí dé àmọtẹkùn agbómọṣà àti gírísì gbogbo wọn ló máa fún ní mọtò yẹn.
1: ẹ ṣeun nígbà míì irú ọkàn àwọn èèyàn ni pé ìpínlẹ̀ wọn ní agbára lórí àwọn àjọ agbófinró tó jẹ́ ti ìjọba àpapọ̀ pé ńgbà míì ó máa jẹ́ kí ètò ààbò da gẹ́gẹ́ bóyá tìpínlẹ̀ bá pè wọ́n wọ́n lè ṣe kán wọ́n má dáhùn ìbáṣepọ̀ wo ló wà láàrin ìjọba tó wà lóde yìí àti àjọ àwọn elétò ààbò tó jẹ́ ti ìjọba àpapọ̀ nípínlẹ̀ èkìtì ǹjẹ́ kan ń ṣe ìpàdé lóòrèkóòrè o.
0: adúpẹ́ thank you ní èkìtì èkìtì ìṣèmúdẹ the security arrangement jẹ pé gbogbo other states àwọn béèrè tí wọn lọ ṣe meeting làbújá
1: àwọn béèrè lọwọ ní ọba
0: ọlọsí ṣe lẹkìtì ó sì ní ṣe májèlé.

protection. Bí ẹ bá ṣe ń da. Láti sọ akitiyan ìṣèjọba gómìnà Abiodun Oyebanjẹ nípínlẹ̀ Èkìtì òun ló ń lọ lọ́wọ́ yìí. Lónìí ọ̀rọ̀ ètò ààbò ni à ń sọ. Kí ni ipa tí gómìnà tí wọ́n ti kó nípínlẹ̀ Èkìtì ń bí yìí tí ìpínlẹ̀ Èkìtì fi wà lára àwọn ìpínlẹ̀ kan tí àlàáfíà tó ń gbé ìjọba nípínlẹ̀ yìí. Bàbá àwọn tí wọ́n jẹ́ ti gómìnà lórí ètò ààbò nípínlẹ̀ Èkìtì èyí ń ajagun fẹ̀yìntì bàbá wa Ebenezer Ogundana ni wọ́n ní agbàmí àlejò ní orí ètò náà lónìí. Bàbá gbogbo ìgbà náà máa ń sọ pé ọ̀rọ̀ ètò ààbò kì í ṣe nípa ti ìjọba nìkan. Àwọn aráàlú àwọn èèyàn láwùjọ wọn ní ojúṣe tiwọn. Ǹjẹ́ àwọn èèyàn ń kàn sí yín lóòrèkóòrè? Gbogbo bẹ́ẹ̀ sì máa ń sọ pé tó bá rí nǹkan kan tó rú wọn lójú kí wọ́n pe àwọn tó wà nígbọnnu ètò ààbò. Ǹjẹ́ àwọn ará

0: àwọn aráàlú ní kọ́ sí wa àwọn tó ń kọ́ sí wa lábẹ́lẹ́ àwọn tó ń kọ́ sí wa túwú operation room
1: èyí bí àwọn
0: ọmọ akẹ́kẹ́ ní. Pé ìyá yẹn 24/7 wọlé bá yẹn wọ́n sì pé àwọn so ọlọ́pàá wà ń bẹ sójà wà ń bẹ gbogbo ẹ̀bọ̀lì wà ń bẹ. Àyè ìdí ìfúnjẹ àlè náà jàpé kìí ṣe gbogbo fún yẹ́lẹ̀ lè kọ̀ ní
1: máa sọ lè lọ sọ lórí atẹ́gùn.
0: So àwọn pé ọ̀gá sójà o nǹkan máa ṣẹlẹ̀ nígbà ìgbà ọ̀rọ̀ láti pé mo sọ fún yín o. That is issue of trust. Ìlà fún yín ní information yín o sọ pé ọ̀rọ̀ mi lè ti gbọ́ ẹni mi lè ti gbọ́ sọ gbogbo ẹ̀ láàánú. Tó pẹ̀lú àwọn
1: èèyàn
0: náà dẹ́yìn dá sí lọ.
1: Sáwọn
0: ará àdú. Àwọn ará àdú wọn náà tí nǹkan bá ṣẹlẹ̀ wọn ní àmẹ́ta lè sọ fún. Láwá pé àwọn local government chairman wa. Àdè mi ti rìn dẹ̀ pé àwọn ará àdú complain pé ẹ̀sùn mọ́ wọn táwọn ń bẹ̀rù yìí. Pé gbàgbé wọn ní ilé àpẹẹrẹ wọn ní ilé ìsúnmọ́ tó dà. Pé àríkọ̀ bí báyìí. Wọ́n lè sọ fún.

0: For now, there is arrangement for federal government to create state police. So there are state police.
1: Allegedly.
0: There is arrangement for this forest guard. Do you remember that day? The arrangement was Kusabule, to the new forest guard. Kusabule, to the new state police. So that's only my salary. Àwọn tó ti ti nǹkan bá tẹ́ lọ́rùn á ti dọ́dọ̀ wọn pé ẹ̀rọ àwọn tó ń yàn mí jẹ yìí o ẹ̀rọ bá ń dá sí ọ̀rọ̀ yìí o èyí kò rí bẹ́ẹ̀ o àwọn yàn á sì lọ síbẹ̀ wọ́n kí nǹkan ṣẹlẹ̀ ní irú tẹ́lẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ ní ìlú ilé ìlú á fẹ́ máa sábọ̀ nìkọ̀ yìí.
1: Ọ̀lẹ́ ọlọ́run máa sábọ̀ wá.
0: Soja ti wa mo bẹ ni amọtẹkun so ọ nígbà gbọ gbọ ọlọfẹjọ so ìdí ni ìrètí pé àwọn èèyàn jẹ àǹfààní àwọn amọtẹkun wa gbé mọṣata create because they said they are our indigenous security agencies títí wá ní wọn sì padà sí ilé wọn wọn máa mú sọ pé lábúlé lábúlé ìletò síletò ẹjẹ pé ẹjẹ ọbọ wà wọn sì ń ṣiṣẹ bí òṣìṣẹ. So but bàtà wọn máa fi ní state police.
1: Oye gbogbo ẹ̀rọ.
0: Ẹ bá sì gbọ́ pé àwọn ẹ bá gbọ́ speech Mr. Governor ní ara àwọn kọ̀tọ́ náà wọn náà àti ọ máa reserve there fún.
1: Àwọn ní state police o.
0: Cause anywhere from now tí federal government bá ti president wa ti sign pé state police take off immediately na àwọn kọ̀tọ́ máa lò lẹ́kìtì ìlú àná. So bẹ́ẹ̀ wọ́n sì wà ní ìletò sí ìletò abúlé sábúlé. Ṣùgbọ́n títí wa ní sáré pé ìgbà ní ìdájí kúbà bẹ̀ sí wá commissioner of police àbí IDP láti gba àṣẹ pé a fẹ́ lu ọlọ́pàá fún kọ̀ọ̀kan. So ẹgbẹ́ ọlọ́lá ìpẹ́ láì dìnà ètò ààbò ní Èkìtì state bá fi mí lò.
2: Ẹ ṣeun kó tó di pé wọ́n lọ sí ojú òpó láàárọ̀ yìí bàbá kò sí bí nǹkan ó ṣe dùn tó kò sí bí ojú ọ̀run ó ṣe funfun tó tí ò ní mọ ní àwọn dúdú ngbà míì. Àwọn ìpèníjà wo lẹ̀sìn rí nípa ètò ààbò nípínlẹ̀ Èkìtì àti pé gẹ́gẹ́ bí ẹni tó mòye nípa ètò ààbò ọgbọ́n wo lẹ fẹ́ dá sí láti mú àwọn ìpèníjà tí ẹlẹ́bùn ní ó pè ní challenges ọ̀hún kúrò.
0: Major challenges.

tí wọ́n sọ ni pé wọ́n fẹ́ kán fẹ oríko ikọ̀ àmọ̀tẹ́kùn kí wọ́n fẹ́ dáadáa èkó tún ṣe.

ìjọba tó ra mọ́tò yìí bí wọ́n ṣe mọ́ epo sí náà pé gbogbo ètò ó ti wà ńlẹ̀ débi tẹ́ ẹ̀ ní pé àwọn àjọ kan pé nǹkan kan ṣẹlẹ̀ ká mọ̀ sọ fún yín pé kò sépo epo.

0: sio.
1: Eh,
0: Ijọba
1: wọn ní ìjà
0: ko.
1: Mbami o.
0: Ẹ jẹ́ mọ̀ pé a tọrọ bá di àwọn ọlọ́pàá tí wọ́n tó mọ́tò pọ̀ jẹ́.

0: Tí o ti lọ lórí ètò gbogbo ìbéèrè tẹ béèrè bàbá ti kọ́lẹ̀ wọn ó sì lọ ṣe ìgbésẹ̀ nípa rẹ̀ lágbára ọlọ́run lẹ́ẹ̀kan sí bàbá wa Ebenezer Ogundana ẹja kí yín pé adúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín ẹ sì wá sí orí ètò iṣẹ́ ti gbọ́ ẹ mọ́ bínú pé kínú ṣe pàjáwìrì torí lánàá ká tó rí yín a mọ̀ pé iṣẹ́ kún ọwọ́ yín adúpẹ́ lọ́wọ́ yín o ìpínlẹ̀ Èkìtì ò ní bàjẹ́ o a lérò pé tí a bá tó pè yín lọ́jọ́ mi ẹ tún jẹ́ wa lórí ètò yìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba a ti ná gbàrá a ti ná gbòòrò alẹ́ ẹsẹ̀ kùkú tí dọ́nà tó jì ẹ mọ̀ jẹ́ àgbàdo o wípé ọ̀rọ̀ ètò ààbò ojúṣe ìjọba ojúṣe rẹ ojúṣe mi àti ojúṣe gbogbo wa ni o ẹ jẹ́ ká rí tá a bá rí nǹkan kan tó dàbí pé ó lè da àlàáfíà ìdúró ẹ jẹ́ ká tètè sọ síta o ká ké gbàgbà rè sí àwọn tí ó yẹ ká ké sí lágbára ọlọ́run ọba ìlú wa ò ní dàrú káàkiri o ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí a jọ ṣiṣẹ́ ọ̀hún láàárọ̀ yìí tó dùn tó lánàá kékeré dáadáa àwọn òṣìṣẹ́ àjọ ìbáraẹnisọ̀rọ̀ aráàlú lọ́fíìsì gómìnà gbogbo wa la kún bí adúpẹ́ lọ́wọ́ yín ẹ sì jẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn afọ̀rọ̀yàwòrán àwọn amojú ẹ̀rọ akéde ètò tí wọ́n wà bí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo iléeṣẹ́ rédíò tí wọ́n bá wa gbé ètò yìí àdàbà fm lákùrẹ́ adánimógo fm nìdúró èkìtì new cruise fm nìkẹ́rẹ́ adúpẹ́ lọ́wọ́ yín iléeṣẹ́ bscs èkìtì rédíò àti ktv adúpẹ́ lọ́wọ́ yín progress fm nìdúró èkìtì adúpẹ́ voice fm people's fm ayọba fm àti iléeṣẹ́ midas radio 90.5 adúpẹ́ lọ́wọ́ yín o ẹbí ńlá rédíò gbogbo yín pátápátá la dúpẹ́ lọ́wọ́ yín àmọ́ rí yín bá ọpẹ́ wá tún lọ sí ọ̀dọ̀ gbogbo àwọn general managers láwọn iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn tá a dárúkọ yìí fún ìbáṣepọ̀ tẹ ní pẹ̀lú wa à ń dúpẹ́ lọ́wọ́ yín lóòrèkóòrè o ọpẹ́ ní pàtàkì lọ sí ọ̀dọ̀ aṣètò ìtàgé lórí ètò iṣẹ́ ti bọ́ christy ṣọlá yusuf olóòtú ètò iṣẹ́ ti gbọ́ òun ní ọ̀gá àgbà ní ẹ̀ka tó rí sí ètò gbogbo nílé iṣẹ́ bscs ń bí olúṣọlá ọládélé paris co ọpẹ́ pàtàkì lọ́wọ́ alhaji isaac àkàndé general manager nta channel 5 nílùú adó àwọn olóòtú wa nù àti olóyè olú pokuọlá tí wọ́n jẹ́ general manager iléeṣẹ́ bscs ń bí gbogbo ọpẹ́ lónìí kó mọ lọ sí ọ̀dọ̀ arábìnrin mary ọ̀ṣọ́ mọ́tọ́sọ tí wọ́n jẹ́ ọ̀gá àgbà dg bureau of community communication and governor's office ladue èkìtì tá a fi ń wá a sì dúpẹ́ lọ́wọ́ gómìnà náà tí wọ́n ń ṣe dáadáa nípìnlẹ̀ èkìtì sáà àkọ́kọ́ yìí wọ́n ti ṣe dáadáa eléyìí tó ń bọ̀ yóò tó dùn ju sáà àkọ́kọ́ yìí lọ lágbára ọlọ́run ọba gbogbo ọpẹ́ wa ó wá lọ sọ́dọ̀ ọlọ́run ọba tí ń jẹ àdẹ́dàá tí a ṣẹ̀dá tó ń jẹ́ kí gbogbo ẹ̀ kó ṣeé ṣe a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba a lọ lónìí a padà wá lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ̀yin ò ní kú o èmi náà sì ní kú àlàáfíà ni gbogbo wa yóò wà adébọ̀wálé adéfàgbé ọmọ bàbá nídìí ilé èkìtì ló ń dágbére pé ìpàdé wa bí a kò bí o ní.
1: Ṣé ń gbádùn àdàbà?
2: Mo ń gbádùn àdàbà.
1: Mo ń gbádùn àdàbà.
2: Mo ń gbádùn àdàbà.

0: kíyìn o ní ibi gbogbo tí ẹ ti ń gbọ́ wa ètò àlàáfíà ara ọmọdé àgbàlagbà lọ́kùnrin lóbìnrin ti padà di ìrọ̀rùn láti iléeṣẹ́ Amolap Healthcare Limited nípasẹ̀ àwọn egbògi àdáyébá pẹ̀lú ewé àti egbògi tí a fi ìmọ̀ ìjìnlẹ̀ òde òní ṣe àgbékalẹ̀ wọn ní àyíká tí ó rẹwà àti ìlànà tí ó bá òfin ìjọba ṣe pẹ̀kírẹ̀kí. Àwọn egbògi wa wà ní oníwóró tí a mọ̀ sí capsule pẹ̀lú olómi tí a mọ̀ sí liquid. Àwọn egbògi wa náà ni Amobitas, Amo Flush Capsule, Amorex àti Atura Herbal Mixture. Fún onírúurú àìsàn àìfojúrí àti ìdákúrekú àlàáfíà tó ń bá ìsan, ẹ̀jẹ̀, ẹran àti omi ara wọ ìjàkadì. Ẹ má dààmú jìnà mọ́, Amolap Healthcare Limited ni Ọlọ́run ń gbà fún láti ọjọ́ pípẹ́ wá pẹ̀lú àṣírí ọ̀nà àbáyọ sí àlàáfíà gbogbo ẹbí. Ẹyin tí ẹ bá ṣe àkíyèsí tàbí ìdánilójú, àrùn bíi kí ọkùnrin má lè ṣẹ̀yọ́ dáadáa, àìsàn gbajúmọ̀, bacterial infection or STDs, kí ọkùnrin máa lẹ, ẹ̀dà, egungun ríro tàbí egungun sísán, ẹ tètè kojú wọn pẹ̀lú Amo Flush Capsule. Bákan náà, àwa tí a bá ti ń rí àpẹẹrẹ bíi ara yíyún tàbí ara títa, ìsàlẹ̀ ikùn dídùn, ojú ara kíkan, inú gbígbóná, orí fífọ́, ẹ jẹ́ kí a yan Amo Flush Capsule láàyò. Bákan náà, ẹ̀yin tí ẹ bá ṣe àkíyèsí àìlebẹ̀rẹ̀ mọ́lẹ̀ dáadáa, ìbàdí ríro, inú kíkún tàbí inú kíkùn, ọ̀pá ẹ̀yìn àìlèṣe déédé, ọmọkùnrin dáadáa tàbí kí nǹkan oṣù wa máa wá déédé, ẹ yan Amobitas Cleanser láàyò. Bákan náà, Amorex ni a ṣe àgbékalẹ̀ fún ọkùnrin àti obìnrin láti ṣe àfikún fún libido wa, láti fi kún agbára ọkùnrin àti obìnrin pàápàá jùlọ lásìkò tí wọ́n bá fẹ́ ṣeré ìje. Kàkà kí ó rẹ̀yìn lọ́dọ̀ ẹlẹ́tọ̀ọ́ yín, ẹ máa gbé egbògi Amorex sára fún ìgbaradì kí ara ọkùnrin àti obìnrin kó lè tètè múrẹ̀ rodò. Ẹ mú Amorex wọ ìyàrá lọ. Atura Herbal Mixture ni a ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ìtọ́jú ọmọdé àti àgbàlagbà pẹ̀lú àwọn arúgbó wa. Atura wà fún àjẹsára àti ìtọ́jú jẹ̀díjẹ̀dí, ìtọ̀ ṣúgà, inú kíkún tàbí inú kíkùn, ìbàdí àti ẹ̀yìn ríro, ìgbọ̀nsẹ̀ nírọ̀rùn, nǹkan oṣù obìnrin tó ń ṣe ségesège pẹ̀lú ìtọ̀ àtọ̀jù tí kì í jẹ́ kí ẹlòmíràn sun àsunwọra lóru. Bákan náà, àwọn ọmọdé wa tí wọn kò lè ṣe kó má jẹ nǹkan dídùn dídùn tàbí mu nǹkan ẹlẹ́rìn dòdò, ẹ jẹ́ ká máa fún wọn ní Atura mu ní àárọ̀ tàbí ní alẹ́ láti máa neutralize system wọn. Bákan náà, àwọn egbògi wa kì í mú ènìyàn máa ṣe ìgbọ̀nsẹ̀ lóòrèkóòrè. Bákan náà, kì í fi ebi pa ènìyàn. Sí ẹ wá rí pé àwọn egbògi wa dára púpọ̀. Ẹ máa rí àwọn egbògi wa Amobitas, Amo Flush Capsule, Atura Herbal Mixture àti Amorex rà ní gbogbo ilé ìtajà oògùn òyìnbó pátápátá, gbogbo àwọn pharmacy store, chemist, patient medicine dealers. Bákan náà, ẹ máa rí Perigi, Atura àti Amorex rà ní gbogbo àwọn tó ń ta drinks pátápátá àti supermarkets nationwide. Fún ìbéèrè lórí àwọn egbògi wa Amobitas, Amo Flush Capsule, Atura Herbal Mixture àti Amorex, ẹ pè sórí ẹ̀rọ ìbánisẹ̀rọ 070-88-77-8855 lẹ́ẹ̀kan sí 070-88-77-8855. A ò ní fi àìsàn ló gbá o. Amobitas, Amo Flush Capsule àti Atura Herbal Mixture ni àmì rẹ̀.
1: Atura Herbal Mixture, ìdánù òkè tó ń bolo tí ń pitú àìmọye iṣẹ́ lágọ̀ ara. Atura, iṣẹ́ rẹ̀ tó ti gbéra ju ti tẹ́lẹ̀ lọ. Látàrí àfikún àwọn èròjà tá a fi ń pòpọ̀ lọ́nà ìgbàlódé ju ti tẹ́lẹ̀ lọ. Lẹ́yìn àjẹkì àjẹlù, bẹ́lòmíì ṣe ń jẹ̀rẹ̀ sí lórí àríyá. Bẹ́ẹ̀ ni ó máa béèrè fún àmàlà àtàbùlálá. Kò sì ní yé pajúpẹ̀ yẹn sẹ́ni tí ń pin alákàn àti gaàrí. Inú kíkùn ló fi ń ṣeré. Àfikún máa ní Atura nílé ní gbogbo ìgbà. Atura Herbal Mixture, ike kan, èlò ẹ̀ kan ni, torí kò lọ́tí nínú rárá. Àwọn èròjà tó ń ṣàtúntò oúnjẹ tá a bá jẹ wẹ́lẹ́wẹ́lẹ́ tí ó fi ṣara lóore ló sarajọ sínú ẹ̀. Atura Herbal Mixture, ohun gangan la bá máa pè ní amúnútutù. Bákan náà ló ń kópa ti ẹbu ọ̀nà táìsàn lè gbà rúfin lágọ̀ ara. Ó ń ṣàfikún immunity system. Atura Herbal Mixture, iléeṣẹ́ Amolap Healthcare Nigeria Limited ló ṣe. Pè bó o fẹ́ rajà tàbí o fẹ́ ṣalátúntà lọ́pọ̀ kú ọ̀yọ̀kú sórí 0708877-8855. Atura Herbal Mixture, àjọná dàkí fúntẹ̀lúgbà pé ó dà fún gbogbo ẹbí. Atura Herbal Mixture, Amolap Healthcare Nigeria Limited, gbogbo ẹbí ló ń dúpẹ́ lọ́wọ́ yín ní gbogbo ìgbà pé ẹ ṣé o. Bẹ́ẹ̀ ṣe ń fara tu gbogbo èèyàn pẹ̀lú Atura Herbal Mixture.
2: Atura o, Atura lára o.
3: In a fast-paced world, Funke is always prepared. Introducing new Silkly with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. so clean. It's your time to shine.
4: Nigeria, tieni ipese IPO ti Dangote Petroleum Refinery ti ship aye. O ship fun lati di onipin ninu ile ise na. Ipin kan je 525 naira. O si le bere lati ipin mewa. Iye je 5250. Kifo pa ninu ipin ile ise na rorun. O le se iforuko sile nipa awon ile ise ti ajo sec fowo si. Pelu awon ile ifowopamo to nko pa ninu eto yi. Awon pepe isuna owo lori phone ati ayelujara fintech. Awon stock broker ati awon ona miran ti won fi owo si. Te BVN re sile lati jere pe idanimo re je otito. Yan iye ipin to fe. Ko si san owo re. Leyin na ami idaniloju pe won ti fi oruko re sile fun ipin re. Won yo fi ranse si o. Sabewo si ipo.dangote.com lati mo bi ati ibi ti o ti le se iforuko sile fun ipo na. Jowo ka mo ilana ati ofin to de ro mo to fe ra. To ba nse ye meji ba ile ise to mo nipa se soro. Awon stock broker ajo isuna ati awon olubanidamiran isuna owo re soro. Fun itonisona ki o to foruko sile.
5: Won ti bere. Won le sala imo pani lerin lakoko apejopo itakuroso ri la molebi mi. O ti e da o ti gbogbo won ni fe si ni mo nse. O na ni ami idanimo mi ti se Maggi native jollof rice. Itowo ekan lasan, ari kan kan o si leyin e.
6: Maggi star ta se latara e wa soya, alubosa adu chili ati konofuru.
5: Onje ale ti dele, e ma bo jeje tabi ki e ma wa rara.
6: Maggi star yo so gbogbo onje ta se do won ara.

0: ṣe sí ọ látòní lọ o ní rí ibi mú ọlọ́run kí ló sọ mà.
1: Láti mú ohun èlò ilé olúwa.
0: Láti mú kí ni o.
1: Ohun èlò ilé olúwa.
0: Wípé.
1: Àti gbogbo ègbèkù padà.
0: Gbogbo ègbèkù padà ó yá ìkó lọ ọ̀rẹ́ padà. Ó sún bàbà àbàyí kó dá ìkó lọ ọ̀rẹ́ padà kí ló sọ mà.
1: Láti Bábélì wá sí ibi yìí.
0: Oh yes.
1: Ṣùgbọ́n nísinsìnyí.
0: Ìwọ́ gbọ́ ọ̀rọ̀ yìí.
1: Ìwọ́
0: gbọ́ ọ̀rọ̀ yìí.
1: Ìwọ́ gbogbo
0: èèyàn pátápátá
1: tó
0: ń gbọ́ ìkànnì àdàbà lọ́wọ́lọ́wọ́ 88.9 FM ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní déédé aago mọ́kànlá sí aago mọ́kànlá àbò ó ní sí ayọ̀ rẹ̀ kó jẹ́ kí ló sọ mà.
1: Àwọn wòlíì tí ó ti ṣáájú mi.
0: Àwọn bàbá mi tó ti ṣáájú mi, àwọn ìyá mi tó ti ṣáájú mi, àwọn ẹmí àmì òróró, àwọn tá à ń wọlé lábẹ́ àtẹrígbà wọn ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ làwọn bàbá mi nínú iṣẹ́ ìránṣẹ́, bẹ́ẹ̀ làwọn ìyá mi nínú iṣẹ́ ìránṣẹ́, kí ló sọ mà.
1: Àti ṣáájú rẹ ní ìgbà ní sọ
0: pé. Wípé ó yẹ.
1: Àti sí ìjọba ńlá ní ìjọba ogun.
0: Bẹ́ẹ̀ ni.
1: Àti ibi.
0: Bẹ́ẹ̀ ni.
1: Àti àjàkálẹ̀ àrùn.
0: Oh yes.
1: Wòlíì nì tí ó sọ tẹ́lẹ̀ àlàáfíà.
0: Bẹ́ẹ̀ ni.
1: Bí ọ̀rọ̀ wòlíì náà bá ṣe.
0: Ó ní wòlíì nì tí sọ àlàáfíà àjàkálẹ̀ àrùn dókun lórúkọ Jésù. Ìjì làkọjọ́ Ondo State kó dókun lórúkọ Jésù. Nílùú rẹ nílùú mi kó dókun lórúkọ Jésù kí ló sọ mà.
1: Nígbà náà ni
0: a ó mọ wòlíì náà pé. Mo pa ní àṣẹ mo fi májẹ̀mú tá a fi ran yán mi mo fi sọ̀rọ̀ ohun tó ti ń lé tó bọ́ sọnù ó yá lọ gbà á padà nítorí wòlíì náà ní ọ̀gángán wo làákè yẹn bọ́ sí ọ̀rọ̀ gbé jáde ó yá ọ̀rọ̀ gbé ọ jáde lónìí. Ìwọ wo lojú tó mọ̀ rìn àjò rẹ ọba tó lànà fáwọn ọmọ Ísírẹ́lì lójú ọ̀tá wo yá kó lànà fún wọn kí ló sọ mà.
1: Wòlíì mú àjàgà kúrò ní
0: ọrùn jẹrìmáyà. Ó lé ananáyà wòlíì ó mú àjàgà kúrò ní
1: ọrùn jẹrìmáyà
0: wòlíì. Mo pa ní àṣẹ àjàgà mọ̀ tẹ́gbẹ́ jáde lára rẹ̀. Àjàgà mọ̀ lọ́jọ́ ayọ̀ parẹ́. Àjàgà ikú ọmọ dágbére. Ojú ẹ̀sìn lórí rẹ lórí mi olúwa bá wí. Ó ní ìgbà náà ni wòlíì wo.
1: Ananáyà wòlíì mú àjàgà.
0: Ananáyà wòlíì ó mú àjàgà yẹn.
1: Wòlíì ọrùn jẹrẹmọ
0: wòlíì. Gbọ́ àjàgà gbèsè wo rèé àjàgà ìtìjú wo rèé. Ó yá bí Ananáyà bá mú kúrò ó yá àjàgà rẹ kúrò. Kí ló sọ mà.
1: Ó sì ṣe.
0: Ó ṣe.
1: Ananáyà sì wí níwájú gbogbo ènìyàn pé.
0: Lójú gbogbo ènìyàn pé. Báyìí
1: ni Olúwa wí.
0: Ó yẹ.
1: Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni èmi ó ṣe àjàgà Nebukadnezari.
0: Bẹ́ẹ̀ ni mo pa ní àṣẹ gbogbo àjàgà náà ó yá lórílẹ̀‐èdè wa kó pa rẹ́. Torí àkókò ẹ bá mi wo Jeremiah 29:10 yẹn kí ló sọ.
1: Nítorí báyìí ni Olúwa wí.
0: Báyìí ni ẹni tó rọ mi wí o.
1: Lẹ́yìn tí Adọ́rin ọdún bá rí.
0: Bá
1: rí ní Bábélì.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ilé mi yóò bẹ̀ yín wò. Èmi ó sì mú ọ̀rọ̀ rere mi ṣe sí
0: i. Lórúkọ Jésù ó yá kankan Olúwa jẹ́ kí ìran rere wa kó tẹ̀. Kí ló sọ mà.
1: Padà bọ̀ síbí yìí nítorí ẹ̀mí mọ èrò tí mo rò sí ní.
0: Èrò tó lu wa ní sí a oṣù rere lóṣù ibà bàbá ti dé kò ní bá kú sí ilé wa. Oṣù oṣù àlàáfíà oṣù ìkórè ẹ ti rin lọ́tún lóṣù táwa ṣẹlẹ̀ ti ń múra pé ọdún ìkórè a ti ń bẹ̀rẹ̀ ìkórè a ti ń ṣe ìkórè ó yá lórúkọ Jésù ohun tó gbìn kó lọ mú èrè rere jáde. Kí ló gbìn ẹlòmíì ní ìkórè obìyamọ tó ṣiṣẹ́ lórí ọmọ tó gbèrè ìkórè ẹni tó gbin iṣẹ́ tíṣẹ́ rẹ̀ yọ ó gbèrè ìkórè ẹni tó tún ṣèkórè nílé olúwa tó sanwó ìkórè ó gbèrè ìkórè ẹni tí ò ní gan ó gbèrè ìkórè ó yá lọ ní lórúkọ Jésù. Kí ló sọ mà.
1: Ní
0: olúwa àwọn
1: ọmọ ogun ní
0: ìrú àlàáfíà lórúkọ Jésù ó yá Jésù kó jọba nílé wa. Ó ní kì í ṣe fún ibi.
1: Láti fún yín.
0: Ta ló ń fi ibi fún ọ ní bàbà àbàyí ó yá olúwa kó fi ibi pàdé rẹ̀. Ta ló ń fi ibi wá ọmọ rẹ̀ olúwa kó fi ibi pàdé rẹ̀. Kí ló sọ mà.
1: Láti fún yín ní ìgbà ìkẹyìn.
0: Ìgbà ìkẹyìn àti ìrètí.
1: Ẹ̀yin ó sì ké pè mí.
0: Lórúkọ bàbá ọmọ ẹ̀ má ìwọ wo ló gbàgbọ́ ó yá lónìí ká ké pe olúwa mo ló máa dá wa lóhùn. Ó kí ló sọ mà.
1: Ẹ̀yin ó sì ké pè mí.
0: Ẹ̀
1: ẹ́ ó sì gbàdúrà sí mi.
0: Wo ìwọ wo ló ń gbọ́ mi máa bọ̀ lọ́la oṣù bàbà bá tún ti wọlé dé o ó tún ti ń ba tẹ́símọ́nì báyìí ògógbá ìlérí àti májẹ̀mú àwọn àgán ti ń gbọmọ wọn àwọn tó ti níwọ̀n ní sọmọnù àwa tèmi àtìyẹ́ ò ní mọ bojì ọmọ tètè máa bọ̀ kí ló sọ mà níbẹ̀.
1: Ẹ̀yin ó sì ṣàfẹ́rí mi.
0: Ó ní ẹ̀yin ó gbàdúrà.
1: Bẹ́ẹ̀ni
0: kí ló sọ. Ó là máa gbàdúrà mo ní kó pàdé wa lọ́la ọjọ́ àánú ẹnìkan ní nàlà ìnàlà ìjọ wo ló fẹ́ ra nàtú olúwa ní nígbà wo ní oṣù wo ìgbà wo lẹ̀gàn rẹ fẹ́ dògo sọ pé lónìí ni ìtàn rẹ yí padà lórúkọ Jésù. Kí ló sọ mà?
1: Ẹ̀yin ó sì ṣàfẹ́rí mi.
0: Ẹ ṣàfẹ́rí rẹ̀.
1: Ẹ ó sì rí mi.
0: Wo ìwọ wo lo ń lọ sí kórè tó o mọ bọ́ ṣe ń gbégbá ọpẹ́. Ìwọ wo lo ń ṣe kórè tó o mọ bọ́ ṣe ń yin Ọlọ́run. Ó ní ẹ wá mi ẹ ṣàfẹ́rí mi. Ṣàfẹ́rí Ọlọ́run rẹ̀ jẹ́ kí áńgẹ́lì rẹ kó rí ọ. Ó ti ṣiṣẹ́ láti January. Àkókò ìkórè rẹ ló fẹ́ gbèrè iṣẹ́ rẹ lálá rẹ kó tó fi lórúkọ Jésù. Kí ló sọ mà?
1: Nítorí a ó fi gbogbo ọkàn yín wá mi.
0: A ó fi kí ni mà?
1: Gbogbo ọkàn wa wá.
0: Gbogbo ọkàn wa wá ta ni ò wá Olúwa. Kí ló sọ níbẹ̀?
1: Èmi ò di rírí fún yín.
0: Wọ́n lò máa di rírí fún wa ó yá lọ rí Olúwa. Ìwọ tíṣẹ́ rẹ bá gbèrú o ti rí Olúwa. Ìwọ táyé ọmọ rẹ bá dá o ti bó Olúwa pàdé. Ìwọ tá a bá fún ọ lésì ayò o ti bó rere pàdé. Ó yá lórúkọ Jésù lọ gba lẹ́tà ayọ̀ rẹ. Kí ló sọ mà?
1: Ni
0: Olúwa wí.
1: Èmi ó sì yí ìgbèkùn yín padà kúrò.
0: Lórúkọ Jésù àmìràn yẹn tí kì í jẹ́ kó lé olóore lákòókò. Ó yá kó dágbére. Kí ló sọ mà?
1: Èmi ó sì kó yín jọ. Láti gbogbo
0: orílẹ̀-èdè wa. Bí gbogbo èèyàn ṣe ń wá sí kórè kí ló sọ mà?
1: Níbi tí èmi tilé yín lọ. Ni Olúwa wí.
0: Lórúkọ Jésù ó yá lọ gba lẹ́tà ayọ̀ rẹ. Torí àkókò yẹn bá mi wo Psalm 25 yẹn. Ó ní gbólóhùn kan tí mo fẹ́ lò níbẹ̀. Psalm 25 yẹn. Ní kankan lórúkọ Jésù wàhálà àná gbà.
1: Psalm 20 Olúwa ìwọ ni mo bí ọkàn mi sókè sí.
0: Ibo lo gbọ́kàn rẹ sókè sí ìwà aláìmọ̀ kan. Ta ló gbójú sókè tó ń wò tí ẹni tó fún ọ lẹ́ẹ̀kan tó máa padà rẹ̀ àmọ́ ọba àwọn ọba ló ń bá ní rìnrìn àjò tó ń dalẹ́. Kí ló sọ mà?
1: Ọlọ́run mi. Èmi gbẹ́kẹ̀lé ọ.
0: Mo gbẹ́kẹ̀lé ọ.
1: Má ṣe jẹ́ kí ojú kí ó tì mí.
0: Ta lẹni tó gbẹ́kẹ̀lé ó yẹ ojú òní kí ọ. Kí ló sọ mà?
1: Má ṣe jẹ́ kí àwọn ọ̀tá mi kí ó yọ̀ mí.
0: Àwọn wo ló ń retí ẹ̀ sí wa ipa àwọn pẹ́? Èrò wọn da sọ. Ó yá kí ló sọ?
1: Lóòótọ́. Má ṣe jẹ́ kí ojú kí ó ti ẹnikẹ́ni tó dúró sí
0: ọ. Gbogbo àwọn aláàánú wọ ojú òní tì mí lórúkọ Jésù. Ẹ̀yin alábàárín àyànmọ́ ẹ ò ní jábọ́. Kí ló sọ mà?
1: Àwọn tí ń sẹ̀ láìnídìí ni ojú yóò
0: di. Àwọn tó ń ṣe kí ni mà?
1: Tí ń sẹ̀ láìnídìí.
0: Àwọn tó ń sẹ̀ láìnídìí. Ẹni wádìí rẹ láìnídìí ó yá ojú kó tì wọ́. Ẹni bọ́ jagun láìsí ó yá kó tì wọ́. Kí ló sọ mà?
1: Fi ọ̀nà rẹ hàn mí Olúwa. Kọ́mi ní ipa tirẹ̀.
0: Ó ní fi ọ̀nà rẹ hàn mí látòní lọ ọ̀nà rẹ kó gun Olúwa. Kí ló sọ mà?
1: Sìmí ní ọ̀nà òtítọ́ rẹ.
0: Ọ̀nà òtítọ́
1: fi òsì kọ́ mi.
0: Fi òtítọ́ sí Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ lòtítọ́ ti sọnù nínú ayé rẹ̀. Ọ̀rẹ́ a máa parọ́ fọ̀rẹ́. Ọmọ a máa parọ́ fún ìyá. Ìyá a máa parọ́ fún bàbá. Ọkọ a máa parọ́ fáya. Aya a máa parọ́ fọkọ. Sí òtítọ́ ní ọ̀nà rẹ̀. Kò sí ohun tó kù tí ó kù kí ayé rẹ̀ dára o. Òtítọ́ tó sọnù láyé rẹ̀. Ṣàwárí òtítọ́ lónìí. Ṣàwárí ẹlẹ́dàá rẹ̀ lónìí. Ìjọ tó bá ti mọ òtítọ́. Bíbélì ti sọ òtítọ́. Òtítọ́ yóò sọ ọ́ dòmìnira. Ìbá dára kó dúró lórí òtítọ́. Sórí ìrìn àjò tó gbé lọ́wọ́ ìparun ló máa padà já sí o. Àìlóòótọ́ rẹ kó o sọ̀rọ̀ ẹ táyé kó o sọ̀rọ̀ ẹ kẹ́hìndé kó o gbóúnjẹ lẹ́nu ẹnìkejì kó o gbẹ́nìkejì rẹ ṣubú. Ọjọ́ ń bọ̀ lolúwa wí. Ìwọ là ń bá wí o. Ìbá dára rántí ẹlẹ́dàá rẹ lọ́jọ́ tòní yí ọkàn rẹ padà. Ọ̀pọ̀lọpọ̀ ló fira rẹ̀ sínú ìgbèkùn nípasẹ̀ àìlóòótọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ti fi ogun ẹnu jani tó dẹ̀ ń ṣe àdàbí tó rò bóyá òótọ́ ló ń sọ tó mọ̀ nínú ara rẹ pé ó gbé ẹnìkejì rẹ ṣubú. Àmọ́ àdàbí òótọ́ máa bí ẹ. Kí ló sọ níbẹ̀ mà?
1: Nítorí ìwọ ni Ọlọ́run ìgbàlà mi.
0: Ìwọ Ọlọ́run ni ìgbàlà rẹ. Ta ni ìgbàlà rẹ? Kí ló sọ mà?
1: Ìwọ ni mo dúró tì ní ọjọ́ gbogbo.
0: Ta ló dúró tì? Sọ̀rẹ́ tó mú ẹ yajúlé kiri ló dúró tì. Tá a padà tún fi ìṣòro rẹ bú ọ. Sẹ́ni tó rò bóyá bá ẹsẹ̀ yẹn ló dúró tì. Olúwa ní sáré wá sọ́dọ̀ Jésù. Á dá ọ láre. Á nu omi gé rẹ nù. Á sọ ẹ̀gàn rẹ dògo. Á tún ìtàn wa pa. Á mú wa yan lójú ọ̀tá. Níbi tá a ti sọ pé a lè dé bẹ̀. A lè kọjá bẹ̀. Dáfídì ní Olúwa ǹjẹ́ kébi kí ó lé ogun ibí? Ó ní le. Líle ìwọ yóò le. Bíbá ìwọ yóò bá. Ní gbígbà padà ìwọ yóò gbà. Ó yá gbogbo tó bọ́ sọnù ní bàbá báyìí lọ gbà. Kí ló sọ mà?
1: Olúwa rántí àánú àti ìṣe ìfẹ́ rẹ tí ó ní ìrọ̀nù.
0: Ó ní kí ni o?
1: Rántí àánú àti ìṣe ìfẹ́ rẹ
0: tí ó ní ìrọ̀nù. Kí ni ẹ̀sìn ọlá? Ó ní rántí àánú rẹ. Ó ní ìwẹ̀ mímọ́ nínú ẹ̀jẹ̀ rẹ ò tó sọ ní káfárì. Bàbá wẹ̀mí o nínú ẹ̀jẹ̀ rẹ iyebíye. Ó ní àánú ló kú mi kú ṣàánú mi. Ìwọ ń kọ́ àánú.

0: orúkọ ọmọ olùbùkún òbí ọ̀rọ̀ yakobo kí ló sọ níbẹ̀ mà.
1: Nítorí tí wọ́n ti wà ní ìgbà àtijọ́ má ṣe rántí ẹsẹ̀ gbàwé mi.
0: Òun ló jẹ́ kí n kọrin yẹn ṣáájú fún ọ, ẹ̀sẹ̀ á máa dènà àánú, ẹ̀sẹ̀ á máa dín ìrànlọ́wọ́, ẹ̀sẹ̀ á máa dáhùn rere dúró. Òun mo ṣe kọrin yẹn fún ọ, ẹ̀sẹ̀ ní agbára, ẹ̀sẹ̀ ní ẹ̀sẹ̀ dàbí gbòǹgbò, ẹ̀sẹ̀ dàbí àràbà tó máa ń bi ní ṣubú, ẹsẹ̀ dàbí gbòǹgbò tó máa ń kọ́ ọmọ ológo lẹ́sẹ̀, ibo lẹ́sẹ̀ ti dá ọ dúró. Mo pa ní àṣẹ orí ọ̀fẹ́ Jésù Kristì, ó yá kó darí jù lórúkọ Jésù. Kí ló sọ mà.
1: Àti ìrékọjá mi. Gẹ́gẹ́ bí àánú rẹ.
0: Wo bí Olúwa kò bá nu ìrékọjá ènìyàn kúrò, ènìyàn á máa ságbe lábẹ́ ògo. Bí Olúwa kò bá nu ìrékọjá ènìyàn kúrò, ènìyàn á máa ṣubú lójú ìjà. Psalm 51 yẹn. Bí Olúwa kò bá nu ìrékọjá ọmọ ológo nù, á dàbíi pé o kò mọ̀ ọ́n ṣe. Á dẹ̀ máa dùn, á máa bà nínú jẹ́ pé mo dẹ̀ ń ṣiṣẹ́ o. Á máa bà lọ́kàn jẹ́ pé mo dẹ̀ ń sáré o. Láì mọ̀ wípé àdúrà tó yẹ kó gbà kò gbà á. Torí pé kí ni, ẹ̀sẹ̀ á máa dènà, ìfàsì yẹn túkà mọ̀.
1: Má ṣe rántí ẹ̀sẹ̀ ìgbà ìwé mi.
0: Wo ẹ̀sẹ̀ ìgbà ìwé rẹ, ẹ̀sẹ̀ ìrékọjá àìmọye ọ̀pọ̀lọpọ̀ ló ti dá ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo dúró nípasẹ̀ káfẹnu tún ènìyàn dá. Ìbádára ìwọ tó ń gbọ́ mi, inú ọjà ló wà ní, òrùlé rẹ ni, inú mọ́tò ni, ojókòó ni, ọ̀rọ̀ ibà oníbìkan ni. Rọ o pé Olúwa ló ràn mi. Bá a ṣe wúlẹ̀ wòlíì yẹn, Jerimáyà nìkan lè mọ̀ wípé wòlíì sì wà. Ẹ̀sẹ̀ á máa dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan dúró. Ó ní má ṣe rántí ẹ̀sẹ̀ ìgbà ìwé mi
1: àti
0: ìrékọjá mi. Ẹ̀sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí, ó ti fi ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo sínú ìgbèkùn. Àìkíyèsára, àìkíyèsí, àìní ìfunra, ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo sínú ìlà ìlò. Wọ́n wá ń sá

0: ẹ̀rí kí ọmọ tó tinú rẹ jáde kó lè di orílẹ̀-èdè ká lè kọ́ nípa tirẹ̀ pé o ṣe wọ̀n tó lè ṣe máa bọ̀ lọ́la ó ní ẹ wá sọ́dọ̀ mi ẹ̀yìn tí ṣiṣẹ́ tí a dẹ̀ wúwo lé lórí èmi ò fi ìsinmi fún ọkàn yín ibo lo ti retí ìrètí olúwa ibo lo ti retí ìrànlọ́wọ́ ẹ̀gbọ́n ẹ tó gbójúlé yẹn ó lè dáárín méjì kó lòun ràn ọ́ lọ́wọ́ mọ̀ ènìyàn ló ń jẹ́ abánimulẹ̀ dalẹ̀ ọlọ́run ló ń jẹ́ abánimulẹ̀ má dani igi lẹ́yìn ọgbọ̀n onígbàgbọ́ ẹ̀gbọ́n lè sọ pé màá dá ọ lọ́la àmọ́ ká má fi ìrètí rẹ̀ sí lọ́wọ́ àbúrò lè sọ pé màá dúró tì yín àmọ́ kó kọni sílẹ̀ ibo la ti kọ́ ọ sílẹ̀ ibo ni ìrètí ti pin ó wá ń dààmú kiri ọmọ ológo gbóhùn lẹ́nu mi lónìí ó yá àjàgà rẹ̀ bọ́ kí ló sọmà ó ní rántí mi olúwa olúwa má gbàgbé má gbàgbé rántí mi olúwa o olúwa má lórúkọ jésù kristi olúwa ò ní gbàgbé wa ọba dani má dalẹ̀ ọba báni rìnrìn àjò má padà lẹ́yìn ẹni ọba ń lálejò wa ohun tó nílé máa jẹ ọlọ́run gbogbo àgbáyé ọba tí ò ṣe é dá dúró ẹni lòun máa dá ọ dúró ọ̀run dá dúró òòrá mi ṣe ẹnìkan ò gbàgbọ́ mo lẹ́ni tó lòun máa dá ọ dúró ọ̀run dá dúró ẹni tó lòun máa dí ẹ lọ́wọ́ ọ̀run dí i lọ́wọ́ kí ló sọ torí àkókò.
1: rere àti dídúró ṣinṣin ni olúwa.
0: wo rere àti ìdúró ṣinṣin ni o ó máa ń dáni lọ́lá ó sì máa mú ẹ̀gẹ́ ènìyàn kúrò ó máa tú ìtẹ̀ èèyàn kọ bẹ́ẹ̀ ni kì í bá ní rìn kó dalẹ̀ lórúkọ jésù ọba abánimulẹ̀ má dani kò ní dalẹ̀ rẹ lórúkọ jésù olúwa ò ní dalẹ̀
1: rẹ
0: àsẹni wọn sínú ayé rẹ olúwa ò ní dalẹ̀
1: rẹ
0: ìwọ wo ló gbàgbọ́ mo lólúwa ò ní dalẹ̀
1: rẹ
0: bí olúwa ti olúwa ò ní dalẹ̀ rẹ ọ̀sẹ̀ yìí ti kọ̀sẹ̀ kan lórúkọ jésù bó bá kù sẹ́jú kan lọ gba lẹ́tà ayọ̀ rẹ kí ló sọmà.
1: nítorí náà ni yóò ṣe máa kọ ẹlẹ́sẹ̀ ní ọ̀nà náà.
0: wo ẹlẹ́sẹ̀ ẹ̀sẹ̀ lágbára ẹ̀sẹ̀ burú gan ẹ̀sẹ̀ a máa rántí ẹ̀sẹ̀ ìran ẹ̀sẹ̀ ìran kì í ṣe lórí èèyàn kan kí ló sọ torí àkókò.
1: onírẹ̀lẹ̀ ni yóò tọ́ ní ọ̀nà tí ó tọ́.
0: onírẹ̀lẹ̀ rẹ ara rẹ sílẹ̀ ìwọ ọlọ́kàn gíga jẹ́ kí olúwa kó rí ọ ìwọ tó jọba lórí ibi iṣẹ́ oníṣẹ́ rántí pé ìjọ kan wà kúrò ńbẹ̀ ìwọ tó ń pè ní ọ̀gá tó ń sọ pé ọ̀gá rántí pé ọ̀gá ò ní dọlọ́run o fi ìbẹ̀rù sí olúwa fi ìbẹ̀rù sí ọlọ́run rẹ rántí ẹlẹ́dà rẹ rántí ìjọ tó máa kù ẹ́ kú ọlọ́run rẹ psalm 51 yẹn kí ló sọ torí àkókò.
1: ọlọ́run sànú fún mi.
0: mo sọ lónìí àánú táyé rẹ nílò ó yá pẹpẹ rán táyé wa kí ló sọmà.
1: gẹ́gẹ́
0: kí ló pè é.
1: mo
0: pa ní àṣẹ ta ló dúró ti ayé rẹ páyé rẹ ò ní sọ̀rọ̀ ipa rẹ pẹ́. ó ní ọlọ́run sàánú fún wa gẹ́gẹ́ bí ìṣe ìfẹ́ rẹ̀.
1: gẹ́gẹ́ bí ìrọ̀lú ọ̀pánú rẹ̀.
0: bẹ́ẹ̀ni o.
1: ní ìrẹ́kọjá wẹnu kúrò.
0: lórúkọ jésù mo ní gbogbo ìjì tó máa rántí ní bàbá àbákòhun rere má tẹ̀wá lọ́wọ́ olúwa dójú. kí ló sọmà.
1: pẹ̀mí ní àìwẹ̀ mọ́.
0: ẹ̀ẹ́n
1: fúròdì náà ṣe dédé mi.
0: nínú kí ló pè é.
1: àṣẹ dédé mi.
0: àánú ló fi lè bọ́ o. máa bọ̀ lọ́la kó wá gba omi yẹn sọ́wọ́ òǹgbẹ tó ń gbé ọ yẹn wá gba omi sọ́wọ́ òǹgbẹ rẹ yẹn ó yá olúwa rẹ̀ lónìí. ẹ sọ́ré bá mi wo genesis 21 verse 6 yẹn òǹgbẹ rẹ olúwa rẹ̀ lónìí. ìwọ wo ló gbàgbọ́ nínú wòlíì òǹgbẹ rẹ lónìí olúwa rẹ̀ ẹ́ lórúkọ jésù lọ gba lẹ́tà ayọ̀ rẹ̀ genesis 21 verse 6 yẹn.
1: sẹ́yà sì wípé ọlọ́run pa mí
0: lẹ́rìn-ín
1: gbogbo ẹni tó gbọ́ yóò sì rẹ́rìn pẹ̀lú
0: mi. mo pa ní àṣẹ gbogbo ẹni tó rí ọwọ́ abọ́ ọgbẹ́ gbọ́ ọ̀fẹ́ ọlọ́run kó jẹ́ kán bọ ọgbẹ́ gbọ́ ọ̀fẹ́ kí ló sọmà.
1: ó sì wípé tani ìbá wí fún ábúrẹ́mù pé sára yóò fi ọmú fún ọmọ mu.
0: ṣé ìwọ wo ló ti jà gan ó ní ìtò tani ìbá wí fún ábúrẹ́mù pé sára yóò fi ọmú fún ọmọ mu ibo ló ti ń yòǹgbẹ ọ̀pọ̀lọpọ̀ ló ń gbọ́ mi ó ti tibì kan bọ́ síbì kan àmọ́ síbẹ̀síbẹ̀ o ò tí ì gbọmọ rẹ ọba tó ń mú sẹ́rà kó fún ọmọ lọ́mú ó yá lọ fún ọmọ tiẹ̀ lọ́mú kí ló sọmà.
1: mo sábì ọmọ kan fún oní ìgbọ́lọ́gbọ́
0: rẹ. mo gbọ́ ìrìn àjò ibẹ̀ yẹn gùn kí ló sọmà.
1: ọmọ náà sì dàgbà.
0: ó dàgbà.
1: a sì já alẹ́ ẹnu ọmú. ábúrẹ́mù sì ṣe àsè ńlá ní ọjọ́ náà.
0: àsè ńlá.
1: ṣé ajá sọ́kì ní ẹnu ọmú. sára sì rí ọmọ ọgọ́rì. ara íjíbítì. tó bí fún ábúrẹ́mù. ó fi rẹ́rìn-ín. nítorí náà ni ó ṣe wí fún ábúrẹ́mù.
0: wípé.
1: lé ẹrúbìnrin yìí jáde.
0: lé ẹrúbìnrin yìí jáde.
1: tí òun ti ọmọ rẹ.
0: ẹni fi ilé rẹ pa ọlẹ́kùn ọlọ́run. ọ̀rọ̀ ọbẹ̀ yẹn àánú lánàá rí gbà o bi anu o ba fohun laye re enu re o gba lati ko ni kokon ko le omo yen jade be na lo gba lejo oran sile to ntu aye re da be na lo gba onilara segbe to ntu aye re da awon kan ti le wa ninu aye wa ma wa di

0: gbé ènìyàn ṣubú gbọ́ ibi tó ta rìn dé láti pa èmi àti rẹ lẹ́kún kó sọ bàtà rẹ ẹnìkan ní kí ilẹ̀ mi lọ́lọ́run sọ mo ní kó sọ bàtà rẹ nù lórúkọ jésù olúwa gbéṣẹ́ lé ọ̀tá rẹ lọ́wọ́ níbi tó kù sí lọ gbà àánú lórúkọ jésù lọ rá àánú gbà ìwọ̀wọ̀ ló rá mi mẹ́ta sí ò ní sunkún pàdé wa lọ́la ọ̀la ojú àánú pàdé wa lọ́la ìwọ ni ẹ̀rí kan sọ pé èmi lẹ̀rí kan sọ pé èmi ni ẹ̀rí kan ẹni tó ti ẹ̀ sọ̀rọ̀ sọ pé ẹ̀rí kan mi o lè sọ̀rọ̀ ni
1: wo
0: oṣù ikú ọ̀sẹ̀ kan péré bàbàbà ikú ba testimony
1: kó
0: ba ìrànlọ́wọ́ wọ́wọ́ ló ń gbọ́ ìkan ní àdàbà ó fẹ́ pe ẹ̀mí lọ́lọ́run ni pè mí sí 0905 82 95 83 0805 82 95 83 0801 42 66 87 22 0801 42 66 87 22 jẹ over jesu christi michael mimọ ọlọrun ọrọ ọlọrun àṣẹ gbogbo ọkàn tó gbọ ayé wa kó nítumọ ẹni bá gbógun dìde lẹyìn ìrìn àjò olúwa kó fi sẹsìn ìlú omi fọ kó gbà àlàáfíà ìlú ọrẹ kó gbà àlàáfíà ìlú òdìgbò kó gbà àlàáfíà gbogbo yín tẹ wà lábẹ bàbá wa ọrùn jà lórúkọ jésù ẹ ò ní pàdánù ilé ológun ò ní bọ sọnù gbogbo ibi tẹ ti pè wá ní kàbá ní benin ni gbogbo ibi kíbi ni kájẹ gbádùn àgbáyé mo pa ní àṣẹ tó bá sìnkú ọmọ ó dé ìwọ wa ìjọba ọrùn ká fi ṣeré jẹ bó aláṣẹ ọrùn bó ẹni tó lò jésù olúwa wa àmì àmì àmì.

ẹyẹn wa ọbọkẹyàn nílé lóko lọ́nà níbikíbi tí ẹ bá wà tẹ bá láǹfààní láti máa gbọ́ iléeṣẹ́ rédíò àdàbà 88.9 FM ní àkókò yìí mo kí wa káàbọ̀ sí orí ètò àpérò fún ti ọ̀sẹ̀ yìí bẹ́ẹ̀ náà ti mọ̀ pé lọ́jọ́ mẹ́jọ ó ní ètò yìí ṣe bẹ́ẹ̀ tí ó máa ń gorí atẹ́gùn ẹ má dé gbàgbé fọ̀rọ̀ òwúrọ̀ láàrin àwa àti ẹ̀yin ó ní ètò yìí tí ó jẹ́ ọlásùnkànmí olújọba ní orúkọ tèmi tí mo jẹ́ atọ́kùn ètò ọ̀hún àwọn tí a dẹ̀ jọ máa fọ̀rọ̀ jómi tó ra àwọn náà ti wà pẹ̀lú yín nínú yàrá agbára ní bíbáyì fún ti ọ̀sẹ̀ yìí ṣùgbọ́n kó tó di pé mo gbé wọn wọlé ẹ jẹ́ kọ́kọ́ ṣàlàyé kékeré nípa kókó ọ̀rọ̀ ohun tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò ẹ̀ ní orí ètò à ń sọ kinní kan ní public trust pé káwọn èèyàn kí kan finú tọ̀yàn kí ìlú finú tọ̀yàn kí orílẹ̀-èdè finú tọ̀yàn ṣùgbọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe lé tí èèyàn bá tara bẹ́ẹ̀ bọ́ sípò agbára kàkà tó yẹ kí èèyàn wá máa lo ipò àṣẹ yìí fún ọlẹ́bùn ń pe kinní kan ní national interest fún àǹfààní orílẹ̀-èdè fún àǹfààní agbègbè wa kàkà bẹ́ẹ̀ ọwádìí tá a bẹ̀rẹ̀ sí ní lò láti enrich ara ẹni láti jẹ́ kí èèyàn tún bẹ̀rẹ̀ sí ní lówó sí bẹ̀rẹ̀ sí ní lo eléyìí láti bẹ̀rẹ̀ sí ní fún àwọn ọ̀rẹ́ àwọn ara ilé ìyàwó ẹbí bá ẹbí àwò alẹ́ àti gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní enrich wọn láti máa empower wọn lẹ́yìn rẹ̀yìn àwọn èèyàn lówó sí wọn á ṣe gbogbo ẹ̀ wọn á yan ìjọba jàjọba lólè ṣùgbọ́n ará ìlú ló máa jẹ eléyìí tó jù nínú ìyà bẹ́ẹ̀ sì rèé àwọn orílẹ̀-èdè náà ló máa padà jẹ eléyìí tó jù nínú ìyà eléyìí ló gbé mi lọ sí ẹjọ́ ti ICC tí wọ́n ṣe àgbékalẹ̀ lórí ọ̀rọ̀ Mambila Power Project ìyẹn ICC International Chamber of Commerce Arbitration Tribunal ti ìgbẹ́jọ́ tó wáyé ní Paris ní orílẹ̀-èdè France àti ó dẹ̀ jẹ́ pé lórí ọ̀rọ̀ Mambila Power Project ti ilé-iṣẹ́ kan eléyìí tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan ìyẹn Lẹ́nu Adésanya ti Sunrise Powers tí wọ́n wọ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pé owó kan wà ẹ bá gbà lọ́wọ́ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n torílẹ̀-èdè Nàìjíríà jáwé olúborí náà tó bá jẹ́ pé Adésanya padà wá ṣe tó bá jẹ́ pé ìdájọ́ yẹn ó lòdì sí orílẹ̀-èdè Nàìjíríà tó tẹ̀lé tí ó jẹ́ pé ó favour Adésanya àti Sunrise Power ni tí ìbá ná orílẹ̀-èdè Nàìjíríà ó máa tó $3.38 billion ẹ jẹ́ ká ṣe ìṣirò ẹ̀ ní náírà iye tí ṣé orílẹ̀-èdè Nàìjíríà máa lè survive lẹ́yìn ilé ṣùgbọ́n nínú ìdájọ́ tí àjọ tí tribunal yìí tí wọ́n ṣàgbékalẹ̀ náà wá rí pé àwọn rí pé owó kan tó lọ sí $500,000 wà tó jẹ́ owó ìbọ̀bẹ́ tí Adésanya àti iléeṣẹ́ láti pàṣẹ US Citibank tí wọ́n tó san sí US Citibank account tó jẹ́ ti Jennifer Douglas ìyàwó tẹ́lẹ̀ olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ADC Alhaji Atiku Abubakar eléyìí jẹ́ tó sì jẹ́ pé ẹmọ oríṣiríṣi làwọn Atiku wá sọ bó ló ṣe jẹ́ bó nígbà bó làwo eléyìí jẹ́ kókó ọ̀rọ̀ eléyìí tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò ẹ̀ lórí ètò fún ti ọ̀sẹ̀ yìí kódà a ti rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó jẹ́ pé

0: kú ti ẹ̀ lójú tì ni ẹ yẹ kó ti sọ pé pẹ̀lú eléyìí o pé òun ò ipò ààrẹ ìdíje ààrẹ 2027 òun fẹ́ yọwọ́ ńbẹ̀ ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láwọn orílẹ̀-èdè míì tí irú scandal bíi eléyìí tó bá ti wà ń tòsí wọn wọn pé ẹni yìí is not fit for public trust fún public office now eléyìí ni kókó tí a fẹ́ ṣàgbéyẹ̀wò Adéyẹmí Adésanya àjọ wà lórí ètò fún ti ọ̀sán yìí ni.
1: Àkọ́kọ́ lẹ́nu Adésanya àti Adéyẹmí Adésanya àtọ̀ o.
0: Mo sì fẹ́ bí ẹlẹ́rìí pé
1: wọ́n ní ká là á súnmọ́ra àdẹ̀já aṣọ
0: ẹni. Bá ní tí bọ̀dá ẹ̀ ṣe kó wá ṣàlàyé dáadáa. Ẹ Sọ́jà Jíboyà wọn náà wà pẹ̀lú wa fún ti ọ̀sán yìí. Ó dá ẹ má gbàgbé tí àkókò bá tún wá ṣe ojú òpó kalẹ̀lẹ̀ fún ẹ̀yin náà láti bọ́ adá sí ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún ní fún ti ọ̀sán yìí ojú òpó tí ẹ̀dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ tọ̀ dé ọ̀dọ̀ wa ó náà ní 08162519991 tí àkókò bá tó a máa ṣe ojú òpó kalẹ̀ Sọ́jà Jíboyè ẹ máa wò pé 500 scandal yìí ní tèmi àti oríṣiríṣi ni àwọn èèyàn ti kọ kódà mo ka write up kan ti Sunday Dare ti o kọ Atiku's Grand Diversion and Mambila Mirage mo ka kọrẹ́rìn ni oríṣiríṣi láti rí now Atiku Abubakar ni tí ó wà ní bó tiẹ̀ jẹ́ pé ICC wọn sọ pé Atiku jẹ̀bi o àbí ó jàre ṣùgbọ́n kini scandal o wa ni oruko Atiku wa nu iyawo e ni ex wife fo e ni Jennifer Douglas awon eyan mo dada ni NT laye gba yen so ti o je fa iru Atiku Abubakar e de pe ninu iwe Obasanjo so pe Atiku ati corruption pe 5 and 6 o ni won na iru ele se ko so iru character àwọn èèyàn gan tí wọ́n sọ pé àwọn fẹ́ darí orílẹ̀-èdè nàìjíríà àti pé ṣé kìí ṣe irọ́ àkókò rẹ fún nigerians to look beyond pé ọ̀rọ̀ emotions àbí everything irú àwọn tó ń present ara wọn láti pé a fẹ́ darí o ká bẹ̀rẹ̀ sí ní yẹ̀ wọ́n wò fíní ẹni bá ti lẹ́bọ́ lẹ́rù kan káwọn èèyàn dẹ̀ ṣe kí ni kan yọ kan lè dànù kó bẹ̀ pé ìwọ yìí ò fit láti hold public trust.
2: Ọlọ́run á jẹ́ kí àwọn ọmọ nàìjíríà ká lè ronú bí wọ́n ṣe ń sọ yẹn because to ba wo iru project tan ti so ko won gba $500,000 yi ba yin to ba wo project yen gba to ti bere ni 2000 then project on gan to ba kan wo lati gba to ti bere orisirisi ikan kan lo sha din se yen igba kan wa Obasanjo mo ko Obasanjo pin EFCC gbe kini igba kan agun loye to nse minister ngba yen pin we pe project yi o won approve e Obasanjo lohun approve e o ni kini so a lot of things project to bere bi $6 billion nbe won gbe si $11 billion so de mo ru kini won yi ka ni pe won ti je ko sese ni well olorun lo mo nki olorun mo bi na Nigeria iba se ri bayi then so ri pe wa mo Nigeria ko boya kan ma wu any time trust o ku so wa mo Nigeria because iru project yẹn tí ìbá tó bá jẹ́ pé nàìjíríà ni à ní gbọ́ nǹkan ta gbọ́ yẹn.
0: tó bá gbé bí ni ìwádìí àti gbogbo ẹ̀ tó sì ṣẹlẹ̀.
2: bẹ́ẹ̀ni túmọ̀ bàbá máa ń gbowó gbogbo kínní yẹn torí títí débi bank tó ń sanwó yẹn sí fún obìnrin fún arábìnrin yẹn òun ni wọ́n gbé jáde ṣùgbọ́n wọn ò wá bú Atiku ikú bóyá òun ló ràn o bóyá kì í ṣe òun ló ràn o but yẹn náà bá wò okay wọn wá ní kinní kan owó kan ṣe gbá kan níbì kan ìyàwó mi ló wá gbà á kí ló ń ti ìyàwó mi ṣe jẹ́ tó fi jẹ́ pé òun ló tọ́ sí
0: kó lè ọfẹ kó sọ tútù sí létí kí rẹmi ṣùmọ pẹlú tí à ń sọ oríṣiríṣi láti máa ń gbọ ó dà pé ṣé ìgbàyé Jonathan ni àbí oríṣiríṣi á ní gift ẹ̀bùn kini kan sọ pe bi orilẹ-ede Nigeria to pe multi million awọn contract nla ijọba gbe jade wọn ṣe na awọn eyan de kedere wọn fẹ iru contract awọn naa o qualify o

0: Ayẹyẹwa nígbà tí a bá ti láǹfààní láti máa gbọ́ iṣẹ́ tí òye kò ń bẹ. Ètò àpérò náà ni àwọn ṣì ń dé sí etí ìgbóyín láti Àdàbàtì 89FM. Ẹ má gbàgbé bí mo ṣe wílẹ̀ kan, ìfọ̀rọ̀wúrọ̀ láàrin àwa àti ẹ̀yin òní ètò yìí. Àkókò tító láti gbọ́ láti ọ̀dọ̀ tẹ̀yìn náà, kẹ́bà náà kẹ́bà dá sí àkókò ọ̀rọ̀ tí a ń ṣàgbéyẹ̀wò lórí ètò fún ti ọ̀sẹ̀ yìí. 08162519991. Ẹja wẹ̀ tó wà lójú òpó. Ẹ̀lú ẹ̀ka san orúkọ yín àti ibi tẹ́ ẹ̀ ti ń pè wá. Ẹ ṣeun orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
1: Olóyè Dàpọ̀ Aládésanmi láti Ebè Èkìtì
0: ni. Dàpọ̀ Aládésanmi.
1: Bẹ́ẹ̀ni.
0: Láti ibo yìí.
1: Láti ìlú Èkìtì.
0: Ijó Èkìtì.
1: Ebè
0: Dam. Ebè Èkìtì. Ebè Dam. Ebè Dam.
1: Tẹ́lí gbogbo ọ̀rẹ́ tá a fi ń yànnà lọ látàárọ̀ yìí. Inú máa dùn bẹ́ẹ̀ ṣe mú lẹ́sẹ̀ ṣẹ́ṣẹ́ṣẹ́ láti gba lójì títí àbídébi tí a ti bára wa wọ̀. Ṣé ẹni pọ́ndẹ̀mù tá a ní ni pé a ní strong institutions. Àwọn institutions tá a ní tó yẹ kó máa fáìtì ìjẹkújẹ wọ̀nyí. Àwọn fúnra wọn náà wọ́n wà ní under the whip and caprices of the federal government. Government ló ń dàrẹ́ẹ̀tì wọn. Wọ́n wà independent. Wọ́n máa ṣe tí wọ́n bẹ́ẹ̀ kọ́ ti máa ṣe. So if you are in government, if you are outside government, institutions ṣe yẹ kó ní authority lórí wọn tó bá wù wá tí ó dá. Wọ́n fi jófin. Ẹ̀jẹ̀ àríwú ẹ̀ bẹ́ẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ wọn. Take for example, ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀ṣun State briefly yẹn. Okay, EFCC chairman wọn ni wọ́n fix account yìí Ọ̀ṣun State government. Before the Tinku of Anai. La gbọ́ pé federal government ló kọ́ ìmúfu ìgbésẹ̀ tó fẹ́ gbé. From there, tálíwò mọ̀ pé ètò lọ́wọ́ ọmú bẹ́ẹ̀ fún mi pé federal government ló ń control EFCC. Kò sí ẹnìbọn tó wà ní ọ̀dà ìjọba bẹ́ẹ̀ tí àwọn ẹ̀ lè tẹ́tọ́ títí tí wọ́n tún wọ̀n ní sáfẹ́ wọn. Gbogbo ìwà ìbàjẹ́ tó bá wù wá pa mọ́lẹ̀. Take for example, ẹ wo ìgbà tí òṣìṣẹ́ ìwọlẹ̀ sọ pé gbogbo ẹ̀yin tẹ́ bá ti ṣe ìwà ìbàjẹ́ ẹ máa bọ̀ lọ́dọ̀ wa. Your sins are forgiven. Ní kẹ́gìlì tí gbogbo èèyàn dẹ̀ wà wí àfọ́dọ́sì. Báwo ni kílímọ̀ iná ò ṣe ní kọ̀tínú? Ẹni tí àwa tá a wà ní àwa Nàìjíríà sí bá ṣe sọ iná là ń ṣe máa sọ títí ìjọba fi yí padà. Àfààtà ọba ìkò sí opposition ní gọ́ọ̀mẹ̀ntì ta ni. It's now the government in power and the people. Àwa ni opposition, àwa ènìyàn ọba ènìyàn opposition ọba ti ń sọ yìí. Kò sí opposition, kò sí party. Tó wà ní opposition ọba yẹn tó ń gbẹ́ di ìjọba tó wà ń bẹ̀ pé ẹ ṣe báyìí. Ẹ̀kú ètò gan ni Ọlọ́run àárọ̀ ìrànwọ́ Adọ́ ẹ ṣe débi èrè lágbára Ọlọ́run.
0: Àmì ẹ ṣeun. Ìyẹn arákùnrin Dàpọ̀ Aládésanmi. Ẹ ṣeun. 08162519991. 08162519991. Ojú òpó tí a máa tọ̀ dé ọ̀dọ̀ wa nìyẹn. Ojú o lẹ́yìn náà fi wẹ̀ bá a dá sí. Ok, ẹ jẹ́ sáré gba ìpè yìí. Hello.
2: Ẹgbẹ́ ètò.
0: Ẹ ṣeun ẹ̀ka san orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
2: Èmi Prince Adéwálé láti UNICEF State Ọ̀dà.
0: Láti Ọ̀dà Adéwálé ṣeun.
2: UNICEF State. Ẹ ṣe gbogbo nǹkan tẹ́ ti sọ látàárọ̀ òótọ́ lọ rìn. Àwọn tó wà lórí ìjọba máa jọ lórí wa àwọn náà ló ń yànyàn sípò. Kò sí nǹkan tá a lè ṣe bí kò ṣe pé kọ́ lọ́run ló gbọ̀ngàn gbogbo wa. Ẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn torí àwọn náà ló ń yàn wọ́n sípò. Ẹ wò gbà yé Ọbásanjọ́ tó yan ọmọ ẹ̀ sípò pé kó máa ṣe kinní power for kinní. Gbogbo ẹ̀ àtìgbà yẹn náà ti dàrú. Kò sí nǹkan tó ní tó ṣẹlẹ̀ láti ní láti jẹ́ yẹn báyìí. Nítorí náà Ọlọ́run kó gbà wá Nàìjíríà. Gbogbo àwọn olórí wa wọn ò ṣe dáadáa o. Kí n sọ fún yín dáadáa. Ọlọ́run ló máa gbà wá.
0: Ẹ ṣeun. Rẹ̀mi, the idea pé Ọlọ́run á gbà wá, Ọlọ́run á gbà wá. Èmi ò kò go down well pẹ̀lú mi because Ọlọ́run ò gbé láàrin wa náà. Ọlọ́run ò gbé láàrin wa.
3: Ọlọ́run ti wá àwa lágbára wa. Nígbà tá a bá ń sọ̀rọ̀ Ọlọ́run gbà wá. Ọlọ́run ló ń bá wa dìbò. Ọlọ́run ló bá wa gbowó. Àbí Ọlọ́run ló ní ká má béèrè ìbéèrè tó yẹ ká
0: béèrè.
3: Ọlọ́run nígbà tí wọ́n fẹ́ ṣe ètò ká gbéṣẹ́ fún yàn. Iṣẹ́ tó lè mú ìtura bára lu. Tá à ń wo ẹni tó lè ṣe tó kájú ẹ̀ báyìí. Tá a gbé fẹ́ni tí ò lè ṣe. Ṣọlọ́run ló ṣèyẹn. awa fura wa la nse ra wa ka koko yi oro odojo ta ba ti gbe oro olohun religion ta koko olohun wa nibi to wa o ti fun wa ni gbogbo nkan ta fe awa ni ka wa joko ka rori
0: ka wo olohun je ka mo o fun wa na po lati mo ele this is right this is left lati se
3: ngbati
0: e se je ka sare gba pe re mi oruko yin ati beje tin pe wa ogbe ni joge e seun
1: wa lagba ni buru aye owo de wa ni Nigeria e ibon olori wa won okun ko le kai dada e wo oro ona ti ba ni ko ti kon se ona kon gbona fun yan eni nya ye ti e eni ko ti gbona fun ko ti la won da ti gba lowo e ko to kon wo eni yen ta oro ona je se duro wa je ona lowo to kon du mi to ba je ko de ko ma ri be awon to de se ona go igaju oko lori be gbo gbo lopo lopo on gba awon me ko da ti won gba be gan ari gba dada ko de tori be a kon be won ni to so n ta fi folo si ni pe ti ba ta ba so pe ni o le si dada ta ba ni pe ko lo be ba ti ba ba jopo lori agaba e ta si ba e ko ni o ti ara ju mo ti se ti e la ma se ti ba tu bo tun la kan ti bere injection mi a je ti wa jade ba won si n wole ni si ba e ati ma re moto moto nla ni gboro agwa yun yan gan ati wa mo bi ta lo ti ba ti be ma binu mama adaje ni o si le ele ta ba ati jada ati dada fun e je to pada de le je ori na wa ojo la fe ba so ri da igu beta igu beta o bi ta ti wa dojo ni olorun le to o
0: ẹ ṣeun lórí ọ̀rọ̀ tí jóge sọ sọ́nà àjíbòye tábà lórí tí jóge sọ nísìnyí tí bá ní kí á mú kókó ọ̀rọ̀ nínú ẹ̀ àwa fúnra wa a ní àmọ́ ní odó tá a dùn lásì àmọ́ kíní kan ṣọ́ọ̀ṣẹ́ ṣe ṣápẹ́ àwa fúnra wa àmọ́ ní odó tá a dùn lásì ni.
4: Sori
0: àbí bẹ̀rù ló pọ̀ jù débi pé
4: ó ní nǹkan kan tọ́lọ́run fún ọmọ ẹ̀dá òun náà pè ní free will ìwọ ọlọ́run àṣẹ báyìí a máa wù ẹ́ ìwọ ni kò ṣù sí nǹkan tó bá fẹ́ yàn fúnra ẹ̀ náà gẹ́gẹ́ bí rẹ̀mí ṣe sọ́lẹ̀ kan wọ́n bá ní kán dìbò ń sìn ṣé ọlọ́run ló ń bá wa gba 5,000 ta fi ń ṣe bẹ̀ ta fi ń dìbò àbí so ọ̀nà ti fún wa ní free will ọwọ́ wa ní àti dá orílẹ̀-èdè yìí ọwọ́ ọmọ nàìjíríà ló wà kó sí kìtì kò dìgbà tá a bá ṣe gbàdúrà gbàkú àwọn òyìnbó amẹ́ríkà ilé tá à ń pariwo yìí àdúrà mélòó náà ń gbà àwọn ló fẹ́ kí orílẹ̀-èdè wọn
0: orí òkè mélòó la ọmọ amẹ́ríkà ìṣòro mélòó náà ṣe
3: oye tí wọ́n ṣe sí ọmọ nàìjíríà pátápátá ojúṣe ìjọba ni
0: hello.
5: Hello.
0: Ẹ ṣe wa ká sọ orúkọ yín àti bẹ́ẹ̀ ti ń pè wá.
5: Ẹ mọ ẹ ṣe Prince Ebu wà lọ láti Òkùtìwúpa.
0: Ẹ ṣeun.
5: Ẹ kú iṣẹ́ Olúwa. Olúwa máa ràn yín lọ́wọ́.
0: Àmì àmì.
5: Ṣé ẹ rí gbogbo àwọn èèyàn tó ń gbé kọ́ọ̀lù tó ń pè wọ́n fọ̀rọ̀ lọ sí ibi tí ó wà lórí àkété tí ẹ ń sọ̀rọ̀ bá. N tèmi máa sọ ni pé ṣé ẹ rí ọ̀rọ̀ Mandela project yẹn àwọn tí ọ̀rọ̀ ṣùgbọ́n yẹn ẹ jẹ́ kí a sọ fún gbogbo ènìyàn wípé Atiku is a corrupt and is a body of corruption and gbogbo nǹkan tí ló ń sọ ó ń tọ́ sí bí ó ń fò sọ òun wípé òun lòún mọ́ kántaná wo ìdí Ọbásanjọ́ kántaná wo president tó wà Buhari ọmọnìyàn ẹni tó wà lórí àgábà ẹ ó ń sá lọ sí ìlú òyìnbó ó sá lọ sí ibì kankan ó ń lọ sílé ẹjọ́ ó ń gbé kiri káàkiri kò sọ ohun tó lè ṣe ó wà lórí ipò for many many years kò sí àǹfààní tá a jẹ ní Nàìjíríà epo wa ní south south yìí òun ló kó gbogbo ẹ so ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ Atiku sílẹ̀ ká sọ fún pé kó lọ jókòó kó fọrun Nàìjíríà sílẹ̀ kí a lè develop that's my own thing say.
0: Ẹ ṣeun Prince Ebu Alo Sọ́nà Àjíbòye mo rántí pé Atiku Abubakar wọn ó nà pé àjọ BBC náà ló ń ṣe interview fún pé kíni ó dẹ̀ sọ gbangba pé tóun bá di ààrẹ pé kí ló ṣeun pé àwọn ọ̀rẹ́ òun á benefit ẹ̀ àwọn tí òun mọ̀ àwọn náà ló máa jẹ́lé tó jù níbẹ̀ bí tí wọ́n bá ṣe bó tiẹ̀ tàràrù lọ́rùn bí bi o ta lorun bon se ton ni kan se bon se nkan ti won ni won se to ba sha ti e power awon friends ati colleagues ati family o ba pari ele to ko kan e mo
4: o to lu so den to ba de wu ko se pamo even right from igba ton se vice president Obasanjo na to ba gugu awon to mu ma awon to sumo die now so e pe gugu won dey become millionaire multi millionaire lojiji. I know that very well. Mo je mo yan kan to je pe mo state yi ni tori ko sumo atiku ki a lodo lowo. So igba atiku ti ni o paro che igba to ti wa ni kina ti pe custom we na je ka kuro lori katun gba mi past e to jo wa ni Nigeria ni ka ma
0: hello e ka so ro ko yan ti fo te tin pe wa
6: I'm calling from Ogorimagogo.
0: Ogorimagogo. Okay, your name?
6: My name is Christopher.
0: Okay, Eshon. Christopher.
6: They are saying that it is corrupt. All politicians are corrupt. All of them. All of them. They are, all of them. They don't have Nigeria in mind. And God will judge them. Bye bye.
0: Okay, thank you. From Lati Ogori.
7: Hello.
0: Hello, Ekason. Ruko yan ti bo te tin pe wa.
7: Ekason, sir.
0: Yes, ma'am.
7: Mo si so ngunfumi ni wa lati ilu ore.
0: E seun.
7: Olorun ko ran wa lowo lorilede ka de ran ra wa lowo. Awa funra wa la nfi ya jera wa lorilede. O ibo egbe ko lo ye ka ma di lorilede eniyan iwa won lo ye ka ma fi yan won sipo. Iru atiku to nsoro yi ko lenu oro. Even ile Yoruba gan ki seru Fulani mo. Fulani ni. So nkan to lukuluku ba se lo ye ka fi ma fọwọ sí wọn àwọn tó rí jẹ lábẹ àtìkù àwọn ló wà lẹyìn àtìkù a gbọ ìròyìn àtìkù ní ìjọba yìí pé ibi tó dúró sí pé ó dáa kò dáa ẹ wo bàbá tó wà ńbẹ yóò fẹ ṣe àwọn tó wà láyìíká ẹ àwọn ló ní lára síbẹ ó dúró ẹjọ orúkọ ni ká máa wò lórílẹèdè àwa fúnra wa la máa tún orílẹèdè ṣe fún àpẹẹrẹ ibi tí mo ti ń dìbò nígbà tí wọn dìbò tó lọ yìí wọn sọ fún mi pé kí n dìbò fún òbí mo ní mi ò mọ òbí mi ò gbọ́ ìròyìn ẹ̀ dáadáa tinubu tí mo gbọ́ ìròyìn ẹ̀ dáadáa ò ní mo dìbò fún ní ìgbà yẹn ẹ jẹ́ a máa worúkọ wọn tá a bá worúkọ wọn ká má dẹ̀ gba owó lọ́wọ́ wọn wọ́n ní kí n gbowó lọ́wọ́ yẹn mo ní mi ò nídìí owó bí mo ṣe ń sọ̀rọ̀ fún yín mi ò bá wọn gbowó ní nàìjíríà yìí rí kí tó dìbò so mo lẹ́nu láti sọ̀rọ̀ so tí gbogbo wa tá a bá lè dúró lórí ẹsẹ̀ wa wọn ní fowó tì wá mọ́ ká jẹ́ ká dúró lórí ẹsẹ̀ wa ká mójú kúrò ká yé sojú kòkòrò Ọlọ́run abá wa tú Nàìjíríà ṣe àwa náà àtúnṣe fúnra wa.
0: Àmì ẹ ṣeun Mrs. Ogunfunmi ni wa. Bí orúkọ wọn kó gun àti ọlọ́run àti gbogbo ẹ̀ kó fún wa níwà káwọn kan fúnra wa níwà ṣùgbọ́n Rẹ̀mi wọ́n ní ọba burúkú lè má sí ṣùgbọ́n ìjòyè burúkú gangan ni problem now o lè ní o lè jẹ́ ààrẹ o lè jẹ́ gọ́vnọ̀ o lè jẹ́ alága kanṣu kò ní clear and good in ten tion ṣùgbọ́n o ò lè sí ní gbogbo ibi at the same time o ò dẹ̀ lè dá ṣe gbogbo ẹ̀ náà àwọn èèyàn náà ló máa yan àwọn abẹ́ṣinkáwọ́ at the end of the day táwọn abẹ́ṣinkáwọ́ yẹn tó bá tẹ̀fẹ́ nú àwọn tó ń ṣe eré dáadáa tó ń fẹ́ ṣe tán orúkọ tiẹ̀ ni wọ́n máa dá now because Ọbásanjọ́ ni ààrẹ lórí ọ̀rọ̀ privatization lórí ọ̀rọ̀ Mambila kan award project lórí ọ̀rọ̀ economy ok ìwọ tó jẹ́ vice president mi kí ìwọ náà kó má dàbẹ̀ nípa o jẹ́ stratire mo fi ẹ́ ṣe kínní máa bá mi ṣe àkóso ilé máa bá mi bójútó kínní report ní kókò máa mú wá àtọ́júbọ̀ now ẹ wá wo bó ṣe wá rí now ṣé ọ̀rọ̀ àwọn abẹ́ṣekáwọ̀ wọ̀nyí àwọn tá a yàn àti mínísítà àti ẹ̀sìn àti ẹ̀sẹ̀sì àti kíná ti ń pè bó la ṣe wá fẹ́ ṣọ̀rọ̀ wọn sí báyìí ẹnìkan náà ni wọ́n dẹ̀ máa lórúkọ ẹnìkan ṣoṣo kò ní ìsáídà kan bá orúkọ ẹ̀ jẹ́ àbí kan tó orúkọ ẹ̀ ṣe ìyẹn ẹni tó bá ti jẹ́ gọ́vnà àbí tó bá ti jẹ́ president.
3: Àwọn òṣùpá ọkùnrin kan ó ní àwọn alátìlẹyìn àwọn ló lágbára jù níjọba. Ìwà tí ó jáde láàrin Ọbásanjọ́ àti Atiku ó wà lára nǹkan tó ṣì ń àfẹ́ẹ̀tì tó jẹ́ kí àwọn igbákejì ààrẹ orílẹ̀-èdè yẹn vice president wà dènì tí wọn kì í rí nǹkan ṣe gidi ní.
0: Tọ́kì rẹ́kàn pẹ̀lú tọ́gà wọn kì í fi rẹ́kàn pẹ̀lú.
3: Ìwà tí Atiku hù sí ọ̀gá ẹ̀ òun ló fà á tí oníkálukú tó wá jẹ ààrẹ láti gbà yẹn tí wọ́n fi wá ń fi igbákejì wọn sí yàrá ìkọ̀kọ̀ tán fún wọn níṣẹ́ ṣe mọ́ òun náà ló jẹ́ kí ó wà tó trickle down sí àwọn ìjọba ìpínlẹ̀ ẹ̀rí pé kò sí nǹkan tó bá jẹ́ deputy governor ko si a kan lo kon lo soju ijoba ni bi oku ibi nguye ibe na ma ran won lo iwa ti ogbeni wu si oga e kani ko ti wu dada ko sise pelu ibamu
0: oro to so yi je oro ti oro condition la oke so de gba kan odun e ti pe de o igba to nse to n contest ah o ni leyin gba kini o ni gba to ku o ni gba ki gba
3: ni ko paro iwa yen lo fa kani pe article ti wu dada ko se eto to ye ko se ngba yen e ri pe ijoba won ngba yen ibadi
0: o da ja sare gba pe e lo e ka so oruko yen ati bi te tin pe wa
8: e ka so e ku se taku taku
0: e se oruko yen ati bi te tin pe wa
8: Muhammad lo npe yin lati ilu Ikare.
0: Muhammad. Okay, sure.
8: Mo agbo gbogbo be se rin se apero. Nkan temi sa fe so nibe ni pe ni Nigeria ta wa fi Olorun ko yo wa nobody fit for public trusted. Tori idi ti mo bi lo be ni pe won se ona kan lowo lowo bayi ni adugo wa ni bi lati agbaluku jade si iburupa. Ona yes sir. Won da si lati jo agbaluku die si waju. Won tu wa da oda si ni ibi to jade si ni iburupa won tu da die si waju arin e bayi
0: won wa file
8: machine o le gba lowo lowo bayi ejo who fit for public trusted in this Nigeria ejo lowo lowo bayi ona yen wa be lati jo agbaluku jade wa si greater jade lo si iburupa ona yen wa be bayi
0: o gaba yo
8: no
0: wala be
8: no one fit for public trusted in this Nigeria
0: oh god of mercy
8: no one
0: oda ejo se o baba abi abon le ni ba de ori iwe bayi won ti se ona yen o la so pe to ba de ma fa ti to ba de ma wadi to ba wadi won ti gbowo won se award contract fun kan ta lo ti gba bi 50% pada owo director owo ps owo sigba owo awo
3: ki se ijebi eni ton gbe se fun tori ngba to nkan ma kowe boya ko

0: ẹ ṣe orúkọ yẹn àti ibi tẹ ti ń pè wá.
1: Lot ni o láti òkè pupa.
0: Kí lẹ pé yìí.
1: Lot láti òkè pupa.
0: Lot láti òkè pupa ṣe. Pápápá.
1: Gẹ́gẹ́ bí nǹkan tí arákùnrin tó sọ̀rọ̀ kẹ́yìn lẹ́ẹ̀kan yẹn tó sọ, nǹkan náà ló máa ń ṣẹlẹ̀ lágbègbè wa ń bí o. Wọ́n máa kàn gbèdé ọ̀nà, wọn ò ní ṣe é. A lè rí nǹkan tó ń lè tọ́ ká lè tọ́ka sí. Pé ìfọn báyìí ni state government ṣe. Sàṣán, ó wọ̀sì gan-an, gbogbo ẹbúrẹ̀ omi gbé. Kò sí ọ̀nà, máa rí nǹkan láàárín ìgboro ò lè rí ìdì kan tí máa ṣe lè rìn. Káàkiri everywhere ni lọ sí làjẹ, lọ sí everywhere. Irú nǹkan tó ń ṣe ní làjẹ ń sìn, ẹ mọ nǹkan tó pè ní crane yẹn tó máa fẹsẹ̀ rìn. Òun ló ṣe tó ń sọ pé wọ́n ṣe nǹkan. So àwọn ọlọ́gbà ìjọba Tinubu jẹ́ o, àwọn state government wọ̀nyí, wọn ò ṣe nǹkan kan o, kọ́ lọ kó ràn wá lọ́wọ́. Tó mú kò wá fún wa ní blue
0: ni,
1: kò sí
0: nǹkan
1: tó ń ṣe.
0: So
1: kọ́lọ́ kó
0: gba
1: Nàìjíríà
0: yìí. Ẹ ṣeun. But owó contract, owó ọ̀nà project àti bó ṣe ń rí. Ìgbà owó gan-an ní FCC àti àwọn náà bẹ̀rẹ̀ sí ní ń wo bí owó ṣe rìn gan. Ok, wọ́n fún èlò ni wọ́n fún ẹ 100 million kó fi ṣe ọ̀nà yìí. Èlò ni wọ́n gbà padà as kickback àbí irú nǹkan bẹ́ẹ̀. Ọ̀dà bóyá lọ́jọ́ mi bí àtúnmú yẹn yẹ̀wò gẹ́gẹ́ bí kókó ọ̀rọ̀ ní orí ètò yẹ ṣúná yẹn yẹwọ́ ní ẹṣẹ́ ọlọ́bẹ̀ ṣe o gbogbo ẹni tí ẹ bá fìfẹ́ jẹ́ ẹṣẹ́ rẹ̀ kó àìbínú Adéremi Adésanya.
2: Rẹ̀mi Adésanya lorúkọ tèmi ó yàtọ̀ sí Lẹ́nu Adésanya ó dìgbà tí agbaṣẹ́ ṣe báàlè lọ sórí rédíò iye báyìí ni mo gbà iye báyìí ló dọ́wọ́ mi ẹni báyìí náà ló kó fún mi ìgbà yẹn níṣẹ́ á ṣe ìyanjú tí permanent secretary kan bá gbowó lọ́wọ́ mi àti agbaṣẹ́ ṣe wọ́n kí n lè sọ pé iye báyìí ló gbà
0: lọ́wọ́ mi
2: àárí pé àti fcc àti gbogbo wọn náà wọ́n jọ ń pàdé àfọ̀npọ̀ ní kọ́lọ́hún kó gbà wá.
0: Ọ̀dà Sunday Ajibọ̀ẹ́.
3: Tó ẹ̀yin yan wa ṣé o tún di ọjọ́ mẹ́jọ dẹ́nu ndó state government kan má gbàgbé gbogbo àwòrán wọn tán ṣe àṣepọ̀ ọ̀nà ìjọ̀ká pẹ̀lú oríṣi ọ̀nà ló wà ń bí tí ìjọba ò débẹ̀ mọ́ wọn kán rántí ọjọ́ mẹ́jọ.
0: Ọ̀dà ẹ̀yin yan wa yín rí jùbọ́ àlọ́ ètò fún ti ọ̀sẹ̀ yìí ọjọ́ mẹ́jọ ni kí ẹ tún pàdé wa ní orí ètò yìí ọjọ́ mẹ́jọ ni kí ẹ tún pàdé wa ọlásùnkànmí elújọba òun ni orúkọ tèmi tó jẹ́ atọ́kùn ètò náà.

sáré ìjẹ yìí lọ adaba sì múra lọwọ eré ìjẹ yìí kì í ṣe ti alágbára adaba gbéra ó fò bá wọn lọnà ó tún fi wọn sílẹ adaba 88.9 fm ó ti gbà pò kíní ó síwájú àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn

0: ilẹ̀ ẹja ènìyàn.
1: Lónìí, ìjà kejìlélógún oṣù kẹsàn-án ọdún 2026 ní pẹ́ẹ́lá ọdún mẹ́wàá.
0: Tàbárí a lè pa.
1: Ọlọ́run dá Bámidélé.
0: Wọ́n ti gbọ̀nà ọ̀run lọ.
1: Wọ́n ti lọ sílùú bí kan tí mí èbèrè ọ ní fọyín lẹ́ o.
0: Àbá lo sọ mò ló tàná.
1: Àbá kẹrin rìn dọ̀tí.
0: Ọdún mẹ́wàá rẹ
1: bí àná nírí.
0: Láti jẹ́ kú ọ ti lọ.
1: Ní ayà rẹ ti fọ́ rí bí sùn sí.
0: Bí ketekete yan mọ rẹ.
1: Fífọ̀ káyé bá jáyé lẹ́rẹ̀ mìíràn.
0: Òwò la ṣàbárí yan.
1: Ebi ọ̀tún, ebi òsì.
0: Ọ̀ṣẹ́ léde lè yin rẹ.
1: Àbárí a Ọlọ́run dá
0: Bámidélé.
1: Ọmọ sùn re o.
0: Káre ò bá mi.
1: Ọmọ rẹ lókè lísà bí ké gbé ṣọ̀pọ̀ sí.
0: Iṣẹ́ náà nájà nájà.
1: Ó ti ṣàjẹ́ wàtíwàtí lọ̀rọ̀ òkè lísà.
0: Àgbà jẹ́mi kíríkà.
1: Ọ̀kẹ́ ni orógùn rẹ̀ ọkọ̀ọ̀sẹ̀ jẹ́.
0: Ọkọ̀ọ̀sẹ̀ jẹ́.
1: Omi ọmọ ọ̀nà múṣe.
0: Owó ọ̀nà kíkí ìrù ọmọ tó gbọ́ra yìí wẹ́sẹ̀.
1: Ọ̀nà ní mo wọlé òkò jù.
0: Ayé kan ní dọ̀wà.
1: Owó lọ́mọ wa ọmọkùnrin láàfin.
0: Ọmọkùnrin ọmọ wa.
1: Ọlọ́pàá kèlú lè dé yé omi òróró.
0: Ìdíwù kèlú lè dé
1: oṣù kọ̀kọ́ dínà.
0: Ǹjẹ́
1: lórúkọ kètèkété ìyá ọmọ
0: àti ọmọ ọmọ.
1: Ìyàn lè fọ kí mi á kéde fọ.
0: Àbárí ẹ
1: Ọlọ́run dá Bámidélé.
0: Ọgbọ́dún mẹ́wàá
1: kọ́ ti lọ.
2: Ẹ yọ ìyanra òyìnkun èkìtìkété ẹ̀mí ọmọ ni gorósó èkìtì rúmọlẹ̀ kẹ́jẹ bá wẹrẹ ni wẹlé èkìtì wọ́ fẹ́rẹ̀ rulé lọ́lọ́ ka múrò Ọlọ́run abọ̀lú sí díkì ẹ̀ wọ́ fẹ́ ra tẹlifíṣàn ni o wọ́ fẹ́ ra fáànù ni o wọ́ fẹ́ ra deep freezer wọ́ fẹ́ ra washing machine wọ́ fẹ́ ra microwave wọ́ fẹ́ ra ro kitchen gas cooker and co. Ẹ yọ abọ̀lú sí díkì ẹ̀ yọ wọ́ yọ asan díẹ̀ kan dẹ̀ gba nẹ̀ èlé o èlé lórí wọ́ yọ san lóṣooṣù wọ́ yọ san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san ọ̀rẹ́ dáárín àgbéhun kọ̀ yára kọ́ ṣó ti yẹ ọbẹ̀ náà rọrùn yeyeye láìsí èlé ni o ọ́fíìsì rẹ lè Danco Plaza lají lọ́sùn ladọ èkìtì ẹ owó ọkọ̀ sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yẹmi pé lẹ́ẹ̀kan sí 07074843351 ṣó ti yọ
1: jáde rúlé o.
3: Books? Check. Uniform? Check. School bag? Check. And Bornvita?
4: Double check.
3: It's back to school season. And with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
5: Bornvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
6: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtò ní.
7: Ẹ tọgbọ́ ìyàwó láyé.
8: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
9: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìrí ìjì ń kọ́ ẹ̀rọ ìfọṣọ. Kí ìjà ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
6: Ní tòótọ́.
8: Kájà sọ pé o ò tíì rẹ̀ wọ́n àbí.
6: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà.
9: Èmo ló tún jẹ́ CDK báyìí.
6: Bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fíríjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
6: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
8: Olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
6: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
11: CDK, sọ́yẹ́ yẹ, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: ṣe ẹyẹ nígboro lẹnu ọjọ mẹta yìí.
1: Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Tó bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn déédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú kòrónà bá yóò jẹ ayé òun ti wá sú mi.
2: Agbóhùn yìí ṣe ló ṣe jẹ lọ́bẹ̀. Ṣé wò ó gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ̀ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nulẹ̀ tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lèyìn ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣẹ́ ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnyànjú tó so oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹni májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07-64-60-64-19 07-64-60-64-19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agbaka ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun ba si ma ka ohun gogogogo be elomi ba sun bayi ki le o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta saloru ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba okogun ni number 4 dudu yemi lane opposite oyemegun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh semu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pa bawo lo tin se ko ti e le ri alaye kankan se npa ba dele elomi bayi e ri pe abohun na se isegun bi lani a pe mo ti loyi mo ti lohun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe lagun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won o dupe fọlohun ni o dupe ta lo ni esoju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun bo ba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
3: Esho baba mo fe bere ibere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro ohun ko ni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju ko ni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yan bayi ko le bi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wahale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi se pe mi sori ero bani soro mi yi o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni gbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo wi pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wole ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu sanyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egungun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́ náà bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure nbe lawa ani fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi 07 60 64 60 64 19 be la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi a ma ta elomi a ma ro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbopẹ number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure to ba fe bere one tabo ni mare to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orí gbà.
5: Ọ̀rẹ́ àwọn ọmọ tí ẹ rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ là á bí ní ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí ìsara yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gbogbo débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì. Àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gbogbo. Kódà èrò oorun sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Corona báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
2: Àgbo yìí ṣe ló ṣe jẹ lọ́bẹ̀. Ṣé wò ó pọ̀ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 070-64-60-6419 070-64-60-6419 Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ ṣèwòsàn.

iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́fẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dùndùn létí, ó dùn bí ìdòdò ìkirè 88.9.

ìlọ́wọ́ ẹ lè kàn sí wa lórí àwọn ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wa kí ọlọ́run kí ó bùkún fún yín. Oníwàásù wa ni àlùfáà Olúwaṣẹ́gun Adétòkunbọ̀ Olúdùmílà. Ṣáájú oníṣègùn òyìnbó yóò bá wa sọ̀rọ̀ lórí ìlera wa, kí ọlọ́run àlàáfíà kí ó bùkún fún wa, kí ó sì ràn wá lọ́wọ́.

dédé àsìkò yìí bí a ṣe ń bára wa sọ̀rọ̀ ta ṣe ń dára wa lẹ́kọ̀ọ́ lórí àìsàn tàbí ìpèníjà àìsàn ọpọlọ. Gbọ́dọ̀ pé ọlọ́run náà wà lọ́wọ́ láti ṣe àtúnṣe níbi tó yẹ ká tún ṣe kí a lè gbé ìgbésí ayé tí ó nítumọ̀. Bẹ́ẹ̀ni ọpọlọ wa kò ní dàrú táwọn ọmọ wa náà ní dàrú. Ní ọ̀sẹ̀ yìí a máa sọ̀rọ̀ lórí nǹkan tí àwọn olóyìnbó ń pè ní amnestic disorder. Òun náà ni wípé àwọn ọ̀ràn ọpọlọ ìpèníjà tó jẹ́ wípé gbígbàgbé nǹkan bóyá tó ṣẹlẹ̀ ní ọjọ́ pípẹ́ tàbí ló ṣẹlẹ̀ nísinsìnyí òun la fẹ́ tàbí sọ̀rọ̀ lé lórí ní èní. Ṣùgbọ́n àwọn tàbí àìsàn ọpọlọ míì kan tún wà tó jẹ́ pé tí a bá sọ̀rọ̀ lórí eléyìí tán a tún sọ̀rọ̀ lé lórí òun náà ní dementia. Tó fẹ́ fọ ara jọra wọn ṣùgbọ́n ìyàtọ̀ ó wà láàrin àwọn méjèèjì. Àìsàn ọpọlọ tó ṣe pé èèyàn fi ń gbàgbé nǹkan òun àwọn olóyìnbó ń pè ní amnesia. Eléyìí òní ó túmọ̀ sí wípé tí a bá kọ́ nǹkan tàbí tá a rí nǹkan tàbí wọ́n sọ kankan fún wa nǹkan tó sọ fún wa yẹn tàbí tá a kọ́ yẹn tàbí tá a rí yẹn tó jẹ́ pé a gbàgbé. Gbígbàgbé tá a gbàgbé kan tó tẹ̀ jẹ́ wípé wọ́n kọ́ wa dáadáa ọ̀rọ̀ tó sọ fún wa yẹn a gbọ́ dáadáa ó yé wa dáadáa tàbí nǹkan tó ṣẹlẹ̀ yẹn ojú wa ló ṣe a rí dáadáa ó yé wa. Ṣùgbọ́n tí a gbàgbé ó ní àwọn olóyìnbó ń pè ní amnesia ó ní gbígbàgbé nǹkan. Gbígbàgbé nǹkan yìí ó lè jẹ́ nǹkan tí ó ti ṣẹlẹ̀ ní ọjọ́ pípẹ́ ó dẹ̀ lè jẹ́ nǹkan tí ó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Tá a bá sọ pé wọ́n ń béèrè lọ́wọ́ wa a sọ pé a ti rántí bó ṣe rí irú eléyìí ara àwọn àìsàn ọpọlọ ni. Ṣùgbọ́n nígbà tá a bá ń tẹ̀síwájú ayé wa yékéyéké. Ṣùgbọ́n eléyìí ó fi díẹ̀ yàtọ̀ fún àrùn ọpọlọ tí jẹ́ wípé tí àwọn olóyìnbó ń pè ní dementia. Òun náà ni pé àrùn ọpọlọ yìí ó sábà máa ń ṣẹlẹ̀ nígbà tí èèyàn bá ti ń dàgbà tó jẹ́ pé èèyàn wá níran tí nǹkan kan mọ́ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn nǹkan tó ti wá fi

Ṣùgbọ́n àwọn tó bá jẹ́ pé ó ní dementia yìí, ó ti máa ń yòrò. Àti wípé àwọn gan fúnra wọn bó ìwà tó wù tẹ́lẹ̀ bó ṣe jẹ́ tẹ́lẹ̀ ó ti máa yàtọ̀. Wọ́n ló fi yàtọ̀ fún àwọn tó ní amnesia. Àwọn amnesia yìí, wọ́n ṣe sọ̀rọ̀ bọ́n ṣe hùwà bọ́n ṣe bó irú èèyàn tán jẹ́ ó ti wà bó ti wà. Ó yàtọ̀ fún eléyìí tó máa ń ṣe àwọn àgbàlagbà tá ń pè ní dementia. Kí wá ni àwọn tó ń ṣokùnfà kéèyàn máa gbàgbé nǹkan tí èèyàn ti kọ́ tàbí téèyàn ti rí tàbí tán ti sọ fúnyàn? A máa ń sọ lọ́pọ̀lọpọ̀ àwọn onílétò ìlera lọ́pọ̀lọpọ̀ náà máa ń sọ wípé àwọn nǹkan tí à ń jẹ ó ṣe pàtàkì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa kì í kà sí. Ǹjẹ́ ìmọ̀ wípé wọ́n pe kinní kan ní tiamin, inú fatamin B láti máa ń rí. Fatamin B yìí a lè rí nínú èso, a lè rí nínú àwọn ewébẹ̀ tútù tí a bá ń jẹ. Ṣùgbọ́n nígbà tí eléyìí tí ò bá jẹ́ tí ò sí nínú ọpọlọ wa, àwọn èròjà tó wà nínú ọpọlọ wa a máa yòrò, a máa dínkù, pàápàá jùlọ àwọn ẹ̀yà kan nínú ọpọlọ wa tá fi rántí nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn, kí ni a máa ní wàhálà díẹ̀díẹ̀ nítorí pé àwọn nǹkan tó yẹ kí ó mú kí ó ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́ kò sí níbẹ̀. Orúkọ ẹ̀ ní ti àmì fatamin B complex group náà ló wà. Nígbà tí ò bá sí nínú ọpọlọ, èèyàn a máa gbàgbé nǹkan díẹ̀díẹ̀. Ó lè jẹ́ nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn, ó lè jẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyìí. Wọ́n ló ṣiṣẹ́ pàtàkì pé a gbọ́dọ̀ máa ṣàkíyèsí àwọn nǹkan tí à ń jẹ. Wọ́n fi sọ fún wa lọ́pọ̀lọpọ̀ ìgbà pé oúnjẹ anú agolo, àwọn processed food tá à ń jẹ yìí, gbogbo àwọn èròjà tó dára ń bẹ̀ ó ti kúrò. Tó jẹ́ pé eléyìí tá à kàn ń jẹ yẹn tí ò wúlò fún ọpọlọ wa. Àwọn nǹkan míì tó tún máa ń fà á òun ni wípé tó bá jẹ́ nǹkan tó ṣẹlẹ̀ sí ọpọlọ wa gangan, àwọn ọ̀pọ̀lọpọ̀ kan ló lè ṣẹlẹ̀ sí ọpọlọ wa tó lè mú kí a máa gbàgbé nǹkan, a máa sọ wọ́n ní kọ̀ọ̀kan. Ìkíní ni pé tó bá jẹ́ pé ó ní àìsàn ìpèníjà arápá tó jẹ́ pé nígbà tó bá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó wà iṣẹ́ ọpọlọ nígbà yẹn ó ti ń ṣiṣẹ́ òdì. Nígbà tó bá ní àwọn àpárápá yìí ó ṣeé ṣe pé irú ẹni bẹ́ẹ̀ kó máa gbàgbé nǹkan bóyá nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ni tàbí nǹkan tó ń ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́. Lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn tó ní ìpèníjà yìí wọn kì í máa rántí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ bóyá sẹ́yìn tàbí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ara nǹkan tó máa ń fà nìyẹn. Ìgbà míì máa ń wà tí èèyàn bá forí gbà nǹkan pàápàá jùlọ nígbà tí èèyàn bá wà ní èwe ó ṣeéṣe kó ṣokùnfà wípé kéèyàn máa gbàgbé nǹkan. Wọ́n ló máa ń fà á dábàá rí àwọn ọmọ kéékèèké mìíràn pé wálé ọpọlọ ẹ ti kú, ọpọlọ ẹ ti dọ́ta, kò mọ nǹkan kan. Ẹ̀bá gba tíṣà ẹgbẹẹgbẹ̀rún fún tán bá kọ kò ní àgbàgbé náà ni. Nítorí náà ni pé téèyàn bá forí gbá ibi tí Ọlọ́run ṣe àwọn ètò kankan sínú ọpọlọ wa ó ti yẹ kúrò níbi tó yẹ kó wà. Nígbà tí irú eléyìí bá ṣẹlẹ̀ ó ṣeéṣe ìgbà mìíràn kí ẹ̀jẹ̀ díẹ̀ kó ti wà nínú ọpọlọ. Ó ṣeéṣe ìgbà mìíràn pé àwọn omi díẹ̀ ti lè dá dúró sí inú ọpọlọ. Gbogbo àwọn nǹkan yìí ló máa ń ṣe okùnfà pé kí irú ẹni bẹ́ẹ̀ kó máa rántí nǹkan tí ó ti kọ́ sẹ́yìn. Ní agbára Ọlọ́run tó bá di ọjọ́ mẹ́jọ a tún máa tẹ̀síwájú lórí àwọn nǹkan tó ń ṣokùnfà pé tí a fi ń gbàgbé àwọn nǹkan tí a ti kọ́ tàbí tí a ti mọ̀ tàbí tí a ti gbọ́ sẹ́yìn. Ọlọ́run ẹnìkọ̀ọ̀kan wa lọ́wọ́ ọpọlọ wa ò ní dọ́gba, a wà lálàáfíà ó di ọjọ́ mẹ́jọ.

ẹ̀yin olùgbọ́ ètò yìí, oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run yóò máa bá wa gbé, yóò sì dára fún wa ní orúkọ Jésù Kristi, àmì. A dúpẹ́ lọ́wọ́ arákùnrin Peter Olúwadáre Adéoyè, onímọ̀ nípa ìlera ọpọlọ. Bákan náà, a dúpẹ́ fún ìgbà ìnímọ̀ràn àti àtìlẹ́yìn lórí ọ̀rọ̀ ìlera láti ọ̀dọ̀ Dókítà Ayọ̀túndé Ọmọ́le. Ẹ jẹ́ kí á mọ̀ ìlera wọ̀nyí lò, àlàáfíà pípé lára lọ́kàn àti lẹ́mìí yóò jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa, yóò sì dára fún wa ní orúkọ Jésù Kristi, àmì. Àkórí iṣẹ́ ìránṣẹ́ tòní ni iṣẹ́ ìríjú rẹ pẹ̀lú owó apá kejì. Iṣẹ́ ìríjú rẹ pẹ̀lú owó apá kejì. Ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá mímọ́, Ọlọ́run òtítọ́, ẹ wá fi ọ̀rọ̀ yín yé wa, ẹ wá tọ́ wa sọ́nà, kí a lè jẹ́ alábùkún fún gbogbogbò kí ó sì jẹ́ tẹ̀yìn Ọlọ́run ní orúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa, àmì. A dúpẹ́ nítorí pé Ọlọ́run wa dára, rere ni Olúwa, àánú Olúwa ni tí àwa kò parun tán. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ Ọlọ́run tó mú ẹnì kọ̀ọ̀kan wa mọ́ ọjọ́ òní. Ẹ jẹ́ ká rántí ọ̀rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ó ṣe wà ní orin Dáfídì 91:9, a ó wo ẹsẹ̀ kínní títí dé ìkẹta, Psalm 91:1-3. Ẹni tí ó jókòó níbi ìkọ̀kọ̀ gáògo ni yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè. Èmi ò wí fún Ọlọ́run pé ìwọ ilé ààbò àti odi mi, Ọlọ́run mi, ẹni tí èmi gbẹ́kẹ̀lé. Nítòótọ́, òun ó gbà ọ́ nínú ìkẹ́kùn àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú. Ẹ jẹ́ kí n fi ẹsẹ̀ ìkẹrin kun. Yóò fi ìyẹ́ rẹ̀ bọ́, abẹ́ ìyapa rẹ̀ ni ìwọ sì gbẹ́kẹ̀lé. Òtítọ́ rẹ̀ ni yóò ṣe àṣà àti àpáta rẹ̀. Ìlérí Ọlọ́run nìyí tí ó dájú. Mo rọ ẹnì kọ̀ọ̀kan wa tí à ń gbọ́ ètò yìí, ẹ jẹ́ kí a lọ wo orin Dáfídì 91, kí á tiẹ̀ ká gbogbo ẹsẹ̀ tí ó wà níbẹ̀. Psalm 91, ìlérí tí ó dájú ni: fi Ọlọ́run ṣe ààbò rẹ, fi Ọlọ́run nìkan ṣe ìgbẹ́kẹ̀lé rẹ, má sásìn sọ́hun láti wá ohun tí ò sọnù káàkiri. Jáwọ́ ní ọ̀rọ̀ yẹ̀míwò ní yẹ̀míwò lọ́hùn, ìwọ takú ti Ọlọ́run. Ẹnikẹ́ni tí ó bá jókòó níbi ìkọ̀kọ̀ ga ògo, dájúdájú ààbò Ọlọ́run yóò dájú lórí ìwọ àti èmi. Ìgbẹ́kẹ̀lé rẹ kò sì ní jásí asán. Ẹ jẹ́ kí á di ìlérí yìí mú, yóò dára fún wa ní orúkọ Jésù Kristi, àmì. Ní tẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ yìí, èyí tí ó jẹ́ apá kejì ohun tí Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti bẹ̀rẹ̀ láti àtẹ̀yìnwá, iṣẹ́ ìríjú rẹ pẹ̀lú owó. Ẹ má gbàgbé, gẹ́gẹ́ bí Ọlọ́run ti fún wa ní oore ọ̀fẹ́ láti sọ látẹ̀yìnwá wípé ti Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tí ó tẹ̀dó sínú rẹ̀. Èyí wà ní orin Dáfídì 24:1, ẹsẹ̀ ìkíní, Psalm 24:1. Orin Dáfídì kan náà tí a bá wo 50 nínú àwọn orin wọ̀nyí, tí a wo ẹsẹ̀ ìkẹwàá àti ìkọkànlá, tí a bá rántí àti ìgbìyànjú àkàdé 14, Psalm 50:10-14. Nítorí gbogbo ẹran igbó ni ti èmi, àti ẹran kẹran lórí ẹgbẹ̀rún òkè, èmi mọ gbogbo ẹyẹ àwọn òkè ńlá, àti ẹranko ìgbẹ́ ni ti èmi. Bí ebi ń pa mí, èmi kì yóò sọ fún ọ, nítorí pé ayé ni ti èmi àti ẹ̀kún inú rẹ̀. Èmi ò wáá jẹ ẹran màálù, tàbí mi a máa mu ẹ̀jẹ̀ ewúrẹ́ bí. Rú ẹbọ ọpẹ́ sí Ọlọ́run, kí o sì san ẹ̀jẹ̀ rẹ fún ọ̀gá ògo. Ọlọ́run kí ó ran ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́. Àwa ọmọ Ọlọ́run, Ọlọ́run ló ni ohun gbogbo, Ọlọ́run ló dá ohun gbogbo. Ẹni tó bá ṣòwò tó jèrè, ẹni bá ṣiṣẹ́ ọwọ́ tọ́lọ́run fìbùkún sí, tàbí aṣiṣẹ́ ọba tọ́lọ́run fìbùkún sí, tá a rérè ń bẹ̀, Ọlọ́run ló fún wa ní agbára, nítorí pé ti Olúwa ni ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, àti ayé àti ohun gbogbo tó wà nínú rẹ̀. Ìbéèrè wa ni, báwo ni iṣẹ́ ìríjú rẹ pẹ̀lú owó, pẹ̀lú dúkìá tí Ọlọ́run fi sí ìkáwọ́ rẹ? Bí a ṣe ń tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ yìí, èyí tí ṣe apá kejì ohun tí a ti bẹ̀rẹ̀, a ó tún sọ̀kan lára ilé tí a ti mẹ́nuba látẹ̀yìnwá. Deuteronomy 8:18. Ṣùgbọ́n kí ìwọ kí ó rántí Olúwa Ọlọ́run rẹ, nítorí pé òun ni ó fún ọ ní agbára láti lé ọ̀rọ̀, kí òun kí ó lè fi ìdí májẹ̀mú rẹ̀ tí ó búra fún àwọn bàbá rẹ kalẹ̀ bí ó ti rí ní òní yìí. Ọlọ́run ni ó fún ìwọ àti èmi ní agbára láti ní ọ̀rọ̀, agbára àti lówó lọ́wọ́. Báwo ni a ṣe ń lò ó?
ohun akoko gẹgẹ bi ise iranse datẹyin wa ni wi pe ohun tọlọrun ba pese fun o koko fi bọwọ fun oluwa koko fi buyi fun olorun nipa dida idamẹwa re pada ohun akoko niyan idamẹwa a si ti toka si apẹrẹ baba wa abrahamu ni iwe genesis ori kẹrinla itana bẹrẹ lati ẹsẹ ikini ṣugbọn ibi ti wọn ti sọrọ nipa idamẹwa e o ri ẹsẹ ogun genesis 14:20 Ọlọ́run lo Abrahamu láti ṣẹ́gun àwọn ọ̀tá tí ó dojúkọ Sodoma àti Gomorrah. Ọlọ́run lo láti kó gbogbo ìkógun náà padà. Ó sì gba ìbátan rẹ̀ Lot àti ìdílé rẹ̀ là. Nígbà tí ó dé pẹ̀lú pọpọ ṣíṣe ogun, gbogbo dúkìá ogun, ohun àkọ́kọ́ tí Abrahamu ṣe ni wípé ó dá ìdámẹ́wàá padà fún àlùfáà Ọlọ́run nígbà náà tí a pè ní Meṣisedeki. Àwọn ìròyìn Genesis orí kẹrìnlá. Ìtọ́ka sí mìíràn wà nípa ohun tí Abrahamu ṣe yìí a ó rí tí a bá wo ìwé Hebrew ní májẹ̀mú titun orí keje ẹsẹ ìkejì àti ìkẹrin Hebrews 7:2-4 ẹ jẹ́ kí a gbọ́ ohun tí bíbélì mímọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó sọ fún wa ẹni tí Abrahamu sì pín ìdámẹ́wàá ohun gbogbo fún lé ọ̀nà ìkíní ní ìtumọ̀ rẹ̀ ọba òdodo àti lẹ́yìn náà pẹ̀lú ọba Sálẹ́mù tí í ṣe ọba àlàáfíà tí a bá wo ẹsẹ ìkẹrin Hebrew orí keje ìyá ti ka ẹsẹ ìkejì ǹjẹ́ ẹ gbàárò bí ọkùnrin yìí ti pọ̀ tó ẹni tí Abrahamu baba ńlá fi ìdámẹ́wàá nínú àwọn àṣàyàn ìkógun fún kókó tí a ń fàyọ níbẹ̀ ni wípé baba wa Abrahamu ó fi ìdámẹ́wàá sílẹ̀ lẹ́yìn ìdámẹ́wàá gẹ́gẹ́ bí àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run òun ni ọ̀rẹ́ ẹsẹ àkọ́kọ́ òun ni ìwé olórin náà ni orin Dáfídì 96 Psalm 96 a ó wàá wo ẹsẹ ìkẹjọ orin Dáfídì 96 ẹsẹ ìkẹjọ ẹ fi ògo fún orúkọ olúwa mú ọrẹ wá kí ẹ sì wá sí àgbàlá rẹ lẹ́yìn tí a bá ṣe ìdámẹ́wàá ọlọ́run fẹ́ kí a mú ọrẹ wá fún iṣẹ́ ọlọ́run tí ó lè tẹ̀síwájú ẹ jẹ́ kí a wo kọ́ríntì 2:12 bákan náà a ó tún rí kọ́ríntì 2:9 2 Corinthians 8:12, 2 Corinthians 9:7 ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run abala àkọ́kọ́ orí kẹjọ ẹsẹ ìkejìlá sọ fún wa wípé nítorí bí ìmúra tẹ́lẹ̀ bá wà ṣáájú ó já sí ìtẹ́wọ́gbà gẹ́gẹ́ bí ohun tí ènìyàn bá ní kì í ṣe gẹ́gẹ́ bí ohun tí kò ní ibi ń sọ nípa ọrẹ kò yẹ kó jẹ́ pé ìgbà téèyàn bá délé ìjọsìn pé mọ̀rẹ̀rẹ̀ wá síbi pẹpẹ olùwà kí a wá máa fọwọ́ lu àpò ká máa fọwọ́ wá àpò èyí tí a gbé kọ́pá káàkiri ó yẹ ká ti pinnu rẹ̀ láti lé wá tàbí àwa oníṣòwò bọ́lọ̀ ṣe bùkún fún wa ló yẹ ká ti yà sọ́tọ̀ láàrin ọ̀sẹ̀ ayé tí a ń lo ẹ̀rọ ìléwọ́nì láti tún jẹ́ kí owó kó lọ nínú afẹ́fẹ́ a ti lè ní ibi ìfowópamọ́ tá a ti fi sí wípé ìdámẹ́wàá mi nìyí ọrẹ nìyí ṣùgbọ́n Ọlọ́run ò sì ní bèrè ohun tí o ní lọ́wọ́ rẹ nínú ohun tí o ní Ọlọ́run ti sọ wípé kí o fi sílẹ̀ òun ni eléyìí tí yóò jẹ́ ìtẹ́wọ́gbà síwájú sí tí a bá wo Kọ́ríntì 2:9 2 Corinthians 9:7 bíbélì sọ wípé kí olúkúlùkù ènìyàn kí ó ṣe gẹ́gẹ́ bí ó ti pinnu ilé ọkàn rẹ̀ kì í ṣe àfẹkúnṣe tàbí ti aláìgbọdọ̀ má ṣe nítorí Ọlọ́run fẹ́ onínú dídùn ọlọ́rẹ ọlọ́run fẹ́ kí o ṣe kí o fi sílẹ̀ tọkàntọkàn ó ṣe pàtàkì irú ìbùkún wo ni ó wà tí a bá tẹ̀lé ìlànà yìí tí ẹ bá wo ìwé Málákì ó jẹ́ ìwé tó yẹ pé ó kẹ́yìn ní bí a ṣe tòó ní májẹ̀mú láéláé Málákì 3:10-11 Málákì 3:10-11 ẹ mú gbogbo ìdámẹ́wàá wá sí ilé ìṣúra kí oúnjẹ ba lè wà ní ilé mi ẹ sì fi èyí dán mi wò nísinsìnyí bí èmi kì yóò bá ṣí àwọn fèrèsé ọ̀run fún yín kí
ki n si tu ibukun jade fun yin to be ti ki yo si aye to lati gba ese kokanla emi o si ba je nirun wi nitori yin ohun ki yo si run eso ile yin be ni ajara yin ki yo re danu le oluwa awon omo ogun wi adura mi ni wi pe ileri yo se fun iwa ati emi e kiyesi gbolohun ti olorun fi bere gege bi mi si oro olorun ni malachi ori keta ese kewa ati kokanla gbolohun na bere wi pe e mu gbogbo idamewa wa nje fun iwo ti o tin se tabi ti o npin lokan re wi pe pelu an lowo olorun fe tele lana yi gbogbo idamewa na olorun bere fun kini a npe ni idamewa ida kan ninu mewa gege bi ati se salaye lateyin wa mo sowo mo jere boya eyan jere egberun meji naira ida mewa egberun meji naira je igba naira ida kan ninu mewa yen ta ba mu sile lona mewa ida kan igba naira mo sowo mo jere egberun lona ogun ida mewa egberun lona ogun ohun ni egberun meji naira ida mewa ohun ni odiwon o ni gbendeke ohun ti o ba ni ni olohun ni ko mu to ba ni wa olohun ba se bukun fun o ida kan ninu mewa o gbudo da pada olohun so wi pe fi eyi dan mi wo nitori pe o ma ru wa loju pe ah owo yi aduro eleyi kini ida kan ninu mewa ti a ba kiyesi awon ise iranse ta tin gbo ninu eto yi ti o si tu waye lojo iwaju e o ri yi pe titori pe olohun lo ni wa olohun fe wo bi a se feran re to yato si ohun ini ti a ni nipa akoko ninu ojo meje to wa ninu ose e ri pe ojo keje ti oluwa ni ranti ojo isimi lati ya si mimo ninu ohun gbogbo to wa laye ala ma n wa ami ma n wa wi pe eleyi ma fowo kan to ba se fi buyi fo olohun e ri pe olohun yo bukun fun iwa ati emi siwaju si e wo ileri ti olohun se ni malachi ori keta pe ti a ba le se eyi o ni e mu gbogbo idamewa wa si ile isura mi ki ounje ki o ba le wa ni ile mi to ba di pe ise olorun irahun irahun irahun kosowo kosowo ifihan wi pe awon eyan to wa nibe won je oluoto nipa fifi sile nipa fifi sile tabi nipa siseto ki olorun lanu ki o ran wa lowo ti e ba wese kokanla o ni emi o si ba je ninu wi nitori yin ohun ki yo si ohun o ki o si run eso ile yin be ni ajara yin ki o re danu ni oluwa awon omo ogun wi gbogbo nkan aje nirun a ni nawo danu lori aisan ni o lori ijamba ni o lori aifokanbale ni gbogbo nkan woyi pata olorun yo pale re mo ki olorun ki o ran enikokan wa lowo lati le gbagbo ti eyan ba wa se aigboran nko eleyi ti wa tipe tipe sugbon ise iranse ni lati so pe jowo duro si ona igboran ma sise aigboran nitori pe ko si ohun tuntun labe orun ti e ba wo malachi ori keta bẹ lati ese ikejo malachi 3 from verse 8 oro olorun so fun wa wipe eniyan yi o ha ja olorun ile ole sugbon eyin sa ti ja mi ile ole sugbon eyin wipe nipa bawo le awa fi ja ile ole nipa idamewa ati ore oro olorun lo so malachi ori keta ese ikejo rere le a o fi yin re nitori eyin ti ja mi ile ole ani gbogbo orile ede yi afojusun ise iranse ni pe a o fe ki iwa ati emi enikeni wa ki o di eni afire afibu tabi eni egun ona abayo si ni lo wa nese ikewa wipe e mu gbogbo idamewa wa si ile isura ki ounje ki o le wa ni ile mi kini ise yi ta tun le fi kin leyin ti e ba wo iwe numeri ori kejidini ogun ese ikokanle ni ogun numbers 18:21 numbers 18:21 lẹ́yìn tá a bá ka ibi a wà lọ sí májẹ̀mú titun kí a lè mọ̀ yí pé ọ̀rọ̀ ọlọ́run ọ̀kan ni numbers 18:21 ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa wípé sì kíyèsí èmi sì ti fi gbogbo ìdámẹ́wàá ní ísírẹ́lì fún àwọn ọmọ léfì ní ìní nítorí iṣẹ́ ìsìn wọn tí wọ́n ń ṣe àní iṣẹ́ ìsìn àgọ́ àjọ nígbà náà lọ́run ẹ̀yà àwọn ọmọ léfì lọ́lọ́run yí àsọtọ̀ wípé nínú àwọn tó kú ẹ mọ bá wọn dáko ẹ mọ bá wọn ṣoko ma iṣẹ yìí ṣáà ni pé iṣẹ ilé ọlọrun ilé ìjọsìn nígbà náà lónìí náà a rí àwọn ètò nínú ilé ìjọsìn káàkiri tó yẹ pé àwọn ìránṣẹ ọlọrun àlùfáà tó yẹ pé iṣẹ wọn sáà ni wípé iṣẹ àti bójútó àwọn agbo èyí tí í ṣe àwọn ọmọ ọlọrun ẹ jẹ kí a wá lọ sí kọrintì kínní orí kẹsànán ẹsẹ
Ikẹtala àti Ikẹrinla, 1 Corinthians 9, 13 and 14. Ọlọ́run sọ fún wa wípé ẹ̀yin kò mọ̀ pé àwọn tí ń ṣiṣẹ́ nípa ohun mímọ́ wọn a máa jẹ nínú ohun ti tẹ́ḿpìlì, àti àwọn tí ń dúró ti pẹ́pẹ́ wọn a máa ṣe àjọpín pẹ̀lú pẹ́pẹ́. Ẹsẹ̀ kẹrìnlá, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Olúwa sì ṣe ìlànà pé àwọn tí ń wàásù ìrere kí wọn kí ó sì máa jẹ nípa ìhìnrere. Àpẹẹrẹ wà ní Májẹ̀mú láéláé, ó wà ní Májẹ̀mú titun wípé nípa ṣíjó lóòótọ́ nínú ìdá mẹ́wàá àti ọrẹ yóò jẹ́ ká rí bùkún sí, yóò sì jẹ́ kí iṣẹ́ Ọlọ́run kó tẹ̀síwájú, pàápàá jùlọ àwọn ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ níbẹ̀ ni Ọlọ́run ti ń ṣe ìtọ́jú wọn. Lẹ́yìn eléyìí, àyè wà fún ìtọrẹ àánú, gẹ́gẹ́ bí a ti ṣe sọ ní iṣẹ́ ìránṣẹ́ tàtẹ̀yìnwá, àyè wà fún ìtọrẹ àánú. Tí ìwà àti èmi bá ṣe ìtọrẹ àánú, ìbùkún Ọlọ́run náà yóò pọ̀ sí wa, àánú Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Ṣùgbọ́n ẹ má gbàgbé wípé ohun tó yẹ kó o fi ṣèdá mẹ́wàá, má sọ wípé mo fẹ́ fi ṣètọrẹ àánú, méjèèjì yàtọ̀ síra. Tẹ bá kíyèsí iṣẹ́ ìránṣẹ́ tá a ti ń sọ látẹ̀yìnwá, ó yàtọ̀ síra. Àyè ìdá mẹ́wàá ọ̀tọ̀ òun ìgbésẹ̀ àkọ́kọ́, ọrẹ àtinúwá kí iṣẹ́ Ọlọ́run kó tẹ̀síwájú. Lẹ́yìn náà, a lè ṣoore bọ́lọ́run bá ṣe fi rọ̀ wá lọ́rùn, a lè ṣoore fọ́mọ ẹnì kejì. A ti ka eléyìí, ẹ jẹ́ kí a tún padà síbẹ̀ tí a bá wo ìrere Matthew orí 25 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 24 títí dé 40, Matthew 25:34-40. Ọlọ́run sọ fún wa wípé nígbà náà ni ọba yóò wí fún àwọn tí ó wà lọ́wọ́ ọ̀tún rẹ̀ pé ẹ wá ẹ̀yin alábùkún fún bàbá mi, ẹ jogún ìjọba tí a ti pèsè sílẹ̀ fún yín láti ọjọ́ wá. Nítorí ebi pa mí, ẹ̀yin sì fún mi ilé oúnjẹ, òǹgbẹ́gbẹ́ mí, ẹ̀yin sì fún mi ilé omi mu, mo jẹ́ àlejò, ẹ̀yin sì gbà mí sí ilé, mo wà ní ìhòhò, ẹ̀yin sì daṣọ bò mí, mo ṣe àìsàn, ẹ̀yin sì bójú tó mi, mo wà nínú túbú, ẹ̀yin sì tọ̀ mí wá. Nígbà náà ni àwọn olóòótọ́ yóò dá lóhùn wípé Olúwa, nígbà wo lẹ àwa rí tí ebi ń pa ọ́, tí àwa fún ọ lé oúnjẹ, tàbí tí òǹgbẹ́ ń gbẹ ọ́, tí àwa fún ọ lé omi mu? Nígbà wo lẹ àwa rí ọlé àlejò tí a gbà ọ sí ilé, tàbí tí ìwọ wà ní ìhòhò tí àwa daṣọ bò ọ́? Tàbí nígbà wo lẹ àwa rí tí ìwọ ṣe àìsàn tí a bójú tó ọ? Tàbí tí ìwọ wà nínú túbú tí àwa sì tọ̀ ọ wá? Ọba yìí ó sì dáhùn, yóò sì wí fún wọn pé lóòótọ́ ni mo wí fún yín, níwọ̀n bí ẹ̀yin ti ṣe fún ọ̀kan nínú àwọn arákùnrin mi wọ̀nyí tí ó kéré jùlọ, ẹ̀yin ti ṣe é fún mi. Ìtọrẹ àánú ó dára, ṣùgbọ́n ẹ má gbàgbé gbogbo ẹ̀ ó láyè tó wà. Ìgbésẹ̀ àkọ́kọ́, gẹ́gẹ́ bí àpẹẹrẹ bàbá wa Abrahamu tí a rí ní Genesis orí 14 ẹsẹ̀ 1 títí dé 20, òun ni ohun tọ́lọ́run bá ti kọ́kọ́ pèsè fún ọ, mú ìdá mẹ́wàá sọ́tọ̀ dá padà gẹ́gẹ́ bí ìlànà sílé Ọlọ́run. Lẹ́yìn náà, ọrẹ àtinúwá, a ti sọ nípa eléyìí, wà á fi sílẹ̀ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, kì í ṣàfipá ṣe, Kọ́rìntì 2 orí 9 ẹsẹ̀ 7. Lẹ́yìn náà, a lè ṣètọrẹ àánú fọmọ ẹnì kejì. Ohun tí a ó jẹ, ta ó mu, kò ní wọ́n wa, yóò dára fún wa, ọkàn wa yóò bá, tí gbogbo wa bá ń ṣe lé, àwùjọ wa yóò dára, kò ní sí pé àwọn kankan ní tó lé jọ bí iṣu, àwọn kan ibi wọ́n ń pa rárá, gbogbo rẹ̀ yóò, ara yóò tu gbogbo wa, ògo yóò sì jẹ ti Olúwa. Jẹ́ ká gbàdúrà. Bàbá mímọ́, Ọlọ́run ìṣẹ́gun, Ọlọ́run àánú, ẹ fi òtítọ́ ọ̀rọ̀ yìí yé wa, ká lè jẹ alábùkún fún, kí a má bàá fi wá rí, kí ògo kó lè jẹ́ tẹ̀yìn Ọlọ́run. Ìjọba àwọn náà nípa ọrẹ ọ̀fẹ́ yín bàbá, kí ó lè jẹ́ tiwa, ní orúkọ Jésù Kristì, Olúwa àti Olùgbàlà wa, àmín.

lẹ́ẹ̀kan sí 08066764072 tàbí kí ẹ pè sórí ẹ̀rọ 07068446253. Ẹ tún lè pe àwọn elétò ìlera wa sí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 08033897470. Kí Olúwa Ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú wa. Ẹ̀yin àlùfáà bí ìyẹn ni Isaac Olúwaṣẹ́gun.

kí o dédé àsìkò yìí ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa iṣẹ́ ọwọ́ ọpẹ́ kànkà lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ jẹ́ fètò yìí para ní ìgbàkúgbà a tún dé sí yín lọ́rùn lọ́jọ́ tòní bá a ṣe máa ń dé ètò tòní tún máa kẹ́ngẹ́ mẹ́ẹ̀gẹ́ ó máa bu yẹkẹtẹ sí pẹ́pẹ́ ta lẹ́nu dùn ìgbàgbà tó mí àlàgbà mọ̀nàkà ìyàtọ̀ mìíràn gidi ó máa máa kí bí búrẹ́dì agége mo tún dé sí yín lọ́rùn lọ́jọ́ tòní ẹ mọ̀ pé tí n bá ti dé mo dé tán náà nìyẹn àwọn àǹfààní tí mo kó wá lórí ètò lọ́jọ́ tòní ó máa kọjá bẹ́ẹ̀ ó kọjá kà sí nǹkan èèyàn tó bá ti míìsì ètò tòní bẹ́ẹ̀ ni míìsì six unit course ni ẹ wò ó ẹ tún wá nǹkan fìdílé lọ́jọ́ tòní kẹ́ ẹ wá jẹ mùkútù ẹ̀ mò ń bọ̀ wá gbogbo ara mòfin bọ̀.

0: ìbàrẹ̀ náà ni ọba tó nọ̀rọ̀ ìbàrẹ̀ náà ni ọba tó nèdè ìbàrẹ̀ náà ni ọba tó dá mi tó mọ mi tó mọ mi tó mọ tí mo máa jẹ́ ọba tó ti wà káyé tó wà tí ó wà nígbà táyé òní símọ̀ ọba tí gbogbo àwọn ọba ayé rí tó ń ṣe kábíyèsí fún aṣọkọ moge ṣáájú ilé ọkọ aṣàgbàfẹni tí ò nágbàlé baba nílá nílá nílá baba nílá nílá nílá baba tó nílá tí ò ní baba ẹnìkan lára ọba tó ti wà káyé tó wà tí ó wà nígbà táyé òní símọ̀ ọba tí gbogbo àwọn ọba ayé rí tó ń ṣe kábíyèsí fún ọba pàyówù ọba jẹyówù ọba kẹyówù ọba fẹyówù ọba pẹyówù ọba lòyówù ọba mẹyówù ọba jẹyówù síbi tó wù nígbà tó wù kó máa ṣe èyí tó wù bó tún dé lọ́jọ́ tòní ọlọ́run ọba tún fọ̀rọ̀ rọ̀ mí lọ́rùn ó yẹ ẹ̀yin màláìkà tẹ wà á ṣàkóso ọ̀rọ̀ ẹ tún ṣílẹ̀kùn ilé ọ̀rọ̀ torí gbé gbẹ̀ngà dé bọ̀bọ̀la gbẹ̀ngà master one of entertainment káfàtà mo tún dé gbogbo ara kìkì ọ̀rọ̀ gbogbo ara kìkì èdè gbogbo ara kìkì ẹ̀fẹ̀ èmi amọ̀ràn níbi tó wù nígbà tó wù fi ṣe tó wù mí mo tún dé lọ́jọ́ tòní olúwa ọlọ́run ọba ọ̀rọ̀ tún fọ̀rọ̀ rọ̀ mí lọ́rùn ó yá ẹ mọ̀ bá a ṣe máa ń ṣètò lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ ẹlòmíì bá rí mi a ní bàbá ṣe ń gẹ́ ẹ̀ tiẹ̀ mo ní èmi náà kàn ọlọ́run ọba náà ni ṣe ń gẹ́ ẹ̀ tiẹ̀ and get here ẹ wo ẹ mọ̀ bá a ṣe ń ṣètò lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ abala méjì gangan labala ta pé ètò ìsìn fún ìgbádùn yín nílé ni abala lákọ̀ọ́kọ́ la pè ní ìṣẹ̀lẹ̀ akọnilọ́gbọ́n abẹ́lẹ́ lẹ́ẹ̀kejì àṣírí iṣẹ́ ọwọ́ ṣe ẹ tuntun ṣetán lọ́jọ́ tòní torí tẹ ẹ bá ti ṣetán mo tún kó wá ní bọ́dúbọ́dù mo kó wá lẹ́yọyọ fún ìgbádùn yín náà ni ẹ wo ẹ jẹ́ asáré wo abala lákọ̀ọ́kọ́ lọ lọ́jọ́ tòní abala ìṣẹ̀lẹ̀ akọnilọ́gbọ́n ṣe ń gẹ̀ tiẹ̀ and get there.
1: Tí wọ́n ń pè ní Honorable Tayo Joshua. Ọmọ ìpínlẹ̀ Delta ni. Ṣùgbọ́n ìlú Ìbàdàn ló fi ṣe bí ìjòkóó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa pe ọmọkùnrin tá a wí yìí ní Ajíadi gẹ́gẹ́ bí orúkọ ìnagijẹ́. Fún ara ẹ̀ ló ní ká dá orúkọ òun. Ká lè fi kọ́ àwọn ọmọ ènìyàn lọ́gbọ́n nípa ohun tójú òun rí nílùú Ìbàdàn. Kóhun tó fi bẹ̀ẹ́lẹ̀ wá sí ìpínlẹ̀ Ondo. Ọ̀gbẹ́ni Ajíadi ló ń bá ọmọ rẹ̀ wálé wí ní ọjọ́ kan. Ó sọ fún ọmọ yìí pé ọmọ àlegidi ni. Bébẹ́ ẹ̀kọ́ kò ní lọ máa ṣe irun oníkókó bẹ́ẹ̀ sórí. Tàbí ọjọ́ wo ló tiẹ̀ rí kóhun bàbá rẹ̀ ó wọ ṣòkòtò àkísà tàbí ṣe irú irun bẹ́ẹ̀ rí. Àbí ọdún táwọn èèyàn kan máa ń pè ní wálé sírú ẹjọ́ yìí fún ìyá rẹ̀. Dípò kíyàwó sowọ́pọ̀ mọ́ bàbá láti bá ọmọ wí torí ọmọ náà jẹ́ ọmọ tí mu ìmúkúmu tẹ́lẹ̀ àti sìgá kékeré àti sìgá ńlá tí wọ́n ń pè ní igbó kò sí èyí tọmọ náà kì í fi dánra wò kẹ́ má fọ̀rọ̀ gùn Adébọlá tó jẹ́ ìyá wálé máa fárígá o ó bínú sí ọkọ rẹ̀ púpọ̀ pé báwo ló ṣe máa pe ọmọ náà ní ọmọ àlè torí nínú gbogbo ọmọ tí ajé adé ti ẹ̀ bí wálé yìí ló fẹ́ jọ bàbá rẹ̀ jù ọ̀gbẹ́ni Táyọ̀ Joshua sì bẹ ìyàwó rẹ̀ wípé ìwà ọmọ náà ló jẹ́ kóhun ó sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ kì í ṣe pé òun sọ lógidì pé ọmọ àlè ló bí fún ìyàwó yìí kò gbẹ́ bẹ́ẹ̀ ó lọ fi ọlọ́pàá mú ọkọ rẹ̀ ó ní àfi bí ọ̀rọ̀ náà bá délé ẹjọ́ àwọn ẹbí Ajíadé àti àwọn ìdílé ìyàwó péjọ láti yanjú ọ̀rọ̀ náà wọ́n sì sọ fún Ajíadé pé ọ̀rọ̀ àsọtán tó sọ yìí ò dáa kó má sì dẹrù rẹ̀ láṣàwò mọ́ wọ́n bẹ ìyàwó pé kó lọ gbé ọ̀rọ̀ náà kúrò nílé ẹjọ́ kó má sì ṣe bínú mọ́ ṣùgbọ́n ìyàwó mà yarí o ó ní wọ́n máa lọ ṣe DNA àwọn ẹbí ní kìkì jíjọ tí ọmọ yìí jọ bàbá rẹ̀ gan ti kọjọ́ ọ̀rọ̀ DNA kó má wulẹ̀ fa ọ̀rọ̀ yìí gùn mọ́ ṣùgbọ́n Adébọ́lá kò gbà rárá ó ní nígbà tí èsì DNA bá jáde ni Ajíadé yóò wá ṣẹ̀ṣẹ̀ lọ jìyà rẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n ẹ̀yin olùgbọ́ ètò yìí ó nígbà tí rìsọ́ọ̀tì DNA wá jáde ó fi hàn pé bàbá yìí kọ́ ló bí ọmọ náà wọ́n sì ṣe àlàyé nípa pé ọmọ lè jọ ẹni tó ti ní àjọṣepọ̀ pẹ̀lú obìnrin lọ́jọ́ pípẹ́ rí ibi tí ọ̀rọ̀ chromosomes ti wáyé rèé o ṣe bẹ́ẹ̀ rántí pé àwọn ìbejì kan wà tí wọ́n ń pè ní fraternal twins tàbí dizygotic twins tó jẹ́ two separate eggs in lo fertilized by omi ara méjì nínú bí millions tó wọlé ẹ wo ìyẹn dinú ètò mi. Ìtìjú ńlá bá dé bá Adébọ́lá àti ọmọ rẹ̀ wálé léyìí tó sì fa ìpínyà fún wọn títí di òní. Ajíadé ní ká fi ọ̀rọ̀ yìí kó àwọn èèyàn lọ́gbọ́n ọgbọ́n tí ìṣẹ̀lẹ̀ yìí kọ́ wa ni pé kẹ́yìn ọ̀dọ́ ó lọ jáwọ́ nínú ìwà mímu ìmúkúmu tàbí híhu ìwà tí ò dáa léyìí tí ẹnikẹ́ni fi lè pè yín lọ máa lè lọ́jọ́ iwájú. Ọgbọ́n kejì ni wípé àwọn ìwádìí kan ti jẹ́ ká mọ̀ pé bí ọmọ kan bá jọ ẹnìkan kò túmọ̀ sí wípé òun ló bí torí wọ́n rí àwọn tí kì í ṣe ọmọ ìlú kan tàbí ìpínlẹ̀ kan tí wọ́n sì máa ń jọra bẹ́ẹ̀ ni wọ́n sì rí ìbejì táyé kẹ́hìndé tí wọ́n jọ tinú kan jáde tí ò tiẹ̀ sí nǹkan tí wọ́n fi jọ ara wọn rárá. Ọgbọ́n ìkẹta òun ni ti Adébọ́lá ti won be ti o gbo ti won ni ejo re are to tun ni afi dandan bi won ba de afi oyo sugbon to si wa te kanle ni gbeyin oro na to eye ololufe eto yi e ma pe wa kese ma fi awon isele to ba sele si yin ranse e se people e si ku kale
0: mo ro pe ati kogbon kan tabi omiran lori isele akoni logbon ta gbo lojo toni eyin te ba ni isele akoni logbon te fe fi to wa leti tabi e fe darapo mo wa lori eto yi tabi e fe safani fomo nigeria boya e nise ko te nse ni te fe ko awon oyan nise lofe tabi awujo ni yin te fe ka awon oyan je mukutu olorun lara yin e le ma pe sori ero ibani soro mi 091-60-78-1090 Ewo, etu ja wa abala le keji blan lori eto yi abala ashiri ishe owa Ewo, on ta ma wo loja oto ni ibita abade ni jejo lati ma tesi waju fun awon ti won gbo eto ni jejo lithium battery gangan lanjiri wo anfani la la de ma wa fun awon to ba gbo eto itolojo toni tori mo ni alejo kan pataki lodo mi lati ile ise technology city to ba ta koko awon ifa atanfani to gbe wa a o fu olanfani lati so fun yin e wa nkan fidile e tun lo mu takada yin ke wa kogbo mogbo lodo toni e wa nkan fidile ke tun wa ko imo ku imo lodo toni tori mo tu ko wa ni bondu bondu fun yin ni jejo awo battery ta pe ni lithium ion battery mo so bi a se seto battery mo de tun salaye fun wa awon anfani ti battery ni to fi yato gede gbe si awon battery toku mo so fun wa ipe battery ta npe ni lithium ion battery o ni high energy density aye gba ona fun e ikun e tobi bi igba ti ikun yan ba tobi lati gbo nje to po be na ni battery ta so npa yi o le store energy to po ju awon other battery lo tori ko si capacity te nfe te le ri ton ti ko papo soju kan lati 1 kilowatt lati eti o to 1 kilowatt gan lati awon arms 1 kilowatt gbogbo e ni battery ni agba lati se mo tun so fun wa pe o ni long life cycle ipe emi egun niye o le lo from 2000 charging cycle lati 2000 5,000 upward ni charge cycle compare si awon other battery o le lo 5 to 10 years ko ma sise ke ma je gbaladun e lo ko de ma kede lo bi skoda fast and efficient charging ko ni the panel to po bi awon yoku o tete man charge maintenance free ko ni lo pe eyan bomi buyo si lara ipo o ni constant current output gbogbo laso low self discharge ati be lo la tun ni o ijejo gbogbo e la tu pere fun yin ni ijejo feyin te si nbe ni ijejo o lo je ka se lerefe e wo awon to fi pe lo battery gangan la fe yiriwo lojo toni ki lo kopo to wa nu battery ki na awon gangan to wa nu battery to nse awon ise ara ati awon ise iyanu ta daruko yi e je sare dele ise technology city ti n bade e o gbo wori mu ni mo gbo wa gbara mu finbo
1: Ma ku orire ti technology siri to de yi o nibi to kun fofo fo lowo gbogbo to ni se pelu sola bi le muna lo ki won muna lo so lati wa lowo poku a den dupe lowo awon akode eda to gbe lagos wole yi wa asiri oye ti sola n ba jade lati factory wa tun si wa lowo ni technology suit ralepo palace arakale gbogbo wo bamba bamba ti won fi n seru bayi te fi ro pe yin o to lo fai agbagbe e ma bo tara ni technology suit e ye engineers ateyin contractors pelu individual e wa ma ko leyo leyo dobu dosi dosi plenty lawon original durable and affordable solar components and material bi sola battery solar panel solar freezer solar cable solar fan ati solar freezer nayo titi dori hot plate ati controller ati gbogbo nkan ta ba fe lo ni solar bo se installation tabi repair tabi rebuild tabi recomput tabi upgrading iye ti nlo tele wa dotu pada e ma bo ni shop 207 iralepo palace arakale akure telephone 070-3065-6274 bonus ati promo den lo lowo bayi o ni technology city let's go there
0: eyin te ba fe je ifa solar te fe gbadun solar te fe ma lo ron yala yolo be ni lo mi ojo te fe fe wo kereje se solar system te de gbadu e ta pepepe fun yin e ko si ile ise technology city tori eni to ba mona gongon lo da ke eyan tele ke eyan ma ba sonu e ile ise technology city ile ise tolorun ba mi yan da dollar solar fufu sa ta wa yi pe ko ma lead wa lo ko ma dari wa lo ile ise ton ta ship solar system layika ta gbegbe wa iwo to ba doubt e to ba yire o be re price ni bi to ti ma ra ko wa compare pelu ile ise technology city irorun de ifade opo de fuwa ni pile ondo state the sunshine state the sunshine state o to da the solar state ki solar ma lo ka ma jaye digital lobby skoda eyin te perfect ko suwa a wa ni shop 2 shop 3 and shop 7 irale popalasi ibe gongon la kale si tan gbe njise to du oloro ba mi ran wa eyin te ba de fe pe wa e le ma pe wa sori 070 30 65 62 74 070 60 65 62 74 tabi 090 32 37 30 11 090 32 37 30 11 ẹjẹ́ a tún tẹ̀síwájú níbi tá a bàdé ní ìjẹjọ́ ìwọ tó bá ní ìbéèrè tó bá fẹ́ bí mi live and direct on the program bóyá òun láìṣòro kọkọjá tàbí òun fèsì àwọn challenges kan nípa solar system tó ń lò lè tàbí pa kámẹ́rà ẹ̀ ẹ lè máa pè sórí live and direct báyìí sórí 081 62 51 9991 081 62 51 9991 tabi 090 34 36 49 82 awon component to ko rajopo sinu lithium battery ani orisisi component akoko la mo component ta mo si cathode ikeji ni anode eleketa la mo si electrolyte elekerin ni separator elekarun ni current collector elekefa ni casing cathode yi gangan ohun ni positive electrode positive side lithium battery ohun la mo si cathode anode gangan ohun ni negative side ta mo si negative electrode ohun gangan la mo si anode electrolyte gangan ohun ni medium ti lithium ion yin to ma fi lo soke lo sodo ninu cathode ati anode ohun gangan ni electrolyte separator gangan ohun lo wa fi pin niya ninu ti ti anode at cathode ti o fini kora ti o fini si short circuit okay positive side at negative ko gbudo kora separator gangan o lo fi pin won niya ti won fi le n kora ni ngba to ba sise tori ti won ba kora o le fa ki no seyo ele le fa explosion leyin la wa ni ohun ta mo si current collector gangan o lo gba awon current e nigba to ba ti se awon linking e tori awon battery 3 volt lo ma wa emi le wa ni 3.6 3.2 3.9 current collector o nu wa fi gba awon current won papo nigba to ba ti se awon series parallel connection ni igba ta bere eto mo ti so nton pe ni ton pe ni series connection ati parallel connection mo ti so fu wa ninu eto yi mo fi series and parallel connection to ba ti se ohun wa fi gbe current current collector ohun la gba current papo ta ba gbo wa sara terminal to wa loke ta gbo wa si ara terminal ti anode ati ara terminal ti cathode ta mo ti both positive and negative lẹyin la wa ni kesi kesi gangan lẹyin gba to ba ti se awon connection ton to tun awon anode cathode ati awon current connector to ti se gbogbo e kesi gangan ohun ni bus ta ma ri nita ohun lo ma ko gbogbo awon eroja ti won ko si ninu ohun gangan la mo ni nita awon to popo ni to fi se ohun ta mo si lithium ion battery lithium ion battery kí ni àwọn nǹkan tí yóò máa ń jẹ́ kí lithium ion battery gan kó pẹ́ gangan àwọn tó lè wá jẹ́ kí lithium ion battery kó ní optimal charging habit oni akoko avoid 0% mama lo battery mama lo kukwapata awon nkan to fa to ma je ki battery gangan to ma je ko tete baje iko akoko ni pe mama lo battery kutan elomi o ti gba to ba to shut down bi telomi se ma to ti o ba lo kotan ko lo tan ko shut down ko tu wa charge e ko da ele ma nse opo akoba fun battery imi de tun ni pe ma fi battery si ibi to ba gbona ma gbe battery si ibi to ba gbona fi ba gbe battery si ibi ti ategun ati le ma wole dada o miran ni pe ma lo right charging right charger igba mi elomi ma fi charger charge battery charger to ba fe fi charge battery to ba ye pe o ki se pe panel lo fi charge ma lo right charger to design fun gbogbo awon battery lo no ta n pe ni specification won ni rating ogudo rating bi o ba je pe hybrid inverter lo lo ni awon hybrid inverter won no ta mo si minimum charging won no ta mo si maximum gbogbo lo ni lo lati wo ko to ti pe o ko awon panel si te eyan o ba ti wo elele sakoba battery elele tele sakoba to pe solar system ko ni le sise daada ti eyan o fi ni lo le pepepepe daada she n get here and get here eja sare dele ise technology city mo bo wa gbara mo fi nbo
1: tukun fofo fọlọwọ gbogbo ehe ma ku oriire ti technology city to de yi o nibi tukun fofo fọlọwọ gbogbo to ni se pelu solar light ina ma wa le o ara bi le muna lo ki won muna lo so lati wa lowo poku a de dupe lowo awon akode eda to gbele gos wole yi wa fasiri oye ti solar n ba jade lati fati wa tu si wa lowo ni technology street ralepo palace arakale gbogbo wo bamba bamba ti won fi n seru bayin te fi ro pe yin o to lo e gbagbe e ma bo tara ni technology street eye engineers ateyin contractors pelu individual e wa ma ko leyo leyo double double dosi dosi plenty plenty lawon original durable and affordable solar components and materials solar battery solar panel solar freezer solar cable solar fan ati solar freezer nayo titi dori hot plate ati controller ati gbogbo nkan ta ba fe lo ni solar mo se installation tabi repair tabi rebuild tabi recomputer tabi upgrading iye ti nlo tele wa dotun pada e ma bo ni shop 217 iralepo palace arakale akure telephone 070-3065-6274 bonus ati promo den lo lowo bayi o ni technology city let's go there
0: ba fe kan si wa ni le ise technology city a wa ni shop 2 6 and 7 iralepo palace ibe gan gan lakale si ta gbe njise toloro ba mi ro wa onkon to ba ni se pelu solar system en lo solar tele ni o sise ta tele ni sugbon bayi o ti ni injury ko sise daada mo e kan si wa ni le ise technology city e fe ra awon osesi e fe ko leyo leyo keti keti awon cheapest pricing awon price mi te gbo te wo pe so possible abi ko possible sha lale nla ni gbogbo e le ise technology city ni pelu 56000 naira e le ra awon solar component lodo te wa aye tu wa fun upgrading te le ra mara ta ma ba yin tojo die die te ba tu ra ta tu ba yin upgrade die ti o de ni se yin lego eni owo idako hun owo kelebe owo te fi se faadi e fi se solar ke ma jaye digital lo yo show en te ba fe kan si wa en ma po wa sori 090 32 37 3011 090 32 37 3011 tabi 070 30 65 6274 070 30 65 6274 ewo ka to tesiwaju mo ni alejo pataki ni bi lojo toni lati le ise technology city solar won tutu gbe awon ifakode ti mo fe ka gbon ta ba gbo to taye ba wa a tu tesiwaju tori teyin na mo se gwa e kaabo alejo mi
2: e kule o lotu
0: e daruko yin fun awon ara ni
2: oruko mi ni aya ike oluwa lati le ise technology city solar
0: e kaabo sori eto ma
2: e kule sir
0: ejo kini awon anfani to nlo lowo bae ile ise technology city te fe ki awon omo nigeria ko ja anfani e
2: a ni a lot of products to nlo lowo lowo bae bi 2.5 kilowatt lithium battery tash 24 volts tash promelo iyen 480 ani solar freezer to ye pe o ti wa pelu solar pelu freezer gbogbo re iyen 750,000 adela won tubular battery ta ise ko wole lati oke okun na ba e iyen 190,000 naira ade ni hot plate to tun le ba solar yin sise boye ti ni solar sile tele ni to le ba sise iyen 30,000 naira ati awon tokunbo panels awon iyen 30,000 naira solar fans lori shirishi awon iyen 50,000 naira ade la won 6 kva inverter ni 390,000 ati opolopo awon product ni won wa to je pe awon bonus wa lori e lowo lowo ni le ise wa
3: tori igba ti mo de ile ise mo ri awon container to se njaba e se gbogbo awon container awon ja ti mo ri to ko wole le tiketiketi e se gbogbo eni promo lo lori e bayi
2: be ni gbogbo eni promo lo lowo lowo lowo bayi e te wa ja anfani ti ko to ton
3: fun awon mo Nigeria to ba fe wa sodo yin ibole wa
2: a wa ni shop 2 6 and 7 aralepo bonsheta arakale akure
3: ti won ba fe wa be se be yen rorun ati mo abi ba won se debe
2: to ba se wi pe won gba ti ondo rodubo after roundabout isikan e so pe yen lo si iralepo ko jina sibe to e pe de n bo lati nepa after uba bank lara kale ko jina sibe na
3: e pe ero ibanisoro yin fun awon ara ile
2: 090-32-37-3011
3: 090-32-37-3011 oh no let it boy one time lati le share technology city ifade fun gbogbo wa ta fe defa ta fe je awon promo to nlo lowo lati le share technology city e kan si wa loni le share technology city e wo e tun je ate si waju nibi ta pade kilo wa mu ki lithium battery ko yato si gbogbo awon battery yoku e je akoko wo lithium battery si tubular battery akoko o ni pe ko fi be wuwo tubular battery ta so leko te eyan ba fe gbe tubular battery ngba ti mo salaye tubular battery fun wa eyan ti o ba je kanu to ba ti je fufu tabi je apu abi opa eyan ti o duro daada to ba gbe tubular battery to aye po se mari ni ele ma le faja le o le faja laarin mommy and daddy tori o wuwo koja be o wuwo koja ka si nkan sugbon lithium battery very light ni o rorun lati gbe tubular battery ati the same size lithium battery eyan le fi owo ko fa lithium battery sugbon tubular battery ko seni to bi ebe elekeji ni budget tubular battery o wa lesser sugbon lithium ion battery o won du tubular ion battery elekeji o ntun ni pe depth of discharge DOD tubular battery 50% ni 50% agbara tubular battery lo ma nlo akibu 50% o je 50-50 no shiti sugbon lithium ion battery o le fun yan 95% ele lawo 95% gangan lo ma lo ni lithium ion battery elekeni o ni emiti tubular ion battery emiti o wa harmful si human body sugbon lithium ion battery o wa friendly ni igbakugba to ba ti n charge ewo ibi la o tun gbe danu duro loni lori eto yin eto wa ise owo to ba dijo mejo a o tun tesiwaju nibi te abade lojo toni eyin te ba fe kan si wa nile ise technology city a wa ni shop 2 shop 6 and shop 7 iralepo palace ohunkohun to ba n se pelu solar ati CCTV camera gbogbo e odo gbogbo alokunle si e le ma pe sori 070-3065-6274 070-3065-6274 tabi 090-32-37-3011 090-32-37-3011 ọpọ kankan lọwọ ikọ to ma meto wa lọjọ mejo mejo ọpọ kankan lọwọ to mogun olubumi ati alejo mi afọlayan ike oluwa bọbọla gbenga master one of entertainment loni o dagbo o dijọ mejo titi digba mi ta tu grira bye for now eya da bye da gbe mi ile ya

0: FM Awolu Sonu Dero Pese.
1: Ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú-dòdò létí, ó dùn bí ìdòdò ìkirè, 88.9 Àdàbà FM.
2: On your track!

yẹn wa ká má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pé jù ètò òtò ní ó tún máa ládùn ó máa lóyin ṣé mọ̀ pé ọ̀rọ̀ bí adùn òní wọ́n máa ń bá lágbo òrèké àwọn ọmọ kan ń bẹ ọmọ iléèwé tí wọ́n pín àwọn báàgì fún lóríṣiríṣi adẹ̀dúpẹ́ lọ́wọ́ mínísítà wa tí wọ́n ṣe gbogbo àwọn ètò wọ̀nyí bákan náà ni ọpẹ́ kàǹkà ó tún lọ sí ọ̀dọ̀ àwọn àjọ ondo community connect àwọn olúfom sontu community wọ́n dúpẹ́ púpọ̀ o fún ti transformer tí wọ́n bá wọn ṣètò ẹ̀ kéèyàn ò ní transformer kó dẹ̀ jẹ́ pé láti lè rí transformer yìí mọ́lẹ̀ tójú òun ni wàhálà wọ́n ti bá wọn bá wọn ṣe ètò yìí pé kí wọn rí owó láti fi ṣe paríparí iṣẹ́ náà àwọn afúnbí owó estate community ẹlọ́bẹ̀ náà tún rí wípé nǹkan bíi 30 solar street lights ni wọ́n kó fún wọn bákan náà ni abiodun community lókè àrò àwọn náà wọ́n gba street light o lọ́pọ̀ yanturu alágbàdo ń kọ́ àwọn náà gba tiwọn transformer relocation yòó ni wọ́n bá wọn ṣe ibi tí transformer yìí wà tẹ́lẹ̀ ó dàbí pé ó ti farapa wọ́n wá bá wọn ṣètò bí wọ́n ṣe máa install èmí tí wọ́n gbé wá kí wọ́n lè mọ ríná lò akarakiri estate wọ́n ṣe bẹ̀bẹ̀ ń bẹ̀ transformer installation pẹ̀lú kí wọ́n energize ẹ̀ òun náà níṣẹ́ tí wọ́n bá wọn ṣe ń bẹ̀ owó ńláńlá dẹ̀ ni àwọn nǹkan wọ̀nyí ló máa ń kọ́ sí ṣe mọ̀ pé nígbà míì owó téèyàn fi ń repo sí mọ́tò ó fẹ́ẹ̀ ju owó tí wọ́n fi ń ra ọkọ̀ lọ tí mọ́tò bá ti bàjẹ́ fonímọ́tò tó ẹ jẹ́ ń dúró bẹ́ẹ̀ ná ẹ jẹ́ ká kọjá sódì kejì mò ń bọ̀

adúpẹ́ lọ́wọ́ ààrẹ wa sẹ́nétọ̀ Bọ́lá Ahmed Tinubu fún iṣẹ́ àkànṣe tó ń ṣe ní orílẹ̀-èdè wa láti ìgbà tó ti dé orí àlééfà ní ọdún 2023 pàápàá owó ìrànlọ́wọ́ fún àwọn ọmọ iléèwé, fún àwọn ìyá ọlọ́jà, fún àwọn oníṣẹ́ ọwọ́, àwọn aládàáni, then fún àwọn owó oṣù òṣìṣẹ́ tó ń lọ dédé. Àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o fún iṣẹ́ yìí. Ìgbà tí bá máa wọlé ní 2027, àtẹ̀jẹ́rí yìí bẹ́ẹ̀ tún ṣe ilé tó jù bẹ́ẹ̀ lọ. A tún dúpẹ́ fún iṣẹ́ àkànṣe tó ń lọ ní ìpínlẹ̀ gbogbo lórílẹ̀-èdè Nàìjíríà. Tá a bá ń wo nínú ìwé ìròyìn wa àbí tẹlifíṣàn wa, a rí gbogbo iṣẹ́ àkànṣe gbogbo tó ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà lásìgbà tí ààrẹ wa ti débẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ fún àwọn iṣẹ́ wọ̀nyí. Ọlọ́run a máa ràn yín lọ́wọ́. Ìjọba náà tó máa tẹ̀síwájú lágbára Ọlọ́run 2027. Ẹ̀yin lè tún padà wọlé o. Ẹ ṣé púpọ̀. A tún fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ mínísítà wa Bùnmi Túnjí Òjó, mínísítà tó jẹ́ fún abẹ́lé. A dúpẹ́ fún iṣẹ́ àkànṣe náà tẹ̀ ń ṣe nípínlẹ̀ Ondo, ṣe takuntakun àti ní orílẹ̀-èdè Nàìjíríà. A dúpẹ́ o pé gbogbo àwọn èèyàn àwọn béèrè nǹkan lọ́dọ̀ yín, ẹ̀dẹ̀ ń ṣe fún wọn. Ẹ rojú ẹ̀dẹ̀ ń náwó yẹn sí ibi tẹ́ ti mówó náà. Ọlọ́run àtúbọ̀ máa bùkún yín o. Àwọn èèyàn àtúbọ̀ máa ròkè o. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún eléyìí. Pàápàá àwa community wa Ọ̀dáníkin Àyàdùnlé community, àwa abèrè nǹkan ẹ̀dẹ̀ ṣe fún wa. Ẹ fún wa ní solar light 30 pieces ẹ lè fún wa. So a dúpẹ́ lọ́wọ́ yín. Wọ́n tí ọmọdé bá dúpẹ́ orí àná a tún gbà míì. So a mọ̀ pé ní ọjọ́ iwájú ẹ tún ṣe kíni o, ẹ tún fún wa tá a bá wá. Torí pé àmọ́ oore àjẹ́ ọmọ tó mọ oore. A dúpẹ́ gbogbo community ni pé kàìkà a dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣe púpọ̀. So a wá fi àkókò pàrọwà sí àwọn èèyàn wa gbogbo pé gbogbo iṣẹ́ tí mínísítà wa ń ṣe fún wa àti ilé tí ààrẹ wa ń ṣe, ẹ jẹ́ ká máa bójútó wọn. Ẹ má jẹ́ ká bà wọ́n jẹ́ ká bójútó wọn dáadáa. Tó bá ní àwọn nǹkan tó fẹ́ bà wọ́n jẹ́, ẹ jẹ́ ká máa bá wọn wí. So torí pé tí wọ́n bá ń bà wọ́n jẹ́, tí àwọn olórí wa bá ń rí inú wọn ò ní dùn àti ṣe sí gan, a ṣe kí ni o, a dì ṣòro. Bẹ̀ tí wọ́n bá rí pé wọ́n ṣe ṣe yẹn pé àmọ́ rírì ẹ̀ iná wọn á dùn àti ṣe kí ni o, àti máa ṣe míì sí. So àrọ̀ wà wá sẹ́yìn ni pé ẹ jẹ́ ká bójútó gbogbo nǹkan tó ń ṣe fún wa. Orílẹ̀-èdè Nàìjíríà máa tẹ̀síwájú. Then a tún fàkókò pàrọwà sí àwọn ọ̀dọ́ wa, àwọn olórí ọjọ́ iwájú, àwọn ààrẹ ọjọ́ iwájú, àwọn gómìnà ọjọ́ iwájú, àwọn sẹ́nétọ̀ ọjọ́ iwájú, pé kan jáwọ́ nínú ìwà pálápàlá. Ká máa mu ìmúkúmu, ká máa rìnrìn kẹrin, ká máa ṣe nǹkan tí ò tọ́, nǹkan tí ò tọ́nà ò fẹ́, kan jáwọ́ nú ẹ̀. Bẹ̀t kan fojú sẹ́kọ̀ọ́ wọn, àtúndẹ̀ tí ń ṣiṣẹ́ lára wọn kan kọjú síṣẹ́ wọn. Ọlọ́run á ràn yín lọ́wọ́. So tó bá ṣe eléyìí, ìtẹ̀síwájú á máa dé bá wọn. Orílẹ̀-èdè Nàìjíríà gan àtúbọ̀ máa gbèrú sí. Kán wo àpẹẹrẹ tí mínísítà wa Bùnmi Túnjí Òjó, ó jẹ́ ọmọlúwàbí láti kékeré wá. Ó jẹ́ ọmọ tó gbẹ̀kọ́, because ẹ̀kọ́ tó gbọ́ àti ọmọlúwàbí tó jẹ́, òun ló fi lè dé ààyè tó wà léni. So kí àwọn ọ̀dọ́ wa náà kán máa fi tiẹ̀ ní ṣe àpẹẹrẹ láti máa hùwà. So nídìí èyí a gbàdúrà pé ẹ̀yin ọ̀dọ́ wa ẹ máa tẹ̀síwájú. Ohun rere lẹ ò máa gbé ṣe. Orílẹ̀-èdè Nàìjíríà a máa túbọ̀ tẹ̀síwájú. Ẹ ṣé púpọ̀.

Kenanland Progress. Àwa ará àti olùgbé àdúgbò Kenanland nílò àkókò yìí láti dúpẹ́ lọ́wọ́ ọmọ wa ọ̀wọ́n ọlọ́lá àti mínísítà wa Olúbùnmi Túnjí Òjò ẹni tí gbogbo èèyàn mọ̀ sí BTO fún àwọn ohun amáyédàrùn tí wọ́n ṣe káàkiri gbogbo ìpínlẹ̀ Ondo pàápàá ojú àgbàrá tí wọ́n ṣe fún wa ní àdúgbò Kenanland tí ó wà ní kìlómítà 5 pópónà Àkúrẹ́ àti Ọ̀wọ̀ ní ìlú Ọ̀báilé akẹ́kọ̀ọ́ wọn fún ìrànlọ́wọ́ wọ́n sì dá wa lóhùn wọ́n sì ṣe ìrànlọ́wọ́ fún wa àdúrà wa sí wọn ni wípé ọlọ́run yóò túbọ̀ máa gbé wọn ga gidigidi ní agbára ọlọ́run ọ̀gágun wọn ò ní jábọ́ mo ń lo àkókò yìí láti rọ àwọn ọ̀dọ́ wa wípé kí wọ́n tẹpá mọ́ ẹ̀kọ́ wọn tàbí iṣẹ́ tó bá yàn láàyò dáradára kí àwọn náà ba lè jẹ́ ènìyàn pàtàkì àti ẹni gíga lẹ́yìn wá ọ̀la mo tún lo àkókò yìí láti gba gbogbo àwọn ará ìlú láti bójútó gbogbo àwọn ohun amáyédẹrùn tí ìjọba tàbí ọlọ́dọọdún ṣe fún wa kí a ba lè gbádùn wọn pé ìpínlẹ̀ Ondo yóò máa dára sí orílẹ̀-èdè Nàìjíríà kò ní díbàjẹ́ ní orúkọ Jésù Kristi. Amen. Up Kenanland Progress.

0: ọlọrun ìṣẹ́gun
1: ìwà láyọ̀ ọlọ́run bẹ nínú àwọn ìpàdé àdúrà wọn yìí yóò ṣe tiẹ̀ náà láṣẹ pé abẹ́.
2: Hallelujah.
3: Hallelujah.
2: Gbogbo bi tó o bá ti ń gbóhùn mi lọ́wọ́ ìròyìn ayọ̀ ló máa gbọ́ lọ́sẹ̀ ẹ̀rí rẹ yóò sọ̀rọ̀ gbọ́ o ayé ò mọ̀ ní dá ọdún o ayé ò ní fi ná ọmọ ju ọ ìyanu rẹ wọlé tọ o ẹ̀rí rẹ wọlé tọ bó o bá máa ṣàmì ní orúkọ olúwa egun mọ́rin jìnnà egun mọ́ ṣe rere
3: yé
2: egun mọ́ rògbòlò fún ẹnìkan tó ń ṣàmì iná egun yẹn apalára rẹ májẹ̀mú tó sọ pé ò ní jù báyìí lọ mẹ̀nákú jìnnàbà ràdúlíà jìnnàbàrúà májẹ̀mú yẹn gbiná sọdà ẹ gbọ́ mi o bó o bá lórí ọ̀fẹ́ àtìrí mi gbọ́ orúkọ mi ni wòlíì joshua ọláyíwọlá tí gbogbo àgbáyé ń pè ní baba alábíàmọ wò mí ní ọjọ wednesday yìí mú òróró ẹyọ kan ìpàdé agbára ìpàdé ìtúsílẹ ìpàdé ìdáǹdè ìpàdé òmìnira àánú lẹsẹkẹsẹ instant mercy òní ò wáyé lọjọ wednesday 23rd of september ní aago mẹjọ àárọ mú òróró kan máa bọ̀ ní orí òkè alábíamọ́ orí òkè alábíamọ́ ọjọ́ àánú lọ́jọ́ yìí àyàmọ́ ò gbọ́dọ̀ mísì ẹ jẹ́ ń sòótọ́ fún ẹ ẹni tí ò ráàánú gbà ayé asán ló wá o ẹni tí ò ráàánú gbà ayé òfo ló wá o ẹni tí ò ráàánú gbà ọ̀gá wọn ti jẹrú ẹni bẹ́ẹ̀ mọ́ ẹni tí ò ráàánú gbà ọ̀gá ẹ̀mí irú ẹni bẹ́ẹ̀ ti ṣòfò ẹni tí ò ráàánú gbà ọ̀gá àwọn tó ráàánú gbà ní ọ̀ràn níṣẹ́ tí ò fẹ́ jẹ́ ẹni tí ò ráàánú gbà ọ̀gá yóò máa ṣe mẹ́sẹ́njà nígbà tó yẹ kó di mánéjà ẹni tí ò ráàánú gbà yóò ṣe kọ̀dọ́kítọ̀ nígbà tó yẹ kó jẹ́ dọ́kítọ̀ ọ̀gá ẹni tí ò ráàánú gbà yóò máa fọ mọ́tò nígbà tó yẹ kó máa ta mọ́tò ọ̀gá bóyá ló tiẹ̀ mọ̀ pé àwọn tó mọ mọ́tò jù wọ́n lo mọ́tò bẹ́ẹ̀ ni mo sọ fún wọn nítorí àánú ìtàn pé láàánú tó lágbára ni o ní ọjọ́ wednesday mú òróró kan má dẹ́já o ohun olúwa ni ní ọjọ́ wednesday máa bọ̀ orí òkè alábíamọ prayer monday ibẹ̀ la máa wà ní ọjọ́ wednesday ibo ló wà gbogbo ìwọ tó bá ti ń gbọ́ mi ní ìlú àkúrẹ́ gbé ọ̀kadà sọ pé orí òkè alábíamọ ní ọ̀nà ìrẹsẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ọlọ́kadà pátápátá ló mọ̀ bẹ̀ ní ọjọ́ wednesday 23rd of september gbé ọ̀kadà orí òkè alábíamọ prayer monday ní ọ̀nà ìrẹsẹ̀ ọ̀gá wọn máa gbé ọ débẹ̀ ní agbára ọlọ́run èmi wòlíì joshua ọláyíwọlá màá mọ̀ gbàdúà pẹ̀lú ọ̀gọ̀rọ̀ àyànmọ́ tán fẹ́ ráàánú gbà àkórí ẹ̀ ní àánú lẹ́sẹ̀kẹsẹ̀ kìí ṣe àánú ọ̀la kìí ṣe àánú ọ̀túnla àánú lẹ́sẹ̀kẹsẹ̀ àánú débẹ̀ kó mú tiẹ̀ mú òróró kan dání tó bá ń bọ̀ tó bá gbàgbọ́ nínú agbára ọlọ́run bíbélì wípé a ó ba àjàgà náà jẹ́ nípa ìfàmì òróró yàn nípa ìfàmì òróró yàn la tú ìgbèkùn sílẹ̀ nípa ìfàmì òróró yàn la ń dáhùn dèmídè nípa ìfàmì òróró yàn la ń tú àyànmọ́ lẹ̀ ọ̀gá ẹni tá ò bá dẹrù àánú fún ayé ó dẹrù ọ̀ràn ní ọjọ́ wednesday mú òróró kan ìwọ ń fẹ́ kí àwọn nǹkan tó ń béèrè yẹn ó rí bẹ́ẹ̀ àánú ló nílò mú òróró kan máa bọ̀ lórí òkè ní agbára ọlọ́run aago mẹ́jọ ni kò sí african time ìwọ tó o bá wá ní owó mọ́tò ó dẹ̀ súnmọ́ ibi tó o ti lè dé ọ̀yá arúgbó lẹ́ńjọ́ṣàṣàgàrí village wàá rí bọ́ọ̀sì ọ̀fẹ́ ń bẹ̀ wájú one stop supermarket ni bọ́ọ̀sì ọ̀fẹ́ yẹn máa ń wà one stop supermarket bọ́ọ̀sì ọ̀fẹ́ máa ń wà níwájú one stop supermarket ní aago mẹ́jọ àárọ̀ ni ìpàdé ó ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n bọ́ọ̀sì yẹn aago méje ló ti máa débẹ̀ aago méje ní àárọ̀ wednesday ọ̀sẹ̀ yìí ó ti máa débẹ̀ 23rd of september ni mọ́tò ó ti débẹ̀ aago méje tètè débẹ̀ wọ́n máa gbé ẹ wá ṣáàmú òróró kan ọ̀gá bá mi sọ fẹ́nìkan tó rí pé ayé tiẹ̀ náà nílò àánú so pe ka jo wa npade yen se mo le gbadua fun enikan to ma sami ni oruko Olorun awon mogun agbara to lohun o da oduro lodun yi loruko Jesu orun da duro
0: amen
2: anu sami anu ti ra baba ti ya re origbari ma ka daba lwa janaba anu yen bolu aye re anu ti ra baba ti ya re origbari anu yen bolu aye re ani enikan ti mo nba soro leta ayo to ye ko ti gba leta orire to ye ko ti gba iroyin orire to ye ko ti te on lowo sugbon ti o te on lowo o ya ko lo te on lowo mu number yi o
0: 070 0709 89 81 94 94 10
2: bo lekan si
0: 070 0709 89 94 94 10
2: number ti mo pe fun yen o le ma pe ti ona o fe bere ona ati bo se le dori oke 070 0709 89 94 94 10 sare mu number yen ko ma pe bi mo se nso re pe ejo ejuwe ori oke yen fun mi mo fe debe ojo Wednesday o se o si anyamo kan ti o bodo ye ko de pade yen ori oke nebe nibi ti adua ti ngba oga ogoro ero lo nwa be tori ipade solution ni ojo Wednesday yi mu oro eyo kan ororo goya eyo kan ma mo bo ni ori oke alabi amo ni ona irese oga
0: mu
2: ororo goya kan eyin te n gbo mi ni idanre ikota ijare gbogbo bi ti ikanni radio ba fe de mu ororo kan aro ojo Wednesday bi okada wa olokada ni kan ma gbe e lo ori oke alabi amo to wa ni ona irese ani kan ni baba a fe ri yin won na won to ba le de sile ni Tuesday wa ri woli tori wa gba number to ma fi ri woli ile iwe wa ibi to ti le san wa ani auditorium to gba to eyan 4000 le kan soso o le debe ko sun sibe o le ri woli isoru waye lori oke lojojumo won gbadua fun tori dandan ni ki oro re dayo lodun yi mo bo ni ojo Wednesday 23rd Alabiamo prayer mountain along Irese road by the grace of God mercy will speak for you
0: amen
2: ese kese la pe oga lo gbonu bibeli wa ri awon anyamo ti o ra anugba o ri iru irin tan rin nbe irin arufin ni aye ti o ba ti ra anugba aye to ma jebi ni aye ti o ba ti ra anugba aye o dalebi ti o se aye ti o ra anugba oga bo ba debe won oni fun bo ri ko ni rigba tori pe ko ra anugba aye ti o ra anugba aye yepere ni oga aye ki bowo fe ni ti o ra anugba aye ki pin e ti o ra anugba le tori pe ko ra anugba aye a ma fi abuku lo e ti o ra anugba aye a ma fi egan lo e ti o ra anugba oga gbogbo eni ti o ba ti ra anugba eni ti aye o ma fowo re abuku re lara ni abuku mura won ni bodo nlo o ni ile ti o ra anugba ori ti o ba ti ra anugba abuku o kan be ni mo so fun o bo ba fe ki abuku aye re dawo duro o fe ki ega aye re dawo duro o fe ki majemu ibi lori re ko pare o fe ki agbara isodotun ati igbedide ko wonu aye re make sure po de ori oke yi ni September 23rd eni gba Olorun gbo wipe dandan ni ko ori ogolo
0: amen
2: kede ipa agbara eni ti o ran mi ni oruko Jesu ogo re soro ogo re soro ogo re soro ogo re soro ogo re soro ogo re soro ogo re soro ogo re soro anu fi adabi ati aya fi da oduro ani eni na to fi majemu adabi aya fi da oduro loruko Jesu ise re baje lori iṣẹ rẹ bàjẹ lórí rẹ iṣẹ rẹ bàjẹ lórí rẹ iṣẹ rẹ bàjẹ lórí rẹ iṣẹ rẹ bàjẹ lórí rẹ ìwọ tó o bá ń gbọ́ mi anywhere ní ìlú Àkúrẹ́ tó o bá fẹ́ bá mọ́tò ọ̀fẹ́ wá sórí òkè ó dẹ̀ dá ẹ padà láì gba ₦1 lọ́wọ́ ẹ máa lọ sí ọ̀yá àrògbulẹ̀ Sàgárí village one stop supermarket ọ̀yá àrògbulẹ̀ Sàgárí village lábẹ́ new bridge yẹn bèrè ibi tí bọ́ọ̀sì alábìàmọ́ máa ń dúró sí wọ́n máa gbé ẹ wá sórí òkè láì gba ₦1 lọ́wọ́ ẹ in tí wọ́n gbọ́dọ̀ ṣe rè mú ìgbàgbọ́ rẹ dání kó o dẹ̀ mú òróró ẹyọ̀kan pẹ̀lú ìgbàgbọ́ rẹ mo dani emi mo pe o pada wa pelu idalare emi mo pe oro re o dayo emi mo pe aso itiju o ya lorun re emi mo pe anu gbe odidi emi mo pe itaye re o yi pada
4: eyin
2: ti e ba n lo Facebook yin e lo si ori Facebook lo search PJO page PJO wa wa fi page si waju e PJO page lo follow page yen bi mo se n so re to ba ti te PJO page wa ri agbe wa ni Facebook follow e bi mo se n so re lo ma follow page yen bye bye bye bye bye lo follow e wa de ri o wa gbara olorun bi ti gba ni emi kede ni oruko olorun awon mogun enikan sami ni odun loruko Jesu aye o ba oyo ni odun aye o ki opo rere ni odun itare o yi pada odun o serere o serere o serere o serere o serere ani ma pe number yi number ori oke ni a ma gbe a o so bo se ma dori oke to ba ni ibere abi ebi adua ma pe number yi 070 0703 9 8 1 9 4 9 4 9 10 070 0703 9 8 1 9 4 10 awon elori buruku won gba visa won lo lu oyinbo won se rere awon eni taye ti ropin oga olorun yi tan won pada oga eni ti won ti write off pe ko le je nkan kan mo lori oke olorun sad o sodogo agbaye opolopo awon ogbo to gbo lori lede ni won dide lori oke ti olorun de fi di won mole ti majemu yen de nfon sibe ase yen duro lori oke yen na o fe yanju oro ti e igbagbo ore nikan ni mo nilo ko de se ti oluwa wi mu ororo kan ma sarebo ni ojo Wednesday emi mo pe bo ba mu igbagbo re dani dede ni ko pada lole pelu ibokun ati ekunrere ayo enikan ni mo n gbadura fun olorun Israeli eni to pe mi to ran mi nise bi won ba kiranu gba ninu iran ti eni to n sami ti jade loruko Jesu lo ra anu gba lo ra anu gba lo ra anu gba lo ra anu gba lo ra anu gba lo ra anu gba lo ra anu gba lo ra anu gba lo ra anu gba lo ra anu gba lo ra anu gba lo ra anu gba bi won ba so pe won ki ra anu mo ninu iran baba ati iya re iwo to sami loruko Jesu anu yi kan anu yi kan anu yi kan awon eni to man kan nigba to ba tin goke to ma nda oduro loruko Jesu owo re pare laye re owo eni to ma nkan nigba to ba tin goke owo re pare loruko Oluwa owo eni to ma nda oduro loju orun loju ala owo yen gbina mo reti re ni ojo Wednesday ori oke alabiamo ni ona irese gbogbo olokada lo mo be to ba de lowo moto day one stop Oyarugbole Sagari village ni ago meje aro ni ojo Wednesday won ma gbe wa sori oke like gba 1 naira lowo re mu ororo kan dani o won gbagbe o mu reti re ni oruko Oluwa oro re dayo ilerise go
5: lodun yi emi ga
6: Tẹ̀lé ní gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
7: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná ọ̀nà ni. Tó o bá jí, gbogbo ara máa romí. Iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò ọ̀run sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú. Mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀run ti wá sú mi.
8: Àgbo yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ń ṣọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 070-64-60-6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe wòsàn.
9: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì o ma n jeun to je nipa ago ara eniyan lo ma n gba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
4: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te on ki yin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o agbada ma wo alaafia ara wa niran agbada moju tu ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura baya wa wa fe bere one lowo mi abo ni marakan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19
9: e seun baba amo ipe ohun teyin ma ngba ni nimo le lori ile ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
4: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni wo wa nri ninu ara ti e nwo to ngba mi ninu ile elomin ni to ba ti sun to ba ti je bayi laaro lo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro hun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si

0: ni lu akura ero ba ni soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 ika yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko ti e le dagbe elomi o le darin afi ko se ma fi opa sikete ese tabi to ba fe jade ko mo se ma fa jade elomi ati soro re isoro ni agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun ba si ma kan ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun ise ara ni mo fi so pe ka gbun eju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta saloru ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba okeogun ni number 4 dudu yemi lane opposite oyemegun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh samu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile o ni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe lagun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
1: esho baba mo fe bere ibere kan lowo yin se ounje ti an je lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
0: o se atokun ibere to bere yi ibere to da ni eje ka wa na sakese awon kan ta an je lasiko yi àtàwọn nǹkan tá a mú báwọn nǹkan yìí ṣe dá a tó tí wọn dùn tó bẹẹ náà ló ń ṣàkóbá fún àgọ ara wa ẹlòmíì iṣẹ ìjókòó ló ń ṣe bẹẹ ẹlòmíì iṣẹ ìdúró ló ń ṣe bẹẹ ẹlòmíì wàhálà lọsànán wàhálà lóru ni bẹẹ ẹlòmíì bá wà wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kọ́ kẹ́ ẹ̀ máa gbó pé gbogbo ara ní wọ́n bẹ́ẹ̀ mi bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíọ́ bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ̀sìn àwọn àwọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fẹ́rẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní í yọ̀ òun lẹ́nu lẹ́nìí ẹlòmíì á ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá ajá àǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dudu yemi lane opposite oyemekun grammar school ní.

0: ìlú Àkúrẹ́ bóyá òun fẹ́ bèèrè ọ̀nà àbọ̀ onímọ̀ràn kan tó fẹ́ bí mí sá pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó ò tí ì báyìí tọ́jọ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtegbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtegbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbódé kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 60 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ̀ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ nítorí àmọ́ fi ní kẹ́yìn ní ọwọ́ àjẹ àǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ́n tó náà bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ńbẹ̀ la wà àní fara nira wa báyọ̀ fẹ́ bèèrè ọ̀nà tàbí onímọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 60 64 19 07 60 60 64 19 bẹ́ẹ̀ lẹ́lòmí yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ bèèrè ọ̀nà tàbí onímọ̀ràn tó o fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 19 07 60 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó rí gbà.
1: a ò mọ tí ẹ rí onígboro lẹnu ọjọ mẹta yìí. wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsanra iná ọ̀nà ni tó o bá jí gbogbo ara máa romí tí ìsanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú kòrónà báyọ̀ jẹ ayé ọ̀hún ti wá sú mi. tó ń fi wí àtegbò ń ṣọmọ ara yín lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìgbọ́n náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtegbò ń ṣèwòsàn.
2: Libẹ̀ libẹ̀ má fọwọ́kọ̀.
3: ADABA
2: ADABA
4: Àtìwé màmá bí square.
5: Mágé kú lílé.

0: eléyìí ni mo fi ń kíwa káàbọ̀ sí orí ètò ní òyí ọ̀la fún tòní èyí tí ìjọ àpọ́sẹ̀lẹ̀ ti kristi cac marveland ministry ṣe onígbọ̀wẹ́ ìránṣẹ́ ọlọ́run alààyè prophet adésínà jẹ́ adéjùmọ̀ àfẹ́rẹ́ jésù ni ọlọ́run máa ń lò fún wa lórí ètò yìí bàbá tún ti wà níkalẹ̀ láti bá wa sọ ọ̀rọ̀ ọlọ́run matthew adékúnlé ọ̀làdéjì lorúkọ tèmi o tí gbogbo èèyàn ń pè ní òdòdó ó yá ẹ jẹ́ kí àwọnú ètò ọ̀hún lọ.
1: Jésù wípé ẹ wá sọ́dọ̀ mi gbogbo èyí tí ń ṣiṣẹ́ tí a sì di ẹ̀rù wọlé lórí ìṣèlérí ìsinmi fún ọkàn wa. Ìjírò èyí tá a ṣe ń kú gbogbo ènìyàn láti darapọ̀ mọ́ wa ní àwọn àkókò ìsinwa wọ̀nyí nínú ìjọ wa. Christ Apostolic Church Marveland Ministry olú ìjọ wa yìí wà ní kìlómítà 1 Àkùngbà Road Súpárì Àkókò bákan náà nílùú Adó Èkìtì. Ìjọ yìí wà lẹ́yìn Second Mass Ìṣọ̀kan Street Ìta Ẹkùn Odò Adó Èkìtì àtàwọn ẹ̀ka ìjọ wa míì níbi tọ́lọ́run ti ń dábìrà. Ìsìn ọjọ́ ìsinmi wa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láago méjì sí mẹ́jọ àárọ̀ nígbà tí sìn ọjọ́ ìsinmi gangan ń bẹ̀rẹ̀ láago mẹ́jọ àárọ̀ sí mọ́kànlá àárọ̀. Ìránṣẹ́ ọlọ́run prophet adésínà jẹ́ adéjùmọ̀ ni ọlọ́run kó kọ́kọ́rọ́ ìjọ yìí lé lọ́wọ́ fún àdúrà àti ìgbaniníyànjú. Ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 0706119572 tàbí 0805646211. Má bọ̀ wá gba ìgbàlà ìmúláradá ìtúsílẹ̀ àti ìdáǹdè lọ́wọ́ Jésù nítorí pé Jésù ni Olúwa.
0: Àwọn ètò ìsìn àti ìpàdé àdúà ní CAC Marveland Ministry òun lẹ ti gbọ́ yẹn. Ọ̀yá ẹ jẹ́ máa kí bàbá káàbọ̀ sí orí ètò níwòyí ọ̀la fún tòní.
2: Alleluia.
3: Alleluia.
2: Alleluia.
3: Alleluia.
2: Alleluia.
3: Alleluia.
2: Ẹ̀yin Jésù lógo.
3: Ogo.
2: Orin kan ní gbogbo ọ̀nà lẹ fi ṣe.

0: ẹ̀yìn àrọwọ́ rẹ̀ sí rere. Ọlọ́run ó máa ṣe. Ògo ni fún orúkọ rẹ, ẹni ńlá ní Sioni. A tún dúpẹ́ fún ọ̀sẹ̀ yìí o, a tún dúpẹ́ fún ààbò ẹ, a dúpẹ́ fún àánú ẹ, a dúpẹ́ fún orí ọ̀fẹ́ ẹ, a dúpẹ́ fún ìwàláàyè ẹ, a dúpẹ́ fún àdúró tiẹ. Mo dúpẹ́ lórí gbogbo ọkàn tó ń gbọ́ mi lọ́sọ̀ọ̀sẹ̀. Mo dúpẹ́ lórí àwọn ọmọ Ọlọ́run tí wọ́n bá wa lọ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run yìí. Mo dúpẹ́ lórí àwọn tó ń fi àdúrà ràn wá lọ́wọ́. Mo dúpẹ́ lórí àwọn tó fẹ́ràn iṣẹ́ ìránṣẹ́ wa. Ọlọ́run á yin ológo gba ọpẹ́ wa.
1: Jésù
0: gba ẹ̀yin wa.
2: Amí.
0: Gbogbo ẹ̀yin ará ilé mo gbàdúà, o ní mọ ìkorò.
1: Amí Jésù.
0: Ibi ò ní dé bá.
2: Amí.
0: Ọgbẹ́ ò ní bá.
1: Amí Jésù.
0: Àìsàn ò ní dé bá.
2: Amí.
0: Orí ẹ̀ ò ní dàrú.
1: Amí Jésù.
0: Wàárí àánú gbà.
2: Amí.
0: Ó máa dára fún wa.
1: Amí Jésù.
0: Ó máa ṣe rere.
1: Amí.
0: Ọkàn ẹ máa balẹ̀.
1: Amí Jésù.
0: Gbogbo ibi tá ti rò bóyá ó máa tẹ́ lórúkọ Jésù. Àánú máa sọ̀rọ̀ fún
1: wa. Amí Jésù.
0: Jésù olúwa wa.
2: Amí.
0: Mo kí gbogbo wa. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbà. Mo kí wa pé a kú àsìkò tá a wà yìí. Lórúkọ Jésù, Nàìjíríà máa làájá.
1: Amí Jésù.
0: Orílẹ̀-èdè máa làájá.
2: Amí.
0: Ondo State máa làájá.
2: Amí.
0: Gbogbo àgbáyé máa làájá.
2: Amí.
0: Ìdílé kọ̀ọ̀kan máa làájá.
2: Amí Jésù.
0: Orí àfitá bákan ń tara wa báyìí, kò síbi tí nǹkan ò ti máa ṣẹlẹ̀. Kò sẹ́ni tí nǹkan ò ń ṣe báyìí. Ẹni tí ò ṣàìsàn, ò ń ṣàìsàn owó. Jẹjẹ mọ̀ pé àìsàn owó gan olórí àìsàn ni o. Òun gan lórí àìsàn tó bá ń rìn tó náwó dání gbogbo kan rìn lásán ni. Ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn kọ́ là ń lọ. Ohun tí mo ṣàgbàdúà ni pé gbogbo ohun tó dé bá wa lásìkò yìí, Olúwa máa mú wa làájá. A dẹ̀ máa borí. Mo kí wa ní ọmọdé, mo kí wa lágbà. Ẹ̀yin ọmọ Ọlọ́run, mo ń fi àsìkò yín pè yín sípàdé àdúrà ńlá tí mo ti ń sọ láti bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn. Jericho must fall. Jericho must fall. Ó máa bẹ̀rẹ̀ ní ọjọ́ 28

gbọ́nán tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ó gbọ́nán tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn nìkànnì Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlàràmọ̀ kí n la wà tá a ti ń gbọ́n sátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó ní ẹyẹ ká a ṣe o. Ẹyẹ ká a ṣe o ìka yókò níka bó bá yá ẹyẹ ká a ṣe. Ìka yókò níka bó bá yá ẹyẹ ká a ṣe. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó ní ẹ sọ fún gbogbo ṣèkàṣèkà. Ẹ ní kí wọ́n lọ jáwọ́. Torí pé kí ni ọjọ́ kan ń bọ̀ iná ọmọdílẹ̀ lẹ́yìn asusu jẹ. Àkùkọ kẹyìn ọmọ kọ lẹ́yìn ọmọ ẹ̀dá. Asán nílé ayé. Àfọ́bà fílẹ̀. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó ní fún dí èyí gbélé ayé kó ṣerere. Ó gbóná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọtẹ́mì jẹ́ o. Àtún ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wà nù. Lórí bẹ̀m̀bẹ́ ròyìn. A tún mọ jálẹ̀ bí àpò yèrè. Ó gbóná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ó yẹ jẹ́ bẹ̀rẹ̀. Àwọn ròyìn ọ̀hún ká mọ mú wá lọ́kọ̀ọ̀kọ̀ èjèèjì. Bó ṣe ti ń jáde. Ó gbóná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn àkọ́kọ́ rèé ọyọ ẹgbọ́. Àwọn panápaná wọ́n yọ òkú bàbá kan. Bàbá ẹni ọdún 52 wọ́n yọnu kànga nípínlẹ̀ Kwara. Ó gbóná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọkọ àtìyàwó àtàwọn ọmọ mẹ́ta wọ́n gbẹ̀mí mi. Gẹ́gẹ́ bí táǹkì bó ṣe ti wó lu ilé wọn nípínlẹ̀ Enugu. Ó gbóná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi kélé òfin gbé àwọn afurasí mẹ́rin kan. Èyí tó jẹ́ pé wọ́n mú wọ́n ṣe fàyàwọ́ ọmọ nípínlẹ̀ Abia. Ọgbà bẹ́ẹ̀ nípínlẹ̀ Abia lélẹ́yìn náà. Àwọn ọlọ́pàá wọ́n ti mú ọkùnrin kan eléyìí tó sá ìyá rẹ̀ tó sapa. Ó gbóná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ó yẹ tún gbọ́ eléyìí. Èdùmàrè má jẹ́ kí àsìta àbọn má jẹ́ kọ́ bá wà. Àsìta àbọn lọ́mọ̀ ṣekú pa ọ̀kẹ́kọ̀ọ́ kan tó ti wà ní 400 level ní fásitì ìpínlẹ̀ Niger. Ó gbóná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn ọlọ́pàá wọ́n fi kélé òfin gbé àwọn afurasí kan. Èyí tí wọ́n ń gbìyànjú láti jí bàbá 50 ọdún kan tí wọ́n fẹ́ jí gbé. Ó gbóná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.

0: ọmọ ọdún mẹ́rìnlá tó jẹ́ obìnrin òun lọ jẹ́ pé iná ló ti jó báyìí. Bó níná ṣe jó, kí ló ń tó ṣẹlẹ̀? Ẹ kúkú gbọ́, ìpínlẹ̀ Imo òun ló ti ṣẹlẹ̀. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Èyí àtàwọn kòkòrò ìmíì lẹ́gbọ̀n lọ́sàn-án tòní. Ọyẹ wà nǹkan kan fìdílé ẹja túnjọ jẹ̀gbádùn ẹ̀. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
1: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo Èkìtì, Ọ̀ṣun àti gbogbo agbègbè rẹ̀ pátápátá, oríire ló wọlé yìí, ayọ̀ abara tíntín. Family Arena ló máa rán mi sí gbogbo ènìyàn o, àti pàápàá ọgbẹ́ni tí ń ta báàgì ra báàgì ra bàtà tó ń ta aṣọ, àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta retail. Ìta àwọn alùsókòtò rèé o, lápò ṣòkòtò wa lákùrẹ́ olóye mẹ́kùn. Fún ọgbẹ́ni tí ń ra rárá tú tà, bàtà, aṣọ, báàgì obìnrin, báàgì ọkùnrin, báàgì àgbẹ̀ travel, bíi bọ́ọ̀sì lórí ranran, àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun, tó fẹ́ ra báàgì àti gbé lọ sí ìlú òyìnbó, tàbí àwọn tó fẹ́ rárá tú tà, tí wọ́n fẹ́ ra hóṣèèsì. Ẹ máa bọ̀ ní wìtìwìtì ní Family Arena, torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ti ń bẹ lórí gbogbo ọjà tẹ bára lọ́dọ̀ wa o. Family Arena wà ní Oyin's Building, opposite Mobile Bank, Adeshida Road, Àkúrẹ́, tàbí kí ẹ máa bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní ìdójúkojú First Bank after Texaco. Bí ẹ bá lọ sí ẹ̀sọ́ Làkúrẹ́, fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà, aṣọ, báàgì, aṣọ ọkùnrin, bàtà ọkùnrin, tó fi máṣọ ọmọdé, bàtà ọmọdé, báàgì ọmọdé, báàgì gbére ìlú òyìnbó, tàbí báàgì gbé lọ sóde, ẹ máa pè wá sórí nọ́mbà yìí 08037453497. Family Arena, iléeṣẹ́ tọ́pẹ́ òkè yọnu sí, tó sì ń ṣe bẹ́ẹ̀ yọnu sí gbogbo ènìyàn.
5: Yìí ga, ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ìròyìn ilẹ̀ gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ògbónánú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà ilé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà ní pẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road, Àkúrẹ́, tàbí kẹ́ ẹ péjọ ọ̀dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08069046714.
0: Ẹ káàmọ̀ padà láti òkè lọ́hùn, ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọyẹ ẹjẹ́ bẹ̀rẹ̀. Ìròyìn àkọ́kọ́ láti ìpínlẹ̀ Kwara. Àwọn àjọ panápaná ni wọ́n ti dóòlà ná jẹ́ pé wọ́n ti rí òkú ọkùnrin kan ẹni ọdún 52 nínú kànga tó kó sí nípínlẹ̀ Kwara. Ọkùnrin ẹni ọdún 52 Alaba Ayẹni ni wọ́n ti rí òkú rẹ̀ báyìí nínú kànga kan nílùú Ìlọrin tí Sùlùlù ìpínlẹ̀ Kwara. Àjọ panápaná ní ìpínlẹ̀ Kwara ló fojú ọ̀rọ̀ ìlédenu àtijáde tí wọ́n fi ìta lónìí lónìí nípasẹ̀ ntọ́jẹ́ agbẹnusọ àjọ náà Hassan Adekunle. Ó ní àjọ panápaná ni wọ́n lọ yọ òkú Ayẹni náà nínú kànga eléyìí tó jẹ́ pé wọ́n ní òkú sí ní ìlú Ìlọrin ní ojú ọ̀nà Asa Dam. Gẹ́gẹ́ bí àtijáde ọ̀hún bí wọ́n ti ti wí, wọ́n ní àjọ panápaná ni wọ́n gbọ́ ìròyìn náà tí wọ́n tètè lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀. Àní lẹ́yìn ìgbà tí wọ́n débẹ̀ ni wọ́n ti rí òkú ọkùnrin náà tí wọ́n sì yọ òkú ẹ̀ jáde nínú kànga. Wọ́n ní wọ́n ṣe ìdámọ̀ ọkùnrin ọ̀hún, wọ́n pọ́kọ rẹ̀ ní Alaba Ayẹni, ẹni ọdún 52 ni. Wọ́n ní ohun tó ṣokùnfà bí Ayẹni ọ̀hún bó ti bré bọ́ sínú kànga òun náà ni wọn ò tí ì le fi ìdí rẹ̀ múlẹ̀ báyìí. Ṣùgbọ́n àwọn ọmọ kéékèèké ní agbègbè ọ̀hún ni wọ́n sọ pé wọ́n rí òkú ẹ̀ nínú kànga náà, tí wọ́n sì lọ pé àwọn àgbàlagbà pé ẹ wá wo ohun tójú wárí o. Ìwé ìròyìn Punch onúgbe jáde lọ́sàn-án tòní. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí náà kọ́ làwọn ọba kọ́ má jẹ́ àgbélẹ̀fọ́ gbélẹ̀fọ́rùn rọ̀. Ó kéré tán èèyàn mẹ́fà tó fi mọ ọkọ àtìyàwó kan àtàwọn ọmọ mẹ́ta ni wọ́n ti gbẹ́mímì ní ìpínlẹ̀ Enugu. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ní táǹkì omi eléyìí tó wà ní orí òrùlé wọn, ó ní ọlọyẹ̀lú tí ó sì jẹ́ pé wọ́n kú nínú ilé ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ yìí ó ná wáyé ni ilu kan eleyi ti won pe ni Newata ni ijoba ibile Angu nipinle na awon ti isele na ti won soju won won so fun awon oniroyin wi pe kini eleyi to je agba omi na in latari ojo eleyi toro ono fe to si bo si ile na yi to je pe owo ile ohun to si wo lu won lori ani ati oko ati yawo to wa ninu ile na ati awon omo meta to fi mo grandma won ona je pe won ku sinu isele na o gbona nu otutu leyin bembe royin won lo mo odun merin kan onikan ni oku ti won si yo nbe iwe royin premium times onugbe jade losan tonin

0: gbọ́nà nu tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọyẹ́ tó gba ilé láti ìpínlẹ̀ Abia ni. Àwọn ọlọ́pàá wọn ti fi kélé òfin gbé ọkùnrin kan yìí tí wọ́n ní ọ́sà ìyá rẹ̀ lọ́ sapá. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Abia ló ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ìṣe ni afurasí kan tó jẹ́ apààyàn òun ni wọ́n ti fi kélé òfin gbé báyìí tí wọ́n pokọ rẹ̀ ní Livingston Nwakama èyí tí wọ́n ní ó ṣekú pa ìyá tó bí lọ́mọ tí wọ́n porúkọ rẹ̀ ní Nwagbe Nwakama. Wọ́n ní àdá òun náà ló jẹ́ pé ọ̀sà obìnrin náà lọ sapá níjọba ìbílẹ̀ Obingua ní ìpínlẹ̀ Abia. Iléeṣẹ́ ọlọ́pàá wọn tó fi léde wípé lọ́gán tí àwọn ikọ̀ elétò ààbò tí wọ́n dé agbègbè ọ̀hún ni wọ́n dóòlà ẹ̀mí afurasí ọ̀hún lọ́wọ́ àwọn èèyàn torí pé ìṣe ni wọ́n fẹ́ nà pa. Alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Abia yìí DSP Murrain Chinaka ó fìdí ìṣẹ̀lẹ̀ ó fi múlẹ̀ fáwọn oníròyìn lásìkò tí ó ń dáhùn ìbéèrè wọn. Gẹ́gẹ́ bí ó sì ti wí oníṣe ni wọ́n gbọ́ ìròyìn ọ̀hún tí wọ́n sì tètè lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀. Wọ́n ní lọ́gán tí wọ́n débẹ̀ wọ́n ní àwọn afurasí ọ̀hún ni wọ́n rí àdá lára obìnrin náà eléyìí tó jẹ́ pé wọ́n ti sa tó sì sapá. Wọ́n ní òkú ẹ̀ ni wọ́n rí nílẹ̀ wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé wọ́n gbé lọ sí ilé ìwòsàn ṣùgbọ́n ibẹ̀ náà ti sọ wípé ó ti gbẹ́mí mì tí wọ́n sì gbé òkú ẹ̀ sí ibùdó ìgbókùpamọ́ sí. Wọ́n ní kódà àwọn èèyàn níṣe ni wọ́n ya lu afurasí ọ̀hún tí wọ́n fẹ́ nà pa ọpẹ́lọpẹ́ àwọn ikọ̀ elétò ààbò tí wọ́n gbé. Ìwé ìròyìn Daily Post ló gbé jáde lọ́sàn-án tòní. Ìpínlẹ̀ Abia ibẹ̀ náà mo sì wà. Ọwọ́ tẹ àwọn afurasí mẹ́rin kan tí wọ́n ní wọ́n lọ jí ọmọ lọ́dọ̀ obìnrin eléyìí tó ń ṣe gángan kan nípínlẹ̀ Abia. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Abia ló ti fi kélé òfin gbé àwọn afurasí mẹ́rin kan tí wọ́n lẹ̀ dé àpòpọ̀ láti jí ọmọ tí wọ́n ti ṣe fàyàwọ́ ọmọ lẹ́yìn tí wọ́n ní wọ́n jí ọmọ oṣù mẹ́rin ọmọ ọjọ́ mẹ́rin jàì eléyìí tó jẹ́ ọmọ tuntun ní àkàtà ìyá ẹ̀ èyí tí jẹ́ pé obìnrin ọ̀hún. Wọ́n ní onígangan ni obìnrin náà tó bí ọmọ ọ̀hún. Alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà yìí ni DSP Nurrain Chinaka ó fìdí rẹ̀ múlẹ̀ nu àtẹ̀jáde tó fi ta lónìí. Gẹ́gẹ́ bí afurasí àwọn afurasí ọ̀hún ni wọ́n ní ọkùnrin méjì obìnrin méjì òun náà ni wọn. Wọ́n dákọ wọn wọ́n ní Gladys Nathaniel Victor Ndoku àti Chijioke Obunwa tó fi mọ Oyenoro Chinwe. Gẹ́gẹ́ bí wọ́n sì ti wí wọ́n láwọn ikọ̀ elétò ààbò ni wọ́n gbé ní olobó táwọn tí wọ́n sì ní wọ́n fi kélé òfin gbé àwọn afurasí náà o. Wọ́n ní àwọn afurasí ọ̀nà lẹ̀dí àpòpọ̀ láti jí ọmọ oṣù ọmọ ọjọ́ mẹ́rin eléyìí tó jẹ́ pé ìyá rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bí wọ́n ní ìyá ọmọ náà ìlọ́jẹ́ ọlọ́dẹ orí tí ó sì jẹ́ wípé yìí ṣe ni wọ́n gbé ọmọ ọ̀hún tí wọ́n fẹ́ lọ tà á fún ẹlòmíì ibẹ̀ òun lọ́wọ́ ti bà wọ́n. Ìwé ìròyìn The Sun òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná nu tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Mo tó kó ń bẹ̀ ibo ni kí n tún lọ. Èdùmàrè má jẹ́ kí àsìta àbọn má jẹ́ kọ́ bá ni. Àsìta àbọn náà ló ti ṣekú pa akẹ́kọ̀ọ́ kan tó jẹ́ ti fásitì Niger. Ismail Magaji òun náà lorúkọ rẹ̀ wọ́n ní ó ń gbìyànjú láti fẹ́ ṣe ìdánwò èyí tó jẹ́ àṣekágbá ní iléèwé Ibrahim Baramosi Babangida University tó wà ní Lápàì ní ìpínlẹ̀ Niger níbi tí àsìta àbọn tí wọ́n ní ó ti lọ dá ẹ̀mí rẹ̀ légbodò. Ìròyìn fi ni pé wọ́n ní wàhálà kan òun náà ló ń wáyé lórí ìjà àlàálẹ̀ nílùú ọ̀hún níjọba ní Bogu Kingdom níjọba ìbílẹ̀ Bouza nípínlẹ̀ náà tí wọ́n sì ní eléyìí ló ṣokùnfà bí àwọn ikọ̀ elétò ààbò kan bí wọ́n sì ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ìbọn kó tó di pé ìbọn ọ̀hún ọlọ́ba ọkùnrin náà tó sì ti bẹ̀gbẹ́ mímì. Ànímọ́gàjì ọ̀hún ń lọ́jẹ́ pé ó wà ní àyíká ilé ìwé náà níbi tí ó ti fẹ́ ṣe tó ti tẹ́ pé ó ń gbáradì fún ètò ìdánwò kó tó di pé ọwọ́ gbẹ́ mímì. Ìwé ìròyìn Punch onógbe jáde lọ́sàn-án tòní. Ó gbóná nu tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí náà tó tún wà lọ́wọ́ mi láti ìpínlẹ̀ Akwa Ibom. Ọmọ ọdún mẹ́rìnlá kan tó jẹ́ obìnrin o ni iroyin fi ni pe nse ni o jona koja didamo nigbati o wa ni odo anti re kan iyi ti o wa ni ijoba ibile ngo apala nipile imo iroyin fi ni pe enikan to je oniroyin ati aja afeto omoniyan chidi bubi okema inu foju oro ilede ninu ati jade to gbeta sori itakun facebook re won ni ogbeni okema ina ni o je pe won ni o lo so oro na ni ile ise olopa ti won si bere iwadi ni oweri lori isele nkoja awon aja afeto omoniyan won ni won ti dide si oro nbayi o gbona no tutu leyin be nbe royin payment times onugbi dade losan tuni
1: 0816251999 0816251999
0: Amio 0816251999
2: Ogbonanu
0: O tutu leyin be nberuyin
2: Ogbo mi jo da iku eto
0: Eseun
2: Today ni ladoke aro oyins
0: Oya n gboyin
2: Baba to mu ni kanga yen kon se wa de dada ko ma je pe awon lo ju sibe biya ronu lo de je ko baba jura e sibe ni kon se wa di be dada
0: Eseun 0816251999 Ogbonanu
3: Hello
0: Ogbonanu
3: Atasto
0: Eseun
3: Ah omo to ku yen iku omo yen modo mi
0: Mo
3: pa won ya pedu
0: Eseun Ese adupe o

0: Live it.
1: Marco Walker.
2: Eddie ABA.
1: Eddie 9 Adabar.
3: Eku dede wo yo eyin temi
4: emi fe mi alagbo lo soro ti office mi wa ni solo junction legbe democracy park
5: ama balẹ si ibu gbogoda ni prince akins hotel sectoria road ni on the 19th di on the 23 ni september osu kẹsàn-án ta wa yi
3: ewo obirin to ti wa nile oko latojo pipe to je pe ore ni pe ranise ma bo lojo fe mi alagbo to je pe osoosu ninu re baje to wa nipa kini itu ti wa wa ma bo ko si ronu fun omo tabi iwo obirin to je pe nkan osu re se lo nle tabi se lo ndi a ru eleyi o da to fun o ni banuje okan ma bo lodo wa number wa re 07065326843 lekan si 07065326843 awon ogun to poju owo wa nibi ma bo lodo emi fe mi alagbo kini ojo ri re 30 ni 40 ni 50 ni 60 even 70 papa kilode awon baba wa to wa laye ojo yen to je pe won ni awo merin marun mefa kan de soju se won laarin won iwo ma bo lodo fe mi alagbo iwo to mo ngba bi ronaldo tabi messi ma bo ko wa gba ogun to poju owo lodo fe mi alagbo awon miran wa ma jade ni orun lo to bi e meta e merin e marun e mefa ah urele yo da fa go ara wa e ma bo ke wa gba ogun to poju owo lodo emi fe mi alagbo number wa re lekan si 07065326843 iwa kunrin to le gba po lori papa dara dara ah kilode mo kole mo ra moto inu lo si papa du si mi ah oruko bayo le je kinu obirin dun ti wo ba le gba po lori papa dara dara pelu aya re nile a pa lo se munu e ma se dun inu lo di so dara iwa ma bo lodo emi fe mi alagbo awon omiran ati yagbe ah kini yan ti ah kí ló ń bọ̀ lẹ́rù láti mọ̀ fòyà a tó fún ọ ní ìfọ̀kànbalẹ̀ kí ló dé máa bọ̀ lọ́dọ̀ fẹ́mi alágbo lágbára ọlọ́run ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa àwọn ọkọ àti dìde nípa ara ẹni pọ́bẹ̀mù ọ àti gbéra ẹ̀hún ẹ̀rọ mi àwọ ẹ̀yìn mi kí ló ṣe é lẹ́yìn máa bọ̀ lọ́dọ̀ èmi fẹ́mi alágbo nípasẹ̀ ẹlẹ́dùnmarè ìwọ yóò rí ìwòsàn nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07065326843 ọfíìsì wa wà ní ìsọlọ road níwájú democracy park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí central mosque.
4: Àwọn kan á ní pé kan rò lágọ̀ọ́ra wọn. Àwọn kan á ní pé ọkàn já wọn jẹ lára. Àwọn kan á ní pé inú wọn ń gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa ìṣẹ́lẹ̀dùnmarè máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
6: Ẹ kú dédé ìwòyí o, èmi Ayafẹ́mi Alágbo ló ń kín tí ọ́fíìsì wa wà ní ìsọlọ junction ní ẹgbẹ́ democracy park ní Àkúrẹ́.
7: Kábà balẹ̀ sí Prince Akins Motel ní Sectariat Road, Ìbọ́kọ̀dá ní on the 19th títí di on the 23rd nínú oṣù September tí a wà yìí.
6: Tabori ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó rẹ̀ yàn pé rọníṣẹ́ máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá yóò simẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbo. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbo dì sín máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọ́kọ mi ní ilé iṣẹ́, à ń retí yín.
3: Bí ìyàwó mi ṣe sọ ni, bẹ́ẹ̀ ló ṣe rí o, bẹ́ẹ̀ ló ṣe rí, ẹ ò pẹ́ ẹ̀yin obìnrin ló mọ̀kọ́ tó ń ṣe obìnrin o, àwọn ọkùnrin náà ló mọ̀kọ́ tó ń ṣe ọkùnrin. So ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní ilé iṣẹ́ wa, ẹ ò rí mi, ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
5: Ní on the 19th di on the 23 ní September oṣù kẹsàn-án ta wà yìí ìlú Ìgbọ́kọ̀dá ní Prince Akins Hotel Sectoria Road.
3: A ní ọ́fíìsì ilẹ̀ Haúsá, níbo nílẹ̀ Haúsá, mo ní sí Jẹ̀mẹ́tà ní Yọ́là. Ibẹ̀ ni ọ́fíìsì mi wà. Mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu State nílẹ̀ Ibo. Àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́nu wá jà fàní Fẹ́mi Alágbo. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ń dúpọ̀ lọ́kàn tẹ́ni pé Fẹ́mi Alágbo aṣẹ́ o, Ògùn tẹ fún wa, ó ń bá wa lára mu. Ọlọ́run ló ṣe o, Fẹ́mi Alágbo kan. Ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà, gbogbo nǹkan tó bá ṣe yín, màá ṣàyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ̀ nípa àṣẹ Olódùmarè. Gbogbo ohun tó

0: ọjọ́ kẹrìnlélógún oṣù kẹsàn-án ọdún 1927 ọ̀yẹ́là ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ rokoṣo àbí ọmọ titun jòjòló ọmọ náà ológun dúdú ìkàrẹ́ ọlọ́run tó gbé ọmọ yìí máa dàgbà láti di bàbá oníkọ́rẹ́nsì bàbá túrú ẹ̀wẹ̀ lẹ́yìn ọdún mẹ́rìnlélọ́gọ́rin 74 years tó nítumọ̀ láyé ìyẹn lọ́dún 2001 bàbá ọmọ kílẹ̀ ayé bó dègbò ṣe ẹ mọ́ kú ojú òpó dí àfẹ̀rẹ̀mọ́jó lẹ́nu ṣàǹṣọ̀fọ̀ ó ti wá pé ọdún márùndínlọ́gbọ̀n 25 years lónìí síbẹ̀ bí àná ni lórí lójú wa bàbá wa ológun dúdú ìkàrẹ́ ọlọ́run tó gbé àwọn ìlànà rere tí ẹ fi ẹsẹ̀ wálé ńlá wa máa ń tọ̀ títí dòní olónìí a ò sì kábàámọ̀ ẹ̀ ojú tí ẹ fi ń ṣọwọ́ ẹ mọ́ fi sùn lọ́run o gbogbo ẹbí ará ọ̀rẹ́ ńlẹ́ ń ṣe léde lẹ́yìn bàbá túrú bàbá oníkọ́rẹ́nsì káre o.
1: ọmọ atamátàsé ọmọ talisun ń gbé ọkà mẹrìndínlẹ́ lọ́mọ sí ọmọ tì lérò ọmọ ajíbọ́ba rẹ.
0: máa sọ olùfẹ́ títí dọjọ́ àjínde típínyà òní símọ̀ bàbá wa ológun dúdú ìkàrẹ́ ọlọ́run tó gbé ọ̀gbẹ́ni délé ọlọ́run tó gbé ló ń kéde lórúkọ gbogbo ẹbí pátá.
2: ẹ yọ ìyanra òyìnkun èkìtì kété ẹmí ọmọ orin gorosó èkìtì rúmọlẹ kẹjì bá wẹrẹ ni wẹlé èkìtì wọ fẹrẹ rulé lọlọ ka múrọ ọlọrun abọlú sí díkì ẹ wọ fẹ ra tẹlifíṣàn ni o wọ fẹ ra fáànù ni o wọ fẹ ra deep freezer wọ fẹ ra washing machine wọ fẹ ra microwave wọ fẹ ra ro kitchen gas cooker and co ẹ yọ abọlú sí díkì ẹ yọ wọ yọ asan díẹ díẹ kan dẹ gba nẹ èlé èlé lórí wọ yọ san lóṣooṣù wọ yọ san lọsọọsẹ kó a ti san ọrẹ dáárín àgbéhun kọ yára kọ tí ó ti yé ọbẹ̀ náà rọrùn yéyéyéyé láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ lidanko plaza lajilosun lado èkìtì ẹ owó ọkàn sí ọ pẹ̀lú nọ́mbà 07074843351 yémi pé lẹ́ẹ̀kan sí 07074843351 tí ó ti yọ jáde rúlé o.
3: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ ládàbà. Ọjà ọdún ti bẹ̀rẹ̀.
4: Ọjà ọdún ti dé. Àdàbà gbé.
3: Kí lẹ ń tàṣà? Kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde. Lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá ta yọ orílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́. Ètò ọjà ọdún òní Classmate. Tó bá débi kápò olówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngbọ̀n.
5: Oya ẹ máa bọ̀ wá o.
4: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé.
3: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìtà mẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station lọ́ba Déṣídà Ròdù Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà á jì jó ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344. Grace 08032474686. Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
6: Kábíyèsí.
7: Ṣé wa ni àṣà wa ni láti máa parapọ̀ sọ́dún ìbílẹ̀ wa lọ́dọọdún? Èyí la fi ń pe gbogbo ọmọ olùgbé àti olùfẹ́ ìlú Àkúrẹ́ láti wá darapọ̀ sọ́dún ìbílẹ̀ wa. Ilé ìfúnta 2026 ọdọọdún ni sáko rúwé tọdún yìí òye. Ẹgbọ́ látẹnu kábíyèsí His Imperial Majesty Ọba Aládé tó yìnbọn Ògúnladé Aládé Lucy ọdún dúkẹ́ jì aṣọ dédé ẹ̀rọ pẹ̀sẹ̀. Deji and Paramount Ruler of Akure Kingdom.
8: Mo kí dédé ọmọ Àkúrẹ́ yàrá kàálù dalẹ̀ ilé ìfúnta dẹ̀ bọ̀bá yìí o kété ni mẹ́wálẹ̀ o àti ẹ̀ráhẹ̀ lulo òyìnbó pátápátá kí ẹ á lé wọ̀tìwọ̀tì ẹni tàyò gbèsàjò ìyàn lè yá bá mi ṣe ọdún ilé ìfúnta o ìṣeré o Àkúrẹ́ àgbẹ̀ kékeré o.
7: kí ló wá ń dúró dé. maṣọ mú bàtà ẹ kó já darapọ̀ nínú ọjọ́dún ilé ìfúnta 2026 yìí bẹ̀rẹ̀ látọjọ́ kejìlélógún sọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù tá a wà yìí ó máa lágbára láàdù gan níbi tí gbogbo àwọn ẹkọ àtijọ́ ti mọ ríra kí àwọn káàbọ̀ ipò tọ́jọ́ mẹ́ta ojú ẹ̀rẹ́ àwọn èèyàn jàǹkà tó làmìlaka lórílẹ̀-èdè àgbáyé ni ó mọ darapọ̀ nínú ilé ìfúnta tọdún yìí ọ̀pọ̀ àwọn àlàkalẹ̀ àtètò ló ti wọlé mọ́ jẹun fi pàtàn fún ọ ilé ìfúnta 2026 oya let's go.
9: Ìròyìn ayọ̀ dé o fún gbogbo àwọn tó ti kẹ́kọ̀ọ́ jáde girama tó ní àfojúsùn láti tẹ̀síwájú bóyá ohun tó gbà ní jáàbù kéré tàbí ìwọ ò tiẹ̀ ṣe é rárá ó yá ẹ máa bọ̀. The Heritage College of Education Unnao Owo tó ní ìbáṣepọ̀ pẹ̀lú Adékunlé Ajásẹ́ University Àkùngbé Àkókó ti ń gba akẹ́kọ̀ọ́ tuntun wọlé báyìí o. Ohun tó kọ̀ nílò ni 5 credits ní O level. O lè yàn láti ní bachelor's degree ní èyíkéyìí nínú education, arts, sciences, social sciences, vocational and technical education, guidance and counseling, early childhood education, educational management àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. O fẹ́ ṣe é ní full time, part time tàbí sandwich yan èyí tó fẹ́. A tún ní NCE, PGD, Remedial Studies, Entrepreneurship Training, JAMB Coaching and Secondary School Programs. máa jókòó sílé máa fàkókò ṣòfò pé 09056199804 láti gba fọ́ọ̀mù tó bá wà lákùrẹ́ lóòye mekun grammar school cbt center láyé kọ̀ǹpútà ní ọ̀ka àkókò ládẹ́ communication ìdóàní ebiness concept cafe opposite ọ̀wọ̀ polytechnic tàbí unique cyber cafe ìfún tàbí kẹ́ máa bọ̀ tààrà ní kilometer 3 ìkàrẹ́ road ọ̀wọ̀ ẹ tún lè gba fọ́ọ̀mù lórí káyélujára at theheritagecollege.edu.ng the Heritage College of Education.
6: À ń múra àwọn olùkọ́ ọjọ́ ọ̀la sílẹ̀.
10: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
11: Abba, ajú kò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abá dúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn láfi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 Orúkọ mọ́ni Ìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà.

0: Adaba 88.9 FM Atuti Fufere
1: Adaba yo.
2: Ore Benny, igbo tun gbo mi lowo o ya no ika kosile ti o ba ti fi oja to fe ra sile ninu ase oja tabi ajoba pelu ireti wi pe eduwo yo ba tuno ka kosile to ba ti tile itaja kan bo si omiran nitori wi pe o wa ibi ti oja ti diwo kiri ti o ba na o kere to ika kosile ninu ere yi o tun wa si wi pe ibi to ba pe olu ma ya si ki lo wa de titi le fowo pamọ re fi gbadan da yato
3: o ti se wahala to download smart cash app loni ko si je ki owo re sise fun o je anfani ida 15% lori gbogbo owo to ba fi pamọ lodun bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dátà tẹnu lásán kọ́ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o smart cash látọ̀dọ̀ airtel

0: 98.9 FM. Àwòrán sọ̀nù dẹ̀rọ̀ pèsè.
1: Ìròyìn àṣálẹ̀ rèé láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́. Mo kí yín ẹ kalẹ̀ àsìkò iṣẹ́ òní. Àwọn àjọ lájọ nílẹ̀ ẹ̀kọ́ gíga fásitì eléyìí tó jẹ́ ti ìpínlẹ̀ Ondo sọ̀rọ̀ àsọyé lórí àdéhùn tí wọ́n ní pẹ̀lú ìjọba. Ìjọba àpapọ̀ búra wọlé fún àwọn ìgbìmọ̀ tẹ̀kótó tí ó ṣàwárí tí ó ṣe òfintótó ikú tó pa àwọn awakùsà nípínlẹ̀ Niger. Ilé ẹjọ́ kéde ọjọ́ 16 oṣù kẹwàá gẹ́gẹ́ bí ọjọ́ tí wọn yóò gbọ́ ẹjọ́ kan ti El-Rufai tó pè síwájú ilé ẹjọ́ ọ̀hún. Ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba ìpínlẹ̀ Ondo àti àwọn ilé ẹ̀kọ́ gíga tó jẹ́ ti ìpínlẹ̀ náà ìyẹn àwọn àjọ lájọ rẹ̀ òní wọ́n ti fokò sọ́ọ̀dúnrún báyìí láti yanjú gbọ́dọ̀ rọ́sọ àárín wọn. Eléyìí tó ṣuyọ látàrí ìpè àsò àti àwọn ẹgbẹ́ náà lórí ìfẹsẹ̀múlẹ̀ ìlànà owó oṣù. Eléyìí tó kéré jùlọ àtàwọn àjẹmọ́nú tí ìjọba àpapọ̀ ti là kalẹ̀. Àfẹnukò ọ̀hún ló tẹ̀lé oríṣiríṣi ìpàdé láàrin gómìnà Lọ́kì Ayédàtiwà àti àwọn adarí ẹgbẹ́ ASUU, ẹgbẹ́ SANU, ẹgbẹ́ NAT àti ẹgbẹ́ NASU. Gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn àfẹnukò náà, gómìnà Ayédàtiwà ló ti buwọ́ lu ṣíṣe àmúlò ìlànà tí ìjọba àpapọ̀ tó fi léde láti mọ san owó oṣù fún àwọn òṣìṣẹ́ olùkọ́ni nílẹ̀ ẹ̀kọ́ gíga fásitì àti láti lè ṣe ìfẹsẹ̀múlẹ̀ àwọn nǹkan míì tó dàbí rẹ̀ láìpa ìjọba ìpínlẹ̀ Ondo lára. Gómìnà wa jẹ́ kó di mímọ̀ wípé èròǹgbà ni láti mú ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ lọ́kùnkúndùn àti láti lè jẹ́ kí àjọṣepọ̀ àwọn iléeṣẹ́ àti ti ìjọba kó dúró déédéé sí. Bákan náà ló jẹ́jẹ́ láti má ṣe káwọ́ àkárẹ̀yìn nínú mímú kí ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ondo kó tẹ̀síwájú. Ẹ̀wẹ̀ bá a ti gbọ́n nílé ọkọ̀ náà la gbọ́n nílé àlè ó ń lágbáríjọ ìgbìmọ̀ tó ń jìjàǹgbara fáwọn ilé ẹ̀kọ́ gíga nípínlẹ̀ Ondo fọ̀rọ̀ ṣe bí wọ́n ti ṣe jẹ́ kó di mímọ̀ wípé àwọn ò ní àfẹnukò kankan o pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ondo láti fagilé ìyanṣẹ́lódì aláìlọ́jọ́ wọn eléyìí tó wà lóde. Ìgbìmọ̀ ń sọ̀rọ̀ náà láti tako àtẹ̀jáde tìpínlẹ̀ Ondo tó fi léde ṣáájú nínú èyí tó ti ní wọ́n ti jọ ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn àjọ tó wà ní ìyanṣẹ́lódì náà láti fagilé ìyanṣẹ́lódì wọn kíṣẹ́ sí tẹ̀síwájú. Àjọ ọ̀hún eléyìí tó ṣàkóso ẹgbẹ́ SANU, NASU àti NAT ló wá jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún nílé ẹ̀kọ́ gíga fásitì Adékúnlé Ajásìn ti Olúṣẹ́gun Àgàgùn University of Science and Technology pẹ̀lú University of Medical Science ń ló jẹ́ wípé wọn ò ní àdéhùn kankan pẹ̀lú ìjọba tí wọn ò sì sí nínú ìjókòó tírú àdéhùn bẹ́ẹ̀ tó ti wáyé. Àjọ ọ̀hún ló wá fẹ̀sùn kan ìjọba ìpínlẹ̀ Ondo wípé ó kàn ń dọ́gbọ́n láti fa ìpínyà láàrin àwọn òṣìṣẹ́ tí wọ́n wà lóko ìyanṣẹ́lódì ni. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ẹgbẹ́ ASUU nílé ẹ̀kọ́ gíga fásitì Adékúnlé Ajásìn kò lè dá nìkan lọ dúnàdúrà pẹ̀lú ìjọba lórúkọ àwọn ilé ẹ̀kọ́ gíga fásitì míì torí wípé làgìdí ò ní láéláé dalẹ̀ lẹ́yìn ìjọ̀njọ̀ ẹ̀yìn rẹ̀ torí pé bá a bá gbọ́n jàparò oko ẹni lọ a kì í lè ripa. Ìgbìmọ̀ náà ni bárò ní ìjọba ìpínlẹ̀ Ondo bí ò bá wálé láti ṣe ohun tó tọ́ lórí ìpè àwọn oníkòyí àwọn náà kò ní sinmi ogun. Ilé ẹ̀kọ́ fásitì Joseph Ayọ̀ Babalọla eléyìí tó wà ní ìkejì ara kejì nípínlẹ̀ Ọ̀sùn ló ti tọwọ́ àjọ tó ń ṣàkóso iṣẹ́ nọ́ọ̀sì àtàgbẹ̀bí búra wọlé sẹ́nu iṣẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ jáde rẹ̀ eléyìí tí kò dì ní 72 nínú wọn nínú èyí tí 7 nínú wọn tó ti jáde pẹ̀lú àmì ẹ̀yẹ first class. Ìbúra wọlé fáwọn ènìyàn wáyé lọ́gbà ilé ẹ̀kọ́ náà lónìí eléyìí ti ṣe ẹlẹ́ẹ̀kẹta irú rẹ̀ nínú àkáìtàn ilé ẹ̀kọ́ náà. Olùdánilẹ́kọ̀ọ́ níbi ètò ọ̀hún ọ̀jọ̀gbọ́n Ọláyinka Abọlóore Ọ̀nàṣọ̀gà ló wá rọ àwọn ènìyàn tí wọ́n ṣẹ̀ búra wọlé fún ọ̀hún láti túbọ̀ tẹpẹlẹ mọ wíwá ìmọ̀ kún ìmọ̀ àti wípé ó ṣe pàtàkì fún wọn láti ní àwọn àmì ẹ̀yẹ tó nítumọ̀ láti lè jẹ́ kí àgbáyé kó dá wọn mọ̀. o wa ro won lati se ohun gbogbo to ba to lati le se pada fun orilede eleyi to fogbon nuro won ati nipa be ki won ma ko opolopo ori ofe to ba wa loki okun mara lati le je ki eto ilera orilede yi ko tubo du dede si oga agba yan yan ile eko ga fasiti jabu na ojogbon olasebi kan alade fakolijo nlo wa ro awon eniyan ti won se gba wole senu se nurse ohun lati mo se gbagbe awon ofin to de ise nurse na oni ki won tesiwaju lati mo wa imokumo ki won tepele mo ogbon atinuda iwadi ati sisamulo imero lati le je ki eto ilera ko duro dede si eni to je oga agba fun ajo to nbugo to ran awon nurse atagbebi lorilede yi dokita ndaji alghazan nlo wa ni ise nurse ohun nlo ni opolopo ipinija ninu ṣùgbọ́n ṣe ni kí àwọn nọ́ọ̀sì tuntun náà kí wọ́n ṣe àmúlò ọgbọ́n ọ̀nà tí wọ́n ti fi rora láti lè fi kojú ẹ̀. Dókítà Alhazan ló wá rọ àwọn ènìyàn ọ̀hún láti ní ìfarabalẹ̀ níbi lákòókò tí wọ́n bá ń ṣiṣẹ́ àti wípé kí wọ́n mọ ọ̀nà tá a gbà láti lè fi pa àkọọ́lẹ̀ àwọn ènìyàn tí wọ́n bá ń tọ́jú mọ́. Ìjọba ìpínlẹ̀ Anambra nlo ti gboju agako eni to ti figba kan ri je gomina re yen Peter Obi lori erongba re lati le di are lodun 2027 o wa fesun kan Obi wipe Obi nlo ti gbagbe ilere to nse be iyan kaakiri wipe tipatipa nlo fe di are ninu atejade kan lojopo alagbelebu ijoba ipinle ohun lo wa jako di memo fun Obi o wipe ko mo gbagbe ilere eleyi to ti se siwaju wipe bi won ba se awari re wipe ohun je gbese sile kuro lori apere nse ni ohun yo yowo kuro ninu erongba won lati le di are orilede Nigeria. Ijoba ipinle Anambra na lo wa ro bi lati ranti ileri na ko si se be gege tori wipe iwadi ti fihan wipe opolopo owo batu abatua in lo je kuro lori apere nigba ti o fi kuro l'office lodun 2014 won ni ninu iwadi eleyi ti won se ni won ti ri wipe obi je owo osu awon osise ko to kuro lapere na ati wipe ogunlogo bilionu owo naira nlo ya latoki okun ti o si san ko to de po kuro lapere ohun. Ijoba ipinle na nlo wa je ko di mimo fun wipe nse ni ki obi ko tete wa woroko ko si kuro ni ori erongba wipe ohun fe di are lodun 2027. Ewe igbimo olupolongo ibo ninu egbe oselo losusowo fun po are le yi nlo ti kisi Peter Obi o lati bowo fun ileri eleyi to ti se saju ko si yowo kuro ninu erongba ati di are lodun 2027 tori wipe o ti yan gbangbagbangba ninu itan re nigba to nse ijoba nipele Anambra wipe ko ni adehun eleyi teniyan le gunle. Igbimọ naa nlo fọrọ naa lede tẹle afilede ato osuna kan eleyi ti ijọba ipinle Anambra to filede laipẹ yi wipe Obi nlo ya owo lati oke okun wole lati le fi se awọn ise kan nipinle Anambra ngba to nlogba ṣugbọn to kọ lati san owo npada dipo bẹẹ nlo tun jẹ ọpọlọpọ awọn osise lowosu wọn ninu atẹjade kan latẹnu agbẹnusọ fun igbimọ naa Dele Alake oni ijọba Peter Obi nipinle Anambra nlo jẹ eleyi ti o se sore fun awọn eniyan o eleyi to si mu ki Obi ko kuro niri iru awọn eniyan teniyan le gbọkanle o fi kun wipe awọn owo to jẹ wole naa nlo se akoba lanla fun ijọba to wa lode bayi nipinle naa eleyi to jẹjẹ wipe o yo na sori eto ilera lati le mu ki ise atose kuro kun gbagbe ati eto ẹkọ pẹlu awọn nkan mi be. Igbimọ olupolongo ibo naa nlo wa ro Obi lati kuro lori erongba re wipe oun fe di are. Lori ọrọ to ni se pẹlu ipo are lodun 2027 egbe Rainbow eleyi to n satileyin fun are Bola Tinubu saju eto idibo gbogbogbo ọdun 2027 nipinle Ondo nlo ti duro mọ igbiyanju re lati se atileyin fun atundibo are Bola Tinubu won je ko di mimọ wipe o se pataki lati tun tesiwaju lori awọn ise kanrekanre eleyi ti sejọba are to n se lọwọ paapaa julọ lori amayemugbarorun idagbasoke awọn ọdọ idagbasoke eto ilera eto ẹkọ ati bẹẹ bẹẹ lọ. Rainbow Coalition náà eléyìí tó ṣe àkónú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú eléyìí tí wọ́n ń wọ̀nà láti lè jẹ́ kí ààrẹ Bọ́lá Tinubu kó tún padà lùgbà ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ìtẹ̀síwájú nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu yóò pèsè oore ọ̀fẹ́ fún láti lè ṣe àṣeyọrí lórí àwọn ìlànà tó ń tẹ̀lé àti láti tún lè ṣe jù bó ti yẹ lọ ẹgbẹ́ Rainbow Coalition nípínlẹ̀ Ondo ọ̀hún látẹnu alága rẹ̀ ọmọọba Àbáyọ̀mí Adésanya ló mọ̀ fi ọ̀rọ̀ náà léde nínú àtẹ̀jáde kan nílùú Àkúrẹ́ Adésanya jẹ́ kó di mímọ̀ wípé ẹgbẹ́ Rainbow Coalition náà ń ló ti gúnlẹ̀ o tó sì jẹ́ wípé èròǹgbà wọn òun ni wípé ààrẹ Bọ́lá Tinubu ò ní kú lápèrè bí ò bá parí ọdún mẹ́jọ títí ẹ̀ ó ké sí àwọn ènìyàn nípínlẹ̀ Ondo láti ṣe àtìlẹ́yìn tó nítumọ̀ fún ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu kó lè ní àṣeyọrí lórí àwọn iṣẹ́ eléyìí tó ń ṣe lọ. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti pè fún àfọwọ́sowọ́pọ̀ tó lọ́rìn láàrin àwọn orílẹ̀-èdè nílẹ̀ adúláwọ̀ láti lè fòpin sí kíkó ohun àlùmọ́ọ́nì ilẹ̀ yìí lọ́tà lókè òkun. Ohun tá ààrẹ ń fẹ́ òun ni láti mọ́ ṣe ètò gbogbo àwọn ohun àlùmọ́ọ́nì ilẹ̀ náà ní orílẹ̀-èdè oníkálukú tó wà nílẹ̀ adúláwọ̀ láti mọ́ ṣàmúlò rẹ̀ fún ohun tí yóò mú kí orílẹ̀-èdè nílẹ̀ adúláwọ̀ kó túbọ̀ nítẹ̀síwájú sí i. Ààrẹ fọ̀rọ̀ náà léde nínú ìpàdé ọ̀nà àtẹ̀lé lórí àwọn àlùmọ́ọ́nì ilẹ̀ kan eléyìí tó wáyé ní New York. Níbẹ̀ òní igbákejì ààrẹ Kashim Shettima ló ti ṣojú fàárẹ̀ Tinubu jẹ́ kó di mímọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ búrùjí ló sodo sábẹ́ẹ̀lẹ̀ nílẹ̀ adúláwọ̀ o eléyìí tó sì yẹ kí ilẹ̀ adúláwọ̀ kó ṣàmúlò rẹ̀ fún ìdàgbàsókè ọrọ̀ ajé pàápàá jùlọ ohun àmúṣagbára tó mọ ìmọ̀ ẹ̀rọ àti àwọn nǹkan míì bẹ́ẹ̀ tó nítumọ̀ ó ń fẹ́ kí ilẹ̀ adúláwọ̀ kó fojú sun ìdàgbàsókè iléeṣẹ́ ìfagbáraró ọmọnìyàn láti pàṣẹ àwọn àlùmọ́ọ́nì ilẹ̀ eléyìí tí wọ́n ní. Ìjọba àpapọ̀ ló ti búra wọlé fún ìgbìmọ̀ tẹ̀kótó kan báyìí eléyìí tí ó sọ̀fin tótó ikú tó pa àwọn awakùsà 37 lákòlò ikọ̀ àjọ ẹ̀ṣọ́ àbọ̀ ìrìnlà bòlú nípínlẹ̀ Niger. Ìgbìmọ̀ ọ̀hún ò ní wọ́n búra wọlé fún lónìí nílùú Àbújá látọwọ́ mínísítà tó rí sọ̀rọ̀ abẹnu ọ̀mọ̀wé Olúbọ̀mí Túnjí Òjó lẹ́yìn tá ààrẹ Bọ́lá Tinubu ti pa á láṣẹ wípé ohun tó ṣokùnfà ikú àwọn onítọ̀hún gan nìkan ṣàwárí jáde. Àwọn ènìyàn náà ni wọ́n wà lára àwọn awakùsà tájọ NSCDC nípínlẹ̀ Niger tí wọ́n fi páńpẹ́ òfin mú láàrin ọjọ́ 15 oṣù kẹsàn-án sí ọjọ́ 16 oṣù kẹsàn-án ọdún tá a wà yìí tí àwọn aláṣẹ sì bá òkú wọn lákọlò NSCDC náà lọ́jọ́ kejì tí wọ́n mú wọn. Àwọn ìgbìmọ̀ ẹlẹ́nu mẹ́wàá ọ̀hún ó ní ẹni tó ti fìgbà kan rí jẹ́ olùdarí gbogbogbò fún àjọ DSS Jonathan Kure tí yóò jẹ́ alága fún nígbàtí ẹni tó ti fìgbà kan rí jẹ́ olùdarí gbogbogbò fún ilé ẹ̀kọ́ àwọn agbẹjọ́rò àtamòfin nílẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n Isaiatu Chiroma tí yóò jẹ́ akọ̀wé fún. Túnjí Òjó jẹ́ kó di mímọ̀ wípé ìgbìmọ̀ náà ó ní yóò ṣe àwárí dídámọ̀ àwọn ènìyàn náà lọ́kọ̀ọ̀kan ìjèjì wọn yóò ṣàwárí ohun tó ṣokùnfà kú wọn àkókò àti ibi tí wọ́n kú sí wọn yóò ṣe àwárí wọn yóò ṣe òfin tótó bí àwọn NSCD ti ṣe fi páńpẹ́ òfin mú wọn inú akóló tí wọ́n kó wọn sí àti bóyá àjọ NSCD sì tẹ̀lé òfin tó di ẹ̀tọ́ ọmọnìyàn gan nísàn-án. Ọ̀sẹ̀ méjì péré ó ní ìgbìmọ̀ náà ni láti parí ìwádìí wọn kí wọ́n sì jábọ̀ rẹ̀ fúnjọba. Ilé ẹjọ́ gíga lèyí kan tó kẹ̀tẹ̀ ń fẹ́ sílùú Àbújá eléyìí tàdájọ́ Joyce Abdulmalik tó ń darí ló ti yan ọjọ́ 16 oṣù kẹwàá ọdún 2026 láti gbọ́ ẹjọ́ kòtòrò eléyìí tí gómìnà ìpínlẹ̀ Kaduna tẹ́lẹ̀ rí Nasir El-Rufai tó pè síwájú ilé ẹjọ́ náà èyí tó ní í ṣe pẹ̀lú ẹ̀sùn títọwọ́bọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tájọ DSS tó fi kàn án. Ẹni tó jẹ́ agbẹjọ́rò fún El-Rufai Paul Erokoro ló wá bẹ ilé ẹjọ́ láti gbà wípé olùpẹ̀jọ́ ní kò lọ́rọ̀ tó gúnmọ́ láti lè fi gbé ẹ̀sùn náà lẹ́sẹ̀ nígbàtí agbẹjọ́rò fún àjọ DSS Olúwọlé Aládédoyè tó ń jẹ́ kó di mímọ̀ fún ilé ẹjọ́ láti fagilé ẹ̀bẹ̀ náà kó sì pàṣẹ fún El-Rufai láti wá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ gan ohun tó rí lọ́jà tó fi sunru àsọ̀bẹ́ ìṣòro. Olùpẹ̀jọ́ ló wá ń dúró lórí ẹ̀rí eléyìí tó ṣàkóónú ìfọ̀rọ̀jẹ̀wọ̀ wípé òun gbọ́ eri eleyi to sakonu bi Elrufai bo ti se je ko di mimo wi pe oun gbo nipa oun gbogbo ti olubadamoran lori oro eto abole yi nu ribadu to nso loju opo eleri fun olupejo ti jajiyanju nlo wa jeri bi oro na leyin Elrufai lo bebe wi pe oun o je bi oro na iyen esun oniga marun eleyi ti won fi kan ninu eto ti je ko di mimo wi pe oun o ni nkan kan se pelu ero ibanisoro nu ribadu bo ti wo kori bakan na ni ajo DSS eni won ti pari gbogbo oro ti won fe so lati nu osu kefa ti won si ti fi eleri won lede lori oro na be ba se ndara po mo wa iroyin asalele ngbo lowo lati le se adaba 88.9 FM akure baba pada de a mo je ko di mimo fun ni bo ti se lo nile okere lagba moludun atire idaraya e mo yi ku nbe adaba yi uye
2: Hello, somebody, shala fi alewa. Shebe mo KK 20 Enterprise. Ile ishe ton koni lona agba adolo si eja. Juvenize ati fingalisi to wa LG wa lodo wan fa wan lo si eja. Special package leja aron wan yin yanti wan ti preserve lona ti yon lalo kwe. Kusiru size ten fe lodo wan te ni ba. Adubi ti wan ti smoke an wan eja wan mo toni toni kwe lwa wan o shishe ti yon nidoti. Baka nan lele bega tutu lodo wan lo woti ogun pa walai. KK 20 Enterprises yutu la wan adiye to wa LG fa wan lo si adiye. Ose mefa ni wan fin to gwa wan adiye wan koto di tita gade fa wan lusi. Eworo leyin fe ra ni abi ma jo eworo elede lomode atagbe to wa healthy wa ni KK 20 enterprise ko wa siru frozen food te fe te oni ba lodo won bo se ran oya ere wure adiye abi toki mi wili agent suppliers to ni KK 20 enterprise fun gogbo awon olose ateronja e eronja ose olomi leyin fe ra ni aiza air freshener soda chemicals chemical ta fi ntoju omi organic materials ati be be lo mo wa ni nta road oba le nilu akure fun chemical and foaming materials e lo si oja oba nla off oba adesida road akure tabi ke pe number 0916-229-4888.
3: Mo ti bere fun o le se alai mo panilerin lakoko apejọpọ itakuroso ri la molebi mi o ti eda ohun ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan ari kan ko si leyin e
4: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
3: ounje ale ti dele e ma bo jeje tabi ki e ma wa rara
4: Maggi star yo so gbogbo ounje ta se do won ara oto yo si tun so akoko na da koko mo ni gbagbe
5: Welcome to Great Prince International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Prince. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.
6: Nigeria tieni ipese IPO ti Dangote Petroleum Refinery ti si baye o si fun o lati di onipin ninu ile ise na ipin kan je 525 naira o si le bere lati ipin mewa iye je 5250 ki ko pa ninu ipin ile ise na rorun o le se iforuko sile nipa awon ile ise ti ajo SEC fowo si pelu awon ile ifowopamọ to n kopa ninu eto yi awon pepe isuna owo lori phone ati ayelujara fintech awon stock broker ati awon ona miran ti won fi owo si te BVN re sile lati jari pe idanimo re je otito yan iye ipin to fe ko si san owo re leyin na ami idaniloju pe won ti fi oruko re sile fun ipin Mo yo firan se si o sabewo si ipo.dangote.com lati mo bi ati bi ti o ti le se iforuko sile fun ipo na jowo ka mo ilana ati ofin to de robun to fe ra to ba se ye meji ba ile ise to mo nipa se soro awon stock broker ajo isuna ati awon olubani damiran isuna owo re soro fun itonisona ki o to foruko sile
7: Your Nescafe is not just a drink it's your

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ ń gbọ mi àkànṣe ètò nìyí tó jẹ wípé tẹ ẹ bá gbọ tán ẹ padà dúpẹ ni ò pàápàá jùlọ gbogbo ẹyin tẹ ti lọmọ tó ti ṣe wàhálà ẹka àti nẹkọ pẹlú gc tí wọn ò sì rọnà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fìtí balẹ kẹ ẹ gbọrọ tálejò pàtàkì mi yìí fẹ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ eléyìí tẹ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olótùú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17b ijero street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ́ ń sọ yìí kí ni wọ́n ń fi àwọn ọmọ rọ́mọ́lẹ̀.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe a level programs bíi cambridge international jupeb àti igmb èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta ilé ìtẹ̀ ti dárúkọ wọ̀nyí.
1: ẹ ṣeun lótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tí ó bá sì ṣetán lọ́dọ̀ wa ní iléèwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní iléèwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ẹ ṣeun ó dáa kí wàá ní tiyín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ iléèwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní iléèwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ẹ̀kọ́ tí ó yè kooro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody now facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tí ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé university nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirements.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ń ní 5 O-level credit ní èsì ìdánwò waec tàbí neco.
0: ìbéèrè kan tí ó máa tawọ́tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé yín ṣé kìí ṣe léyìí tí yóò kan yàn lẹ́gùn ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì tún bá kí àwọn òbí máa sanwó yìí díẹ̀ díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí iléèwé wa ní number 17b
2: ijero street ìjàpọ̀ estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkèjẹ̀bú gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ò rí second turning ní apá òsì kí ẹ yà síbẹ̀.
1: rárá ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní iléèwé st albans university college láti wá ṣe ẹ̀kọ́ a level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university tó bá wù wọn láti ṣe course tó bá wù wọn lọ́kàn. láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n fi ṣe ẹ̀kọ́ a level program yìí ní st albans university tí wọ́n bá dẹ̀ ti ṣetán wọ́n á lò láti wọlé sí university èyíkéyìí tó bá wù wọn láti lọ ṣe course tó bá wù wọn ní 200 level.
0: tó bó ti jẹ́ òun lẹ ti gbọ́ yẹn o láti iléèwé st albans university college matthew adekunle ọ̀làdíjì lóko mi tẹ́ ń p

0: Faith International Bible Church.
1: Jọ t'Ọlọ́run gbé kalẹ̀ láti bo omi rin ọkà tó ń gbéayé ń gbẹ.
0: Super Faith International Bible Church.
1: Jọ t'Ọlọ́run rántayé láti paná poró pọ̀fọ̀ àpẹ̀gùn ìdílé àti ìṣòro ayé ènìyàn run.
0: Super Faith International Bible Church.
1: Jọ t'a gbé kalẹ̀ nínú májẹ̀mú Ọlọ́run láti ọ̀run wá.
0: Fún ìmúdàgbà sókè
1: lẹ́mí àti lára gbogbo ọmọ Ọlọ́run.
0: Lótìtọ́ l'Ọlọ́run gbanilani tún ni sílẹ̀ ṣàwòtán ayé ẹni.
1: Níbi àwọn ìpàdé àdúrà lágbára látà àlàkalẹ̀ ìwọ̀n yìí.
0: Faith Clinic ní gbogbo ọjọ́ Wednesday láago mẹ́sàn-án àárọ̀.
1: Àdúrà bá sọkún mọ́.
0: Ní gbogbo last Friday of every month by 10 PM.
1: Gbádùn jayọ Jésù nípẹ́.
0: Nínú ìpàdé àdúrà 1-2-3
1: ní gbogbo oṣù láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́.
0: Sí ọjọ́ ìsinmi wo gbẹ̀yìn láago méje àárọ̀.
1: Ọ̀rọ̀ àwọn ẹni àmì ru Ọlọ́run t'Ọlọ́run ń lò ni.
0: Pastor Abiodun Ajayi.
1: Evangeli Tunde Alamu.
0: Pastor Mrs. Folasade Ọlọ́run Sọlá.
1: Nígbà tí bàbá wa Prophet Abiodun Isaac Ọlọ́run Sọlá tí wọ́n jẹ́ alákòóso ìjọ yìí yóò máa gba gbogbo ènìyàn lálejò.
0: Ibi àwọn ìpàdé àdúrà lágbára ọ̀nà ìjọ Deeper Faith International.

ṣàkóso bó ti wù kó rí ọwọ́ ayé ò ní ka ọ inú ayé ò dẹ̀ ní ju ẹ ẹ̀yin abiamu tó wà ń bẹ̀ lọ́kùnrin àti lóbìnrin wọn ní fi ikú ọmọ sí ẹrọ ayé ò dẹ̀ ní fi ọmọ ṣe àgbàna fún ẹ in the name of father son and holy spirit àkó àjálẹ ògo ní fọlọ́nù kí ọrọ ẹ jẹ́ kí a gbàdúrà ẹlẹ́dùnmarì àdúpẹ́ lọ́wọ́ rẹ because all power in heaven and on earth belongs to you we return glory back to your holy name we thank you for the backing up we thank you for your inspiration we thank you for everything Jehovah tonight take charge take perfect control of everything bless your people physically spiritually financially academically morally in the name of father son and holy spirit fill my mouth in the name of jesus thank you father in jesus powerful name I pray amen once again good evening everybody ojo ni tiwa ni gbogbo ona ni oruko jesu ọ̀rọ̀ ìbùkún ni mo tún mú wá ní ti àṣálẹ́ yìí ọ̀rọ̀ ìbùkún ni mo mú wá fún ẹnìkọ̀ọ̀kan wá gẹ́gẹ́ bí a ti ṣe fi ràn mí mo dẹ̀ tún kí wa wípé a kú oṣù tuntun lẹ́ẹ̀kan sí a kú oṣù tuntun ojú òde ní tiwa in the name of father son and holy spirit ẹ má gbàgbé wípé olúwa pé oṣù yìí fún wa ní season of delivery season september your month of season of delivery mo gbà á ní àdúrà nínú oṣù yìí olúwa yóò mú wa bí sí in the name of father son and holy spirit ó máa mú wa bí ògo á mú wa bí testimony ó máa mú wa bí ìrọ̀rùn in the name of father son and holy spirit oṣù september oṣù ìbíni september oṣù kẹsàn-án 9 nípasẹ̀ orí ọ̀fẹ́ ọlọ́run mo máa súre fún wa gẹ́gẹ́ bí ohun ọlọ́run you know ti ṣe máa gbé jáde in the name of Jesus you know the miracle of 9 that is what I want to talk about this evening miracle of 9 ẹgbọ́ mi ẹ̀yàn ọmọ ọlọ́run gbogbo wa la mọ nǹkan tí number 9 túmọ̀ sí you know number 9 túmọ̀ sí double bí ìyá tó ní oyún bá wọlé bọ room kí ló máa mú jáde o ó máa di méjì jáde ó lè di mẹ́ta jáde ó lè di mẹ́rin jáde ó lè di márùn jáde ìjọba gbé ní country kan láìpẹ́ yìí ọmọbìnrin kan wọlé ballroom ó dẹ̀ bí ọmọ mẹ́sàn-án you know president president country yẹn gbọ́ ó sá lọ sí hospital fún ara ẹ̀ you know can you see the miracle of 9 is double miracle mo súre sínú ayé ẹnìkan tó ń gbọ́ mi ní ti àṣálẹ́ yìí lórúkọ jésù kristi nínú oṣù kẹsàn-án yìí ohun gbogbo máa jẹ́ dọ́bù fún ẹ nínú ayé ọmọ rẹ dọ́bù mireku nínú ayé ọkọ rẹ dọ́bù mireku nínú ayé aya rẹ dọ́bù mireku in your business dọ́bù mireku in the name of father son and holy spirit ọ̀rọ̀ ìdí kan ṣe ọ̀rọ̀ ṣá no it's not just fallacy no ó wà spiritual and is authentic ẹgbọ́ mi sà ọ̀rọ̀ ènìyàn lè mú ẹ̀fẹ̀ dání ọ̀rọ̀ ọlọ́run ò mú ọ̀fẹ̀ dání ọ̀rọ̀ ọlọ́run reality ni you know ọlọ́run kì í kàn ṣe àwàdà kan kó máa jẹ miracle bí ọlọ́run bá ń bá ṣe àwàdà miracle ni o ẹ̀jẹ̀ ti sinmi bó ti ṣe ń jẹun pẹ̀lú abraham nínú ìwé genesis wọ́n ń bèrè lọ́wọ́ abraham wípé ìyàwó rẹ̀ ń pọ̀ òkè tó bá di ìwòye àmọ́dún you know ó máa gbé ọmọkùnrin ọjọ́ ní ojú abraham bí ọ̀rọ̀ ẹ̀fẹ̀ ni lójú sarah bí ọ̀rọ̀ ẹ̀fẹ̀ ni sarah ti ẹ̀ máa rò wípé nígbà tó ń jẹun yóò tán nígbà tó wọ́n rí pé mo ti dàgbà ni wọ́n rí pé mi lè bímọ mọ́ ni wọ́n rí pé kò rí fún mi bí ìṣe obìnrin mọ́ ni no lójú sarah ó dàbí ẹ̀fẹ̀ lójú abraham ó dàbí ẹ̀fẹ̀ ṣùgbọ́n ẹgbọ́ mi sà níwájú ẹni tó ní ọ̀rọ̀ authentic ni original ni òtítọ́ ni mo súre sínú ayé ẹnìkan tó ń gbọ́ mi nínú oṣù kẹsàn-án yìí sà gbogbo tó ń gba omijé lójú rẹ̀ lórúkọ jésù ó máa di ẹ̀rín fún ẹ in the name of father son and holy spirit I have some prophetic declaration for you here let me declare into your life ẹgbọ́ mi ṣàṣìfì nǹkan tó ń ṣe yẹn sílẹ̀ náà gbọ́n wo olúwa eléyìí dára jó tó ṣe ń ṣe lọ yẹn fi sílẹ̀ you know

0: kú rẹ mo sálámọ̀ kí n tó wọlé o. Ẹ kú kalẹ̀ mo ṣàlọ̀ṣàlọ̀ kí n lè rọ́nà lọ ni o. Èrò tèmi di àgbọ́ wá. Èrò kan ni wọ́n gbọ́ ni wọ́n wá lọ sílẹ̀ Hausa. Èrò tèmi dàgbọ́ wá Àdùfẹ́. Ìró òbí ni wọ́n gbọ́ ni wọ́n wá lọ sílùú Òkìtì Ẹ̀fọ̀. Ìró òmi àgbọ́ wá, ìró àtàrẹ ni wọ́n gbọ́ ni wọ́n wá lọ sí ìlú àìmoye. Ó dá o, àìmoye olówó ní ń bẹ nílẹ̀ yìí mo mọ̀ yìnà. Àìmoye ọlọ́rọ̀ ní ń bẹ nílẹ̀ yìí mo mọ̀ bẹ́ẹ̀.
1: Kí ló ṣẹlẹ̀
0: lọ? Àìmoye ọlọ́lá, àìmoye lọ́balọ́ba. Ènìyàn ni mo mọ̀ ń wò mèrò. Àìmoye ayékùnrin àtayébìnrin ilẹ̀ yìí o. Àìmoye ẹni tí ń bẹ nílẹ̀ yìí tèmi ni kẹ́ ẹ ṣe. Tọ́jọ́ bá yọ àṣẹ tilẹ̀ ni tèmi ni kẹ́ ẹ ṣe Àdùfẹ́. Adé fún àkórí ọ̀rọ̀ mi tòní. Èyí ni lórí ètò yín ètò wa ni tá a pè ní ọ̀nà ìmọ̀lẹ̀. Àkórí ọ̀rọ̀ tí mo pè ní fìrí wá mi wá. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ fi ńlá ńlá wé mi náà wá. Kẹ̀jẹ̀ ńdọ́lọ́lá kí ńdọ́lọ́rọ̀ kí n dà pé sì láwùjọ. Tó bá láìkẹ́ bẹ́ẹ̀ ìwọ náà sọ síra ẹ̀. Akọgun akin olúmú ìwá akínrelẹ́rẹ̀ lè mí jẹ́. Lójú ìjẹfọ̀ yóò jàwé irin ọmọ nílẹ̀ àyà yóò ha ìyàmó búlógún o. Ẹ kú kalẹ̀ kalẹ̀ yìí á gbádùn ara wa dáadáa. Ire wá mi wá ńlá pa kò rí ètò tòní. Lórí ètò yín ètò wa ni tá a pè ní ọ̀nà ìmọ̀lẹ̀. Ẹ̀gbọ́n àdìsí àwọn bàbá mọ́nimọ́ni ni. Wọ́n ní àtòjù àtẹ̀rùn nìkan mọ́lẹ̀ tiẹ̀. Tó bá gbà bẹ́ẹ̀ ọ̀rẹ́ njẹ́ ò mọ̀ pé gbogbo ìgbà ló yẹ kó o máa rí ààyè tiẹ̀ náà lò. Gbogbo àsìkò ló yẹ káyé ó mọ̀ fìrí wa ẹ̀ rí. Èyí ni tó bá ń mọwé àti rìn débẹ̀ ni o. Ìwọ náà sì lè rìn kó o ṣàwárí àṣírí èyí nì tí ń sọ ọ̀gá dó nígbà aṣọ. Tó jẹ́ pé ojú kan tí ọ̀gá bá ti rí aṣọ nígbà. Tó jẹ́ pé tó bá ti fi ọkàn rẹ dániyàn rere kan á sì jẹ́ tiẹ̀. Tó jẹ́ pé ibi tó bá wà ńbẹ̀ gan náà láyé ó ti máa fi ewọ́ wá síbẹ̀. Ojú kan ká ṣẹ̀bọ́n náà ní kan ká. Ojú kan èrè náà ní kúkú ń san èrè. Ojú kan olókùrùkùrù olókùrùkùrù ti ń ṣayé tiẹ̀ yìí nù. Gbọ́ mi dáadáa o, ẹkùn kì í jẹrán àkàsì. Ojoojúmọ́ ló yẹ kó orin tuntun mọ wọlé tọ̀ wá tó bá mọ̀. Gbogbo ìgbà ló yẹ kí àwọn nǹkan tuntun tuntun máa wọlé tọ̀ wá tó bá ti já sí. Àtòjù àtẹ̀rùn ilé alákẹ̀kẹ́ gbẹ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló yẹ kí ìrìn àjò ayé rẹ ó rí. Kò mọ́ fi ìgbà kan táwọ́ náà. Kọ́wọ́ rẹ ó mọ́ fi ìgbà kan kan ìsàlẹ̀ àpò. Kò mọ́ tàràkà kó o torí jẹrí mu. Kò kọ́lé nù rọrùn. Kò rọkọ̀ bọ̀bìnì nù rọrùn. Bẹ́ẹ̀ ni kò sì ṣeun gbogbo láì ní ìnilára kan.
1: Ọ̀rẹ́ ò sí o wa fa lọ́bọ̀.
0: O ò tún gbọ́ bí wọ́n ti wí ni. Wọ́n ní ọ̀nà òní dí gágá dí gàgà kí adì orí àbáwọ́mọ́ lànà débi ẹyin tiẹ̀. Tiẹ̀ náà lè rí bẹ́ẹ̀ kì í ṣadìyẹ nìkan.
1: Ọ̀rẹ́ ò sí o wa fa lọ́bọ̀.
0: Kò jẹ́ wípé gbogbo ọ̀nà àti àsìkò òun ni olóore àti aláàánú yóò mọ wọ rí yóò mọ lànà débi tó bá wà. Àṣírí ńlá ni èyí ni tí kì í mú ebi tó fi ń pa wọ́n rí wọ́n dalẹ̀. Àṣírí ìkọ̀kọ̀ ni tí kì í jẹ́ kébi ó pọ̀ ni wàrà ká dọ̀sán. Àṣírí ìṣẹ̀ǹbáyé ni ó sì ń bẹ tí kì í jẹ́ kébi ó pa lárìn ká dùn. Ó dá ìwọ rẹ̀ stop ṣe bẹ́ẹ̀. Má sùn tẹ́tẹ́rẹ́ ni mò ń sọ̀rọ̀ fún ẹ o. Gbẹ́sẹ̀ sókè gbé bọ́ọ̀dì pápátá. Gbà mú òtọ́bà. Ojúlówó àṣírí gangan ni kó wá kó o sì rí díẹ̀. ki won na ko ba le begbe pe mi o ni tori ani ti o ba mo bi egbe re ti la yo kan sare kudanu danu oni mo fi so fun e pe ogbon be eyan si wa ogbon be eyan ku si aibe kan awon eyan tan ni ide asiri nla eyi ni tin so ni di person lawujo dani abi wo ti e mo ni pe a ki fe we kewe joye leyin akoko dudu wu mi pupa wu mi o na ni se ti iwere njeje ore irin ajo wa to le lo to le rin to fi je pe gbogbo n to ba gbe dani bayi yo ma ta warawara nbi oja o fi je pe ibi ogbagba ti e ba gboja si ibe na nikan le yo ko ti ma na
1: ki lo sele laaye
0: to si je pe ise ati iwa re nikan o na la yo ma fe ti won si ma safari re
1: aye alaise doju
0: o je pe to ba ti dawujo awujo ti ni dun
1: sele laaye taaye
0: oro re awa di ba ori gun awugudo sebo bawo ra kala o gbudo soro
1: eleju agba
0: bawo ro didare ale ewe nikan ki ru gba je wole o won ni gba ni ero ko nu gbo sugbon bale ba ti lehun ofafala agboju wo
1: eleju agba
0: ti ela yo mo gbo to ba ti ri bi asiri ti ela yo mo gba ta ba le fona e ho to si jasi asiri nlagba ni firiwa mi wayo o dana eje wa bere ona lowo en to mo na to alhaji shehik sheu yayi akorede jagumolua dini kafata isi jaba bigba dua gangan alhaji ekale
2: ewu yayi tewo yi baba lanu ni sheikh yayi tewo ye baba lanu ni alau jami baba.

0: inni qaribun ujibu da'awata da'i iza da'ani falyastajibu li waliyumina bi la'alla yashkuru.
1: Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu.
2: Wa alaikum salam.
1: Ope ni fun Olorun. Oba ogagba. Oba to gbogbo eto. Eni kan o leto eto bi Olorun. Oba eto l'Olorun. Ewo bi to tu aro si ewo bi to tu oso si.
2: Allah.
1: Bakan na lo tu ale saye e ko yi pada. Olorun oba ina lo ba tin lo ase. Ase to ni fun se o ya yo ko so ko age da nlo lowo yi.
2: Allah.
1: O re la fin sa so lorilede Nigeria. Iwo to n gboro mi leni. O se se na ti wo na ba ni gbagbo soro Olorun. Won fi rewo ori. To. Ogo ogulogo opolopo awon eyan lo ye ko ma fi rewo ori to je gba awon emi okuku ti won ti dina mo ton je ki ran ti won lati se won lore.
2: Allahu
1: akbar. To gbe lati oju ala ni won ti no ti di ona fun won.
2: Allahu akbar.
1: Bala nu ba bo won ni ri dan ri won ba ogan ba nla kaka ba ma gbadọ won ni je ko ri be. Won wa fi won wa fi iwa ko ri la si won la le gbe ta la nu o te ni sanu won mo. Opolopo eyan lo ye ko ma ri le gba ni di ise ko ma ri ise je ko ka won eyan ma gbe se la la fun to je pe won ti block e da toju orun wa.
2: Allahu akbar.
1: Da ti bi ala wa. Won fi ko ri la si lara won ni je kan ran ti e. Ke ma fi le wa eyan ri o ni de eto. O ni de adua. O ni di pe ka be lo fun eleda re ko lo du o le lowo awon emi okuku.
2: Allahu akbar.
1: Lowo awon atunida. Ah, iwo to n gboro mi. O ma gbeto Olorun ti gbe wa kale ta ti seto yi. Ko seri to wa sodo wa pelu ogun Olorun pelu igbagba ti Olorun ma mu larada ni.
2: Allahu akbar.
1: Ki je to ba su le nikan ni share. Eni mi ga ara ti nbe lara re. Oju eni ti o sun le lo. Gba ti o ba ri anu gba.
2: Allahu akbar.
1: Ti oroju tu oro ara igba.
2: Allahu akbar.
1: E da ko ja funra. Ki yan ma si se bi eri ko ba jije bi eliri ko da. Eta yi eyin ya adua gbigba adua nbe lodo Olorun eyan Olorun fi ran o si fi ran mi wa lori de agbaye leni alhamdulillah adu gidi mo wa ni opopo gboro adun ka wash to ba ti nbo ma pe number yi to anywhere to ba gba won adu to ba ti ball enu mo to pe number yi ma ni ke gbe fun olokada won ti mo lemi ni adun ka wash number 3 velere opopo gboro adun ka wash mo wa nbe se ri aye akurede oko soko aje gbogbo bi kibi to ba ti nbo sa ma pe number to ba ti pe number ta ma pe fun yi iwo ma pe a ma direct e o ri ti e se lenu to duku si albaraka la nabi lodo Olorun ase Olorun lalu ko si magic loro ti wa to ba ti gboro to leti igbo to si ni okan gbigba to ni gbagbo re logo to Olorun won na o je yan won si fi rewo ri wo je yan gbogbo nkan tan waye wa se lo si ni rorun albaraka la nabi lodo Olorun mashallah la quwwata illa billahi ulasi irati la se fun yin o ko le mo bona ona to gbe gba adua lo je ko se ya la ko se ya ya se ko ba le roju tu oro ara kan le fi re wo wa
3: mashallah ya tawi amalahu jumala faliyatarizina ilahu fi dariki ya jamala
1: shege aya ko ni tojili tu de ko so ko aje ona male mi ni mo soro fun yin ani ta le bo tin de ara waju opo ogun so mo gale gale ina njo ko tewe tewe agbada olorun se o fi se kalamu afi koko nu mo le ro koko ta dawa ko si kan to ko olorun oba agun olorun alati se ni ma ti se ara sumo olorun ko sumo awon eni olorun ko be olorun fun ara re ko ma le mo ko fi re wo ori gbogbo ise to ba se ko le lalubarika oto ni keyan se ya la oso ni keyan se ya yase oto ni ko dagun lo fun ara pe to gbogbo wa ko se ni ti o kan aloba ma je ki ya o kan wa
2: amen
1: awon kan gbadun na ba ti so yi na bo se je to won sise bi to won jeje liri na ki sara e ki je fake ama tama la wala kulubi wala sami wala bushirki se
3: wati sawatu wala azabu riali
1: baba finance nu asu omo run ope do ni salama lo ani kinu won se be ani ro ni na lai ni awon kan sorire latara wa ti o lo nka o ke mi yeyan lo ti sorire to ti dide ta ti be olohun fun to olohun ti lana fun to ti ri se la ilaha illa allah muhammadur rasulullah sallallahu alaihi wasallam ele na to kiye sara awon ti di olowo yi ta awon mo eniyan ti je ko mi niyan re o je eyan yi e won na sadua le won lori kona re ba le la kan le fi re wo ori gbogbo eyan ma ri re gba awon bo ba de be won foju po re bo ba n wa se won ni jo orise bo ba da le se le won awon eyan ni ya be abi ise to n se to n dolo si na la won kan se tan fi n lowo yi ẹdá kù torí ọlọ́run o lè rọ́lọ́run sójú èèyàn lórí èmi wà lára àwọn tó ọlọ́run rán wá lórílẹ̀‐èdè láti tú ọ sílẹ̀ láti pé kó orí ọ̀nà àbáyọ kan lè máa fi lè wọ́ rí torí náà gan àsìkò tó ẹ dìde ńlẹ̀ ṣé kì í yáyé akórèdé sẹ́ójìlì tìyú rẹ̀ kó sóko àjẹ́ adó èkìtì ni mo wà bó bá ti ń bọ̀ ẹyẹ méjò kì í jáṣá ṣé kì í yáyé akórèdé ọkọ̀ sóko àjẹ́ ọ̀nà ìmọ́lẹ̀ tó bá ti ń bọ̀ máa pin nọ́mbà yìí tó ẹni wúra tó bá gbà wọ adó tó bá ti bọ́ọ̀lù ẹnu mọ́tò pin nọ́mbà yìí anikẹ́gbẹ́ fún ọlọ́kadà wọ́n ti mọ ilé mi ní àdéhùn car wash nọmba tírì fẹ́rẹ̀rẹ̀ ò púpọ̀ gbọ́ àdéhùn car wash mo wà ńbẹ̀ ṣé ìyá yìí akórèdé ọkọ̀ sọ́kọ̀ àjẹ́ wà láì nìkan ò wá sódò mi kó kábàá máa àfi tá níyàn rẹ̀ ò bá dá olókùn àwa ẹ̀sìn bá bá nǹkan.
3: ọ̀pá tọ́lọ́run fún musa tó fi pàṣẹ o lọ fún ṣé wúyá yìí tó fi gbẹ sìgá ló fún ṣé wúyá yìí tó fi gbẹ sìgá.
1: nǹkan tí ọlọ́run fún mi náà ni mo fẹ́ gbélé yín lọ́wọ́ mo fẹ́ tọ́ iṣẹ́ ọ̀nà mo sì fẹ́ kí ẹ ṣàṣeyọrí. nọ́mbà mi náà lọ báyìí 08 34 33 15 99 lẹ́ẹ̀kan sí 08 34 33 15 99 yẹn mtn nọmba mi nìyẹn. ìkejì nọmba náà lọ báyìí 08 22 83 40 29 lẹ́ẹ̀kan sí 08 22 83 40 29 tàbí 07 032 82 58 44 lẹ́ẹ̀kan sí 07 032 82 58 44. tẹ bá ti pe nọmba yìí lógo tọ lóhun wọn fèrè wọ orí lọdún yìí ọkàn rẹ ó sì balẹ̀.
4: ọ̀dà alájẹ ajá yà lọ síbi tí à ń lọ gangan lónìí àṣírí ńlá fúnyínwámiwá báwo ló ṣe ń ṣiṣẹ́ gan-an àti pé kí ló ń ṣiṣẹ́ fún.
1: ẹ rí àṣírí fúnyínwámi rí tá à ń sọ yìí àtọ̀dọ̀ ọlọ́run ló wà ló ti wá ẹni tó ọlọ́run bá fún ní lò fún yàn
4: ẹni tó ọlọ́run bá fún
1: bẹ́ẹ̀ni
4: ló
1: lè lò fún yàn
4: ọlọ́run sì fún gbogbo èèyàn.
1: kíkẹ́ gbogbo èèyàn owó ọlọ́run ló gbélé mi lọ́wọ́ kì í ṣe oògùn kì í ṣe ọṣẹ àṣẹ ọlọ́run ni ẹni tí n bá ní tó ọlọ́run bá ní kí n fún ní fún.
4: ó tún lójú ẹni tó ọlọ́run gan lè dúró
1: kẹ́lẹ́. ẹni tí ó ti ò mọ fúnra rẹ̀ tó nǹkan já lábòsí ẹ̀mẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé tí tó jẹ́ pé àníyàn rẹ̀ ò dáa.
4: ẹ̀bá ò lẹ́sẹ̀ wàá mú gbọ́n bá dọ́dọ̀ yàn
1: án. tó olóòtú ìmọ̀ ọlọ́run ni ìmọ̀ tó ọlọ́run bù mí ni wàláì tẹ̀láàtì ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ogun ọlọ́run kì í ṣe agbára mi náà ọlọ́run ló ṣe fún mi o. bẹ́ẹ̀ bá ti ń dé wájú tó bá ń kúlẹ̀ báyìí ti máa sọ pé nǹkan wàlẹ́ tó o bá ti nígbàgbọ́ tó o lè wá tó o déwájú mi báyìí o ti bọ́ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn o rí tiẹ̀ ṣe ọ̀rọ̀ rẹ ó dayọ̀ torí náà kọ́ abáti wúwo bá ti sọ báyìí ló ń ṣe nǹkan báyìí ló ń ṣe nǹkan báyìí ní sọ ọ̀nà àbáyọ̀ rẹ ni a sọ fọ́ tó o bá ti lè fojú kàn mí báyìí níbi tí mo wà. èmi ní balógun ní wàá ṣe èkìtì state bó o bá fẹ́ mà wá bá mi lẹ́kìtì wàá mọ̀ pé tó àwa ẹ̀ ṣe àfa àti bábà nǹkan wàláì a sọ̀rọ̀ sínú ayé rẹ ọ̀rọ̀ rẹ ó lójútì ṣéèkì ayé akórèdé sáwùjìlì tí yúrì ọkọ̀ sọ́kọ̀ àjẹ́ balógun ní wàá ṣe èkìtì state èmi náà mò ń bá yín sọ̀rọ̀ lógo tọ́ lọ́hún ní sáà tá a wà yí àjọ lónìí ẹ̀yìn náà ó rí gba àyín ló ń bẹ̀ wọ́n fi re wá yín rí àlùbáríkà aláìnẹ́bí lọ́dọ̀ ọlọ́run inṣàlá o.
5: fìrè wà mí rí olúwa fìrè wà mí rí tí bá ti rí ṣéwùyà yìí firewa miri ami firewa miri o firewa miri firewa miri o firewa miri o tiba dirije uyayi firewa miri
1: ma se igbese kiaka ma slow jabara lewu tori na nko awon ara bi oko kile o ma sula ila emi si wa gege bi eni tolorun gbe kale ti mo tu ide ti mo je ide tolorun fun mi se ni to mo ti soro yi gbogbo en ten gboro mi ado ekiti ni mo wa bo ba ti nbo eye mejo ki nja sase ki aya korede oko so oko je ona imole to ba ti nbo ma pe na bayi to anywhere to ba gba wo ado to ba ti bole nu mo to pe na bayi and ke gbe fun olokada won ti mo le mi ni adeun kan wash number 3 velere o popo gbo adeun kan wash mi wa nbe se wi aye akurede oko soko aje ori na nko olohun ire mi olojo fi wa mi ri
3: iwo na ma so wi pe ire mi a wa mi ri dada
1: beni
3: ire mi a wa mi ri dada ire oloku iko ja oloku ire mi a wa mi ri dada ire olosa iko ja olosa ire mi a wa mi ri dada to dede ba ti pe ti nu e ade ire mi a wa mi ri dada
1: ire re wo ori wallahi tale wallahi basa do afon be ni ori awon te ri su awon iya re won jawo lorun re tulas en ti o ba jawo nbe yo kan din yo yo kan din yo o so o ma ri ti e se loju won won fi re wo ori won na tese e wo wa ba mi bi ti ba wa o ni je mi ni je o so nkan kan rara ti ti ma so na ba yo re fu sheki aya kurede se oji ti yu re oko so ko je worldwide ona lo soro fun yin olohun wa wola nabi lodo olohun gbogbo yin te n gbo olohun jo se yin lati baraka
2: amen
1: olohun nabi lodo olohun atawale ta so fun yin olohun ba mo je kire o fo wa lori
2: amen
1: olohun nabi lodo olohun la mashala la quwata illa billah
4: o da na ati fi han iwo omo eniyan eyi tin se alaafia re o ati wole ogo wa ku sowo re iwo na ko gbiyanju eh kaye le fi re wa o wa o eh titi di ofise to n bo ta tun ma gbadun eto ona imole daada oruko mi o yi pada akin olumuyiwa akirelere nle mi je o digba.

0: onile mo ki alejo ani faisan lo gba oruko ti emi ni babangana ti gbogbo aye ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikudie kudie to wa le ma ba iwo lomokunrin ja kan si mi
1: ni iwaju continental guest house nepa ni lu akure
0: phone number mi 08164122777 lekan si 08164122777
2: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. O ni a pè ní Stand Action Koboko. A ni ní olómi, a ni oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ó gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe wọ́n lọ́mọ ọkùnrin ń fẹ́ kó o gbìyànjú. Kó wá bá mi
1: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
0: Phone number mi 08164122777
2: Egúnjẹ egún òṣájọ òṣà ògùn tẹ̀mí ò bá mọ̀ èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni bàbá wa a máa dàgbà a máa wọ 90 wọn a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹ ni 50 ọdún ni ẹ ni 60 ọdún ni ẹ ni torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa àgbòrè ò lè kàn bí àgbò àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ ajá afọ rẹ ò lè gbéra dáadáa má fi dẹ́gbula.
1: Mo wà níwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
2: Ibẹ̀ ni mo wà. Bí ọmọ ọkùnrin nìkan ni mò ń ṣètọ́jú. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹ̀yin ní gbogbo ìgbà. Oríkèríkè aláǹrọ̀ ni, aláǹjẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi ń bí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
0: 08164122777
2: Nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ẹ́ bóyá wọ́n ń ṣe ẹ̀yọ́ márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi àbí tí o bá lè rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ́ má fi dẹ́gúnlá o. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá máa ṣe ẹ́ nínú àgọ́ ara rẹ bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ́jẹ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà orúnkún ń ro ẹ́ ni oríkèríkè ara ń ro ẹ́ ni àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣu ara ni iye ọlọ́mọkùnrin ni pé kò jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé tó bá tiri pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á ìpèníjà nínú iṣu ara ni ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ carburetor yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣu ara ọmọ ọlọ́mọkùnrin iṣu ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó tí iṣu ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì sínú irú nǹkan báyìí yóò dáa kan sí mi
1: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
2: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe wọ lọ́mọ ọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọ ọkùnrin nìkan ni mò ń pè o. Gbogbo nǹkan tí nǹkan tí ò bá ń ṣe kan sí mi.
0: Phone number mi 08164122777 08164122777
2: Àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọ ọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ̀ ń wú ni o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo orú nǹkan báyìí kò dáa ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò dáa a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀ òun ni ó ṣe wá ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ṣoṣo òun ni mò ń ṣe kan sí mi
1: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
0: Phone number mi 08164122777 lẹ́ẹ̀kan si 08164122777
3: yíbẹ̀ má fọwọ́kọ̀.
4: ADABA 89 Adaba.
5: Hadi
3: baba lode do igbo wo mo ku odun oni o
4: a se isa mo du o pe
3: Oye Mekwe International Club OIC Lulu Baltimore Maryland America Bẹ̀ni lóṣẹ́ lọ sọ̀dọ̀ Olómi ni Kábíyèsí ugbà kejì ọ̀rẹ̀ṣà Òdi o Ẹni ọba Dr. Aládẹ́tọ̀ Òyìnbó Ògúradé Aládẹ́lùsì CFR Ọ̀dúnrún kejì Léjì tilẹ̀ àkọ́rẹ́ Àtùrúkè lóògbé Wọ ókú ọdún Ókú ìyẹ̀dún Kété ètò òní ti tò Fọ́dún ilé ìfúta Ọlọ́sẹ̀kọ̀ gbáko Ká bẹ̀rẹ̀ léjọ́ ìṣẹ́gun Ká parí léjọ́ ọ̀sẹ̀ Lọ́lẹ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n

0: olùfẹ́ mẹ̀kúnù tí ó ti fìgbà kan díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ondo tá a wà yìí. Excellence Bosun Arebuwa ti ṣetán láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Nínú ìpàgọ́ náà ni a ó sì tún ti yan ọmọ wa. Excellence Bosun Arebuwa gẹ́gẹ́ bí agbátẹrù ìyẹn Grand Patron fún the Renew Hope Project 2027 fún ààrẹ Bola Ahmed Tinubu láti gbaradì àti láti jẹ́ kí wọ́n jáwé olúborí nínú ìdìbò tó ń bọ̀ ọdún tó ń bọ̀. Ẹ má gbàgbé o, àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí. Ẹ jẹ́ ká ṣera wa lóṣùṣù ọwọ́ fún àṣeyọrí
1: ààrẹ
2: dídùn báyìí ní ìrántí olódù bẹ́ẹ̀ gẹ́gẹ́
3: náà ni bí iná bá kú eru ní fi bojú.
2: Èyí ni gbogbo àwọn ọmọ
3: àtàwọn ọmọ ọmọ
2: tó fi mọ́ gbogbo ẹbí pátá
3: tí ń ṣèrántí
2: bẹ́ẹ̀ ní ọjọ́ 22 oṣù kẹsàn-án September 22, 2026 yìí gan-an lọ́pẹ́ ọdún 23
3: 23 years
2: tí bàbá wa àtàtà
3: akọni ọmọ ayoko
2: àdúgbò ìbàkà
3: nílùú ọ̀gẹ̀ àkókò
2: late prince samuel abiyi ayo
3: aka kao
2: fayé ẹsẹ̀ yìí sílẹ̀
3: tó ti lọ ń sinmi
2: lóògùn ẹ̀yà aṣẹ̀dá bó tilẹ̀ jẹ́ pé 58 years péré
3: ẹgbẹ́ láyé
2: ká ẹ tó papòdà
3: ìparẹ́ tẹ́ ẹ fi sílẹ̀
2: kò parẹ́
3: bẹ́ẹ̀ ni kò bàjẹ́
2: èyí làwọ̀ ọmọ
3: àní
2: sunday abiyi
3: nike abiyi
2: eji abiyi
3: bọ́lájí abiyi
2: ọ̀pẹ̀yẹmí abiyi
3: ọmọlára abiyi
2: àti gbogbo àwọn ọmọ ọmọ
3: fipánupọ̀
2: táǹkì bàbá wa
3: abiyi ayoko pé
2: ó bá wa.
4: Ọmọ ajogo lóore máa jọjọ́ ọmọ dagbo lókè ọmọ gundagiri gbọ̀nà ọmọ kóyán bọ́tà máa kó kàrà balẹ̀ ọ̀sẹ̀ ni mama kó kàrà rúbí ọmọ ìyá soso bọ́ ọmọ díjì bí ìbọn ọmọ mú kẹ́kẹ́ tàbí
2: ọmọ. Ó fi ṣàwọn ọmọ
3: ikọ̀ mama fi sùn lọ́rùn ọ.
2: Bàbá wa àtàtà tó
3: à ń ṣèrántí rẹ lónìí
2: Tuesday September 22
3: bá a ṣe gbàgbé rẹ lójoojúmọ́
2: náà wípé
3: máa sùn lọ́kàn ayẹ́lẹ́dá rẹ
2: títí dọjọ́ àjíǹde
3: gbogbo àwọn ọmọ pátá
2: lọ́lùkẹ́dẹ́ ọ.
5: Ńlá ti dé ọba láwùjọ ẹyẹ àrògìdìgbà ti dé ọba àwọn ẹja odò ADC is moving on. Èyí Tayo Jẹ́gẹ́dẹ́ SAN is arriving with an established reputation.
6: Kéli kaka kìkì kaka èyí ò gbọdọ̀ balẹ̀ o. Kẹ́lí mú èyí ò gbọdọ̀ balẹ̀.
5: Káàbọ̀ ẹni títọ́ bá ti joyè tàgbàtọ̀dọ̀ ń kó kìkì ẹ̀ pé èyí ni àyànfẹ́ ọmọ mi. Former Attorney General and Commissioner for Justice lẹ́ẹ̀mejì tó dẹ̀ tó di àwọn ipò pàtàkì pàtàkì mú láàrin ìjọ àti láàrin ìlú. Tó dẹ̀ ṣe dáadáa ń bẹ̀. Join us in welcoming the man of the people, the Igwas landed ọmọ ẹgbẹ́ ADC àtolólùfẹ́ èyí Tayo from all 18 local government of Ondo State. Let's come together on Thursday 24th of September by 11 a.m. in Napa roundabout car park Akure. Gbogbo candidate wa àtàwọn àgbààgbà nínú ẹgbẹ́ ADC African Democratic Congress in national state and local government level àtàwọn tó fẹ́ wá darapọ̀ mọ́ ADC ìníkàjọ péjú ń jọ́nẹ́ ọ̀nàrẹ́bù Rẹ̀mí Ọ̀fàkùnrin ADC publicity secretary ìlú ní ká fọre rí ẹ ojú ọjọ́ we surely change for better ABC ń kórè ayọ̀ bọ̀.
7: Ó máa ṣe ilẹ̀ ìjà ènìyàn.
8: Ó ṣe ilẹ̀ ìjà ènìyàn. Lónìí ìjà kejìlélógún oṣù kẹsàn-án ọdún 2026 ní pẹ́ẹ́ ọdún mẹ́wàá tàbárí a lè pa. Ọlọ́run dá Bámidélé wọ́n ti gbọ̀nà ọ̀run lọ. Wọ́n ti lọ sí ìlú bíkan tí mi èbèrè ọ ní fọyín lẹ́ o. Àbá ló ṣọ mọ́ ló tàná. Àbá kẹrin rìn dọ̀tí. Ọdún mẹ́wàá rẹ bí àná nírí. Láti jọ́kù ọ ti lọ. Ní ayàrá ti fọ́ rí bí sùn sí. Kétékété yẹn mọ̀ rẹ. Fífọ̀ káyé bá jáyé lẹ́rẹ̀mírin. Òwò la ṣàbárí yan. Ebi ọ̀tún, ebi òsì. Ọ̀ṣẹ́ léde lè yin rẹ. Àbáyá Ọlọ́run dá Bámidélé. Ọmọ sùn re o. Káre ò bá mi. Ọmọ rẹ lókè lítà bí kè gbé ṣọ̀pọ̀ sí. Iṣẹ́ náà nájà nájà. Ó ti ṣàdé wọ̀tíwọ̀tí lọ̀rọ̀ òkè lítà. Àgbà jẹ́ mi kí nìkà. Ọ̀kẹ́ ni orógùn rẹ̀ ọkọ̀ọ̀sẹ̀ jẹ́. Ọkọ̀ọ̀sẹ̀ jẹ́. Omi ọmọ ọ̀nà múṣe. Owó ọ̀nà kìkì ìrù ọmọ tó gbọ́ràn yìí wáṣẹ̀. Ọ̀nà ni mo kọ́ òkòjú. Ayé kan ní dọ̀wà. Òwe lọ́mọ wa ọmọ ẹkùn láàfin. Ọmọ ẹkùn ọmọ wa. Ọlọ́pàá kèlú lè déje omi lóróró. Ìníhùn kèlú lè déje oṣù kọ̀kọ́ dínà. Ǹjẹ́ lórúkọ kètèkété ìyẹn ọmọ àti ọmọ ọmọ ìyẹn lífọ̀ kí mi akéde fọ àbárí ẹ Ọlọ́run dá Bámidélé ọgbọ́dún mẹ́wàá kọ́ ti lọ.

0: irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
4: Ẹ tọ́ gbẹ́yàwó láyọ̀.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wọ́pọ̀, ìjọ òun rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi. Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí ìjà ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
3: Ní tòótọ́.
5: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
3: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà.
6: Èmo ló tún jẹ́ CDK báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDK, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
3: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
5: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pé 0707 484 3351.
8: CDK, sọ díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá tún lọ ka àkọsílẹ̀ tó bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé kò wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá fi ọlú máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
1: ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o ò tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dátà tẹnu lásán kọ́ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o smart cash látọ̀dọ̀ airtel.
2: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ ládàbà. Ọjà ọdún ti bẹ̀rẹ̀.
3: Ọjà ọdún ti dé. Àdàbà gbé.
2: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde. Lásìkò ọdún yìí àsìpé, wọ́n ti kọ́jà ọdún dé. Kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́gisẹ́. Ètò ọjà ọdún òní Classmate. Tó bá débi kápò olówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ da ìparí December gbọ̀ngbọ̀n.
4: Oya ẹ máa bọ̀ wá o.
3: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé.
2: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìta mẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní. Mọ̀sílò Building lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station Ọba Dèṣídà Road Àkúrẹ́. Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbàyògbà á jì tó ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344 Grace 08032474686 tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
5: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
8: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣe aláìmọ́pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
8: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
10: Your Nescafe is not just a drink, it's your

0: Up your vibe with the irresistible aroma and rich taste of Nescafe.
1: My coffee, my Nescafe.
2: Make my world my way, yeah.
0: Nescafe. Make your world.
3: Hey, yo, yoro, yoko, ekiti, keti, eme, moni, goroso, ekiti, unu, male, kenji, ba, were, ni, wele, ekiti, wofere, rule, lo, lo, ka, muro, olorun, abolusi, dike, wofere, television, ni, wofere, fan, ni, wofere, deep freezer, wofere, washing machine, wofere, microwave, wofere, ro, kitchen, gas cooker, and co, hey, yo, abolusi, dike, hey, yo, woyo, asan, die, kan, de, ba, ne, hey, leo, le, lori, woyo, son, lo, shoshu, woyo, son, lo, sose, kwa, ti, son, ore, dani, ah, agbe un ko yara ko so ti ye obe no ronu yeyeye lai se ele ni o office re le danko plaza laji losun lado ekiti e o wo ko si o pelu number 0707484-3351 emi pe le kan si 0707484-3351 so ti yo yare rule o.
0: The Goldberg Back to Bar promo is here again, and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime, plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So, head on to your favorite bar, and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
4: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kòmọ́fùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ni gbàgbé.
6: Báwo máa tiẹ̀ rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí?
7: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsara iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi. Tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara yín lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
8: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Báyọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè onímọ̀rẹ̀ kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07060-6419 Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà ò máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi ata rara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti irú oorun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun oorun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awọra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdúyẹmí Lane opposite Oyèmẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá, ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa, ẹwà àwọn bàbá bàbá wa, ẹlòmíì wọn lọ ọgọ́rùn ọdún, wọn lọ ọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ń ṣe sí àgbẹ̀, ẹlòmíì ń ṣe sí ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àti egbò yìí náà lè wọ́n náà lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin. Mo kó wá láti ìlú ìsẹ́yìn òrò àwọn ewé ajíṣẹ́ dáadáa, àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa. Tá a bá lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí, ọdẹ ni bàbá mi. Èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú, a lè rìn ní wákàtí kan, a lè rìn ní 40 ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa. Bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àti egbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àti egbò lọ́dọ̀ èmi bàbá òkè Ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 64 60 64 19 07 64 60 64 19 Àlàáfíà ara wo ní bí fíafíà.

0: lọkùnrin lóbìnrin lọmọdé àti lágbà tá ń gbọ́ mi láṣálẹ̀ títì ní orí ètò àbáláyé ibẹ̀ náà lẹ tuntun ń gbọ́ wa ní dédé àkókò tí ẹ̀ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ yìí níléeṣẹ́ rédíò tí ẹ̀ sì ti ń gbọ́ wa yìí ẹ̀yìn náà ti mọ bá a ṣe máa ń mú ètò yìí wá ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń gbọ́ káàkiri àgbáláyé àbáláyé lẹ́tò tí ẹ̀ ń gbọ́ ọ̀ládélé ọmọdán lórúkọ tẹ̀mí jẹ́ o ẹ yẹ kẹ́ mọ̀ pé bí a ṣe máa ń mú wá èmi nìkan kọ́ ni mò ń mú ètò yìí wá bàbá mi àjẹrù lóògùn tán sanwó ètò tẹ̀ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n bẹ nílé agodo lọ́dọ̀ mi bí láti pé kájọ tún jọ bí a ṣe máa ń jọ kán sì mú wá bọ́n ṣe máa ń mú wá kí ẹ̀yin náà kẹ́ tún rí ọgbọ́n kan àti òmíràn kẹ́rí kọ́nù rẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń gbọ́ lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ tó bá rí bẹ́ẹ̀ ẹ máa ṣílẹ̀kùn fún bàbá mi àjẹrù lóògùn ẹ jẹ́ kí wọ́n wọlé sí ilé agodo mi tí a wà yìí.
1: Ayé la yẹ èyí tí ò yẹ nìkan ọ̀run lọ́run rú ti rú ìyẹn lójú.

0: mo rí pé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa nù lé pátápátá ẹ gbọ́ bí bàbá bí wọ́n ṣe tún sà á tán sì tún mú bí wọ́n ṣe ń mú tán sì ní pé ẹ jẹ́ kí a mọ bí a ṣe máa ṣe ṣe ti wá rí lórí bí wọ́n ṣe tún gbé e kalẹ̀ gbogbo wa náà lọ́lẹ̀ elédùmarè kò sí ohun tá a ṣe wá o ìbàlọ́kàn yóò máa jẹ́ fún wa o bámi ajẹ̀rùlógún nọ́mbà yín tí ẹ pè lẹ́ẹ̀kan yẹn ẹ bá wa tún pè ní ìgbà kan sí i.
1: nọmba kan ṣoṣo tó jẹ nọmba ti tèmi tí mo máa ń lò òun ni 070-6301-2816 070-6301-2816.
0: mo rí pé yín náà ẹ ti gbọ́ bí wọ́n ṣe là á kalẹ̀ gbogbo àtàṣọ tó ń àná ọdún tó ń bọ̀ a tún ṣojú ẹ̀mí gbogbo wa o lọ́la elédùmarè bámi ajẹ̀rùlógún àwọn àtẹ̀jíṣẹ́ kan wọlé tí wọ́n sì ní kí a bá wọn dáhùn sí wọn bí lẹ́tà ń ṣe lọ rèé o wọ́n ní mo kí olóòtú ètò ó mo sì kí gbogbo ọmọ nàìjíríà tá ń gbọ́ wa nílé o òṣìṣẹ́ ìjọba ni mí mo sì ti ń di ọ̀gá lẹ́nu iṣẹ́ bàbá ẹ jọ̀wọ́ ẹ gbà mí tí a bá ti fẹ́ lọ sí ibi tí a ti fẹ́ ṣe ìdánwò láti ká di ọ̀gá àgbà tí mo bá ti débẹ̀ láti kí n wọlé náà dá mi padà pé arúgbó ni mí bẹ́ẹ̀ èmi mo sì tẹ̀lé ọ̀gá tó fẹ́ kúrò ní ipò báyìí ọmọdé sì ni mí báwo ni mo ṣe wá di arúgbó lójú àwọn tí wọ́n fẹ́ ṣe ìdánwò fún wa.
2: Ayé la yẹ èyí tí ò yẹ nìkan ọ̀run lọ́run wù tí rú ìyẹn lójú.

0: confirm ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin tí mo fi sọwọ́ sí yín.
1: Ah, mo ti rí o. Bá mi gbé aláwàárọ̀ fún wọn.
0: Ilé ìtajà yín yìí ti wá kún fọ́fọ́ o.
1: Tó bá jẹ́ pé nígbà kan tó ṣe tábìlì kan ṣoṣo níta ni nínú òjò ọ̀rá ni mo máa fi bọ àwọn jàmíì tí màá gbàdúrà pé kí òjò náà tètè dá. Lónìí tábìlì kan ti di ilé ìtajà. Ilé ìtajà kan ti ní ẹ̀ka mẹ́ta. Open dàgbàsókè, ọjà mi dàgbàsókè.
2: Ọdún mẹ́jọ Opay, àwọn èèyàn gidi, ìtàn tó dára, ó sì dára náà síbẹ̀.
3: Opay, it's okay.
2: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ni, ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́, ó ya nu ìka àkọsílẹ̀. Tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò máa túnọ̀ ka àkọsílẹ̀. Tó o bá ti ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, ó túmọ̀ sí wípé ibi tó bá pi ọlú máa ń yà sí. Kí ló wá dé? Títí ilé ìfowópamọ́ rẹ fi gbọ́dọ̀ dá yàtọ̀.
4: Ó ti ṣe wàhálà tó. Download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ. Jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún. Bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́. O tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé. O sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá 10%
5: 10% ní gbogbo ìgbà tó bára dátà.
4: Tẹnu lásọ̀kọ̀.
5: Òfin àti ìlànà à ń tẹ̀lé wa o.
4: Smart Cash látòdo Airtel.
6: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
8: Yes, you wait to hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say, in price go come down before you buy them. Make you bring another finger down. If you don't come out one shop, come waka go another place. Until say, it dey cheaper for there. As far as say you don't put one finger down, now you be say, you self they like go where you pay you pass. So, why your choice for bank go come different?
9: You self don't try, for this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. All now free of charge and get up to 10% cash back for data bundles. No de cha cha cha. Terms and conditions apply. Smart Cash.

Ọlọ́run fọ́ọ̀sì mi léyìn lórí. Gbogbo yín pátápátá mo kí wípé tó ẹ̀kalẹ́ ẹ̀ ń bèrè ṣé bàbá lára wá àbí ò tí ì dé òkè ẹ̀ ń bọ́ àbí kí n gbówó le gan àbí ká gbówó le ṣó ti wà ń bí àbí ò tí ì sí ń bí mo bèrè. Ó yá ẹ yí padà ẹ̀kalẹ́ àbẹ́ ti sùn ẹ̀ tí ì lè sùn ó tẹ̀yìn ètò.

0: Yakubu Olatunde pẹlu gbogbo eyin ti awon online lori Facebook live emi o n paruwo pe I will never ask you to do that, but if you feel you want to share it ko sin to fi n se eyan olojo bi keji gbogbo ọmọ Nigeria ọlọ́jọ́ ìbíkejì tọ̀tún tòsí ló fi yẹye bí ìrùkẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ níṣẹ́ ó pé 80 years 80 ọdún ẹ̀yin olórin àsìkò yìí ẹ wá kẹ́kọ̀ọ́ lára bàbá àgbà tí mo fẹ́ sọ̀rọ̀ wọn yìí torí pé rẹ́kọ̀dù àkọ́kọ́ tí wọn ó kọ́kọ́ ṣe 13 péré 13 ni rẹ́kọ̀dù àkọ́kọ́ tán ṣe tótà gbọ́ mi 13 albums ṣe album ní ká pé àbí rẹ́kọ̀dù ẹmú kan fill in the gap ṣùgbọ́n lẹ́ni ẹni tó ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́ tó jẹ́ 13 péré lórí ta ẹ̀mẹ́ni tí mò ń sọ ẹja sáré dé ọ̀dọ̀ Adidas kádà dé ọ̀dọ̀ erelu olóríire tí gómìnà ìpínlẹ̀ Ondo tó ṣe síwèé ìrántí kan ọlọ́run ọba tó síwèé ìrántí kan erelu yìí yóò sì tèmi náà ẹja sáré débẹ̀ ẹka lẹ́nu lẹ́yìn àbẹ́ ti sùn ẹ tí lè sùn ó dẹ̀yìn ètò.
1: Mo rìn kiri títí, mo délé iṣẹ́ apìnrin dábìrà. Mo lanu arìn jìnnà ní òjò arábùkí ọ̀kẹ́. Tó o bá dé sàlẹ̀ odò wà á rẹja tó yanrọ. Ẹ kíra! Adidas Fabrication and Allied Services Nigeria Limited. Uncommon Fabricator. Tí ń firin lẹ́rin firin sórí pọ̀. Palm oil presser, fish dryer, crusher machine, hammer mill machine, maize sheller, sand mixer machine, electric block making machine. Iye block ọ̀pọ̀lọ̀ pípẹ́ irinṣẹ́ ìgbàlódé àti education ló mú ká Adidas yàtọ̀. Ẹ wá wo àwọn iṣẹ́ tuntun tí wọ́n tún lọ kọ́ lórílẹ̀-èdè Japan. Palm oil digester machine, palm kernel cracking and separator. Machine tí ń lo náà tí ń dín gàrí. Èyí tí ń lo ẹ̀gẹ́ bẹ̀gẹ́ láàárọ̀ sọ́dẹ̀ lùbọ́ nírọ̀lẹ́. Àbọ̀dé orílẹ̀-èdè Japan ní Adidas Osun ló ṣe sún síwájú. Registered company ní government offices, cooperative societies, ẹlẹ́gbẹ́jẹgbẹ́ tàbí ọlọ́dọ̀ni. Machine tó ń ṣe ọṣẹ sí ọ̀dà àgàgà. Èyí tí ń gúnyán pọ̀ nílẹ̀ bìbà. Bẹ́ẹ̀ ni electric vibrator gbẹ̀yìn. Repairs, sales and services tún mú kán yàtọ̀. Adidas wà ní Jẹ̀gẹ̀lẹ́ village along Ado Road, Igoba àti opposite Emade filling station along Ijapo Road, Akure. Telephone 003-473-3508.
2: Congratulations. Mo bá fìyàn sípò pàtàkì táwọn èèyàn wá ń kí lótùú lósì lórí rédíò. Ẹ má jẹ ń tàn yín. Ṣé lóní tó ń jẹ ẹni rere? Ṣé ẹ̀dẹ̀ wàá ráwọn tó ń kí lórí rédíò náà? Ó jẹ́ni tó nífẹ̀ẹ́ sí nǹkan rere tí wọ́n dẹ̀ tún fẹ́ràn ẹni tí wọ́n fi sípò náà ni. Nítorí ẹ̀ ni the entire family of Alhaji Aribisala Ọlọ́run tọba nílùú Ọ̀gbàgì. Kíni ká lọ kí ọmọ wa yìí o? Lórúkọ gbogbo àwọn lọ́balọ́ba àti ìjòyè ní àkókò Northwest. Ìyẹn ọlọ́run gbèrè ìlú Taiba àtọ̀ Láyẹ̀mí Ọlọ́run tọba tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sípò commissioner nípínlẹ̀ Ondo. Ó ní adúpẹ́ lọ́wọ́ gómìnà wa ọ̀nọ́rẹ́bù Lucky Orímisà Ayédàtiwa. Ẹni tó nígbàgbọ́ nínú egalitarianism. Ìyẹn philosophical and political belief that all people are deserved to be given the same right. Bẹ́ẹ̀ ṣe nínú ẹgbẹ́ tàbí nínú ètò ìṣèjọba. Èyí tó wá fà á tí gómìnà wa fi yan ogúnlọ́gọ̀ àwọn èèyàn sípò lásìkò ìjọba tiẹ̀. Tíṣẹ́ sì ń bẹ̀rẹ̀ lójú ẹsẹ̀. Tó gbogbo àwọn ẹbí Alhaji Aribisala Ọlọ́run tọba nílùú Ọ̀gbàgì Àkókó. Ẹ lọ́wọ́ ni ká kí ọmọ wa pàtàkì yìí o. Èrè ìlú Taiba àtọ Láyẹ̀mí Ọlọ́run tọba wípé ó kú oríire náà.
0: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà ẹja sáré ṣe báyìí nọ́mbà tó dé ọ̀dọ̀ Adidas Metal Construction Company. Wọ́n ti wà níbi tuntun o, wọ́n wà ní Jẹ̀gẹ̀lẹ́. Bákan náà ná wà níwájú ilépo Emadeb. Ilépo Emadeb yìí ló wà ní ọ̀nà agbogbo. Tẹ bá ti ń lọ fi wà ṣayé ẹ ti rí ní agbogbo. Gbogbo ẹ̀yin tẹ fẹ́ ṣe oríṣiríṣi ẹ̀rọ èyí tí ń gúnyán ni, èyí tí ń yan ẹja gbẹ ni, èyí tí ń yọ block 2020 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pè sórí nọ́mbà 003 473 0455 Lekosi 003-473-3508 Adidas Metal Construction Company. Tanolojo bi Timon so. Timoni baba baba. Lara wama gran tinki. Ori baba igan. Niko fi wole. Kato shekini. Kato tesi waju. Pelori telo mi kofun. Ori baba ida. Olojo bi baba at 80.

0: gbogbo ẹ̀yàn ará ìlú tí ń kọlé faná sílé license electrical contractors association of nigeria lẹ́kàn ẹgbẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ kan ṣoṣo tí ìjọba fòǹtẹ̀lù gbàgà láti máa bójú tó fi faná electric sílé síbi iṣẹ́ sí factory lónìkẹ́ kíyè sára ọ̀pọ̀ ilé gbígbé ilé epo ilé iṣẹ́ ti ń laná jóná àìgbéṣẹ́ fakọ́ṣẹ́mọṣẹ́ ló fà á ọ̀pọ̀ wọn ló jẹ́ pé gbàrọ̀ gùdù ṣàgbẹ̀ lójú yòyò wáyà àti kébù ni wọ́n ń lò torí wọn bìkítà orúkọ wọn lẹ́kàn wá rọ gbogbo ẹ̀yìn ará ìlú tẹ fẹ́ faná electric sílé túná ilé ṣe láti rí mọ̀ pé ojúlówó ọmọ ẹgbẹ́ lẹ́kàn lẹ́gbẹ́ṣẹ́ fún torí àjọ NEMSA confirm ẹ̀ pé àwọn nìkan ló láṣẹ láti bá àjọ apínáká PDC ṣiṣẹ́ papọ̀ bẹ́ ẹ bá fẹ́ gbéṣẹ́ fẹ́nikẹ́ni ẹ bèrè ìwé ìdánimọ̀ NEMSA certificate àti káàdì ìdánimọ̀ wọn kán má bàa ràn yín lóko gbèsè comrade Atolagbe secretary comrade Akorede Ismail PRO comrade Olasende Ajayi state chairman commander Adetunji Adeleye trustee fún ìbéèrè 003-709-8057 Uplecan put electricity in safe hands.
1: Ṣẹ̀yẹ Ọpẹyẹmí Block Industry blocks tó le koko bí òkúta tí kìí gbọ̀n yẹ̀rì yẹ̀rì. Ṣẹ̀yẹ Ọpẹyẹmí blocks ó jábọ́ kò fọ́ kábíyèsí o.
2: Ẹ káre láyẹ̀ yìí mọ̀dé wọ̀nyí. Àṣẹ yìí náà ti gbọ́n pa ẹ̀. Ṣẹ̀yẹ Ọpẹyẹmí Blocks Industry. Ibẹ̀ làwọn builders yàn láàyò. Gbogbo kọ́lékọ́lé ló ṣe sàdáńkàtà fún. Ẹ́ndì ló ń pò ó. Tá a tún mèsì ẹ̀. Táwa dúró déédéé. Gbé kó jù sílẹ̀. Dìbí ló dúró. Kokoko ló le bí irin. Blocks wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo èyí tẹ fẹ́ kọ́lé. Bẹ́ẹ̀ ni mọ́tò wà tábà yín kọ̀rọ̀ sí sáìtì yín tàbí ibikíbi tẹ́ bá fẹ́. Ẹ wò ó pàṣẹ omi ò gbúdọ̀ sọ̀rọ̀ jù. Ẹ kàn sí olú-iléeṣẹ́ wa Ṣẹ̀yẹ Ọpẹyẹmí Blocks Industry along Ikere Road lẹ́gbẹ̀kẹ́gbẹ́ Ìlàwẹ̀ Grammar School Òkèbẹ́dọ̀ Quarters Ìlàwẹ̀ Èkìtì. Ẹ pé 08063031351 tàbí 08063350595. Ṣẹ̀yẹ Ọpẹyẹmí Blocks ara ọ̀tọ̀ ni.
3: Káàbọ̀ padà láti ojú ọjà. Ẹ ṣe nǹkan kan fún mi. Ẹ tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ni pé àjọ tí ìjọba fọwọ́ sí pé kọ́ faná sílé lẹ́kàn license electrical contractors association of nigeria ìpàdé state meeting yóò wáyé lọ́la lókìtì púpá o state meeting ní ọ̀la ẹ̀yìn fẹ́ faná sílé ni àwọn tí ó kọṣẹ́mọṣẹ́ náà ló yẹ ká ẹ gbéṣẹ́ fún o mò ń ké tantan ilé ò ní jómọ̀ yín lórí o tí ẹ bá ní ìbéèrè ẹ pé state president comrade Olasende Ajayi ẹ pè wọ́n sórí nọ́mbà yìí pẹ̀lú agbára àti àṣẹ ọlọ́run wò dà yín lóhùn 003-709-8057 lẹ́ẹ̀kan sí 003-709-8057 lódọ́dọ̀ comrade Olasende Ajayi ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wọn náà ààyè ṣì wà Ṣẹ̀yẹ Ọpẹyẹmí Block Industry ẹgbẹ́ Ìlàwẹ̀ Grammar School ló wà ní òkè Ìbẹ́dọ́ Ìlàwẹ̀ Èkìtì Èkìtì South West local government nọ́mbà tó dọ́dọ̀ Ṣẹ̀yẹ Ọpẹyẹmí ni gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra blocks tàbí building materials títí kan cement Ṣẹ̀yẹ ń tà mo dúpẹ́ àná ò Ṣẹ̀yẹ 006-303-1351 lẹ́ẹ̀kan sí Ṣẹ̀yẹ Ọpẹyẹmí ní Ìlàwẹ̀ Èkìtì 006-303-1351 ẹ̀ka lẹ́mẹ̀ lórúkọ mi àti fámílì mi mo bèrè àbẹ́ ti sùn ẹ tí lè sùn ó dẹ̀yìn ètò.
4: Kingsoni Alade happy birthday. Happy birthday.

ọ̀pọ̀lọpọ̀ ló ti jìyà jìyà lórí pé à ń gbẹ́ bọ́hóòlù. Ọ̀pọ̀lọpọ̀ ló ti fowó ṣòfò lórí pé à ń gbẹ́ bọ́hóòlù. Ẹlòmíì ó ti gbẹ́ bọ́hóòlù bíi mẹ́ta mẹ́rin tí ò yọ nothing. Wàláì kò rí bẹ́ẹ̀lì omi kan jáde. Mò ń bọ̀ lórí ẹ̀, mò ń bọ̀.

0: Olorun to ba
1: ke chairman and managing director
0: of Adewalewa Nigeria Limited
1: ni kalori ki honorable wa
0: ebe luta ibato laye bi Olorun to ba
1: ti won se fi sipo commissioner ni pile Ondo
0: ino to ba money yo ko se gbe pamo sabi aso
1: nitori e la se wa nba yo
0: ba ke ne la de tun dupe lowo gomina wa
1: honorable doctor Lucky Orimi saye dat wa
0: we appreciate you sir for this gesture
1: Adewalewa ni ka ma gbagbe
0: ka ki gbogbo te bi tara
1: atawon mo ilo gbagbe lapapo
0: pe iru kan rere bayi
1: loluwa obo je ku tubo ma sele lodo wa o
0: ka ma de tun gbagbe
1: lati ma fowo sowo po lasiku ta wa ye
0: tori ninu irepo
1: ati alaafia
0: ini lu fi ma ni idagbasoke
1: to
0: omo wa pataki to je alalubarika ni
1: adelaye olorun to ba
0: to je oludari ile ise Adewalewa Nigeria Limited
1: ilu ni ka kere lu taiba to laye bi olorun to ba
0: futi po pataki ye congratulations
2: CEO
0: ìròyìn ayọ̀ ló wò lóde yìí o
1: ẹ máa bọ̀ kẹ́ wa jẹ́ ń bẹ̀
0: kì í ṣe ẹni tó bá lówó tàbí ní ọrọ̀ nìkan ló máa ní àjẹṣẹ́kù sílẹ̀ rárá
1: àwọn tí ń wọlé fún yín wọ̀nyí náà lè sọ yín donílẹ̀ donílẹ̀
0: torí ẹ̀ la fi ń pè yín o
1: kẹ́yìn náà wà nílẹ̀ nílé sí ọ̀bán bridge

orí King Sunny Ade mọ́ ṣe wà jẹ́kẹ́lẹ́ yìí lọ à padà sórí orí King Sunny Ade mi lẹ́yìn ọdún mẹ́ta tí King Sunny Ade tó ṣe léyìí tó ta 13 péré ògóbúyọ ṣebọ́ ọlọ́run ọba ni lẹ́yìn ọdún mẹ́ta 1977 nígbà torílẹ̀-èdè Nàìjíríà tán ṣe first tag kí ẹsẹ̀ náà tún mú orin jáde ṣe rántí nígbà náà welcome welcome ladies and gentlemen you are welcome to Nigeria King Sunny Ade ṣe rẹ́kọ́ọ̀dù nígbà náà yàtọ̀ sí eléyìí rẹ́kọ́ọ̀dù yìí tàbí àkàrà òṣù yàtọ̀ sí eléyìí King Sunny Ade wà lára wọn tó lọ kọrin ní first act 77 dúpẹ́ àníyẹ juxtapose ẹmọ kan lẹ́mbẹ́ o alága gbogbo NURTW ní london nìyẹn dúpẹ́ àníyẹ juxtapose ọmọ wọn nígbàrá òkè ayé òní rí ọmú wàá kẹrù padà wá sórílẹ̀-èdè nàìjíríà ẹ̀ka alẹ́ tó bá jálẹ̀ lẹ́wà ní uk àbẹ́ẹ̀ ti sùn ẹ̀ tí lè sùn ó tẹ̀yìn ètò.

sọmọ ń bèrè lọ́wọ́ yín pẹ́ta ni olórin àkọ́kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà tó jẹ́ wípé wọ́n nominate ẹ̀ wọ́n forúkọ ẹ̀ ṣọwọ́ fún grammy awards grammy àwọn olórin tó lókìkí tírawọ́ wọn kilẹ̀ tó walẹ̀ náà ń fi orúkọ wọn ránṣẹ́ king sunny ade ni o ọ̀túnba anthony sunday ìṣọ̀lá adéníyì adégayè òun lẹni àkọ́kọ́ tó jẹ́ olórin ọmọ nàìjíríà tí wọ́n nominate ẹ̀ fún grammy award òun gangan ni ẹ̀tọ́ a máa wò ó ọ̀pọ̀ ni ò mọ̀ pé king sunny ade pàápàá jùlọ ẹ̀yìn ọmọ indomie generation pé ó ti bá wọn kópa nínú eré tíátà rí ẹ lọ wo fíìmù fọ́pọ̀ mọ́yọ̀ tí bàbá alhaji olóyè jimo aliu tó pè ní fọ́pọ̀ mọ́yọ̀ ẹ jẹ́ ń kúrò lórí ẹ̀ kí n bọ́ sórí nǹkan míì happy 80th birthday king of music king sunny ade abẹ́ ti sùnú lẹ́yìn ni ẹ tí lè sùn ó dẹ̀yìn ètò.

0: Okay. Bàbá wọn tẹ̀ ń pè ní portable ọmọ ọlálọmí yẹn. Àwọn kan ń pè ní wèrè olórin. Èmi ò bá wọn pè bẹ́ẹ̀. Ìdààmú àdúgbò. Ó sọ̀rọ̀ kan tó ya àwọn èèyàn lẹ́nu. Ó ní oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ ní ìyàwó ẹ̀. Kejì Àṣàbí Simple tó fi fẹ́ òun títí tó ń fi bí ọmọ méjì. Ọ̀rọ̀ wà lórí ẹ o. Ẹ̀gbọ́n ṣé ó possible tó bá possible. Ok. Ó sọ nǹkan kan ó tẹ̀síwájú. Ó lóun ò nífẹ̀ẹ́ láti fẹ́yàwó méjì tẹ́lẹ̀. Pé ṣùgbọ́n obìnrin òṣèré tíátà tí ń jẹ́ Àṣàbí Simple yìí olóògùn ló fi fẹ́ òun tóun fẹ́. Wọ́n dẹ̀ bí ọmọ méjì. Ẹ̀jẹ̀ ń wá já yín tán. Ẹn tó bímọ fún ti pé mẹ́rin ní ìsìn. Ẹ wá bèrè lọ́wọ́ ara yín nulé pé ṣóògùn náà ni àwọn méjì tó kù tán fi fẹ́. Ó ti wá pe arábìnrin Àṣàbí Simple. Ó ní kó wá ṣe kíni. Ó ní kó káwọn ọmọ wá kán wá ṣe DNA test láti fi hàn bóyá òun lòún lọmọ. Ìyẹn tún kọ́ o. Ó lóun ò lè síta fúnra ẹ̀ ló kẹ́rù tó káwọn ọmọ lọ kó má bèrè owó iléèwé àtowó oúnjẹ lọ́wọ́ tòun. Torí ó tó tọ́ wọn ó tó tọ́jú wọn ló fi kọ́mọ kúrò nulé. Ẹ̀gbọ́n obìnrin tó bá kọ́mọ kúrò lọ́dọ̀ ọkùnrin náà tí òun ṣe pé ọkùnrin lè síta. Mo bèrè ní o ṣèbó tọ́mọ tọ́jú ni. Àfi tó bá jẹ́ pé ó sá fún ẹ̀mí ẹ̀ tó bá ti mú ọwọ́ nínà violence dání. Ìyẹn nìkan mi ò wá lè sọ. Ẹ ká lẹ́nu lé mbẹ̀ àbẹ́ ti sùn ẹ tí lè sùn ó dẹ̀yìn ètò.
1: There are tailors, there are fashion designers, but Razor Stitches stands out from the crowd. Bẹ́ẹ̀ni, Razor Stitches, aránṣọ kojú òwú parẹ́ bíi pé wọ́n bí ni mọ́. Ó ránṣọ tó bá ti jòyè pé láwọn aláṣẹ ìlú ni mo fẹ́ ròyìn fún yín. Pàápàá corporate organizations, schools, clubs and society jẹ́ fẹ́ ránṣọ uniform tí ò ní yàtọ̀ síra wọn. Both English and native dresses tí ò common, unique designs, perfect finishing, prompt delivery ló mú kán yàtọ̀ pẹ̀lú modern equipment. Ìtì kan computer designs logo ẹ̀yìn aláyẹ yóò nínáwó ìgbéyàwó ọjọ́ ìbí òkú àgbà tẹ fẹ́ránṣọ kò délẹ̀ rí. That stands you out from the crowd. Razors ní kẹ́ máa bọ̀. Gbogbo ẹ̀yìn tẹ fẹ́ kọ́ modern fashion designing corpus students civil servants tàbóníṣẹ́ mi ayé wa full time or part time. Razors Stitches is at number 84 Edemo Street in between Clem Church and Adegbemile Akure. Call the CEO Adebola Samuel on 0906-1296-151. Razors Stitches. We dress you like a king.
2: Àsùmọ́ kí ló ṣọkọ ẹ̀.
3: Ó dàbí pé epo petrol ló tán bẹ́ẹ̀. Mo ṣe lóko kan tán ni tẹ́kọ ti yá tán. Ọ̀rọ̀ àwọn ilé epo yìí ti sún mi. Bẹ́ẹ̀ ọ̀wọ́n gógó ni tí mítà wọn ò tún pé.
2: Mo jẹ́ lọ máa rà ní ilé epo Waylight Oil and Gas.
3: Ṣé kìí ṣe ilé epo Waylight Oil and Gas tó wà ní ìdojúkọ Abatio Sango Adoro?
2: Bẹ́ẹ̀ni, Tinta Petrol, Cooking Gas àti Kerosene lọ́pọ̀ òrírà mọ́ ń gbòòrò. Mítà wọn pé pérépéré.
3: Àwọn dírẹ́bà kan ti sọ fún mi tẹ́lẹ̀ pẹ̀lú àwọn ọlọ́kadà. Èmi ni ò gbọ́, ṣùgbọ́n mo ti gbọ́.
2: Ó yá ní Waylight Oil and Gas tí ń tepo 4 hours tọ̀sán tòru bẹ́ẹ̀ ni supermarket wọn kún fọ́fọ́ fún wine lóríṣiríṣi ọtí alágolo tó tutù dódódó beverages provisions creams baby food ògbẹ́yìn pẹ̀lú bread òjọ́ tí ń gbóná fẹlifẹli àpò ráìsì oúnjẹ size by size títí kan sẹ̀mó yàrépo ṣe fàájì kó o tún fọ mọ́tò ẹ ní modern car wash tó wà ńbẹ̀. Ẹ̀yin taxi driver ọlọ́kadà awakọ̀ ijù ìta ògbólú ìkẹ́rẹ́ adó èkìtì Waylight Oil and Gas tó dojúkọ Sango Abatio Àkúrẹ́ Adoro lódù telephone 003-522-8076.
0: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ẹ jẹ́ sáré ṣe ṣe báyìí iná. Razor Stitches wọ́n wà ní ẹ̀yìn Adegbemile. Ẹ lè gba Total Òkè Ìjẹ̀bú wọlé. Ẹ lè gbádébẹ̀ pẹ̀lú agbára àti àṣẹ Ọlọ́run ọba. Dídùn ni ọ̀sán ó so. Okay, number today ilepo Waylight Oil and Gas. Waylight Oil and Gas 0706-637-6398. Lekosi 0706-637-6398. Pelu ba se n ta epo to won yin. Ah, be ba debe ti won roju mi ta won pe pere pere ejade Golden Daniel ati Love Sam. Golden Daniel and Love Sam eja sare debe e kale mo bere abe ti sun e ti le sun o deyin eto.
4: Welcome to Golden Daniel Engineering Services Limited.
5: Red Solar.
4: Ile iṣẹ́ kan ṣoṣo.
5: Tin fabricate oriṣiriṣi ẹ̀rọ.
4: Agro Allied.
5: Hammer mill machine.
4: Fish dryer.
5: Plantain slicer.
4: Tin like
5: pakere plantain chips dodo.
4: Bẹ́ẹ̀ni grinding machine.
5: Mú èlùbọ́.
4: Machine pandoyan.
5: Bẹ́ẹ̀ gẹ́ láàárọ̀.
4: Ó da gàrí nírọ̀lẹ́.
5: Ẹrin iṣẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀.
4: Àgàgà.
5: Interlocking bricks machine.
4: Tí fi èèpẹ̀ lásán yọ block ìgbàlódé.
5: Golden Daniel ló tó bẹ́ẹ̀.
4: Manual and automatic block making machine.
5: Iyọ̀ block lógúnlógún lọ́gbọ̀n lọ́gbọ̀n.
4: Ẹ̀yin kọ́lé kọ́lé.
5: Ẹ kò rí rí.
4: Fancy gates and railings,
5: doors and burglary proof.
4: Tindagbirin kunle biba.
5: Ni Golden Daniel.
4: Ewa gbọ tuntun.
5: Won ko awon omolewe.
4: IT students.
5: Atawon civil students.
4: Ni practical.
5: Fabrication and welding.
4: Organic
5: Golden Daniel.
4: Ibi ka se funding.
5: General turning.
4: Ati fitting wall.
5: Wa kose ko tun gbowo osu gbele ofe.
4: Ko le je eyan leyin wa ola.
5: Golden Daniel.
4: Great Solar ki wa ni.
5: Beside Shasha Market.
4: Opposite Heritage Hill.
5: Ondo Road.
4: Akure.
5: Telephone
4: 0803-352-0233.
5: Tabi
4: 0901-188-0009.
5: Golden Daniel.
4: Great Solar.
5: Olowo Idan.
4: Olowo Idan.
6: Anu ọkọ̀ ń ṣe mí torí àìsàn
7: tó ń ṣe wọ́n ń lọ ó ń bọ̀
6: lẹ́yìn ọ̀pọ̀ ìgbìyànjú àti ìtọ́jú
7: wọn ò sì mọ tó ń fà á
6: ọ̀nà àbáyọ sì wà fún ọ
7: gbogbo ẹni tí ó ṣe àyẹ̀wò tó tọ́
6: àti níbi tó yẹ
7: kò lè rẹ́sì gidi
6: ẹníyàn láti ra oògùn fúnra ẹ
7: láì ṣe akọ́ṣẹ́mọṣẹ́
6: tó yàn án fún
7: àìsàn bẹ́ẹ̀ ò lè lọ
6: ẹni yẹ kó lo hóró méjì tó ń lo
7: hóró mẹ́ta lẹ́ẹ̀kan náà
6: gbogbo aláìsàn tó yẹ kó padà sọ́dọ̀ dókítà
7: lọ fún àyẹ̀wò
6: láti mọ ibi tí ara ẹ̀ yá dé
7: ọ̀nà náà fìlàìsàn mọ̀ ṣe lára rú ẹni bẹ́ẹ̀
6: ìwọ tó gbẹ́kẹ̀lé oògùn lílò nìkan
7: láì yí ìgbé ayé tó ń gbé tẹ́lẹ̀ padà
6: ó kàn ń bó lóògùn
7: kówó ni
6: gbogbo ẹni ṣe àìsàn tí ò lo òṣùwọ̀n oògùn
7: akọ́ṣẹ́mọṣẹ́ dókítà kọ fún
6: àìsàn bẹ́ẹ̀ náà ò lè lọ bọ̀rọ̀
7: gbogbo ẹni tí ò bá pa àwọn òfin
6: tó rọ̀ mọ́ àìsàn àtàgọ́ ara ẹ̀ mọ́
7: olúwa ó máa sin àìsàn
6: bí ẹni sin ẹṣin
7: tí ọ̀kan tàbí méjì bá wá kàn ọ́
6: kò tí ì tán fún ọ
7: tètè mọ́ bọ̀ ní Love Sam Natural Clinic
6: number 26 Ayégúnlẹ̀ Street
7: tó dojúkọ High Court Gate
6: Àkúrẹ́
7: fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ
6: tó bá fẹ́ ṣe àyẹ̀wò
7: má jẹun kó tó wá
6: láàárọ̀ kùtù
7: kó lè rèsì tó péye
6: telephone
7: 0803-817-7268.
0: Bàbá gbalé bàbá gbàtà àtànlá darí ẹ̀ sí gbogbo yòókù ó di ọjọ́ mẹ́jọ màá sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lórí olùdọ̀tún Báyéwù Jacobs tẹ́ mọ̀ sí Olú Jacobs tó jáde láyé at 84 ìtàn ìgbésí ayé ẹ̀ láti bẹ̀rẹ̀ dópin ọjọ́ mẹ́jọ la pàdé o ó ní tẹ́ fẹ́ bá mi sọ 0803-553-0428 orun ayọ̀ lásùn ó dàárọ̀ sà ó dàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ wa.
8: Mo ń gbádùn àdàbà.
9: Gbogbo wa là ń gbádùn àdàbà.
10: Bísí aya mi, ọjọ́ tó lápẹrẹ lọ́jọ́ òní o. Torí wọ nìkan kọ́ lọ lọ sí health center láti lọ ṣàyẹ̀wò lónìí, màá tẹ̀lé ọ.
11: Wá tẹ̀lé mi lọ. Àbí mi ò gbọ́ ọ dáadáa ni. Àbí o ní nǹkan tó o fẹ́.
10: O ò kúkú sì mí gbọ́. Mi ò sì fẹ́ nǹkan kan báyìí. Wọ́n ní tí bàbá àtìyá bá fọwọ́sowọ́pọ̀, ìyá àtọmọ yóò wà lálàáfíà. Kókó lára ọmọ ó le.
11: Kúnlé, ó ti yí padà o. Àmọ́ àyípadà rẹ̀ dùn mọ́ mi nínú.
12: Bísí, ìwọ nìkan kọ́ lo wá sí health center wa lónìí o. Èyí dùn mọ́ mi nínú o.
10: Tìyàwó rẹ lẹ́yìn láti forúkọsílẹ̀ kó sì bímọ sí health center tó wà ní àdúgbò rẹ.
13: Ìwọ náà ṣe bí ìkúnlẹ̀. Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó health center súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ kí a jọ sọ́pọ̀. Mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀.
8: ìkéde yìí wá láti ọwọ́ àjọ tó mójútó ilé ìwòsàn alábọ́dé ti ìjọba àpapọ̀ National Primary Healthcare Development Agency NPHCDA.
14: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
15: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
14: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
15: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣètò.

0: sun.
1: Ẹ jáde lára mi.
0: A tó ma bọ́dé.
1: Ẹ yọrọ pàṣẹ ayé.
0: Ẹ yọrọ pàṣẹ ayé. Bọ́sẹ̀ àti tẹ̀lẹ́sẹ̀ wí.
1: Ṣé fún mi ní àmúgbò àti ìdádúró?
0: Ṣé fún mi ní àmúgbò àti
1: ìdádúró? Ẹ jọ́dọ̀. Ẹ yọrọ pàṣẹ ayé.
0: Bọ́sẹ̀ àti tẹ̀lẹ́sẹ̀ wí.
1: Ẹ lẹ́kẹ̀ dúbi ọ̀nẹ́ta yẹ fọ̀. Ara ǹjẹ́dẹ́ bí ǹjẹ́dẹ́ bí rìnrìnjà. Yànnánná kọ bára ata. Arubi jáde lé. Mo dẹ̀ gbóhùn olúwa tó ní agbára. Ẹjọ́ ẹ máa kọ́. Ẹ pariwo. Oró pàṣẹ ayé.
0: Bọ́sẹ̀ àti tẹ̀lẹ́sẹ̀ wí.
1: Tó tì mí sínú ìdààmú àti ìdádúró. Tó tì mí sínú àmúgbò àti ìjákulẹ̀.
0: Tó tì mí sínú àmúgbò àti
1: ìjákulẹ̀. Jọ̀dọ̀ lára mi.
0: Jáde lára mi.
1: Yọ̀
2: Praise the Lord. Our Lord is good.
3: Tipa meji pẹlu ile kan.
2: With one good house.
3: O ma ka to sa.
2: Yes sir.
1: Gbogbo ẹ̀yà ará ọ̀sun set.
4: Ó yẹ sà.
1: Wòlíì ti wà nílé sà.
4: Báyọ̀.
1: Ní orí òkè sí òní.
4: Sí òní.
1: Ààrẹ mọ̀lẹ́kùn.
4: Ààrẹ mọ̀lẹ́kùn ni o.
1: Orí òkè sí òní.
4: Báyọ̀.
1: Ààrẹ mọ̀lẹ́kùn.
4: Ó yẹ sà.
1: Wòlíì ti wà nílé
4: sà. Amẹ́lúyà.
1: Màmá. Mo ní tó bá fẹ́ rí wòlíì.
4: Kábíyèsí o.
1: Tó bá kàn ti wọ mọ́tò délé
4: sà.
1: Tó ti délé sà.
4: Ó yẹ sà.
1: Kàn wá ibi tá ti ra cement.
4: Kábíyèsí o.
1: Sọ pé o fẹ́ ra cement.
4: Adániwáyé.
1: Mo jẹ́ méjì nípa rẹ̀ ká.
4: Yẹ́sà.
1: Mo jẹ́ yọkan ni.
4: Mo jẹ́ yọkan ni.
1: Rà á.
4: Yẹ́sà.
1: Tó bá ti rà á.
4: Ẹ o.
1: Má gbé bọ̀ lórí òkè.
4: Kábíyèsí Ọlọ́run.
1: Sọ pé dẹ́dì mo fi dá sí ìjọ tẹ̀ ń kọ lọ.
4: Ó yẹ sà.
1: Mọ̀mọ́.
4: Bàbá mi o.
1: Sọ pé mo fi rú ẹ bọ. Láti dá sí láti kọ ilé fún Ọlọ́run.
4: Ayé Ọlọ́run.
1: Ẹ sà.
4: Bàbá mi o.
1: Dájú dájú.
4: Ó yẹ sà.
1: O ti fi yẹn.
4: Ẹ o.
1: Rúbọ níwájú Ọlọ́run.
4: Kábíyèsí Ọlọ́run.
1: Èmi gan máa jáde sí ẹ.
4: Yẹ sà.
1: Màá gbàdúrà fún ẹ.
4: Ẹ o.
1: Màá jíṣẹ́ olúwa fún ẹ.
4: Ó yẹ sà.
1: Wàá rí wòlíì ẹ.
4: Kábíyèsí o.
1: Wọ́nà wọn.
4: Bẹ́ẹ̀ni o.
1: Ṣùgbọ́n.
4: Yẹ sà.
1: Gẹ́ẹ̀tì sìmẹ́ǹtì yẹn.
4: Ẹ o.
1: Àwọn tí ò lè dé.
4: Yẹ sà.
1: Tí wọ́n lè wá.
4: Ẹ o.
5: tọwọ lọnà jíjẹ
4: ayérayọ
5: wọn ti ń fi owó sìmẹǹtì wọn ránṣẹ
4: báni sà
5: wọn dẹ ń pè mo dẹ ń gbé
4: kábíyèsí o
5: gbogbo àwọn tó ti fowó sìmẹǹtì ránṣẹ
4: ó yẹ sà
5: tí wọn pè mí gbogbo ẹ ni mo ń gbé
4: bẹẹni o
5: kọlu ẹyọ kan ni mi ò gbé
4: kábíyèsí ọlọrun
5: tí mo wà ní ẹrin ìjẹsà waterfall
4: ó yẹ sà
5: tí mo ti lọ gbàdúrà nínú omi nínú òjò
4: kábíyèsí ọlọrun
5: ni mo ti lọ gbàdúrà
4: báni sà
5: kọlu yẹn ni mi ò tí gbé mo dẹ máa pé padà
4: ayérayé
5: o so ìwọ náà tó wá wà lọ́nà jíjì àwọn kan ń pè
4: yẹsà
5: mo tútù sọ
4: kábíyèsí o
5: àwọn tí wọn bá ti sẹ́ndí owó
4: sìmẹ́ǹtì
5: wọn
4: bẹ́ẹ̀ ni sà
5: àwọn ni kò pe nọ́mbà yìí ok àwọn tí ò sẹ́ndí owó sìmẹ́ǹtì
4: ó yẹsà
5: wọn ń pè
4: kábíyèsí o
5: ẹ sà
4: bàbá mi o
5: mo gbé kọlù bíi 50
4: yẹsà
5: tó dẹ̀ jẹ́ pé wọn sẹ́ndí owó sìmẹ́ǹtì
4: yẹn bẹ́ẹ̀ ni sà
5: ó dẹ̀ àfẹ́ẹ̀tì àti gbé kọlù ẹni tó sẹ́ndí owó sìmẹ́ǹtì gan
4: kábíyèsí o
5: ẹ sà
4: yẹsà
5: o ṣe tẹ̀lé ìtọ́ni ọlọ́run ẹni tí ò lè wá bóyá ó fẹ́ fi owó ránṣẹ́ ó lè fi ránṣẹ́ sínú àkáǹtì tí wọ́n ń pè GTB
4: 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 gbèsè Ọlọ́run.
5: Má fi fóònù yẹn lẹ̀ fáwọn pastor mi.
4: Oh yes sir.
5: Láti ọjọ́ Friday lọ. So títí di Thursday.
4: Ẹ o.
5: Wòlíì ni ó mọ̀ gbé kọ́lù yẹn.
4: Adani wáyé o.
5: So tètè lọ ṣe tiẹ̀.
4: Lọ ṣe o.
5: GTB.
4: GTB.
5: GTB. ọ̀fẹ́ ni wà pé owó yẹn.
4: Gbogbo ilé ń ṣá.
5: Ẹ ṣá.
4: Ó yà ṣá.
5: Ní àárọ̀ Sunday.
4: Láàárọ̀ Sunday
5: yóò. So tètè wá gbẹ tiẹ̀.
4: Lago méje.
5: Lago méje.
4: Bẹ́ẹ̀ni
5: sà. Sago mẹ́wàá.
4: Bẹ́ẹ̀ni
5: sà. 7 to 10.
4: Bẹ́ẹ̀ni o.
5: O lè máa lọ church yẹn.
4: Ó yà ṣá.
5: Láftà 10 yẹn.
4: Kábíyèsí ọlọ́mọ.
5: Tètè dé.
4: Ó jẹ́ tètè máa bù.
5: 7 to 10.
4: 7 to 10.
5: Máa pín owó yẹn.
4: Adániwá yóò.
5: Máa pín iṣẹ́ ajé yẹn.
4: Ayérayé Ọlọ́run.
5: Ajé òkúkú ló sọ.
4: Kábíyèsí o.
5: Onísọ̀bòjì. Ajé bá wọnú iṣẹ́ rẹ. Òkúta dẹ̀ wá bí gbà.
4: Bẹ́ẹ̀ni o.
5: Olúwa ló rán mi ṣe.
4: Bẹ́ẹ̀ni sà.
1: Orí àlùsí ẹ̀ wárí àlùgbà.
6: Amen.
1: In the name of Jesus.
6: Amen.
1: God bless you.
6: Amen.

0: Samsung phone for any of our M-Copper shop within near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copper. Own now.
1: Mo tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì mọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dún wa.

0: pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá fún ọ̀ka àkọsílẹ̀ tó bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé kò wá ibi tí ọjà ti díwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá fi ọlú máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download Smart Cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dátà tẹnu lásán kọ́ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o Smart Cash látọ̀dọ̀ Airtel.
2: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
3: Abba ajo ko ti igboni nipa 24/7 Abba Mission kọrọjọ gbogun nílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbogi ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọ́mọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
4: The Goldberg back to back promo is here again and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
5: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kòlọ́fùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: pẹ̀lú ìrètí wípé ẹ̀dúró yóò bá tún lọ ka àkọsílẹ̀ tó bá ti tilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti díwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí ó túmọ̀ sí wípé ibi tó bá pè ọ ló máa ń yà sí kí ló wá dé títí ilé ìfowópamọ́ rẹ fi gbọdọ̀ dá yàtọ̀.
1: Ó ti ṣe wàhálà tó download smart cash app lónìí kó o sì jẹ́ kí owó rẹ ṣiṣẹ́ fún ọ jẹ́ àǹfààní ìdá 15% lórí gbogbo owó tó bá fi pamọ́ lọ́dún bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà tó rọ̀ mọ́ yíyọ owó rẹ nígbà tó bá wù ọ́ o tún ní san owó kankan lórí fífowó ránṣẹ́ tàbí gbígba owó wọlé o sì tún lè jẹ àǹfààní ẹ̀dínwó tó tó ìdá mẹ́wàá 10% ní gbogbo ìgbà tó bára dáta tẹnu lásánkọ òfin àti ìlànà à ń tẹ̀lé wa o smart car.
2: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ́pànilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Yes, you would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope say,